ìṣẹ́tìyá ìdẹ́sọ́lápá òkà akẹ́kọ̀ọ́ àtọmọ ẹ̀kọ́ṣẹ́ ìdẹ́sọ́lápá òkà ìdẹ́dára ṣàṣà ojúmọ́ ti mọ́ ìdẹ́sọ́lápá òkà òkè ní ọ̀dọ́.

Ile se re yo ti wa mo eyan to ba n to dale nu da lo bi pe.

Some of the

àṣẹ tẹ̀lé ti pé ọmọọba ni mí ọmọọba ni mò ń ṣe ẹ kojúmọ́ ẹni tó mọ ọlọ́run ti tò ní ojúmọ́ ìdùnnú ojúmọ́ ayọ̀ lòní máa jẹ́ fún aláṣẹ ti ìdùnnú rẹ̀ òní náà ni ọjọ́ kẹrìndínlógún oṣù keje ọdún 2022 adúpẹ́ fọlọ́run tó fi ṣó wa di àkókò yìí tó fi jí wa sí mọ́lẹ̀ alààyè tá a gbọ́pọ̀ wa tó ṣeé gbé tá a gbẹ́sẹ̀ wa tó ṣeé gbé tá a lanu wa tá a sọ̀rọ̀ jáde tí etí wa sì ń gbọ́ ọ̀rọ̀ náà tó sì ń bá là káyè ní olúwa ò ṣe o ọ̀pọ̀ omi ló ti gba bí afárá kọjá ọ̀pọ̀ òjò ló rọ̀ sílẹ̀ kìtì mu àwa rèé àmì nínú ọlá ńlá olúwa àwa máa dúpẹ́ o a máa yìn lógo a máa gbójú bàrà bàjẹ́ fẹ́yìn ọlọ́run tí pé ẹ ṣe fún ìdásí àti àbóyé lórí ayé wa bákan là ń bá gbogbo olólùfẹ́ iléeṣẹ́ bọ́ọ̀lù fm tó gbọ́ aláàárọ̀ tòní àbá ẹdúpẹ́ fẹ́ẹ̀ náà yìí ti mọ̀lẹ́ àlàyé lágbára ọlọ́run lágbára ẹlẹ́dà bá a ṣe ń jáde lọ sẹ́nu òwúwa lónìí aṣòwò àbòdè pàdé gbogbo àwa oníṣẹ́ ọba oníṣẹ́ oṣù tá a lọ sí ibi iṣẹ́ wa à ń gbà ládùúrà pé ọkọ ọba àdá ọba òní ṣá wa lẹ́sẹ̀ o gbogbo ẹ̀yìn kọ̀ọ̀gílá lágbára lọ ẹ̀rí pàdé alágbèéká o owó eré náà lẹ máa ṣe lágbára lẹ́yìn náà aboyún ilé àwọn abíṣebíṣe àwọn àgọ̀ wá ṣe owó àlà wá ṣe wọn kú láṣẹ sí ilé ìdùnnú wa rẹ gbogbo wa àjọ báre pàdé àìrè gbámú àìrè mú ṣe nǹkan rẹ láṣẹ ìlédùá bond fm náà lẹ́sìn gbọ́ wa 92.9 iléeṣẹ́ rédíò tó ń lọ wájú táwọn tó kù tẹ̀lé lẹ́yìn torí pé àdéhùn ni wá ẹlẹ́wọ̀ ara bó bá kọwọ́ kọ àjọba ẹ̀ a máa fi rọgbìn lágbára rédíò parí àwòdì rèbàrà tó lọ rè yẹ wọ́n ṣe bí ẹyẹ kú ẹyẹ òkú kúkú o ẹyẹ wà láàyè wọ́n ní yorùbá wọ́n gbọ́ nínú ọ̀rọ̀ wọn wọ́n ní bọ́ọ̀dù fm lọ́wà láti bẹ̀ta aṣèwéwé pẹ̀lú àṣẹ ìwé ìdùnnú rẹ̀ ní báyìí a lọ sí àwọn àdúrà àárọ̀ wa nílànà ìsìn kìrìtẹ́nì mùsùlùmí àti ẹ̀sìnkọ àbáláyé sábà padà dé a tẹ̀síwájú pẹ̀lú àwọn ètò ọlọ́kọ̀ọ́ ìjọkọ tá a ní fún ìgbàládùn yìí àti ètò ẹ̀mí yíró torí pé wọ́n ní ẹ̀mí ní sọ nídìí ọ̀tún

0: ẹ̀kú ojúmọ́ gbogbo ẹ̀yìn olólùfẹ́ iléeṣẹ́ rédíò bọ́n fm èyí tó kalẹ̀ sí ìlú Èkó orí àdúrà òwúrọ̀ láwà láàárọ̀ yìí wòlíì solomon adéoyè ọdún ayélujára ní kábíyèsí ọ̀rẹ́ yín òun náà ni ó wà lórí ètò ní àdúrà òwúrọ̀ iléeṣẹ́ bọ́n fm tí àjẹjọ gbàdúrà láàárọ̀ yìí ilé ìjọsìn wa wà ní nọmba tí àjẹbọ lé powerline center world scc under the iṣẹ́ agbègbè bí a ti ń gbà wá kà lọ́nà àdúrà òwúrọ̀ láàárọ̀ yìí ẹ máa rí ìjánu ọlọ́run gbogbo ń tó ṣe déédé ní ayé yìí ó máa ṣe déédé àṣẹ ìrọ̀rùn ó máa wọnú ayé yìí ọ̀kan ní apalẹ̀ lórúkọ jésù lọ́wọ́ àmì àmì àmì ibi tá a fẹ́ kà láàárọ̀ yìí ìwé ìwé orí kìíní ẹsẹ̀ 32 proverbs 128 ó nígbà náà ni ẹ̀yìn ó ké pè mí ṣùgbọ́n èmi kì yóò dáhùn wọn ó ṣàfẹ́rí mi ní kùtùkùtù ṣùgbọ́n wọn kì yóò rí mi wá olúwa kí ìṣòro tó dé ní kókó tí mo bá ń sọ̀rọ̀ ààrẹ ọ̀pọ̀ èèyàn ló jẹ́ pé nígbà tí ohun tó máa ń ṣe ni ohun tó lóyìnbó pè ní medicine after death ìyẹn ni pé ó nílò oògùn lẹ́yìn ìgbà tí ẹni yẹn bá ti kú tó nígbà tí wàhálà bá ti ṣẹlẹ̀ tán ni wọ́n á ṣe máa wá wá ìyanjú sí ìṣòro yẹn ṣùgbọ́n ọlọ́run sọ yín fún ní bí ibi tá a kà láàárọ̀ yìí ó ní àwọn tó bá ń ṣerú nǹkan yẹn ó ní wọ́n máa ké pé wọn ò ní dáhùn wọ́n máa ṣàfẹ́rí ẹni kùtùkùtù nídàjí ṣùgbọ́n wọn ò ní rí wọn ò ní yọjú sí wọn nítorí pé nígbà tó yẹ kí wọ́n olúwa wọn ò wá olúwa ṣùgbọ́n nígbà tí ìṣòro bá dé lámọ̀ wípé aṣọ ti sọ nǹkan nù ẹ mọ̀ wàá jẹ́ kó ti gbà yẹn gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ rédíò bọ́n fm rédíò nílùú Èkó ọlọ́run fẹ́ràn yín ẹ̀yin náà tètè mọ wá ọlọ́run kí àkókò ìdààmú tó dé lórúkọ jésù ìdààmú ò ní bá yín wàhálà ò ní bá yín ni ọba jẹ́ máa ń sọ wọ́n á ní ayé ò tọrọ bí ọ̀pá ìbọn ohun kò yóò lè ṣẹlẹ̀ sí yẹn ní ìgbàkúgbà ẹ̀rí rí wàhálà ẹ̀rí rí ṣòro lórúkọ jésù ń wá yín ò ní dìde sí i lórúkọ jésù ọ̀nà yín ò ní dàrú lórúkọ jésù bẹ́ẹ̀ tí wọ́n wọ olúwa ọ̀nà àlà ọkàn ní abalẹ̀ ìrànlọ́ wá dìde fún yín agbára láti wọ olúwa agbára láti ṣàfẹ́rí olúwa lórúkọ jésù kò wọ inú gbogbo ènìyàn tó ń bò mí láàárọ̀ kẹsì ṣe rere kọ́nà yín ó ń là sílẹ̀ kó dára fún yín lórúkọ jésù láwa àmì àmì àmì lórúkọ jésù àyà orí àbọ̀.
1: Band FM 92.9.
2: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adúpẹ́ fún Ọlọ́run ọba tó jí wa láàárọ̀ yìí pẹ̀lú ìdùnnú pẹ̀lú ayọ̀. Orúkọ ni Alhaj Imam Abdulgani Adébáyọ̀ Igidanga, the Grand Chief Missioner Ayatollah Ummatul Islam Society of Nigeria. Àwọn àṣẹ àgbà fún ìyọ́mọ́ àgbà gbogbo olùjẹ̀ṣà tẹ̀dé. Ọlọ́run àwọn abìọ́ ó gbóre èyí tí ń bá ojú èmi sọ̀kalẹ̀. Ọlọ́run sàpè kàn wá gbogbo aburú tí ń tẹ̀lé ọjọ́ èmi. Ọlọ́run mẹ́jọ tọ́ sẹ́ni pẹ̀lú kọ̀ọ̀kan wa. Ọlọ́run níbi lọ́dọ̀ ọlọ́run. Àdáwọ́lẹ̀ àdọ́kàlẹ̀ wa Ọlọ́run jẹ́ òye oríṣi ibi tí ọmọ ọdún mọ́ wa. Ọlọ́run aláìláhà ìlànà àwọn ministers àwọn senate àwọn rep àwọn chairman local government àti councillor tó fi dé gbogbo àwọn protocol ọlọ́run ó sàkó wọn mọ́ ṣe o nítorí pé tó bá dá àwọn náà lórí wa bórí bá rẹ̀ ti dára yóò pọ̀ dá ọlọ́run mọ́ lórí wa burú ọlọ́run sàṣàánú gbogbo wa ọjọ́ èni ọjọ́ rẹ ni ọjọ́ ọjọ́ fún wa gbogbo àwọn aláṣẹ iléeṣẹ́ bon fm 92.9 àtọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run fọ́nù kọ̀ọ̀kan wọn àṣẹ orí ìdùnnú tí lọ bí àṣejù ọlọ́run sàbá ṣe fún wọn ọlọ́run lẹ́bi lọ́dọ̀ ọlọ́run. Orúkọ tèmi ni Alhaj Imam Abdulgani Adébáyọ̀ Igiganga Grand Chief Missioner Ayatollah Ummatul Islam arawa àṣẹ àgbà fún ìnáwó àgbà ìgbò olùjẹ̀ṣà tẹ̀dé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
3: Àwọn ẹlẹ́gbẹ̀n àwọn tí ń pirí mi níbi àwọn ẹkọ dúró tì í ni orí mi wọn tọrọ wọn bèbè sí fún mi bẹẹ.

àsọjọ́ta Jésù rẹ̀ ra o. Àìsanwó lóde, ọrọ̀ ajé tí kò dára rẹ̀, ìpèníjà ètò ààbò, àṣẹ ọkọ̀ rẹ̀ láàárẹ̀. Ọ̀rẹ́, láàárẹ̀ jìnà o, má bọ̀ kò jẹ́, bí ẹ̀kún bá da lẹ́kan, ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ o, àforítì ló lé gbogbo. Ní ọkàn rẹ̀ lè, kò sì mú ọwọ́ le pẹ̀lú. Pẹpá máṣẹ́ lájùjọ gbé orílẹ̀-èdè yìí dókè, àforítì àti ìfaradà la nílò. Ọjọ́ abárá kọ́ láàárín o, ọjọ́ abágùn kọ́ là kọ́ o. Ìṣítẹ́lẹ́tẹ́lẹ́ ló máa ń dilú ní àforítì díẹ̀ díẹ̀ lẹ̀dá gòkè o. Akẹ́kọ̀ọ́ nìyẹn, oníṣẹ́ ọwọ́ nìyẹn, oníṣòwò nìyẹn, òṣìṣẹ́ ìjọba ni, ìjọba ò ti ilẹ̀ òwúrọ̀ o, tàbí ìwọ̀ oòrùn. Ọ̀dẹ Elédùmà ló ti ń wá. Ó sì fẹ́ ká ní ìforítì àti ìfaradà. Yorùbá nìyẹn ni, Haúsá ni, Ibo àti gbogbo ẹ̀yà tó wà lórílẹ̀-èdè yìí. Ẹ̀jẹ̀ ká ní ìfaradà rárá wa. Bọ́ńdẹ́ fẹ́

Naturally, we are born with everything.

We will say something to you last week.

الكلمات الترجيحية.

I'm not dead.

Ladies and gentlemen,

0: 0905.
1: Tabi ko pe number eleyi.
0: Or you call Ori Ofe on 0906646-6973. 0906646-6973.

0: Christmas name. Afẹ́fẹ́ lórí ìkànnì yìí wòlíì Adéníyí olóòpọ̀rọ̀kú ni yóò máa fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ wa bàbá ẹ káàárọ̀ sà.
1: Ogo máa ní fún ọlọ́run ní òkè.
2: Hallelujah.
1: Adániwa yóò ṣe
2: ọ. Ẹ̀sùn Jésù.
1: Ẹrù jẹjẹ létí òkun gbogbo. Àánú lélẹ̀ yìí o, májẹ̀mú ni o, títọ́ ọlọ́run ni o, ọwọ́ Adániwa yẹ̀rẹ̀ o, bàbá tí ò jẹ́ ó ṣàwá nìkan. O gbọ́ ti wa, o gbọ́ ti gbogbo èèyàn. Àwọn tá à ń gbàdúrà fún nílé, ó ń gbọ́ ti wọn. Àwọn orí afẹ́fẹ́, ó ń gbọ́ ti wọn. Àwọn tó wà nílé, ó ń gbọ́ ti wọn. Àwọn tó wà lókè òkun, ó ń gbọ́ ti wọn. Ó ń gbọ́ o, kò jẹ́ kó ṣàwa nìkan o. Lórí orílẹ̀-èdè yìí, ó ń gbọ́ o, ó ń gbọ́ o. Bàbá mi adúpẹ́ pé ó ń gbọ́ o. Wọ́n tó bá pa wá mọ́ nǹkan ó ti ṣe wá. Àbá ti dàbí Sodoma, bá ti dẹ̀mí Gomorra, àánú la rí gbà o. A ló ìṣògo o, a màdúrà gbà o nípa àwẹ̀ ayọ̀lẹ́ o. Wàímọ̀ wọ̀ kún òsùn wọn o. Jùmọ̀ àánú ló gbé wa ró. Ẹ kọrin ìyìn kan sí Adániwa yìí.

0: ọjọ́ ó dín mẹ́wàá ní báyìí o.
1: Àní àfi tó palẹ̀ ìtàlẹ̀ tún jẹ ni àná àfi tó pàjá jẹ́sẹ̀ sí ẹ̀ tún jẹ́ ìwọ aná ṣèṣù kára dẹ̀ ló síbẹ̀ sí ara tún ni kòkòkò ni. Pẹ̀lúpẹ̀lú pé ètò ọrọ̀ ajé ń gbọ́gbọ́ ìjọba ń sapá ó sápọn lórí ẹ̀ síbẹ̀síbẹ̀. Ìdá mọ́kàndínlọ́gọ́rin 79% ọmọ Nàìjíríà ni wọ́n wà nù iṣẹ́ òwò òṣìṣẹ́ mi sì ń pa wọ́n tẹ́lẹ̀ yọjú wọn. Ilé ìfowópamọ́ àgbáyé lọ́la ni bọ̀rọ̀ báhùn láàárọ̀ yìí.
0: Lórí àwọn ọmọ ilé ẹ̀kọ́ ní ìjọba ìbílẹ̀ oríire nílùú ògbómọ̀ṣọ́ ń jẹ́ ẹjọ́ mọ̀ pé ó ní ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣèrànlọ́wọ́ fóun náà lẹ́nìkejì òòyà tètè ya tọ́jú ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà wọ́n ní nígbà owó tó lọ sí 1,50,000 náírà òun wọ́n ti taari o sí àwọn tó yẹ pé ìjàmbá náà ṣẹlẹ̀ sí.
1: Pípẹ́ náà là á kú pé pajá tòun tó gbóró. Pípẹ́ la pé pàdé òkòkò tí fínẹ̀ sọ̀rọ̀ sáyà rí pé la pé jọ tàkùtò. Ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé ìpàdé àìfẹ́rò kan yọ́mọ̀ wáyé nínú oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. Èyí tó jẹ́ ti àwọn àjọ ṣọ̀kan àgbáyé. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà lọbẹ̀ lẹ́kùn ó ṣojú orílẹ̀ wa Nàìjíríà bí ìpàdé àìfẹ́rò yìí.
0: Ọmọdébìnrin kan ọmọ ogun ọdún mà ni wọ́n ní ṣe ló lọ gbẹ̀mí ara rẹ̀ lórí pé kí ni akọni níṣẹ́ tí ẹni náà sì fi tipátipá fi kọ́kọ́rọ́ gbági sílẹ̀kùn mà pé ó mà lọ pokùnso lórí ẹ̀ o.
1: Orílẹ̀-èdè United Kingdom wọ́n ní ṣe rí àtúntò eléyìí tí ilé ìgbìmọ̀ aṣòfin wa Nàìjíríà tó ń gbé kalẹ̀ pàápàá jùlọ dídá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ àti àwọn àlàálẹ̀ tí wọ́n gbé kalẹ̀ lórí bí ààbò tó kúkú ó ṣì wà lórílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní ṣeré bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe à ń bẹ lẹ́yìn yín.
0: Wọ́n ní àgbàrá òjò sọ pé wò nílé mà ni ò ní gbà fún. Gómìnà ìpínlẹ̀ Èkó wọ́n mà ti gbé ìgbésẹ̀ lórí pé kíni wọ́n lórí ìṣòro mi yálé àgbàrá yàgbòrò tó ń fojú agbègbè Lekki rí màbo wọ́n ní àtúnṣe làwọn ó ṣe lórí ààtò ìlú ibẹ̀ o.
1: Ẹ̀dá máa ń gbèrò Ọlọ́run a sì máa bu òǹtẹ̀ lu èrò àbí kí Ọlọ́run kọ́ pa èrò rẹ. Tó bá jẹ́ pé àwọn kan bá ní lérò ọkọ̀ pé àwọn fẹ́ jẹ gómìnà lọ́dún tó ń bọ̀ ṣùgbọ́n tí wọn yìí fowókọ́lé àbí tí wọn tiẹ̀ tí mọ ẹgbẹ́ òṣèlú tó yẹ pé wọ́n darapọ̀ mọ́ ó ṣeéṣe o kí wọ́n sì láǹfààní àti lè dépò. Tó bá jẹ́ pé ẹnìkan wò pé àwọn aláwa làwọn ń bẹ̀ nígbà ló jẹ́ pé àwọn nìkan làwọn fẹ́ làwọn lè ṣe wọ́n ní ó ṣeéṣe wọ́n jẹ́ pé yóò bọ̀ sí fáwọn àbí kó máa bọ̀ sí. Torí pé àjọ elétò ìdìbò wọ́n ṣì gbàgede ìfowópamọ́sílẹ̀ àwọn tí ó dìje bíi ipò gómìnà ọjọ́ àbámẹ́ta sátidé ni wọ́n fi hàn dé gbogbo aráyé.
0: Ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n ní wọ́n ti fọwọ́ ṣìkún mú àwọn méjìlá kan o. Ǹjẹ́ kí ni ọpọ́ wọn ṣe kí wọ́n tó kàn án nírin wọ́n ní wọ́n ká àwọn mú ni òbí tí wọ́n ti ń dalẹ̀ sí àwọn ibi kò tọ́.
1: Abiodun Fọlọ́runṣọ́ ọ̀rẹ́ ajé àtajà mi kátàkárà lajẹ ti gbogbo ajẹ àmọ́ wa.
2: Band FM 92.9 Band FM 92.9
3: Dákẹ́wò lè ṣe lè bí i òótọ́ sí iná bí owó ọmọlúàbí ló nínú rẹ̀ àwọn tó mọ báyé ṣe ń lọ ló ń wáyé já ìbéèrè fàdààmú ọmọlúàbí ló nínú rẹ̀ àwọn tó mọ báyé ṣe ń lọ ló ń wáyé já ìbéèrè fàdààmú ìbọ́lẹ̀ ń dáàbò bo ni ẹ̀ẹ̀mejì ni ó gbàwòsàn ẹni tó kẹjọ ìṣẹ̀dá ó léwu láti ti dánràn ayé ń yí bí ìṣẹ̀dá ti gbé ìsàlẹ̀ ẹkùn ẹ pariwo ara o ẹni tó bá tó wojú ẹkùn tó bọ́ sóde ìwọ náà dẹ́ka yí aláyọ̀ tí ìṣẹ̀dá dámọ́ jẹ jáde pẹ̀lú yóyó bitters ayé ìdùnnú tí ń tọ́ka sí ìlera tó péye sọ yóyó bitters di ààyò rẹ lójoojúmọ́ kí mọ́lẹ̀ ara tó dá ṣáṣá farahàn nínú ayé ẹbí rẹ yóyó bitters.
4: Ìyànjú lẹ̀dá ń gbà kò sọ́jọ́ tá ajé tí ò rẹra o àìsówó lóde ọrọ̀ ajé tí kò bára rẹ ìpèníjà ètò ààbò àṣì ọkàn rẹ láàárẹ̀ ọ̀rẹ́ láàrú jìnnà o má bọkàn jẹ́ bí ẹ̀kún bá da lẹ́kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ o àforítì ló lo ohun gbogbo ní ọkàn rẹ lè kí o sì mú ọwọ́ le pẹ̀lú tẹpámọ́ṣẹ́ kí á jùjọ gbé orílẹ̀-èdè ní gbèkè àforítì àti ìfaradà la nílò ọjọ́ abára kọ́ láàárín o ọjọ́ abágùn kọ́ làákọ̀ ọ̀run ìsútẹ́rẹ́tẹ́rẹ́ ló máa ń dibù ní àforítì díẹ̀ díẹ̀ lẹ̀dá gòkè akẹ́kọ̀ọ́ nìyẹn oníṣẹ́ ọwọ́ ni ẹ́ oníṣòwò ni ẹ́ òṣìṣẹ́ ìjọba ni ẹ́ ìgbẹ́gà ò ti ìlọ ọ̀run wá o tàbí ìwọ oòrùn ọ̀bẹ Elédùmàdè ti ń wá ó sì fẹ́ ká ní ìforítì àti ìfaradà Yorùbá nìwọ ni Haúsá ni Igbo àti gbogbo ẹ̀yà tó wà lórílẹ̀-èdè yìí ẹ̀jẹ̀ ká ní ìfaradà rárá wa. Bond FM 92.9 ló ní ẹ̀jẹ̀ ká ní ìfaradà kí orílẹ̀-èdè wa Nàìjíríà kó lè gòkè àgbà.

0: Ojo bitters gẹgẹ bi akojopo ewe bi se da se da e to je ki o je se anfani ninu ara ati lati fun ara lokun ni bayi gbogbo anfani daradara yoyo bitters won ti wa ninu akoko lebe 50 ml iko sara le leyi o lati mu eje so lopa ara lati fun omo okunrin lokun dida gbogbo ise ku owo ise ku ese inu kiko inu rerun ogoro eyin ati ibadiriro o mu ideun ba obirin ni pankoshu ko si lo ti ninu tori na fun ilera lo wa orisirisi ohun ti n fa kude fun alafi ara yoyo bitters ni ko ran layo yoyo bitters ti ninu akoko lebe 50 ml ti wa nile itaja ogun oja nla nla ati shop kakiri adugbo re yoyo bitters ablat company nigeria limited lo se.
1: Èròjà irun mi jẹ́nà ooru kí irun adọ́ yàtọ̀.
2: Káàkiri ẹ̀yìn mọ̀dé nǹkan ẹni kó ń sọ wípé màá máa polongo mi díẹ̀ kàkiri mi. Torí ẹ wò ó kò fún ìdí àwọn tá a fi ya àwọn àdìgbò tó kì í sunkún nínú rẹ̀ ni nígbà tó wá yá èéṣì gbogbo balẹ̀ irun ẹ̀.
3: Bẹ́ẹ̀ ni làkàlàkà ò jẹ́ kí n rà rí kí ó rí mú mi.
2: Àmọ́ kíkẹ́ títí ọwọ́ mi ba àwọn èròjà tí mo ṣe Mediana Zero to Clean. Tá a fi lè ṣe fún àwọn ọmọdé ṣẹṣẹ nínú ń yọ Mediana Zero to Clean Hair Booster Cream. Ìyẹn gbogbo ni àbá máa pè ní òdógú. Lọ́jọ́ tí mo bẹ̀rẹ̀ sí lò ó ní ajẹrun ti ríbi dúró súnmọ́ nínú irun àwọn ọmọ mi. Làkàlàkà sá lọ. Bẹ́ẹ̀ ni irun wọn kùn tójú rẹ̀ sì mọ́. Kódà a tún lè lo Mediana Zero to Clean fún àwọn àkókò tí kò ní irun níwájú àti àwọn tí irun wọn ti fá lọ lẹ́yìn. Gá Mediana Zero to Clean Hair Product. Ilẹ̀ṣẹ̀ fáwọn ọmọdé wò lónìí. Mediana Air Products wà káàkiri ilé ìtajà. Ó yàtọ̀ sórí 0702-500-7861 0809-1799-333.

0: Iwalo Sole, Nawarudi Society of Nigeria, Lagos Zone. Wọ́n fi ti fẹ́tìfẹ́ pé ó gbé ènìyàn sí ibi ayẹyẹ oníbẹ̀rin. Àkọ́kọ́ ni ìfilọ́lẹ̀ kàlẹ́ndà ìjírá. Ẹlẹ́ẹ̀kejì ni ìfíọ́yẹ ìyá Súnà Dín. Fi sẹ́bi lọ́lá, lílẹ́ Iwalo Sole, Nawarudi Society of Nigeria, Lagos Zone. Wọ́n fi ti fẹ́tìfẹ́ pé ó gbé ènìyàn sí ibi ayẹyẹ oníbẹ̀rin. Àkọ́kọ́ ni ìfilọ́lẹ̀ kàlẹ́ndà ìjírá. Ẹlẹ́ẹ̀kejì ni ìfíọ́yẹ ìyá Súnà Dín. NUDS, Lagos Zone, Dáma Máwa, Alhaji Chief Ramadan Ọlátúndù Ògúnmúyíwá Lọ́lá. Ẹlẹ́ẹ̀kẹta ni ayẹyẹ ọjọ́bí, Alhaji Razaki Ọládẹ́jọ àti gbogbo àwọn ọmọ ẹgbẹ́ tí a bí nínú oṣù kẹfà. Nígbà tí ayẹyẹ ọdún kan, àwọn alákòóso Lagos Zone ṣe kẹrin. Ọjọ́ Sunday, 28 June 2026, ló máa wáyé ní NUD Central Mosque and Islamic Center, Ìdí-Oromuṣi ìpínlẹ̀ Èkó. Bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ bísínlá. A Sheikh Abdulmajid Ayinla Albayan, NUDS National Deputy Chief Imam Missioner, ni wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ lórí àkòrí ojúṣe àwọn obìnrin nínú pípa Sunna Nabi wa Muhammad mọ́ nínú ẹ̀sìn Islam. Olùfilọ́lẹ̀ àgbà kàlẹ́ndà Hijra Al-Hajj Prince Mansur Akanwo Akorede, Chief Executive Officer Al-Mansur Property Limited, Alaga Ọjọ́ náà Al-Hajj Razaki Ọládẹ́jọ, President Muswen and Deputy President General, Nigeria Supreme Council of Islamic Affairs, Alaga obìnrin Al-Hajj Chief Safurat Olufunke Bakare, CEO Managing Director Solar Industries Limited. Special guest of the day, Al-Hajj Sikirola Lere Alimi, CEO Managing Director New Meridian Media. Ọba Alaye Nikale, Israel Majesty Ọba Semiuddin Orimadegun Kasali, the Adegboruwa of Igbogbo Kingdom. Olukede Al-Hajj Dr. Abdullatif Tijani, Chairman General Nawarudi Society of Nigeria Mushi Oshodi Branch. Masala.
1: Gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ wa kì í ṣe àkìtàn. Ẹ̀dẹ́kun dídalẹ̀nù lọ́nà àìbìkítà, àjàkálẹ̀ àrùn ló máa ń fa. Ó máa ń dí àwọn kòtò ìdáminù, ó sì máa ń ba àyíká jẹ́. Torí náà, àwọn òṣìṣẹ́ PSP tí lọ́ máa fòǹtẹ̀lù nìkan ní kẹ́ jẹ́ kán máa kó dọ̀tí yín, kẹ́ sì máa sanwó ilẹ̀ kíkó déédéé. Ojúṣe ẹnì kọ̀ọ̀kan wa ni láti jẹ́ kí ìpínlẹ̀ Èkó túbọ̀ máa wà ní mímọ́ tónítóní. Àpò ìkólẹ̀kódọ̀tí lọ́mà lo nílò. Bèrè fún tiẹ̀ báyìí báyìí lórí ẹ̀rọ ayélujára.

0: àwọn òṣìṣẹ́ elétò ìlera ti ń káàkiri agbègbè àti ilé sílé láti fún àwọn ọmọ wẹ́wẹ́ ní abẹ́rẹ́ àjẹsára.
1: Láti ọjọ́ Sátidé, ọjọ́ kọkànlá, oṣù keje, sí Thursday, ọjọ́ kẹrìndínlógún, oṣù keje, ọdún 2026, láti aago mẹ́jọ àárọ̀ sí aago mẹ́ta ọ̀sán lójoojúmọ́.
0: Abẹ́rẹ́ àjẹsára ń dáàbò bo àwọn ọmọ mi, ó sì mú ara wọn dá ṣáká.
1: Kò léwu, ìjọba ló sọ wú ẹ̀.
2: Olùkéde Dr. Ibrahim Akinwumi Mustafa, MNI, Permanent Secretary, Lagos State Primary Healthcare Board.
1: Pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ UNICEF
2: àtàwọn alábàáṣiṣẹ́pọ̀ wọn lórí ètò ìlera.

0: symptoms persist after 3 days. Consult doctor.
1: Fún ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣòwò, ọjọ́ kọ̀ọ̀kan máa ń rí bákan náà. Nọ́mbà, ìṣirò, ìránṣẹ́ owó, gbogbo náírà ló ṣe pàtàkì. Àpò ìfowópamọ́ kan wà tí ṣe àdínkù owó tí ń jáde lọ́wọ́ rẹ̀. Stanbic IBTC ṣàfihàn This Month Account.

0: wọn lẹyìn sí àwọn ìgbìmọ̀ aṣèjọba ní ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n parí ìpàdé ọ̀hún èyí tí gómìnà dikko umaru rada fẹ́ kó léwájú ẹ̀ nílé ìjọba ní ìpínlẹ̀ katsina ó lọ̀rọ̀ yìí ti jẹ jáde ẹni tó jẹ òdámọ̀ràn lórí ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún lawal rufai safana àwọn ni wọ́n sọ di mọ́ ní báyìí o gómìnà ti pàṣẹ pé àwọn ọba alayé wọ́n gbọ́dọ̀ máa kópa níbi ìpàdé ẹ̀ẹ̀kan lóṣù ni o wọ́n bẹ̀rẹ̀ sí ní mú ọgbọ́n wá lójúnà àti kojú ìṣòro ètò ààbò torí pé àwọn nílò ọgbọ́n wọn pé yẹpẹrẹ kọ́ lè kwa sí àwọn ọba alayé ní àwùjọ wọn ní fún ìdí èyí àwọn ọba alayé ọ̀hún àwọn ti ránṣẹ́ pé gbogbo wọn ò ti pé ẹ̀ẹ̀kan lóṣù táwọn bá ti pàdé báyìí wọ́n gbọ́dọ̀ wà lórí àti rí pé gbogbo ìṣòro ètò ààbò tó ń kojú ìpínlẹ̀ katsina ó rodò ó lọ mú mi inú ìwé ìròyìn daily trust ìròyìn ọ̀hún wà ń bẹ̀ láàárọ̀
1: yìí nínú ìwé ìròyìn the punch láàárọ̀ yìí alákòóso ètò ẹ̀kọ́ dókítà Tunjẹ Lausa wọ́n máa sọ̀rọ̀ kan lánàá wọ́n ní ìjọba àpapọ̀ ń gbèrò láti rí pé wọ́n ń ṣe ètò ìkànìyàn láti ojúlé dé ojúlé fún àwọn ọmọ tó yẹ pé ó yẹ kí wọ́n wà nílé ẹ̀kọ́ tí wọn ò sí nílé ẹ̀kọ́ wọ́n ní ní ànóde sọjọjọrú wednesday ibi tí wọ́n ti ń ṣe ètò ìjíròrò àpérò ètò ẹ̀kọ́ lọ́dún 2026 eléyìí tí wọ́n pe àkórí rẹ̀ ní education correspondent association of nigeria nílùú abuja aláùsá sọ nímọ̀ pé iléeṣẹ́ àkóso ètò ẹ̀kọ́ pẹ̀lú àjọṣepọ̀ àwọn àjọ tó jẹ́ olùwòye kan lórí ìwà nàìjíríà tó ń pè national board of scholarship làwọn jọ ṣiṣẹ́ papọ̀ wọ́n ó rí pé àwọn ọmọ tó yẹ kó wà nílé ẹ̀kọ́ lásìkò tí ó yẹ kó wà nílé ẹ̀kọ́ tí wọn ò sí nílé ẹ̀kọ́ àwọn bẹ̀rẹ̀ sí ní kà wọ́n pé táwọn bá kà wọ́n táwọn bá mọyé wọn àwọn ó lè ṣètò lórí iye wọn àti nǹkan tó fi jẹ́ pé a ti lè dá wọn padà sílé ẹ̀kọ́ a lè mọ̀ pé iye àwọn báyìí la ní ọmọ nàìjíríà tó yẹ kó wà nílé ẹ̀kọ́ tí ò sí nílé ẹ̀kọ́ a sì lè gbáradì fún wọn débi pé àwọn náà lè láǹfààní àti ní ẹ̀kọ́ tí ó yẹ kó rẹ̀ nọ́gbọ́n ìwé ìròyìn the punch láàárọ̀ yìí ẹ bá ròyìn yìí.
0: inú ìwé ìròyìn the guardian láàárọ̀ ibi kókó inú ìwé ìròyìn ṣe ń tẹ̀síwájú láti lè ṣe wa bond fm 92.9 wọ́n ní àgbàrá òjò sẹ́pọ̀ wò nílé wó onílé mà ni ò ní gbà fún gómìnà ìpínlẹ̀ èkó ọ̀gbẹ́ni babájídé sanwó-olu ọmọ àti kéde wọ́n ní pé àwọn máa ṣe àtúntò lórí àwọn ibùdó omi iṣan omi pàápàá jùlọ nílùú lẹ́kí tó jẹ́ pé lásìkò òjò tá a wà yìí wọ́n ní pé ó kàn ń wọkọ̀ ojú omi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń gbé ní lẹ́kí báyìí ọkọ̀ ojú omi ni wọ́n ń wọ̀ délé wọn tí omi yalé àgbàrá yàgbòrò tó sì ń fojú wọn rí màbo gómìnà sọ̀rọ̀ yìí lánàá òde nígbà tí wọ́n lọ ṣe àbẹ̀wò sí àwọn abúlé kan tó yẹ pé omi fojú wọn rí màbo nílùú lẹ́kí wọ́n ní àwọn agbègbè bíi ọgànbọ̀ monastery road àti sangotedo wọn ní chevron drive àjùmọ̀ ní ìjọba ìbílẹ̀ etí ọ̀sà ló jẹ́ pé gómìnà ni wọ́n dé gbogbo bẹ̀ wọ́n ní àwọn ìṣọ́ omi tó wà ní agbègbè awóyaya wọ́n lè gan ni ó ń ya káàkiri tó yẹ pé omi yalé àgbàrá yàgbòrò tó fojú àwọn olùgbé lẹ́kí tó fojú wọn rí màbo wọn ní gómìnà ó kọ̀ wọ́n rí pẹ̀lú igbákejì wọn dókítà Ọbáfẹ́mi Hamzat àti akọ̀wé sí ìjọba ìpínlẹ̀ èkó arábìnrin Abíbọ́lá Saliu Deyin tó yẹ pé wọ́n jọ kọ́ wọ́n rìn lọ síbi àti àwọn ìgbìmọ̀ lẹ́kànlẹ́kàn nínú ìṣèjọba ìpínlẹ̀ èkó ọwà ní báyìí àtúnṣe làwọn máa ṣe sí lẹ́kí master plan o lójúnà àti pé ìṣòro omi yalé àgbàrá yàgbó tó fojú agbègbè bẹ̀rí màbo wọn ní ìṣòro tiẹ̀ náà ó lè lọ pátápátá ní ìpínlẹ̀ èkó inú ìwé ìròyìn the guardian ìròyìn ọ̀hún wà ń bẹ̀ láàárọ̀ yìí.
1: lójú ìwé kí ìwé ìròyìn the nation láàárọ̀ yìí iṣẹ́ dé o ọmọ aláṣẹ jẹ́ òwòrí ọmọ aláṣẹlẹ̀ fáwọn owó fáwọn ọlọ́pàá tuntun lórílẹ̀‐èdè wa nàìjíríà ni ìjẹ́jẹ́ mọ̀ pé wọ́n ní 150,000 ọlọ́pàá 50,000 òun náà lọ jẹ́ pé iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa nàìjíríà lọ jẹ́ pé wọ́n ti gbé oko wọn jáde báyìí tó yẹ pé wọ́n ní àwọn èèyàn wọ̀nyí wọ́n fẹ́ ṣe iṣẹ́ ọlọ́pàá láti jẹ́ kí ètò ààbò kó dé gbọngbọn ní orílẹ̀-èdè wa nàìjíríà ó ti iléeṣẹ́ ọlọ́pàá pàápàá jùlọ àwọn ìgbọ̀n tó ń sí ìṣẹ̀lẹ̀ ọlọ́pàá tó ń pè ní PSC ohun tí wọ́n á gbé kalẹ̀ ni pé wọ́n ti ṣí àlámọ̀rí kan lórí ẹ̀rọ ayélujára ibi tí wọ́n sọ nímọ̀ pé gbogbo ohun tó bá jẹ mọ́ ẹni tó fẹ́ gba iṣẹ́ ọlọ́pàá tó kọ ẹ ti jáde òun wọn ó kó o síbẹ̀ wọ́n kọ síbẹ̀ ìyẹn nípa àlámọ̀rí ó ń tọ̀ ọ̀hún orúkọ rẹ̀ ilé rẹ̀ ibi tó ti wá wọn gbogbo ìpátá náà ló jẹ́ pé ó máa jáde náà ti jáde ipò èyí tó wọ́n ti jáde ńlú Abuja lánàá òde yìí láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ olórí ètò bí nǹkan ṣe ń lọ àti ìlú kan fún aráàlú alàgbà tọ́tíkálu wọ́n sọ nímọ̀ pé àwọn èèyàn tó yẹ pé wọ́n kópa nínú pé wọ́n forúkọ sílẹ̀ tí wọ́n sì ṣe ìdánwò lórí pé wọ́n fẹ́ gba iṣẹ́ ọlọ́pàá wọ́n láti gbìyànjú láti lọ wò bóyá owó kan wọ́n jáde tó kọ́ wọ́n bá jáde àwọn kan bẹ tó yẹ pé wọ́n ṣe àfikún rẹ̀ gẹ́bí àkóónú tí a fi dá wọn dára pé àwọn lẹni báyìí tó yẹ pé wọ́n ṣe gba iṣẹ́ ọlọ́pàá tuntun ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta wọn ni o 50,000 àwọn èèyàn tí ó ṣe ṣe ọlọ́pàá ẹ̀ nọ́gbọ́n ìwé ìròyìn the nation láàárọ̀ yìí ẹ bá ròyìn.
0: inú ìwé ìròyìn the guardian láàárọ̀ ìjọba àpapọ̀ ọmọ àti kéde wọ́n ń lórí ọ̀rọ̀ àwọn orin burúkú tó orílẹ̀-èdè south africa ń kọ pé ẹ̀rí fàlejò kó lọ ẹ ti ṣe aṣara àbàgbó tó bẹ̀rẹ̀ sí ilé àwọn tí ò kí ń ṣọmọ ìlú wọn kúrò wọn ní lábẹ́ ìṣèjọba ààrẹ bọ́lá ahmed tinubu èyí tó pè rí rí new hope agenda wọn ni wọn fẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n máa láláṣẹ àbí ìyá ń jẹ wọ́n ní àwọn orílẹ̀-èdè tí wọ́n bá wà wọn ní àwọn ọ̀wọ́ karùn-ún tó yẹ pé ó wà ní orílẹ̀-èdè south africa tí wọ́n wọ̀ wà rárá síbẹ̀ wọn ní báyìí wọ́n ti lọ kó wọn wá o wọn ní gbogbo àwọn ìṣirò àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ti kó kúrò lórílẹ̀-èdè south africa báyìí ó lọ sí bíi 1,590 yẹn 1,490 òun ló jẹ́ pé wọ́n ti kó wá sí orílẹ̀-èdè yìí tí wọ́n sì ti fà wọ́n lé àwọn mọ̀lẹ́bí wọn lọ́wọ́ wọ́n ní àwọn ọ̀wọ́ karùn-ún ọ̀hún wọ́n lọ sí bíi 350 tí wọ́n sì ti

0: kòní bínú.
1: Fẹ́lá ni kẹ́ pé.
2: Ó ti àṣẹ la fẹ́.
1: Ibọ̀ ọ̀bùn ni kẹ́ pé jọ.
3: Ṣé yìí lè jó ni? Ẹ ń tiro, ẹ ń tẹ̀pà, ẹ wá ń dá sọ́rọ̀ ijó.
2: Dèrò ń kẹ́ lẹ́nu ẹ. Èmi ti fọ kánú ijó alẹ́ òní. Ẹ dáyàn mọ́.
1: Bẹ̀lẹ́ o, kí ló fa tó kún mi?
3: Bàbá, ẹ̀yin náà ti sọ̀pánù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọkọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
1: Bàbá àgbà tẹnudẹ́bí ló dùn ṣe o. Mo rí egbògi bàbá àgbàdúrà mi gbà. Mo sọ̀pánù.
2: Tó jẹ́ Bọ́lá ló yọ mí lọ́wọ́ àníṣe kò lè bà. Mo bọ́ lọ́wọ́ ara títa. Ọ̀rọ̀ sísọ mi ń já gaara báyìí. Àtẹ́lẹsẹ̀ tó wà mí lè mọ̀. Ìyẹn ti dàfi sẹ́yìn. Ewé ni kẹ́yàn máa ta gègé bíi kẹ̀kẹ́ Mario. Ọlọ́run gbà wá. Lọ́wọ́ ìsan afinipamọ́, àwọn afiniṣẹ̀sín. Ìdè mi já. Ojú tó bá fàkókò ẹni ṣòfò. Ajẹ́ ìgbọ́n àlọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹru, Ìkọ̀tún, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821 6859. Lẹ́ẹ̀kan sí 0806821 6859.

0: fọ́ gbajúgbajà lórí ẹ̀rọ ayélujára ifáyín ògbónà ni wọ́n pè tí wọ́n pè ní odógù tìlú àsàbà ǹjẹ́ kí ni ọpọ́n àìṣe kí wọ́n tó kàn ní rìn wọ́n sọ nínú ẹ̀ pé ọ̀dọ́mọdébìnrin kan ọmọ ogun ọdún mà ni òun ló jẹ́ pé ó pàdánù ẹ̀mí látara ìwàláàbí tó wù sí ọmọdébìnrin náà gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Bright Edafe gẹ́gẹ́ bí ìròyìn tó fi léde wọ́n níṣẹ́ rí odógù tìlú àsàbà yìí ọmọ ogójì ọdún ni o wọ́n wá níṣẹ́ rí arábìnrin ọmọdé kékeré yìí ọmọ ogún ọdún yìí ó ní pé bó ṣe ṣe content creator ó ní òwò òun wọ́n bá jọ ṣe mẹ́sẹ̀jì síra wọn wípé ẹ̀gbọ́n ẹ dákun ẹ wá kọ́ mi bẹ́ ṣe ṣe content creator kémi náà lè di gbajúgbajà lórí ẹ̀rọ ayélujára ó bá ní àkọlé tó yẹ kó fẹ́ kọ́ ṣe content creator kó ṣe nǹkan tó le rárá ó wàá bá mi ní ìdákọ́kọ́ kọ́ ló bá ní òwò lè wá bá ní tó gẹ́gẹ́ bí ṣé wò òyìn ọmọ kékeré lòun o òun ò sì tí ì mọ ọkùnrin rárá ó ní àní kò lè ṣẹ́ tó bá ti wá bá mi kò sí nǹkan tó lé nu ká kọ́ yàn ní content creator màá kó ẹ̀ wá sì mọ́ dáadáa ìwọ náà sì máa di gbajúgbajà lórí ẹ̀rọ ayélujára ó ní bó ṣe tan ọmọdébìnrin lọ sí ilé ìtura nílùú àsàbàré o ló bá tilẹ̀kùn wọn ló bá fi kọ́kọ́rọ́ gbági tiẹ̀ ló fi ṣíbàpò ilẹ̀kùn màpọ̀ ọmọlọ́mọ ló bá pé ọmọ yẹn bá bẹ̀rẹ̀ sí ní sunkún pé kí lẹ ṣe léyìí sí oṣẹ́ lòun fẹ́ wá pọ̀ lọ́wọ́ yìí báwo lẹ ṣe ṣe wáá ṣe báyìí fóun wọn ni ọmọdé yìí ó tún wá tilẹ̀kùn wọn títí kò jẹ́ kó tètè lọlé wọn nígbà tí ọmọ náà máa fi wá lọ sílé ló bá bẹ̀rẹ̀ sí ní ronú gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí lọ́dọ̀ ẹ̀gbọ́n àgbà yìí tó jẹ́ content creator yìí ló jẹ́ pé ó sọ fún àwọn òbí rẹ̀ wọ́n ní lẹ́yìn tó sọ fún àwọn òbí rẹ̀ tán ló bá wọnú yàrá ló bá lọ gbé oògùn èkúté jẹ o wọ́n ní wọ́n gbé dìgbàdìgbà wọ́n gbé lọ sílé ìwòsàn ṣùgbọ́n nígbà tí wọ́n máa fi tọ́jú ẹ̀ fúngbà díẹ̀ wọ́n ní pé ó padà jẹ́ pé ọlọ́run fìdí èyí wọ́n ti lọ mú content creator tó jẹ́ odógù tìlú àsàbà lórí pé kíni ẹ kọ́ wa níṣẹ́ content creator ó di pé ó fi tipátipá bọ́mọlọ́mọ ní àjọṣepọ̀ nínú ìwé ìròyìn daily trust ìròyìn ọ̀hún wà bẹ̀ láàárọ̀ yìí.
1: Oko inú ìwé ìròyìn tẹ̀síwájú Bond FM láwà 92.9 rírí ìfẹsẹ̀wápọ̀ tó kárí ayé inú ìwé ìròyìn punch láàárọ̀ yìí ẹni tó jẹ́ alákòóso ètò ìṣẹ̀lẹ̀ abẹ́lé dókítà Olúbùnmi Túnjí Òjó wọ́n máa ń sọ dímọ̀ wọ́n ní orí yeye ní mògùn ta ìṣẹ̀lópọ̀ wọ́n ní ìdá ọgbọ̀n nù dáadọ́ta àwọn tó yẹ pé wọ́n ń bẹ lẹ́wọ̀n báyìí ló jẹ́ pé ẹ̀ṣẹ̀ tó gbọ́ dé ọgbà ẹ̀wọ̀n ó fúyẹ́ ó jewé lọ wọ́n ní kì í ṣe nàìjíríà nìkan o jákèjádò ilẹ̀ adúláwọ̀ ni tó yẹ pé àwọn ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé kò tiẹ̀ yẹ kéèyàn tiẹ̀ dé àgọ́ ọlọ́pàá lásán ló sì jẹ́ pé ó ń ti ọ̀pọ̀lọpọ̀ sí ọgbà ẹ̀wọ̀n wọ́n wá àwọ̀ ẹ̀bẹ̀ sí àwọn tí wọ́n jẹ́ aláṣẹ ọgbà ẹ̀wọ̀n bí pé kí wọ́n ṣe ìtọpinpin dáadáa kí ló tó fi jẹ́ pé ọgbà ẹ̀wọ̀n ń kún àkúfàyà tí wọ́n ò rí nǹkan ṣe sí ẹ kàn mú àwọn èèyàn kàn máa dà wọ́n sínú ọgbà ẹ̀wọ̀n ẹ ní bèrè ẹjọ́ ẹ̀ sì ní ṣe ìwádìí kan ẹ kàn máa wulo agbára lórí àwọn èèyàn Túnjí Òjó sọ̀rọ̀ ìdímọ̀ lánàá òde yìí nílùú Àbújá níbi ètò kan eléyìí tí ó jẹ́ ètò àpérò gbogbo fún àwọn tí wọ́n jẹ́ àwọn aláṣẹ àti ọ̀nà àti máa lo ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé láti jẹ́ kí ọgbà ẹ̀wọ̀n kún fúyẹ́ ní ilẹ̀ adúláwọ̀ ìyẹn Regional Conference on the Classification of Prisoners and the Use of Technology in Prisons in Africa èyí tí wọ́n ní àwọn àjọ tó yẹ pé wọ́n jẹ́ ọ́fíìsì àwọn tó ń gbógun ti egbòogi olóró lábẹ́ àjọṣọ̀kan àgbáyé ìyẹn United Nations Office of Drugs and Crimes and Africa Correctional Service Association àwọn náà gbé kalẹ̀ wọn wá tún wá ké sí àwọn aláṣẹ wípé ẹ máa béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ ara yín ṣé kẹ́kọ̀ọ́ wà ní ọgbà ẹ̀rọ lásán kẹ́kọ̀ọ́ máa jẹ́ kẹ́ máa mú bí àbí kẹ́ máa lo agbára lórí àwọn èèyàn àbí ẹ wò pé bí ọgbà ẹ̀wọ̀n ṣe ń kún yìí ṣé kìí ṣe ìkùnà láti ọwọ́ yín ṣé kìí ṣe pé ẹ̀yin gan-an lẹ́yìn ṣokùnfà bí ọgbà ẹ̀wọ̀n bó ṣe ń kún kí ni iṣẹ́ tẹ̀ ń ṣe gan ẹ máa béèrè lọ́wọ́ ara yín Olúbùnmi Túnjí Òjó ló sọ bẹ́ẹ̀ o èmi kò mọ̀ sọ ẹ̀ nọ́gbọ́n ìwé ìròyìn punch láàárọ̀ ẹ bá rùn yìí bẹ́ẹ̀.
2: Band FM 92.9
3: Band FM 92.9
4: Amato Progress, no Amato, no container, no Amato, no maritime trade. Baba se lo ro pela du lo mu alaji kasim omo boyo wo ma fi emi mure o si egbe association of maritime truck owners e ka ti kleko labe alhaj ahmed saru do wa ti se fo yi pataki da awon eniyan won lola gege bi zona chairman amato bere latori alhaji tunde mubashir abefe lati takan zona chairman amato tinka ati first gate 22nd gate gbogbo ni lo we lo wa alhaji abefe bakan na alhaji Kasim Pepe, gẹ́gẹ́ bí Amato Zona Chairman, Brawa, ẹ ṣe púpọ̀, àmọ́ lórí wù. Alhaji ọmọbìnrin owó wà rọ gbogbo àwọn Zona Chairman láti má gbàgbé àwọn ọ̀rọ̀ ìmọ̀ràn olówó iyebíye tí wọ́n fi dá wa lẹ́kọ̀ọ́ lọ́jọ́ ìjọra. Alhaji Kasim ọmọbìnrin owó ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àgbààgbà ẹgbẹ́ Amato, wọ́n rọ gbogbo ọmọ ẹgbẹ́ Amato pátápátá láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn olóyè ẹgbẹ́ tuntun kí ẹgbẹ́ Amato lè bá tẹ̀síwájú. Alhaji Túnde Mubashir Abefe, Alhaji Kasim Pepe, ẹ kú oríire o. Àti gbogbo àwọn zona chairman tó kù, olùkéde Alhaji Kasim Ọmọbìnrin Owó.
5: ya itẹgbẹni kalọ si jc furniture emporium ile ise kara oto nibi ti won ti ma ti fun tedon tan pe ni furniture works ati interior decoration lo ni ranran bawo le se fe si ninu ile ni tabi office executive chairs royal and modern sofa lo ni sirisi dining set to jina tv stand tv console center table executive bed ati wardrobe lo loko jokan office tables and chairs kitchen cabinet to fi mo interior decoration lo ni sirisi ti mu kile tab office o rewa ko ja bi afin oba gbogbo n to ba ni se pelu furniture works tabi interior decoration patapata gc furniture emporium lo le se lowo ti o ga rara bo ti wo mo Katu ma so fun yi pe GC Furniture Emporium awala ni God's Covenant Furniture 30 mo bi eni mo wo 32 Abeokuta Express Road Onilekere Legbe NNPC Filling Station Cement Lagos State Lawa Atuwa ni number 30 Lagos Abeokuta Express Road Cement Vault Call MFA sorry 090-3743-7308 090-3743-7308 WhatsApp number ni 090-3756-4735 090-3756-4735 GC Furniture Emporium Iṣẹ́ ti wa o lati wi egba be
6: before not use them. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.

0: Boteco Nibinu.
1: Gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó. Ìpínlẹ̀ wa kìí ṣe àtìtàn. Ẹ̀dẹ́kun dídá lẹ́nu lọ́nà àbìkítà. Àjàkálẹ̀ àrùn ló máa ń fa. Ó máa ń dí àwọn kòtò ìdáminù. Ó sì máa ń ba àyíká jẹ́. Torí náà, àwọn òṣìṣẹ́ PSP tí lọ́ máa fòǹtẹ̀lù nìkan ní kẹ́ jẹ́ kán máa kódọ̀ sí yín. Kẹ́ sì máa sanwó ilẹ̀ kíkó déédéé. Ojúṣe ẹnì kọ̀ọ̀kan wa ni láti jẹ́ kí ìpínlẹ̀ Èkó túbọ̀ máa wà ní mímọ́ tónítóní. Àpò ìkólẹ̀ kódọ̀ tí Lọ́mà ló nílò bèrè fún tiẹ̀ báyìí báyìí lórí ẹ̀rọ ayélujára www.lomasmartbeans.com. O ma lẹ́yìn tó o bá gbìyànjú dídalẹ̀ nù lọ́nà àgbófinmu ẹgbẹ̀rún lọ́nà ìgbà ó lé àádọ́ta náírà lowó ìtanràn pẹ̀lú ẹ̀wọ̀n oṣù mẹ́ta gbáko. Tó o bá ní ohunkóhun lòdì sí àwọn òṣìṣẹ́ PSP pe Lọ́mà lọ́fẹ̀ẹ́ 0800 00 Lọ́mà 0800 005 2962 tàbí 0708 060 1020 email info@lọ́mà.gov.ng ìkànnì àjọlò @lọ́mà_gov Lọ́mà. Wọ́n mú ìpínlẹ̀ kó mọ́ tónítóní.

0: rẹ kò ní bínú.
1: Band FM
2: 92.9 Band FM
3: 92.9 Band FM 92.9 pẹ̀lú kókó olówó ìròyìn láàárọ̀ yìí. Igbó biribiri òkùnkùn birimubirimu. Ẹ̀dá tó mọ̀ ṣe òkùnkùn náà sọ fún ọkọ má dóṣùpá lóró. Orí ní ṣe ní àrìnrìn òkùnkùn yọmọ èèyàn. Òkùnkùn ọyẹ wá o lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ǹjẹ́ ẹ jẹ́mọ̀ wípé àwọn àjẹ ẹgbẹ́ kan tó yẹ pé wọ́n jẹ́ ẹgbẹ́ tó ń ṣe ìgbélárugẹ sí iná mọ̀nà orílẹ̀-èdè wa Nàìjíríà, wọ́n pè wọ́n ní Power Up Nigeria. Wọ́n máa ti kí ìjọba àpapọ̀ wípé lẹ́yọ ọ̀sọ́ kàbí ọgán. Ẹ wá wọ̀rọ̀ kò fi ṣàdá. Ṣe rí ọ̀rọ̀ nípa ibùba àṣúná jáde lè tó yẹ pé ó ń ṣubú yakata ó ń ṣubú yakata. Ẹ wá mi ìsàlóògùn lórí ẹ̀. Ẹ wá nǹkan ṣe láwo. Kí ni ìdí rẹ̀? Ó ń fa òkùnkùn birimubirimu jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà. Òkùnkùn birimubirimu tó wá wáyé yìí ó ń pa ètò ọrọ̀ ajé lára. Bẹ́ẹ̀ ló sì mú kí àwọn tí wọ́n jẹ́ ọ̀dàlẹ́ṣẹ́ lẹ̀ kí wọ́n má láǹfààní àti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ wọn tó jẹ́ pé iṣẹ́ wọn ń dẹnu kọlẹ̀. Ó tún wá ṣe àkóbá fún àti jẹ́ kí Nàìjíríà kọ́ bá àwọn ẹlẹgbẹ́ rẹ̀ dọ́gba lágbàáyé. Ẹni tó jẹ́ olùdarí àgbà fún àjọ Power Up Nàìjíríà Adétayọ̀ Adigunle. Àná sọ̀rọ̀ ìdí mọ́nà àtijáde kan tó ti jáde lánàá òde yìí. Wọ́n wá ra wọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀. Pàápàá jùlọ tó yẹ kí wọ́n jẹ́ ẹ̀ka tó rí sí ọ̀rọ̀ ọdọ mọ̀nàmọ́ná pé wàhálà rògbòdìyàn lórí ọ̀nà mọ̀nàmọ́ná yìí bá ṣe bá rèé tí ó jẹ́ pé orin tí bàbá olóògbé Òsèlú Ìjìrẹ́ tó ti kọ láti ọdún mọ́dún orin tí wọ́n ti kọ láti ọdún 1980 òun náà la sì ń jí báyìí pé ẹtún náà ń ṣe o a ò fókùnkùn mọ́ o ìmọ̀lẹ̀ làwa ń fẹ́ o ẹtún náà ń ṣe a ò fókùnkùn mọ́ ìmọ̀lẹ̀ làwa ń fẹ́. Tába tán pálí àbẹ́ra kan jílòwò ẹyọ kan ṣoṣo jẹ̀gbẹ́ ẹgbẹ̀rún ẹ lọ o ẹtún náà ń ṣe o a ò fókùnkùn mọ́ o ìmọ̀lẹ̀ làwa ń fẹ́ o ẹtún náà ń ṣe. Nepa ni wọ́n pè ń gbà wọ́n ní ẹtún náà ń ṣe. A ò fọkùnkùn mọ́ ìmọ̀lẹ̀ làwọn ń fẹ́. Wọ́n ń fẹ́ báwo dáadáa. Ó nílò àtúntò láti ilẹ̀. Ìyẹn pé báyà kákan máa mú kankan máa filẹ̀ kan láti ilẹ̀ lọ ẹ̀ka ti hu torí pé ohun tá a bá jálẹ́wẹ́ kò ní kú. Ó dìgbà tá a bá wo tèbòtèbò kó tó di pé a lè rẹ́yìn rẹ̀. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o. Power Up Nigeria lábẹ́ àkóso alàgbà Adétayọ̀ Adigunle lọ sọ bẹ́ẹ̀. Tẹ bá nọ́gbọ́ ìwé ìròyìn Punch láàárọ̀ yìí ẹ bá rìn níbẹ̀.
4: Inú ìwé ìròyìn Daily Trust láàárọ̀ yìí jẹ́ mọ̀ pé iléeṣẹ́ Sharia tó fìkalẹ̀ sípínlẹ̀ Kano wọ́n mà ti ń sọ di mọ̀ fún ọ̀gbẹ́ni kan Bashir Buwara ni wọ́n sọ fún o. Wọ́n ní pé ní báyìí ó lọ lo sáà lẹ́wọ̀n fún ọdún kan gbáko. Bákan náà wọ́n fún ẹni ẹgba tààrà sòsé tó jẹ́ ọgọ́rin ẹgba ló yẹ pé ó jẹ o lórí pé kíni. Wọ́n sọ di mọ̀ pé ṣe ló lọ fọ́lé onílé o ẹ̀sùn ìdígunjalè òun lọ́sì ti fi kàn án. Onídàájọ́ Shamsuddin Ado Abdullahi òun ló dájọ́ ọ̀hún nígbà tó ń sọ di mọ̀ pé fún pé ó fọ́lé onílé wọ́n ní pé kò sí pé à ń sanwó tọrọ ńbẹ o ogójì ẹgba ló jẹ lórí pé ó fọ́lé onílé pẹ̀lú ẹ̀wọ̀n oṣù mẹ́fà wípé ó tún wá fọ́lé onílé tán ó tún wá jalè ńbẹ wọ́n ní pé ìyẹn náà ogójì ẹgba àti ẹ̀wọ̀n oṣù mẹ́fà gbogbo ẹ̀ wọ́n ti bá a kakuléètì ẹ̀ bí àṣẹ ilé ìbò wọ́n ní ọdún kan gbáko ló lọ fi sin gbà nínú ọgbà ẹ̀wọ̀n bákan náà ni ó sì jẹ ẹgba ní ìta gbangba ọgọ́rin ìyẹn 80 ó yẹ pé wọ́n máa ná ní ìta gbangba inú ìwé ìròyìn Daily Trust lórí òun wà ń bẹ̀ láàárọ̀ yìí.
3: A dúpẹ́ lọ́dọ̀ ọ̀rọ̀ bàbá ṣe ń tẹ̀síwájú lórí ètò kókó inú ìwé ìròyìn láàárọ̀ yìí a kí gbogbo ẹ̀yin ìrìn tẹ́wà níṣẹ́ gbádùn wa lẹ́nu ìwé ìtọ́ ìpòlọ̀ ọ̀jà lágbàdo ọlọ́run bá a tà ní gbogbo máa ta o ẹni tí wa lórí ẹ̀rọ agbọ́rọ̀ káyé ẹ̀yin TikTok ni Facebook ni akẹ́yìn náà ẹ̀kọ́ àdó ti wà àbí ọdún fọlọ́run ṣọ́ ló ń bẹ ní ẹ̀rọ tó ń tẹ́ tún jí ọlálékan lóòkọ mi a wà balàgbéyẹ̀wò wà láì fẹ́lẹ́ jẹ.
4: Ká tó wa balàgbéyẹ̀wò wa láàárọ̀ tòní ká máa kí ọlọ́jọ́ bí òní Alhaja Faustat Ayawo Labi Balogun Afíjú Ọlọ́dà nílùú Mushin akíyin pé ẹ kú oríire ọjọ́ bí yín òní ọkọ yín Alhaji Owó Labi Balogun Balo Agba Developer ní ìpínlẹ̀ Èkó wọ́n ní ká máa ṣàdúrà fún aya àwọn Alhaja Faustat Aya Owó Labi Balogun pé pérépéré lewé apépépépéré ṣọdún pèrè lewé ìyeyè ewé ìyeyè ìgbà ni ẹ ṣe gba ọdún oníwo ẹ ṣe tẹlẹgbẹjẹ ìgbàkọ lágbára ọlọrun ọba ẹ kú oríire ọjọ ọbí yóò ní Alhaja Faustat Ayawo Labi Balogun nílùú Mushin.
3: Evangelist Alishabi Aramide Agege ẹ káàárọ̀ ọba àtọmọ ó dára kí àwọn ọba máa ṣe àkóso òlú ṣùgbọ́n àṣìlò agbára pọ̀ lọ́wọ́ àwọn ọba o láti dá agbára padà àṣìlò agbára àbí kí ìjọba bá lè gbìyànjú àti kànńpá fún kan ká igbá àṣìlò agbára nílẹ̀ lókù.
4: ẹ káàárọ̀ Bond FM orúkọ tiwọn ni ìyá Fọlábí láti Ìkòròdú ṣe ti ń gbọ́ wa ní Ìkòròdú ní Abẹ́kọ̀tẹ́ àtẹ̀jíṣẹ́ ẹni ẹ káàárọ̀ iléeṣẹ́ Bond FM kò ní bàjẹ́ àwọn ọba wa ń gbìyànjú lórílẹ̀‐èdè wa Nàìjíríà pàápàá jùlọ ọgbọ́n àtinúdá tó bá ń rọ tó bá ń fún àwọn ìjọba ní àmọ̀ràn ó ṣeéṣe pé ẹ pé ìṣèjọba yóò máa tẹ̀síwájú níta níti dáadáa.
3: Orúkọ mi ni ọmọ bá
4: ṣe pàápàá jùlọ ọgbọ́n àtinúdá tó bá ń fún àwọn ìjọba ní àmọ̀ràn ó ṣeéṣe pé ẹ pé ìṣèjọba yóò máa tẹ̀síwájú níta. bi ti dada
3: oruko mi ni omo basola thomas omo lo pataki ni alagun meji e je ki awon ojoba ma fi ti awon oba alaye se nitori oba lo mo gbo nu ati italu nitori na e je ki a da agbara pada fun awon oba alaye god save nigeria
4: e ku ise alaje ati doctor nkan ti o ma ni pe ni ti oba okay
3: alaje abas oloyede akobi san lati odo erun igodo olorun lo ba lori gbogbo agbaye olorun nikan si lo ba se wa ri oba to ba dero olorun won a gbianju lati moju to ilu daada sugbon ta ba wo de baye kupo nu awon oba lo je pe olorun saanu fun wa ni sugbon ko si n to baje ti a ba da agbara pada si owo awon oba god save nigeria alaje abas oloyede akobi san lati odo erun igodo
4: bale otun mara loye

0: àgbékalẹ̀ jáyé láti ègúsí mẹ́ta abásọ́dá ni o kí ọ máa fi àwọn ìjọba sínú ètò ìṣèjọba torí pé àwọn ọba ní àwọn ọgbọ́n àtinúdá mi tí ìjọba kò mọ̀ àmọ̀ràn tó bá gbà lọ́wọ́ àwọn ọba láyé ó ṣeéṣe kó ṣòṣòro fún orílẹ̀-èdè wa nàìjíríà baálé ò tún máa lé ìkẹ́hìndé kalẹ̀ jáyé lótẹ́.
1: mohammed masood mawukawo láti ìwà yàyàbá lóòótọ́ ṣeéṣe kí àyípadà gidi bá ètò òṣèlú bí agbára bá padà sí ọ̀dọ̀ àwọn ọba aládé bó lè jẹ́ pé kátàkiri ńbẹ láàrin àwọn ọba náà ṣùgbọ́n wọ́n ní àwọn agbègbè wọn tí ojú wọn sì tó ilé dáadáa.
0: alhaji ismail awa láti musin àwọn ọba alayé ń gbìyànjú lórílẹ̀-èdè nàìjíríà o àwọn ibi tí wọ́n jọba lé lórí ló jẹ́ ibi tí wọ́n dàgbà sí wọ́n á mọ gbogbo àyíká tó wà ńbẹ̀ wọ́n mọ àwọn ààtò tó yẹ kí wọ́n ṣe fúlùú wọ́n mọ àwọn tí wọ́n nílò nǹkan ó dá kí ìjọba máa jẹ́ kí wọ́n máa dá sí ọ̀rọ̀ ìjọba o.
1: òṣùpá ànábì ìgànnẹ́ láti ìlàsàmàjà àwọn ọba ò ṣe fi ọyẹ pẹrẹ mú tí a bá fi àwọn ọba sí ààyè tí ó tọ́ sí wọn ni àwọn boko haram kò ní kó wa ní papámọ́ra tó báyìí tó bá yẹ pé a fi àwọn ọba sí ààyè tó tọ́ sí wọn ni.
0: alàgbà ṣẹ́gun gbé ilé ìṣẹ̀jẹ̀ ventures láti ṣomolu ètò tí wọ́n ń gbà yìí ó dára ṣùgbọ́n àwọn ọba mi àwọn ìjọba ló fi wọ́n jẹ ọba o àwọn ọba ìjọba ni ṣùgbọ́n tí wọ́n bá gbà wọ́n sínú ètò ìjọba kò sí nǹkan tó burú bẹ́ẹ̀.
1: ẹ kú ojúmọ́ dr àti alhaji orin tí orúkọ mi ni anna fira sack kọ́láwọlé láti ìkẹjà kí wọ́n dá agbára padà fún àwọn ọba ó da gan ni ṣùgbọ́n àwọn ọba ni wọ́n ń ṣe nǹkan ẹkú ètò.
0: ìmáàmù ọpẹ́lẹ́yẹrú òyédèkún láti ṣàṣà ògúnṣadé ó ṣe pàtàkì ká dá gbogbo agbára padà fún àwọn ọba wa ò jákèjádò nàìjíríà god bless òkèlú god bless nàìjíríà.
1: orúkọ mi ni ọláyẹtàn bàbá olóyè lórílé kí ọlọ́run gbọ́ àdúrà yín o wọ́n ti ba gbogbo nǹkan jẹ́ ńlù yìí pẹ̀lú àǹfún àwọn ọba ní agbára kó wá jẹ́ kí àwọn ọba lágbára lórí aráàlú bí ọba bá ṣe nǹkan ní ìgbà míì àwọn ìjọba wa wọ́n á sì yọ wọ́n kúrò ní òun ló ba gbogbo èèyàn gbogbo nǹkan jẹ́ ní òye mi o.
0: ọmọọba wàhábù ògúnjí olórí ọ̀dọ̀ ẹgbẹ́ dáa kéwèjẹ ṣàṣà kingdom ipò yẹpẹrẹ kọ́ ní ipò ọba o láàrin ìlú àwọn ọba ni wọ́n máa ń ṣàmójútó àwọn ìgbèríko pàápàá jùlọ àmọ̀ràn tí mo mú wá ní ẹnujọ́ mẹ́ta pé àwọn ọba tí wọ́n ṣàkóso àwọn agbègbè wọn kí wọ́n rí sí àwọn àlejò tí wọ́n ń gbé àpò sẹ́yìn káàkiri lárojúṣe àwọn ọba àlàyé náà ni ṣùgbọ́n ìjọba ti fẹ́ fún wọn sínú ètò agbára ó dára bẹ́ẹ̀ o.
1: ẹ káàárọ̀ ìyẹn atọ́kùn mi ò rò pé ó máa dàbí ìtàtíjọ́ o torí ọba òṣèlú ló pọ̀ jù láyé ìsìn kò sí ìṣẹ̀ṣe mọ́ àwọn ọba míì tiẹ̀ ń ṣe agbóde gbà fún àwọn ìtìsúwẹ̀l bọ́lá.
0: kí ipò agbára wà lọ́wọ́ ọba ló dára jù ṣùgbọ́n ọ̀pọ̀ ọba ni kò ní ìbẹ̀rù ọlọ́run ṣèbí ní orílẹ̀-èdè yìí ni ọba alayé ti ń lo àṣìlò agbára lórí aráàlú síbẹ̀síbẹ̀ láìsí ọba kò sí ìjọba ní kánsùl àdúgbò wa gbogbo àwa aráàlú àti ọba là ń ṣe ìpàdé ètò ààbò ìlú ní oṣooṣù god bless ló bu ọ̀ṣọ́ alhaji salaudeen ọkọ̀ ẹlẹ́yàwó tún bá ní ṣàṣà.
1: dr o kò kí ń ṣe kí wọ́n gbé agbára padà fún àwọn ọba nìkan kí wọ́n yé dá sí jíjẹ ọba àlú mọ́ mr bashiru.
0: kókó akú ojúmọ́ o ẹ má jẹ́ kí wọ́n dá agbára padà sí ọwọ́ wọn o wọn ò ní jẹ́ kí ajáde
1: mafelos
0: láti ìwàyà
1: mafelos láti ìṣàdáre mushin ó léwu láti dá agbára padà fún ọ lásìkò yìí láì jẹ́ pé a padà sí ẹsẹ̀ àárọ̀ torí ọ̀.
0: ọba alayé kí wọ́n máa bá wọn ṣe ìpàdé ní ètò nínú ètò ìjọba pàápàá jù nílé ìgbìmọ̀ aṣòfin ẹ jẹ́ kí wọ́n máa ránṣẹ́ pé àwọn ọba alayé náà ọgbọ́n tí àwọn náà bá mú wa ó ṣeé ṣe kí ó sun orílẹ̀-èdè nàìjíríà ní tirere.
1: olóyè ìjẹ́lì ìjọ ọ̀nà àbó òdòdó jp ọba ilé ẹ̀tì ìlú ìjẹ́dòdó chairman coordinator lagos state balance forum kò sóhun tó dá tó torí pé àwọn ọba alayé ni wọ́n mọ ètòlú àwọn ni wọ́n mọ tálákà àwọn ni wọ́n mọ olówó àwọn ni wọ́n mọ gbogbo kọ̀rọ̀kọ́ńdùlù àwọn náà sì lè ṣe àbójútó ìlú dáadáa gbogbo àwọn tí wọ́n jẹ́ ọba àti olórí ìlú lọ́yẹ kí ìjọba kó pọ̀ tá a bá fẹ́ kí àlàáfíà jọba dáadáa nílùú pàápàá jùlọ tá a bá fẹ́ kí ètò ààbò kó jinlẹ̀ dáadáa ká dá agbára padà sí ọwọ́ àwọn ọba àti àwọn aláṣẹ ìlú god save nigeria. olóyè ìjẹ́lì ìjọ ọ̀nà àbò òdòdó jp ọba ilé ẹ̀tì ìlú ìjẹ́dòdó chairman coordinator lagos state balance forum.
0: olóyè sọ́ọ̀lì babátúndé dàda akinlabi wà nbálẹ̀ ìlú ńlá òkè odò àmọ̀ràn tó dá ní eléyìí o lóòótọ́ àwọn baálé àti àwọn ọba alayé máa ń ṣe ìpàdé pẹ̀lú ìjọba ṣùgbọ́n kò dàbí kí wọ́n wà nínú ètò ìjọba ìyẹn gan ló dára jàmbá tó da lélẹ́yìí.
1: àlìfà ismaila àtàndá ọmọ mufti láti rí ajifasa àjùwọ̀n mẹ́ẹ̀dọ́kọ̀ àti ajá àgàní láti délò ó dára o tí ìjọba bá lè

0: Ọlọ́run ẹ̀bẹ̀ ni mo bẹ̀ fa bo rẹ́ bomi o. Ọlọ́run wọn ò mọ ẹsẹ̀ gbé, wọn ò mọ̀rìn ẹ̀rín o. Wọn ò mọ aláṣọ. Ọlọ́run dákun fi ààbò rẹ bomi, ẹ̀bẹ̀ ni mo bẹ o. Nílé lóko lọ́nà odò, ẹ̀bẹ̀ ni mo bẹ. Ọlọ́run dákun fi ààbò rẹ bomi. Ọlọ́run tó bá fi ààbò rẹ bomi, dákun fi ààbò rẹ bo aya mi náà. Àtàwọn ọmọ mi níbi yòówù tí wọ́n bá rìn sí, àwọn ọmọ yìí ò mọ nǹkan kan. Wọn ò mọlé olódì, wọn ò mọ gbé káìwọ, wọn ò mọlé àìtẹ́. Ọlọ́run dákun ẹ̀bẹ̀ mo bẹ, fi agbára rẹ dákun bá gbogbo àbòbò àwọn ọmọ mi. Ẹ̀bẹ̀ ni mo bẹ Ọlọ́run láàárọ̀ lọ́sàn-án lóru nígbàkúgbà níbi gbogbo. Ààbò ni mo tọrọ o lórí àwọn ọmọ mi. Ọlọ́run dákun ẹ̀bẹ̀ ni mo bẹ bá ń fa gbogbo àwọn ọmọ mi o. Ààbò tó nípọn tó gbòòrò, ààbò tó gbéye, ààbò rẹ̀ ti ẹ̀ ń pé Ọlọ́run. Ọlọ́run dákun pẹ̀lú agbára rẹ tó tóbi dìbò àwọn ọmọ mi o. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi, ààbò Ọlọ́run lórí yín o, lórí àwọn ọmọ yín o, lórúkọ Jésù o. Ẹ̀rú bà mí nígbà mo tún gbọ́ tààrọ̀ yìí. Tẹ́ ẹ bá gbàgbé, ẹ̀jẹ̀ ìran ilé ti. Mo sọ nǹkan kan pé nígbà mo fẹ́ wá ṣètò láago mẹ́fà ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ yìí. Ní aago mẹ́fà ku ìṣẹ́jú mọ́kànlélógún 5:39 a.m. mo ṣì wà ní abẹ́ bíríìjì Yàràpájà. Mo dẹ̀ ń bọ̀ kẹjà ń bí. Ẹ pé bá mo ṣe ṣe bá ti ń bẹ nínú. Bí mo ṣe ṣe yẹn ẹ fi yún ilẹ̀ fọlọ́run ọba Ọlọ́run ṣàṣe bó tẹ̀ jẹ́ pé ìṣẹ́jú mélòó kan sásẹ́yìn díẹ̀. Ibi tí mo wá lọ gan rè mo wá ní mo ṣàkíyèsí àwọn pátákó kan tí wọ́n gbé sáàrin títì lábẹ́ afárá Yàràpájà. Àìrú dáadáa o ṣe àwọn kan tún dàwọn dúró tún pákó síbẹ̀ àwọn kan ṣe wá ń sá fún. Mo ìgbà tiẹ̀ dúró èmi láyà akẹ́bọ ìmú láyà arú ẹ̀ kò sun tó fẹ́ ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn. Àmọ́ tí n bá dúró kódà mo láwọn ológun sójà méjì kan ti máa ń sábà gbé àwọn bíi méjì mẹ́ta kan ti máa ń sábà ràn lọ́wọ́ tó máa ń wá sí Air Force Base. Mi ì lè dúró gbé wọn lónìí torí mò ń kanjú àsìkò tí mi dúró gbé wọn àdìgbò tí mi dúró já wọn ní PWG ó máa gbà àsìkò mi. Ni bá ní ó da o, bàbá kérékòrò báyìí káàsà o, báyìí káwò di o, báyìí káàsà, báyìí káwò di o, n gbá báyìí mo rí o. Ó dẹ̀ ń dá sún ọkọ̀ dé àánú rí mẹ́jẹ àwọn ọkọ̀ akérò dé bá dúró lábẹ́ bíríìjì lọ́tún lọ́tún làwọn ìbá ní mr pilot rárá o bẹ́ẹ̀ kọ́ lọ́rọ̀ ṣe rí o kòtò kan tó ń dà aláàmú ń Yàràpájà yẹn àmọ́ tó da sìmẹ́ǹtì síbẹ̀ kọmi ọmọ tọ́lá ní ìfẹ́ adédayọ̀ bá máa tọ́lá ní serious ẹ̀ẹ́dàkùn ṣe ẹmọ tó da sìmẹ́ǹtì sáàrin ọ̀nà yẹn musaf olórí oko alhaji mutamu ti musaf olórí oko aláàmàlálẹ̀ alhaji sule ṣé musaf ni àbí gbogbo nurcw Yàràpájà sàfẹ́tì alàgbàfà tá a mú sà mò ń bèrè lọ́wọ́ yẹn ẹ dákun ẹ dá mi lóhùn gbogbo àwọn tó bá súnmọ́ alhaji isiaka abbas isi abbas ẹ bá ń pè wọ́n pé mr pilot ń pè yín lórí afẹ́fẹ́ o mo fẹ́ mọ àwọn tó da sìmẹ́ǹtì sí abẹ́ afárá yẹn kí n lè ṣàdúrà fún wọn láàárọ̀ yìí pé lágbé ọlọ́run èyí tó ń dánú ọ̀rọ̀ wọn kò ní bàjẹ́ èyí tó wá kù díẹ̀ káàtó tọ́mọ aráyé mọ̀ èyí tó kù díẹ̀ káàtó tọ́mọ aráyé mọ̀ ọlọ́run ọba yóò bá mi ṣe àṣepé oore lórí ẹ̀ tí ò ní bàjẹ́ mọ́ títí láéláé. Bàbá má ṣàgbára lò abẹ́ mẹ́rin tó da sìmẹ́ǹtì yẹn ni bàbá má ṣàgbára lò. Ẹnikẹ́ni tó bá ń gbọ́ mi bàbá kérékòrò àníta ló da sìmẹ́ǹtì lábẹ́ afárá Yàràpájà ẹjẹ́ amọ́rú ẹni bí ẹ̀yin ní yíngẹ́ ni ó lè ṣèmí. Béèyàn bá kọ̀ sí òdúpọ̀ orí ẹgbẹ̀fà ẹ̀yin náà mọ̀ pé ó ti ṣe gbèjé nu. Ibi tí mo wá lọ gangan rèé làwọn èèyàn bá ní rárá ibi tí wọ́n ṣe yẹn ló jẹ́ kí wọ́n to pákó sí kí wọ́n bá bàjẹ́ àmú nìyẹn dẹ̀dá ọlọ́wọ́ bá mọ́wọ́ odò yẹn dúró òkòrò mọ́jú á gbẹ dáadáa kí odò mi ò tó rọ̀ lénìí ni tọ́lọ́ bá pé yóò rọ̀ o. Nígbà tí bàbá kérékòrò tí mo wá pè tí bàbá wá pè mí padà bàbá kérékòrò bá ní rárá o pé bẹ́ẹ̀ kọ́ lọ́rọ̀ ṣe rí o bẹ́ẹ̀ kọ́ lọ́rọ̀ ṣe rí o pé ọkọ̀ kan èèyàn kan ló fẹ́ funà láàárọ̀ yìí ọkọ̀ dẹ̀ pa lẹ́sẹ̀kẹsẹ̀ láàárọ̀ yìí ibi tí mo fi ṣàdúrà àbò nìyẹn pé ọlọ́run fàbo ẹ̀bù mi ó fàbo ẹ̀bù ayé ọlọ́run fàbo ẹ̀bù ayé mi o lórí tó gbogbo alẹ́ ọlọ́run ó bá mi fàbo ẹ̀bù àmì olóró láti ọ̀run wá tápá ọ̀tá òfin níka ẹ ọlọ́run á fi bù ẹ̀ méjì tó gbogbo adé ìfẹ́ adé àti olórúkọ ọkàn adé àwọn ọmọ méjì ìfàmì olóró látọ̀dọ̀ ọlọ́run látọ̀run wá tí ọkọ̀ òfin ní kọlù tẹ́ ní ríjàmbá tẹ́ fi ní subú tẹ́ ní kúkò jì tẹ́ ní kúrewere àtẹ̀mí náà ọlọ́run fi yan ogbó wa. Ẹ máa gbọ́ o bàbá ní ọdún tó ṣẹlẹ̀ nìyẹn o nígbà tó wá yá ní last mile ọ̀nà fẹ́kọ̀ ọmọ alájà wá pè mí pé mr pilot ó di kejì láti máa lọ pleasure ọkọ̀ akérò jáǹfó ó pààkì mọ́tò ǹjẹ́ jẹ́ mọ́ kókó ọ̀dẹ̀ fònà sórí kejì ní ìdájí yìí ọkọ̀ bọ́ọ̀sì tó ń kẹ́rù funfun white àwọn ẹtí white ńlá tó kẹ́rù ó kọ fún bẹ́ẹ̀ ó kú lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn ọlọ́pàá ẹlẹ́rìn bẹ́ẹ̀ báyìí àwọn last mile pọ́ńbẹ bíbà ẹbẹ làwọn ọmọ alájà bẹ kó torí kí wọn dọgbọn gbókùn yẹn sẹgbẹ kan torí ọkọ ò lè ríbi kọjá mọ ẹgbẹ kejì ni wọn dẹbọ ọnà nítorí kòtò tí wọn dí amọ ati ma lo pada si arun paja e ja sora o nkan sele o aya ya ya awon yo nlo si ma pe omo alaja laipe laijiran ti won ti yanju e pela awon lopa ilere last month zebra last month wa yanu paja lo nje omo alaja last month lo fe ona fe ko amọ nba mo gbo lana pe ekun mi ti da ola amule ko lelegba o se on lo ti e wo moto nla meji ko e ti je gbese e da wo ko e da wo ko nba mo gbo ko wo moto meji to won e a isan we etan o abi olosubi ololuwa bi e ki gbogbo awon ololufe eto yin
1: e ko jumo ni gbogbo bi te tin go ile se bon de ten my just like wa pa julo eto yin eto wa eto bona se ri ah o lagbara ni apogbon
0: ki lo sele
1: o lagbara gbogbo bi to mi o ki nwo papa te
0: ni ya mi lenu
1: a ni legbata arin gbogbo elegbata gbogbo be o lo ni wo
0: lanu
1: ni jeta ni jerin jeta gbogbo o de ti fati ti ano yi na
0: olohun
1: oja awon moto to wo ni jerin ni jeta ni o ti ri won gbe jade nitori pe omi si wa ninu
0: kini kon wa ti e ti idami lohun o to mu ko mi wo oko ti won gbe sinu ogba awon to nbenu ile ko bo won seje omi o ma lo ba won lori ibusun
1: abi na abi ko ke yo fe ji ninu ile lori ibusun ko ye pe ta lo
0: lo tese
1: inu omi lo tese bo
0: la ni gbogbo eko eko ti wa
1: eko ti a
0: eko ta fi mu yangan pe eko gangan re
1: apogbon ni bi ta wa ti dagba
0: oleluwa gun like kini kon yi ni odun to koja mi iburo kan to won bayi elega ka wa apogbon po mi da won la mu be odun to lo lohun lohun 2024 ah iburo bo le se wa se se
1: eh
0: e lo si omi kon mi kan ti o ke si ni abi
1: kon ti akofura afura ni o tori awon to nse ona ise ilu na lo nse sugbon afura yi pe boya ise ona yen ohun lo tun je ko mi yen ko ri be yen nitori awon bi kan wa te pe omi o deri ni apogbon mo elegba ta mo gbogbo lowo gbowo te pe gbogbo e lo mi gba patapata lo mi gba patapata egbon wa pe moto e meji
0: ta ti so wo etan
1: ta lo so fun epe ti so wo etan
0: ai so wo lexus yi tan o
1: ah ni moto lomi wo
0: ijoba ipinle eko e fada 570 le gbira foga mi
1: ah
0: lexus 570 ni gomina babajide so wo lo gbira foga mi
1: ma ko bayi
0: o ra ko bako
1: wo ro ko bayi
0: o wo ni lexus yen
1: ah ki se
0: sule sule
1: sulaimon
0: sule temi ye mi o omi ko ni lexus yen ki wa lo abayo
1: olohun asanu wa
0: eh ojo mi lo su yi ta fi mo bi oro de
1: ninu awon iwe iroyin awon iroyin ta wa fura wa nka jade an salaye pe ojo odun ya po ojo odun yi de sese bere ni baba de wo na o sese bere ni july la sese wa inu osu keje
0: ha
1: ojo osu keje nbu anbe to osu kejo na wa nbe
0: to ki eda fun gbogbo e te sise ona ni agbede arigbo eko tun fa omi yale agbara ya shop omi wo so omi wonu oko yi besere o oko to mi ba wo inawo nla ni o le ma ri bakan na mo foko yen o mi sere o oko to mi ba wo
1: se mi wa mo
0: odidi osu meta ngba mi emi oko yen
1: o le ma gbon ni
0: a ma gbon ni ejo ejo a so to ko temi nko
1: awon to je pe won ri le gbe mo nko ti won ti ko jade ninu ile abi eyan a sa ma wole a ma ti sebomi a ma tun sese bi jade a de duro nu ile be awon to keru sabe be di nkan
0: iwe eri ti lo o ti lo si certificate
1: ejo
0: ejo ejo ejo yin to ro kan
1: awon to ni store
0: to to
1: jaja
0: gbese gbese gbese gbese o to ni o to fi ara se
1: to orisirisi la ni ni
0: la ko gbo ja yen
1: awon jo ni pali
0: gbesere o gbese olohun ma jaje yin se ejo ejo ejo e wa ja se bayi olotu olotu oro iluwa gnaki awon ti won gba lati apogbon mo elegbata ti won to mi yen tin se wa
1: boya ki won tun pe wa
0: kokan si wa
1: be ni
0: ka pariwo ile ise to nse ona to nfa ikun omi yi e ma dake e oga
1: wa de tun je ko ni bo mi to mi yin gba lo ta mo nitori pe mi ti kuro ladugbo o se die mo kan lo gege bi alejo
0: o ma ri
1: o ni
0: o ti de
1: ami mo claim e so te ba mo bi to mi yin gba bi pe yato si se ona ta fura si ni o tẹba mọ di to mi to fi se e pe wa
0: o sa le je pe ekun mi odo owo okun abosa o sa le je be
1: emi o
0: awon ara de yun mo
1: ko sele ri
0: oga mi Alaji Abdul Wahab Aladi.
1: Alaji Akosile.
0: Akosile. E da ku te ba mo te ru ko fa. Oga e jagbo team.
1: E jawasi. Toro mo bi kan lo le bi ati.
0: Eyin te koda awari e awa ninu elegbe ata ati gbosere ewo gongo leku. Abi eji leku.
1: Elegba ta leku.
0: Elegba ta sinu gbosere.
1: If you want to go to the house,
0: ama mu sire nigba ti mo so yen aye dagan ara o ni wa milk omode ama milk awo omode ama lo ra milk in condensing ama go wa idi pagbanda
1: oro mi nkan to ti a fi ya mi lenu ni ke igba ta wa wa ni kekeke ama fi paper si oko oju omi awa gbe so bi gutter ama wa gbe ama wa to lo ama lo ama to lo ibi to ye pe ko si tulo tin kan ta ko si anything ama ma to lo mo to ri ti je pe mo so ni
0: iro ni
1: ngba ti mo to titi si mi mo bi ti mo wa mo
0: laye igba yen ni
1: kala iga oba no mu mi lojo ti wa gba ni
0: lodo alailua oba ninu wa aremu baba tunde osolale ati olu ati olu kini ati olu one olowo eko ka ni oju idoba ninu wa alailua o
1: asu mo ba ni gbegbeje
0: idoba le la wa o idoba le la wa o
1: sori aro ba ti lo ba
0: idoba le la wa o kabiyesi o kabiyesi o e ga te gba lori eto last man lo beko zebra
2: mo ni ki so fun yin o olodun ni gba to
0: alhamdulillah
2: ati go ati o gbo era ti koko ti ti o
0: olodun seun
2: olodun
0: seun
2: eh
0: last man lo beko last man lo beko awon olopa ilere se won sise to ye ki won se dada
2: ah won sise to ye ki won se dada o awon ti do pe ko wa ti awon ti ko wa ri I'm going to go to the house. I don't know. I want to be a machine. I'm going to be a machine. I'm going to be a machine. I'm going to be a machine. I'm going to be a machine. I'm going to be a machine. I'm going to be a machine. I'm going to be a machine. I'm going to be a machine. I'm going to be a machine. I'm going to be a machine. I'm going to be a machine. I'm going to be a machine. I'm going to be a machine. I'm going to be a machine. I'm going to be a machine. I'm going to be a machine. I'm going to be a machine. I'm going to be a machine. I'm going to be a machine. I'm going to be a machine. I'm going to be a machine. I'm going to be a machine. I'm going to be a machine. I'm going to be a machine. I'm going to be a machine. I'm going to be a machine. I'm going to be a machine. I'm going to be a machine. I'm going to be a machine. I'm going to be a machine. I'm going to be a machine. I'm going to be a machine. I'm going to be a machine. I'm going to be a machine. I'm going to be a machine. I'm going to be a machine. I'm going to be a machine. I'm going to be
0: lo gbo kini ni o se ka so odufin se ka be ijoba odufin mo fe te gbo latenu si isi ki e ba mi saji ye ti won da rule of order oloye a rule of order ije o to legun eni ba te atiro agbeyo wa loni ni e mo fe te gbo latenu nipa pe atoko akero atoko ton kero lati ipinle kan ti ipinle mi ta se pe ko ye ki a ma fi aye gba awon obirin kon ma joko se gbe driver e te n gbo mi se gba be abi so ku so da ni e to o lokunrin to obirin o ni iru ofin buruku wonu pe obirin o ma joko se gbe driver mo fe ke gbo latenu okan ninu awon to mo pa ise oko o mo ni odo oba lalege odo gbo lalege o mo fe ke gbo tenu won
3: o to ni e ka ro ta pilot e kon o to ni kon ti mo so ani ni so ngo ni bi ba especially out on Los Angeles, on King Jackie, you could do, you could never do driver. If then Bashelle, on Monday, on Liar, last do Elohim, he did do a band to Siang, Mamba Deva to Siang, so my Jackie has then one right out of the one state, or don't go to Warsaw.
0: Get on to Warsaw, eh? Enyara Le 0818150 9290 Eya wa kwa kero 0818150 9290 Se o to ni dofin

0: gbogbo ogba to bi n ba fe wo ko akero eyin yawo le ko la n ba wi te joko si waju oko tori po pe yawo le alaji tafik eni lomo sa te ba so fi pe ka obirin ma joko waju oko mo e da leru awon obirin o ti e ni tori awon yawo wa won ti ri aye to wa legbe oko won ni wa won ni koda ki yo oko won joko si be wahala ma sele eyin na mo wahala lanu amo awon oko akero laarin ipinle eko laarin ipinle ogun laarin eko si o state ati intrastate se ka obirin ma joko waju oko mo tori eto abo
1: ma fun wa je e mo pe won ya wa emi o ni nkan so
0: e se ni nkan so dodo ni ke so e ke to ko ta ke si da sa de kale wa dodo ni ki le ri si
1: alu wa je ni do ba ko lo lo lo ma fun wa je awon mama wa le se be to ma joko si wa ju moto
0: o da Oda.
1: Mo gbe ko be so.
0: Yes sir.
1: Ni pe awon ijoba wa pelu ile to kun kakiri ni gbogbo Eko yi. Emi ko fe pa awon yoju ni gege bi mo omo kekere ti temi. Olorun je ko ba je. E woru woro ye. E pe to san fi do re pe te. To ba mu bi te ni ka me. To fi nda si be. E wo ati ma lo si ogudu yen na. Won fi ilu po bi ko na me yen to je pe ile yen ko lo talalu na la ordinary money. To ba mu be no tawon ni o mo to won to awon lo ma doku won e no to ri bi dale si be o ko bi to dale si lona mi jeji yi bo du bi o ti ku awon mo to ni da o do ti to ko yi po won ri bi dale won e no to ri bi dale si be o ko bi to dale si lona mi jeji yi bo du bi o ti ku awon mo to ni da fe 200 to ko yi po won ri bi dale
0: o da mo
1: ti gbo e ko no wa nbe leki wa nbe we ko mo sport kokon ni local government kokon deyin ko ma dale si so e ko ma pin beyin olorun je koko ba je o ile ti poju every year o toju titi o
0: oda sir oda sir oda 0818150 9290 eyin obirin te ma saba travel anfani le fun yin o hello yes sir
2: tabona je ri apojumo
0: yes sir
2: gbogbo ni nko yawa kan mo nko
0: adupe
2: ẹjọ ẹ má fi nu béèrè méjì mo fẹ béèrè alákọọkọ ṣe rí odò yaláró
0: níbi
2: tí wọn dẹ tó ti fẹ sí december yẹn tá a bá ń lọ sí ọjọ ta ká tó gun bíríìjì odò yaláró bá tẹ parí sẹni tí ó ti fẹ yẹn àwọn pọtù òbí mẹrin wà mẹsẹ pé bítúnà bá wọ bẹ ó lè dá mọtò
0: ẹlẹẹkejì ń kọ sà ẹlẹẹkejì ń kọ sà
2: ẹlẹẹkejì ẹsẹ ṣe rí èèyàn tí wọn ní mọtò parí tó lá sí mọtò kọlù yẹn ẹ má fi nu mi gẹgẹ bí mi máa ń pẹ ní o ẹjọ sí lábẹ òfin tí èèyàn bá sọdá kí mọtò pa ṣé ẹni ẹ bá dúró a mọ pé kò la wà a mọ tó lè ṣẹlẹ sí ṣé òfin gbà pé káwọn ọmọ ẹni ẹ pa ní àbí ká ba mọtò ẹjẹ ẹjọ ẹ má fi nu
0: kọjú òfin òfin ògbà méjèèjì tó bá yẹ pé nǹkan fẹ́ bèrè nìyẹn òfin ògbà méjèèjì láàyè òfin ògbà kátó wà ara wa yọ ìdájọ́ òfin jáde òfin ògbàrú ẹ̀ láàyè àmọ́ ẹ má gbàgbé ẹ ní sùúrù bàbá èèyàn lèèyàn ó máa jẹ́ ẹlẹ́nu ara ní gbogbo wa àwọn awakọ̀ tí wọ́n jọ páàkì síbẹ̀ tí wọ́n mọ̀ pé kan nú àwọn drivers ni ẹni tí wọ́n tó pa lẹ́sẹ̀kẹsẹ̀ kò sí inú abí wọn o ọ̀rọ̀ kúlà sọ yo ẹni ti lọ á lọ ó ti lọ o kò sẹ́ni máa wo kò sẹ́ni máa wo ẹni tí ó fi mọ́tò pa àbúrò ẹ̀ ńlẹ̀ tí ò ní gbùsọ bó bá gé yín ni yóò máa gé jẹ àní láburú o àní fọkọ̀ pa ìwọ̀n ní fọkọ̀ pa wá o àdúrà tá a máa gbà ní ọ̀rọ̀ àní ṣìrìn 0818150 9290 àní láburú o ìṣẹ̀lẹ̀ bí oníṣẹ̀lẹ̀ sí ọ̀kan wa hello.
3: Hello, Pansa.
0: Yes, sir.
3: Orúkọ ni bàbá àbọ̀ láti Yoshiki.
0: Yes, sir.
3: Ọ̀rọ̀ mọ́tò dẹ́n sọ pé obìnrin bí wọn nígbà kan tí kò sí mọ́tò mọ́tò ọlọ́run jẹ́ àkọlọ́ ọ̀dọ̀ àti wọn lù ọ̀ kí ń gbà kó bí ẹni tí kò síwájú wọn tó máa ń ná ìkó ojúmọ́ta.
0: Kí ló dé tí wọn kí ìkó ojúmọ́ta láti wo wọ́n ti ń lòdì.
3: Láti Yoshi ni láti gbà.
0: Kí ló fà á tí wọn kí fi ń gbà kó bí ojú
3: kò wájú. Àwọn
0: ọmọ gbórí tọ́mí
3: Dẹ́bà ti máa ń gbà lẹ̀ tó bá máa gbà fún máa ń gbé jókòó sí ẹnu ẹgbẹ́lẹ̀kùn.
0: Àmọ́ kò ní jókòó láàrin.
3: Láàrin.
0: Ẹ ṣe. Igwe onítàìsì lóṣòjì, kí ni òfin sọ nílẹ̀ Haúsá? Ṣóbìnrin máa ń jókòó wájú ọkọ̀ akérò nílẹ̀ Haúsá? Mo gbọ́ pé títí kan Márúwá kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta àwọn ìgbà kóbìnrin ó jókòó sẹ́jọ ọkùnrin gan ká tó wá sọ pé ó fẹ́ jókòó wájú ẹ̀.

Ooh.

Thank you.

Yeah.

Ìpànìyàn àjọlù àti Roma underscore ball. Roma, wọ́n mú ìpínlẹ̀ tó mọ́ tónítóní.

Ich bin aber noch nicht. Ich bin aber noch nicht.

Thank you.

àwọn tí wọn ò tí fún ilé lè nìí lè nìí lè nìí ní 4 feet ọjọ́ 16 ló bú kó bá wọ́n ẹ̀kọ́.

sọ̀rọ̀ ọba yìí ẹni gbogbo àwọn tó bá tó wà ní àdìmọ̀tò lápapọ̀ ìkọjú ní o ìjẹ́gun ní o.

0: Diana, è magico un problema di
1: Saturday, ọkùnrin láyé,
2: bẹ́ẹ̀
1: la máa pàdé, abi na agbo melo section meji no ma wa melo no ma wa ti meji na letter
2: iro eyo kon ni o eyo kon ni
3: en to ba ti mi se o mi se ni o
1: en ba ti te de lo araye
3: o lo araye o
1: be ba ti ta ye se ke ma fun six number ni
3: e ma fun six number
2: be ni a ma to di eran se gbudo ti atejise lese kese and the good thing about this conference is that o ma wa sold out we did one few weeks ago to get pay awon eyan ja ninu ibe gbogbo ibi táwọn èèyàn tó jẹ́ kalẹ̀ máa rí àyè gbà làwọn èèyàn ti dúró sí ó tún wá bí ń dé èmi mo kọ́ dé èmi kọ́ ni mi ò kọ́kọ́ dé.
1: ẹjọ nọmba ò la máa tàbí gbẹgbẹ àtẹjọ ò la máa tẹsílẹ.
2: ok nọmba yìí lẹ máa tẹ ai sí the only thing dẹni láti fẹ ni orúkọ yín àti ai sí nọmba yìí 08085891952.
1: Ó bá sọ fún madam ìtòlù nígbà nọmba tí wọn fòlẹ ẹ tí ìpín nọmba àwọn kan jẹ wá gbègbè àtàkàdà báyọ àti ẹni ẹ wá pọn dùkú náà ẹ ẹgbẹ fún wa nọmba ẹ fún jẹ jíjẹ jẹ jí sí nígbà fún wa ẹ bá pè é lẹẹmí
3: ẹ lọ máa pè é díẹ díẹ 08
1: ẹ jẹ kọ àwọn náà lọ máa pè é máa pè é ní ilé ìgbẹ́ nígbà ká sọ yá.
2: ok 08085891952. Nǹkan tẹ máa tẹ ni orúkọ yín nùkọ àti AI. Ẹ má gbàgbé orúkọ àti AI sí 08085891952.
1: Big Sam, aláwọ̀ fún ìwọ̀n lórí ọ̀fẹ́ àtàkà yìí, àwọn ọmọdé ti di àǹfààní yìí. Ṣé wá gbọ́ bí òyìnbó tó di lẹ́nu Ghana àfẹ́rẹ́ tí òun
3: àfẹ́rẹ́ ẹ̀gàn
1: àfẹ́rẹ́ ìpẹ́ rẹ̀. Ẹni tó dá sí àwọn class, àwọn olóyìnbó class kan lọ́pọ̀ ń bẹ̀. Àwa tó àkàrọ̀, àwa bùkìlà, àwa libra, kápẹ́ńtà,
3: rírà. Ẹ̀rí àti Ghana tẹ̀rí, ó máa ní tẹ̀sí sí àwọn àwọn ìyá tí wọn kàwé àwọn
1: ìfàsọ̀kà
3: ó máa fara balẹ̀ láti ràn wọn lọ́wọ́ ó ń láìkẹ́ iṣẹ́ tó máa ń láìkẹ́ láti ṣe nìyẹn ìwọ́n tó bá kàwé tó lè kà máa wọ iṣẹ́ àmà òpò ṣùgbọ́n tó ṣe o gbọ́dọ̀ ní káàdì ìdánimọ̀ mo jẹ́ voter card driver's license international
1: passport
3: ẹ̀kẹ́ mú dá no original tẹ bá ní original ẹ̀ mú original copy dání ọjọ́ nǹkan tẹ bá ní iṣẹ́ àmúdání
1: ẹni miss of
3: identification ẹyẹ miss of identification ẹmúdání
1: saturday agbomelo agana agbomelo
2: 11 a.m. láàárọ̀
1: gbogbo àwọn ará ìyàmú pàjá agége gàgéèrè alákùnkùn
3: ìyàná bá
1: àbàdà sí alábàrà sí ẹgbẹ́sọ̀gbọ́n sára.
2: bẹ́ẹ̀ni sà ẹni tó bá wọ̀ ń pé ai ó jẹ́ nǹkan tó strange ai ò strange o in fact ẹ ti ń lò ẹ ti ń sọ owó ẹ ẹẹkan mọ pé ẹ ń san owó ẹ ni ok now ẹ lọ sórí tiktok ẹ wo fídíò ẹ ọmọ ekeré tó ń jó ẹ ń rẹ́rìn-ín ó ń payín lẹ́rìn-ín ẹ ń wo movies lórí kíní ohun àmèzí ẹ ń ná owó lé lórí o torí data lẹ lò.
1: ṣáínà tó jẹ́ ìfipárọ́ ẹ ń sọ̀rọ̀ nínú bọ́jẹ̀tẹ̀ ní kẹ̀jáńdé àbí
2: bẹ́ẹ̀ ni
1: wọ́n jẹ́ igbó wa ní ipò
2: exactly
1: ẹ gbọ́ pé ká tẹ orúkọ wa àbí anna sí nọmba wo.
2: ẹ tẹ orúkọ yín àti ai sí 08085891952 again 08085891952.
4: Bank FM
5: 92.9. Bank FM 92.9.
1: market in Bowa, Monia Caro, who did the asset for me. In the Olumi Pay, Mobola Jugunia, Yelati, Sherry Point Limited, the most concerned. One of the men who are going back for the data, me, kini ko ti wa oju ni wa o a ti se aimokoloko nibi ka ko nipa kade kale ni oriṣiriṣi eyi tawọn oloyibo n pe ni real estate o ni ni 21 years ti wọn ti da ile iṣẹ isilẹ ti orukọ wa o dẹ bajẹ ẹyin agba ni orukọ irin o ma pẹlu ati fadaka lọ bẹẹ ni orukọ wa jẹ wa lógun ni ile iṣẹ ti wa ni ile iṣẹ ti wa awọn òfin ti dúdú pe funfun mo ba ti jẹ ati ma sọ ni ile iṣẹ ti wa awọn ọdẹ kii gbe omi olówó sá lọ kini idi tati gbe eto nisalẹ yi tati gbe eto nisalẹ yi fun anfani ni awọn to ba fẹ ra lọ ibi kan ti ma sọ pẹlu oju wọn mejeeji a gbe eto nisalẹ fun ẹyin to jẹ pe ẹ fẹ ra lẹ fẹ ri ni bani tabi boya experience fẹ ti ni sẹyin boya ẹ ti ra lẹ nibi kan tẹlẹ o jẹ pe boya wahala awọn ọmọ nilẹ abawọn kan palẹ kan to yan mẹfa àbí ẹtẹ̀lé èèyàn tó fi òkú tó fẹ́ ra lọ sí bí ọ̀tẹ́rù ń bà wọ́n àbí àwọn tó jẹ́ pé ojoojúmọ́ lowó ní ń lọ sókè sẹ́yìn náà fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ní ẹni díẹ̀ díẹ̀ àwọn míì kẹwàá tó jẹ́ pé nǹkan bí wọ́n fẹ́ ra lẹ̀ sí bọ́tẹ̀ agbára ò gbé kò bá ṣe ń sọ pé kò sí gbóná níwẹ̀ kò sẹ́ni tó kò bàbá ò ní dìbòrò báyìí ibi táwọn èèyàn ti ń gbé pọ̀ over 8 years 9 years ago là ń sọ ẹ̀ ibi tá à ń sọ ẹ̀ yìí ibi tó jẹ́ pé náà ti wà tó ní ti wà títí torí kò ti wà ní ìjọba ìbọn 40 minute drive sí èkó níbí báyìí ibi tó ti fence round ẹ̀ẹ́sìn section sí ní ọ̀sẹ̀ kan tó bá wù nílẹ̀ lè kọ́ ibi tá à ń sọ ẹ̀ yìí ibi tó ní ti wà tó jẹ́ pé tẹ́lá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ nígbà tí lọ máa ronú níta àwọn kan ti wọ́n ti provide ogun ní àwọn ìṣàkóso location nínú ẹ́fẹ̀tì ń bẹ̀ then àwọn tàbí ọdún ìlú wa government approved service plan government approved global bill of fún agbègbè àwọn tàbí document wa gbogbo ẹ̀ ni àti ní àwọn ọ̀dọ̀ nílẹ̀ owó ni bẹ́ẹ̀ ni ìgbà ọdún láwa yìí ní ilé iṣẹ́ tí wa wọ́n kì í bèrè owó lọ́wọ́ ní ìtọ́jú à ń mú orí bíbẹ̀ tó dàbí gbogbo nǹkan tí mò ń ṣàlàyé yìí gbogbo ẹ̀ ni ẹ máa fojú ara yín because iná ti wà ń bẹ̀ òní wà ń bẹ̀ security wà ń bẹ̀ ní ilé iṣẹ́ tí wa ẹ̀yìn àgbà ní ìjọba agbára yóò bá ṣe àti san owó ilẹ̀ wa nígbà kan àǹfààní wà láti san díẹ̀ díẹ̀ bọ́ iyẹ̀ tá à ń sọ yìí o iyẹ̀ tó ti dìvẹ́lọ́pù ni o àwọn ònílẹ̀ 500,000 àní rẹ̀ 1,000,000 ibi táwọn èèyàn ti ń gbé ti tẹ́tẹ́tẹ́ títí láìpẹ́ wà tó tẹ̀sí tó dáa oṣù tó ṣeé fi wọn ọkàn àwa ń sọ then síbẹ̀ làwọn ibòmíì ta tó wá nílẹ̀ sí a nílẹ̀ sí kọ́ba fẹ́ ìyẹn lọ́nà bẹ́ẹ̀ ti ta a nílẹ̀ sí olóògbé ìlú òkò a nílẹ̀ sí ìjọba àbáyọ bá fẹ́ kọ́ lé iṣẹ́ ìjọba ìjọba ìjọba ànílẹ̀ síbẹ̀ ànílẹ̀ síbẹ̀ tó ti wà ànílẹ̀ tó ti ẹ̀yẹ alẹ́ tó ti wà ní accommodation rẹ̀ ànílẹ̀ síbẹ̀ tó yẹ sí àtúnyẹ̀ sí aláàbò tí ta bá kọjá winner ẹ̀ka àkọjá ẹ̀yẹ ànílẹ̀ sí ẹ̀yẹ máa dá ìfà wọn fún ọmọ abẹ́ mi kò wá sí ẹ̀yẹ àti wà lórí whatsapp àti wà lórí ẹ̀yẹ website àti lórí facebook àti lórí àwọn tó tún ní àṣà yìí àwọn tó ń lọ fẹ́ máa ṣe lọ sí ìwọ̀n ní ìwọ̀n tó ti bẹ̀rẹ̀ sí

0: kagba laarin orilede Spain ati Argentina tori pe nkan si FIFA fe ohun na lo para se ohun to fe ni won para se ah o je nkan to ba mi lenu je lokan je lana papa julo gege bi akon mo gba orilede England ti mo de mo ko mo je to mo suko ni to para sele ni gba ti England ti le moribo pelu ayo kan si odo awon kan ti mo reti ge akon mo da e ko se o gbi odo ati se amo gira gira ti orilede Argentina ton se fun Egypt ton tun pada wa lo lana o ya mi lenu ko pada je England lo to awon ko wa bi eko ti mo yo sakesi pe o ye gbugba ko lana e sakesi England no duro ti won pa lana ni gbogbo filege filege Messi last ko sinu alakoso ta mo si referee ke ba sakesi ko to gbin ojo e bayi Hurricane ti debe ko to gbin ojo e bayi Hurricane ti debe Jubelia o no de se ton ja lana pe be ba se ju wale ma te ba sakesi England won gba bo won fi oje ko yo wa pe ta ni Argentina amo nigba ti mo gugu e gugu e nkan meji lo wa si mi lokan lana ko de so fun akon olotu wa tun jora le kan mo ni nkan akon mo ko so ni mo ni ko ye mi mo ko ye ibi ti work up yen de go France ati Spain Argentina ati England ibi to pada ja si ko ye mi mo mo ko je lade ni pe ah ife olohun lo pada se mo gba ka mu work up ti to loju de mi o Spain Argentina ti ba da mi play ni mi o fo fun won mi o fun won je awon lo de mo amo e to se pataki ni pe to ba di ojo aje Monday kila ma so abi ka to ba di ojo Sunday to won gba agbakagba re final re kini a ma so nipa work up ke work up odun 2020 sis yo se aseyori ni abi kudie kudie ta ba nka da sile ka tun sa se aseyori ni abi kudie kudie iroyin a yo bere awon orilede to ma lo si ife eye agbaye todun 2030 won tun ma le si mo le pe ero da Gianni Infantino to je ako to je are ajo FIFA ni pe ki awon orilede yen ki won tun kuro ni meri meji ni 50 ki won di 60 tikiti tabi ko ju be lo abi tabi ko ju be lo to tun mo si pe awon orilede ni Adulawo won a se kini won a tun le kinka to ma lo kopa ni se iyagba iwayo ibere nla re mo fe be lori eto yi laaro toni ajo NFF se ti bere si ni daradi iko super eagles lati daju pe ah tun padanu world cup mi
1: ni to n bo
0: ibere lati ma be lawo ajo NFF yen o ah gbo kokon o ah gbo kokon o nje super eagles o tun ni padanu lati kopa ni fe iye agbaye odun 2020 ibere nla niyan ta ma tele awon agbabolu ti won ra agbabolu ti won ta kini awon agbabolu so olofun losi pelu iriri won ni ti eya agbaye to nlo lowo ni orilede America Canada ati Mexico World Cup gbogbo la ma so fun yin e ma gbagbe lori papa born 929 awon agbabolu mo orilede Nigeria won darapo mo ikokan lotun won darapo mo ikokan losi o de fenu po yenu latari awon kan ti won ni won be darapo mo iko bayi yo po ti o ko ni bo gbogbo la ma so fun je bi agbe ohun sarege to ni se pelu ere idaraya eyi na ma kopa me yan lale e ma lanfa ni ati pe wa ti ori ero balito ta mo si oju ago laje ke mo wipe lori papa born 929 eyin ololufe wa leni awola ni polowo oja ta ba n polowo oja itan a ma pada sori afefe laaro ojobo Thursday toni lori papa born 929 Mr. Pilot lo ki pe eku yale ta e kaaro jare
1: bee ni o e kaaro ina lomo yan re olufe yin lori n sola odin legit ni ege bi asa
2: àlàáfíà wá ṣe pàtàkì ó ṣe kókó tó bá wá rí bẹ́ẹ̀ ṣé ẹ̀yìn ti gbọ́ nípa àwọn ègbògi tó ń jáde láti iléeṣẹ́ tìmí tayo kandu medical nigeria limited tí wọ́n ṣe lólè ìgbàlódé tí àjọ nafdac sì fọwọ́ sí i ọ̀kan lára ègbògi bẹ́ẹ̀ ni bnc capsule tí òkìkí rẹ̀ ń kàn gẹ̀yìn kárí ayé tó ń gbani lọ́wọ́ ara tó ń tani bí ẹni fi omi àtàpàrà nǹkan tó rẹ̀ tàbí burú jẹ́ káàkiri ara pajápajá tó ń àti àìrọrùn sùn déédéé yóò tún jẹ́ kí ojú mọ́lẹ̀ kedere bí àrùn sí kapsù ní egbègbè tẹ̀yà lè mọ̀ tí yóò tún lòye ẹ̀fẹ́ lórí ó wà ní àwọn fáwọ́sì àti chemist ládùúgbò yìí ọ̀rẹ́ mi ó ní nǹkan mọ́lẹ̀ káàkiri ara ẹbí kòkòrò tàbí bí àrùn àwọn tó máa yíyan lẹ́yìn ìwẹ̀ ẹgbẹ́ kan ara ẹ máa ń kó tàìtà yìí ẹ̀jọ̀ fara gbogbo o
3: ọ̀rẹ́ mi pajápajá kọ́ ìṣòro fífà so ọwọ́ àtẹsẹ̀ tó ń kúrò ìrìn kúta ìta yìí gbogbogbò okùn téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lòyìn ìbùsùn dára tó ní bí àṣekà tó mú òkú débá ara tó ta ni ara tó yún ni ìṣe ara tó

Capsule. Timo Shemushi, Damo Shemushi, Timo

age of 15, please, responsibly.

0: aye mi alamori aye mi budget aye mi owo olorun ba lowa tori gba ta ba fi le oluwa lowa ki faya awa ta ba fi le oluwa lowa ki fo emi gbogbo aniyan mi patapata mo ko le olorun ba lowo oba lagbara julo oba ta rowe laro ko oba ta rowe laro so oba te da lekun ari se kondu kondu ka gbe ipele gbare emi de le ni mo wa fi ba fun olorun ba o e ko gbo lode itunje olalekun mo ti de abere gbolohun gigun ni gbogbo ara agbara o je ba ti abun ti gbogbo de ni koja apa keke ma ti orule na fini ton ma ton koja fi ma sa tlayin fun ede wa agbara ba nje mo de yan ni yan ni le ni ni bre wa wa ile aparo de gbo ba ti gba ile awon awo de be mi ti di olopolopo ile lona fun ayin de omo ba sale sale de nke bara igoro nga yo ko atala ija ku ja bi lode le da bodo ko ko ro bi ija ku ja lo ti mo bi lo nuro ko idi ku di lo ti ri ba ti ba ja bodo pa ti se be ruku wo lu e ti se we se bi rin ja ko ma kin yo e ma ko ojumo o ati de sori eto ala ibaba o le ni se bond fm 2.9 ri bi fe to wa ko to ka ja mo ro pe ti wa ko ti ja de se ni ko lati ba je gbadun to ri eto alaye baba oro ti ji olalekan lo ko mi ara na a ma te si waju lori eto ala ibaba o ni si aju e je ma dupe ngba ti mo ti yan olorun ba mi logo ti mo bi fin fun olorun eleda oba to lagbara lo olorun oro to foro ti wa ni ko re to ni ka ma bi ko si ma du ko ma dile ti gbo ma raye je ma du ko lawa awon ti olorun ba fi kemi lori eto yi o pe kon ma gbe eto ni larube ba pa ju lo sustainable solution to je ile ise kan tin ba won eda yo iwo osoro to ba ni pa dukia e ma ti mo dupe o o gbe yin agbagba ile ise na yin te ru nu pe ona abayo ti ibe ti aye awon eda ti o fi do de na ni pe ke ma gba wo kale nu pe won ni dukia e je ki owo igbo atu ah olorun ba ma se olorun ba ba nke yin be se nju obi lati ma nu omije oju awon eyan olorun ba loju eyan ba nu omije oju teyin na o olorun ni para leyin e se o sustainable solution wa number 4 bi atin teyin lo close off ba bi se le sitale ni keja ero ba ni sero won na 090 872 2415 090 872 2415 tin lokolo won dupe lo dupe lo le se festi paint company jara mi te la be akoso dokita olabara ya di ogun mo se ogun mo se ogun ma fubuja ba babara ati wa ko boku gugu mo so nse on bo so pe oro majile se okan to sha e se ko address mi alagba sina fani fantu e se o oga e ka se se le se festi paint ni lo ba duro tin be lord limited le lo limited ni be ni orita ko fun bi ton tin ta phone aje won to je mo phone patapata yi wa se yin ni ko je mo pe le lo dun tun ta zola bi owo iku ba se mo ni fi boju agbara e ka le ko mo te ba ni lo zola sabar wa le se be lo ni number 2 ijegun road iko tun round about e ri zola nbe en to je ile ti e fe gangan ba je o ri te to je ti gbe state e ba me pe je ti ni yara kan na ti gbe lu kun odo bi le se o adlat company je te don se yu bi tas bawa se mo luwa to bi abela mo kini mo kini olorun ba ni pe fun yin e ku ado ti wa bi yo bi ta se gbo lati leyin patapata iri ko lo oda na e je wa gbani eto leni bi se wa e je ka ko lo ri ba alagba yemi oloye ede ti won je ogun tari ga gbe jere ni ile se sustainable solution ko shalaye fun wa nipa sustainable land solution awon pe igbogbo no ma shalaye fun ba okan be se pe igba koko ri ti won bo wa tori ide yi je ki won wa shalaye fun wa nipa sustainable land solution
1: e ka ro sa e ka ro shalaye fun gbogbo wa wa o adu sa e ba na daru ko fun e won ara le
2: ye mi oloye de loruko temi lati sustainable land solution e se o
1: e se sa bo le je pe ki se ko tun mo taba se pe ajabu yen je ko je ruin amo ti yen ba bu ajaje loje ogbologbo ruin ki se ruin mo pe e ti ma wa si ri eto ti ma shalaye fun wa nipa ile se sustainable solution ṣùgbọ́n torí àwọn míì tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé táwọn máa darapọ̀ mọ́ wa lórí ètò yìí láti gbọ́ wa mo fẹ́ kẹ́ bá wa ṣe àlàyé nípa iléeṣẹ́ sustainable land solution àti ojú àánú tí ọlọ́run gbé sustainable land solution kalẹ̀ láti máa ṣe fún ogbó ọmọ ẹ̀dá adarí fún un.
2: ẹ ṣe gan ni sustainable land solution àwa wà láti bá àwọn èèyàn tó ní wàhálà tó ní iṣu lórí dúkìá wọn whatever the issue kò bá jẹ́ anything. Tẹ bá ti ní iṣu ẹ lè yọjú sí wa ẹ jogún lẹ ni wọn ń ba yín dun lẹ ni ẹ ṣilẹra ni ẹ ń wá compensation ni nǹkan kí nǹkan tó bá jẹ tó bá lè jẹ pé ẹ fẹ́ ta property náà ẹ lè yọjú sí wa a ò bá yọ kọ́lé o ṣùgbọ́n a ní àwọn developer a ní surveyor a ní engineer a ní àwọn ọlọ́pàá tá a jọ ń ṣiṣẹ́ papọ̀ láti rí i pé a máa resolve any issue tó bá wà lórí dúkìá ẹ ṣe gan ni.
1: Tó bá yẹ pé èèyàn bá ní iléeṣẹ́ ìsìn tí iléeṣẹ́ òun ó dàbí pé wá ní ìṣòro bọ́yá àwọn nǹkan ni wọ́n bẹ̀rẹ̀ sí dàyàn láàmú pé iléeṣẹ́ òun bíi téèyàn kọ sí kò da àbí ilẹ̀ téèyàn kọ́ iléeṣẹ́ òun sí àwọn làwọn ní àwọn fẹ́ gba padà tí wọ́n bẹ̀rẹ̀ sí dàyàn láàmú kọ́ṣẹ́ lè báyàn ṣiṣẹ́ lórí ẹ̀.
2: A lè báyàn ṣiṣẹ́ lórí ẹ̀ tí wọ́n bá ti wá yọjú sí wa ní ọ́fíìsì wa àbí tí wọ́n pè wá ìwé kíwèé tí wọ́n bá ní lórí ilẹ̀ wọn mú wa nkan kí nkan tó bá ní wọn mú wa wọn ṣàlàyé tí wọn ṣùgbọ́n àwọn náà máa lọ ṣèwádìí ti wà tabadẹ ṣèwádìí tán a lè fún wọn lámọ̀ràn pé ibi báyìí báyìí báyìí ni wàhálà wa ò níṣòro wà àṣà lè bá yín ṣe àlè bá yín ṣe tá a bá dẹ̀ lè bá yín ṣe à á sọ fún yín torí kò ń ṣe gbogbo ẹ̀ náà ni ó ṣe é ṣe lẹ ṣe.
1: ẹni tí àwọn yẹn bá ní property tó bá fẹ́ rà ẹ lè bá wọn ṣe alágbàtà nípa bíbá wọn wá ẹni tí yóò bá wọn rà á ṣé ẹ dẹ̀ sọ pé tẹ̀yẹ bá fẹ́ wá sọ́dọ̀ ẹ̀yìn ó máa gba fọ́ọ̀mù ṣé ẹni tó bá fẹ́ ta property náà ó ṣe máa gba fọ́ọ̀mù lọ́dọ̀ yín ni.
2: ó máa gba fọ́ọ̀mù nítorí pé a ń láti ní record pé wọ́n ti ẹ̀ wá sọ́dọ̀ wa a máa ń gbowó láti ṣèwádìí tá a bá dẹ̀ ṣèwádìí tán bó bá ṣe jẹ́ àfún wọn lámọ̀ràn tó bá dẹ̀ fẹ́ ká ṣe máa tẹ̀síwájú a sọ fún wọn pé iye báyìí ló máa náà ni o tá a bá dẹ̀ ṣe a máa ṣe yọrí lágbára ọlọ́run tí ò bá dẹ̀ ṣe é ṣe náà torí kò ń ṣe gbogbo ẹ̀ ló ṣe é ṣe o ń ṣe gbogbo ẹ̀ ló ṣe é ṣe tí ò bá ṣe é ṣe tá a bá ti ṣèwádìí tiwa a máa sọ fún wọn a ní jẹ́ kán waste time wọn.
1: ẹ má bí sà o kí ló tó fi jẹ́ pé ẹ̀yin lọ́ọ̀yà gbogbo ọ̀rọ̀ yóò ju fọ́ọ̀mù fọ́ọ̀mù ló ń gbà gbogbo kí ló ṣẹlẹ̀ fọ́ọ̀mù gbórí bẹ́ẹ̀ sọ̀rọ̀ fọ́ọ̀mù ìsìn kọ́ má jẹ́ pé ẹ̀rọ tún máa bàwọn èèyàn ṣé kì í ṣe pé báyọ̀ owó tá a máa fi gba fọ́ọ̀mù máa pọ̀.
2: ẹ fowó gba fọ́ọ̀mù ẹ fowó gba fọ́ọ̀mù ìwádìí tá a máa ṣe investigation tá a máa ṣe toró máa ná àwa náà lówó la máa ń gbowó fún ayé tá a wà ń sìn fọ́ọ̀mù fọ́ọ̀mù náà ni ayé tá a wà ń sìn èèyàn láti ní record gbogbo nǹkan kò lè jẹ́ pé ó sọ báyìí ó sọ báyìí lọ́ọ̀yà ni wà á láti lè fi hàn pé nọ́tò lè pé ó sọ báyìí proof ẹ̀ lélẹ̀ pé
1: ẹ̀rí
2: rèé o yes.
1: ẹ bá mi sọ àdírẹ́sì iléeṣẹ́ sustainable solution lẹ́ẹ̀kan sí.
2: iléeṣẹ́ wa wà ní number 4b akin taylor close off bamishile street off allen avenue nìkẹjà number 4b akin taylor close off bamishile street off allen avenue nìkẹjà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa dẹ̀ jẹ́ 090 487 22415 090 487 22415.
1: ẹ ṣeun sa
2: ẹ ṣe
1: ẹ mọ̀ rò pé ta bá tó pè yín gbà ní ẹjẹ wa sa
2: wà
1: ẹ bá mi dárúkọ yín fún àwọn ará
2: ilé yẹn ní olóyèdè lórúkọ tèmi láti sustainable land solution
1: ẹ ṣe ẹ bá mi kí o gbọ àgbàgbà tó wà
2: ń bẹ o wọn a gbọ o ẹ ṣe
1: o
2: ẹ ṣe o àmì ẹ ṣe.

0: bagẹ. Àlàyé bàbá ọ̀rọ̀ ń tẹ̀síwájú Bond FM láwà 92.9 rí bí ìfẹsọ̀wápọ̀ tó kárí ayé 08132377749. Ojú òpó ti wà ní sílẹ̀ báyìí 08132377749. Ẹ kú ojúmọ́ o.
1: Ẹ ká àwọn ọ̀pọ̀.
0: Orúkọ yẹn tẹ́tí ń pè wá.
1: Kíkà ló náà ló sì lápapọ̀.
0: Ní àná táná nìyà níjẹta ẹ pè lórí pápá tó bẹ ṣe wá pé ó kọ yín pé ti tarimon àwọn tó bẹ wà lórí pápá sọ pé àmì tarimon tí kò mọ ní ọlọ́ yẹn pé nǹkan tí mo sọ fún yín kò yé yín torí pé wọ́n pe ti tarimon máa ń jọ mista lójú àwọn ẹ̀mú sínú wa pé kẹ́ ẹ là á ẹ yà á sọ́tọ̀ọ̀tọ̀ peter raymond. Ìbéèrè kọ́ ló ní kí n fún yín ìbéèrè wo ni dáhùn la mú wá láàárọ̀ yìí. Ìkejìlá. Àwọn ọ̀rọ̀ tí kọ́sọ́nà ti parí wọn ni à ń ya wọnú èdè àwọn ọ̀rọ̀ tí kọ́sọ́nà ti parí wọn tí a ya wọnú èdè Yorùbá nípa àwọn ọ̀rọ̀ tí kọ́sọ́nà ti parí wọn a máa ń ya wọn wọnú èdè Yorùbá nípa kí ni a fífi ọ̀rọ̀ náà sílẹ̀ bẹ́ẹ̀ bí fífi fáwẹ́ẹ̀lì i tàbí u kún irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tàbí gé kọ́sọ́nà ti parí náà dànù nígbà mìíràn d fífi fáwẹ́ẹ̀lì i tàbí u kún irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ a síso fáwẹ́ẹ̀lì i tàbí u kún irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ di kò gbẹ́gbẹ́mu tàbí gígé kọ́sọ́nàǹtì ìparí dànù nígbà mìíràn. Àwọn ọ̀rọ̀ tá a bá yọ wọnú èdè Yorùbá tó wá jẹ́ pé àwọn ọ̀rọ̀ tá a yà wọnú èdè Yorùbá àwọn kọ́sọ́nàǹtì ló parí wọn kí ni a máa ń ṣe sí wọn ní ìbéèrè tí wọ́n ń béèrè lọ́wọ́ yín wọ́n wá ní a fífi ọ̀rọ̀ náà sílẹ̀ bẹ́ẹ̀ bí fífi fáwẹ́ẹ̀lì i tàbí u kún irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tàbí kí kọ́sọ́nàǹtì ìparí náà dànù nígbà mìíràn d fífi fáwẹ́ẹ̀lì i tàbí u kún irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ a síso fáwẹ́ẹ̀lì i tàbí u kún irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ di kò bẹ́gbẹ́mu tàbí kí kọ́sọ́nàǹtì ìparí dànù nígbà mìíràn síso fáwẹ́ẹ̀lì i tàbí u síso káso mọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ́ wá di kò gbẹ́gbẹ́mu tàbí kákú gé kọ́sọ́nàǹtì tó bá parí ká gbìyà nígbà èwo nínú ẹ̀. Hello sir. Di dòjé àbí di dada. Ìyẹn fífi fáwẹ́ẹ̀lì i tàbí u kún irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Díẹ̀ ló kù kẹgbàá bí ni èyí ti ṣe fífi fáwẹ́ẹ̀lì i tàbí u kún irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tàbí kákú gé kọ́sọ́nàǹtì tó parí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ká gé dànù. Ẹ ṣeun 08132377749 àlàyé bàbá ọ̀rọ̀ Bond FM 92.9 ẹ̀kú ojúmọ́ o. Orúkọ yẹn àti ẹ ti ń pè wá. Mọ̀rúfù Ògúntọ́lá láti alákùúpa ìbéèrè pé ló. Ìkarùn-ún. Ojú ọjọ́ mọ́ kedere ikú kú lọ sílé rẹ̀. Ọ̀nà ìṣọwọ́lu èdèwo ló hànde inú àyọlò yìí. A fìró mọ̀rí sí. B ìfọ̀rọ̀dára D ìfohùnpènìyàn A àfiwé tààrà. Ojú ọjọ́ mọ́ kedere ikú kú lọ sílé rẹ̀. Ọ̀nà ìṣọwọ́lu èdèwo ló ni òǹkọ̀wé lò nínú àyọlò yìí. A fìró mọ̀rí sí. B ìfọ̀rọ̀dára D ìfohùnpènìyàn A àfiwé tààrà. Kò sí ìfohùndára ń bẹ̀ ìfọ̀rọ̀dára ló wà ń bẹ̀ lẹ́yìn ìfọ̀rọ̀dára. Kò rí bẹ́ẹ̀ sà tó bá di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ìfohùnpènìyàn ni. Wọ́n ti gbé àbùdá èèyàn wọn gbé wọ ìkúùkù wọn ló lọ sí ilé rẹ̀ ìyẹn ni pé ìkúùkù ó ṣẹ́ olówó ó kọ́lé wá ń sùn nínú ilé rẹ̀ wá kó nínú ilé rẹ̀ wá jáde wá padà lọ sínú ilé rẹ̀. Ẹ ti gbọ́ sà ìfi ohùnpènìyàn gbé àbùdá èèyàn wọn gbé wọnú ìkúùkù. Ẹ kú ojúmọ́ o. Yes sir. Yes sir. Orúkọ yẹn tẹ́tí ń pè wá. Ṣùgbọ́n wà lé mọ̀rúfù látàbí òkúta. Ìbéèrè kí ló ní kí fún yín. Ìkẹwàá ẹ wá tí kì í wá nǹkan sí i. Ẹ̀jẹ̀ káwò bọ́yẹ ẹ wá dáhùn rẹ̀ sí abẹ́ dídì o. Bẹ̀bẹ̀ kí orí ọ̀kọ̀ṣẹ́ ṣàgbé kí orí ahun. Bẹ̀bẹ̀ kí orí ọ̀kọ̀ṣẹ́ ṣàgbé kí orí ahun. Ọ̀nà ìṣọwọ́lu èdèwo ló wà nínú àyọlò yìí. A dídọ̀gba gbólóhùn B àwítúwí onígbólóhùn D ìfọ̀rọ̀dára A àfiwí ẹlẹ́lọ̀ọ́. Tó bá di ọjọ́ mi ọjọ́ rẹ̀ dídọ̀gba gbólóhùn bẹ̀bẹ̀ kí orí ọ̀kọ̀ṣẹ́ ṣàgbé kí orí ahun. káàdì ewo nìyẹn.
1: Ìjẹ́
0: ẹ̀ẹ́dógún ọ̀dà iléeṣẹ́ bailod olóòtú nìyẹn ti pẹ́pẹ́ ẹ̀kẹ́ gbàgbé ẹ̀ ojú ìpọ̀ babaláwo kó bèrè ẹ̀bọ̀ àná ojú ọ̀gbọ̀dọ̀ pọ́n òrùfọ̀ adébọ̀wálé àbí ekele kókó tó bọ̀ wálé láti abẹ́òkúta tó gba bèrè ẹ̀má mi kàn ọ̀rọ̀ tó olóòtú ni kìí ṣe ti bailod mo jẹ́rìí bailod káàdì yín máa tó yín lọ́wọ́ ẹ ti gbọ́. 08132377749 àlàyé bàbá ọ̀rọ̀ bọ́ndẹ́ fẹ́m 92.9 ẹ̀kọ́ ojúmọ́ o ẹ káàárọ̀ o orúkọ yẹn àtẹ́sí ń pè wá.
1: Orúkọ tó ní ní lóṣù láti
0: ṣe. Ìbéèrè kẹlóyún kí n fún yín. Sá ìkeje ẹni èjì ẹ̀fẹ́. Ewo ni ò bẹ́gbẹ́ mo nínú àwọn wọ̀nyí. A láfún B jogi D fùfú A gàrí. Ewo ni ọbẹ gbẹmu láàrin wọn. A láfún B jogi D fùfú A gàrí. Jogi ẹ̀mí lójú láti òrùwò àṣírí ni àbí. Mo á fẹ́ kẹ́ sọ àṣírí tí jogi ò fi bá wọn tí ò fi bá wọn mu. Ṣé mo pé àlàyé ni bàbá ọ̀rọ̀ ẹ ṣàlàyé ẹ̀ fún wa. Sá. Tọ́ bá ń pe láfún.
1: Tọ́ bá ń pe jàrí.
0: Lọ́wọ́ mi lẹ́tọ́. Ẹlòmí ń láfún. Báwo mo láfún? Ẹ̀mí lójú fùfú ń kọ́. Fùfú.
1: Kàbọ̀ẹ́dẹ̀tì.
0: Ẹ wo ẹ má làágùn jìnà yẹn ẹ ti gbà. Ṣùgbọ́n ẹ máa gbọ́ ẹni sùúrù. Àlàyé ni bàbá ọ̀rọ̀ ẹ̀kọ́ là ń kọ́ lórí ètò
1: yìí.
0: Ẹ sá máa gbọ́ ẹ máa gbọ́. Nǹkan tó jẹ́ ohun tó fà á tó fi jẹ́ tí kò bá wọn dọ́gba tó fi yàtọ̀ láàrin wọn tí ò fi gbẹ́gbẹ́ mu òun ni pé wọn ò fi ẹ̀gẹ́ ṣe òun. Ẹ̀gẹ́ ni wọ́n fi ń ṣe láfún, ẹ̀gẹ́ ni wọ́n fi ń ṣe òfú, ẹ̀gẹ́ ni wọ́n fi ń ṣe gàrí. Ṣùgbọ́n ẹ̀gúsí ni wọ́n máa fi ń ṣe jógí. Ẹ gbà káàdì pẹ̀ látọ̀dọ̀ bailod ṣe ti gbọ́. Three two three seven four nine. Àlàyé bàbá ọ̀rọ̀ ní Bọ́ndẹ́ FM 92.9. Aláwàdà lẹ́mi lójú. Àbákan sọ ọ́ mọ̀pá aláwàdà lẹ́mi lójú. Aláwàdà nílò ìtọ́.

0: bá ọ̀rọ̀ ń tẹ̀síwájú bọ́dẹ̀ fm láwà 92.9 lílù fẹsẹ̀wápọ̀ tó kárí ayé ẹ jẹ́ máa fi àsìkò yìí kí bàbá wa ọba wa kábíyèsí ọba ìlúwàánú olúwa là ń bẹ̀ táìwò jp bàbá kí wọ́n jẹ́ ọba ti ìlú ojokoro àkàn bíi ogun wà ó kí gbogbo mọ̀lẹ́bí akẹ́jọ oníyàn ríra family ti ilẹ̀ àwórì àti gbogbo èèyàn ló ojokoro pátápátá níjọba àbílẹ̀ ifá ìfẹ́ ku ìmúrasílẹ̀ àjọ̀dún ìgbàdé ọdún kẹtàlélógún bàbá èyí tó kún fún ọ̀pọ̀lọpọ̀ èyí tí wọ́n ti là kalẹ̀ wọ́n ṣe ìgbàdé wọ́n ṣe àjọ̀dún ìgbàdé bàbá ní ọjọ́ ẹni wọ́n ti là sílẹ̀ wọ́n ti là sílẹ̀ gbọ́ ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026 ògbọ̀n ni wọ́n ṣe ogun àjọ̀dún àmọ́ yóò kọ́ bẹ̀rẹ̀ lọ́jọ́ ọjọ́ kẹfà oṣù kẹjọ ìyẹn àkọ́kọ́ wọ́n ṣe ọdún alára agbó tó bá di ọjọ́ kejì tí ṣe ọjọ́ keje oṣù kẹjọ wọn á ṣe ọdún ajé nílùú ìjọ tó bá di ọjọ́ kẹta tí ṣe ọjọ́ kẹjọ ní oṣù kẹjọ yẹn gan wá ní àṣekágbá rẹ̀ tí pẹ́pẹ́ yọ pọ̀ wọn wọn ó ṣe gbogbo ètò ayẹyẹ ìjẹmùkẹ́ tẹ̀lé ní nọmba wá oṣù bọ́lá ahmed tinubu road ọba lambe bus stop former agbado station road ìjà ìrojo koro ìjẹ́kọ̀ akíkàgbèsè o ìpè adé akọ́lé bàtà pẹ́lẹ́sẹ̀ ṣọba jẹ́ púpẹ́ o ọba ìlúwàánúlúwa lambe taiwo jp akàn bí ogun wà ìjọba ìjọba àti wo olóyè pátápátá ẹ̀kú ìmúrasílẹ̀ ọjọ́ àkọláyò láṣẹ ìdìmọ̀lẹ̀ yóò láti ṣàtìlẹ̀ gba ètò tí wọ́n wà olóòtú ìrànjẹ́ kájọ gádọ́gbọ́n mú ilé ẹ̀kú ojúmọ́ o
1: ẹ̀kú ojúmọ́
0: orúkọ yóò àjọ fi ń pè wá.
1: ìyáàbẹ̀dà
0: lábẹ́ mi fẹ́ràn kó lè àwọn ẹgbẹ́
1: ìgbàgbọ́
0: má gbọ́ dáadáa ẹ má bínú ẹ má tó má gbọ́
1: ìbéèrè
0: o pọ̀ rẹpẹtẹ ńlẹ̀ o pọ̀ rẹpẹtẹ ńlẹ̀
1: ìkẹta
0: wà ńlẹ̀ ta bá ń pe àwọn kọ́ńsọ́nàtì arámúpè ẹ̀yà ara wo ni ó ń dí ká ẹnu tí èmi yóò sì gba ká ẹmu jáde ta bá ń pe àwọn kọ́ńsọ́nàtì arámúpè nínú èdè yorùbá ẹ̀yà ara wo ni ó ń dí ká ẹnu tí èmi yóò sì máa gba ká ẹmu jáde a kò lélẹ̀ b àfàṣe d ògiri ọ̀nà ọ̀fun a àjà ẹnu tó bá di ọjọ́ mi ọjọ́ rí màmá àfàṣe ni àfàṣe ká ní ẹni rẹ́kọ́ọ̀dù àlàyé bàbá ọ̀túnjọ́ lálẹ́kọ̀ọ́ lọ́wọ́ ni gbogbo àlàyé yẹn mo ṣe nípa àwọn ẹ̀yà tá a lò láti fi pe ìró èdè yorùbá ẹ ṣeun mo dẹ̀ tí máa ń sọ máa tẹnu pé kìí ṣe ìró èdè yorùbá nìkan o gbogbo èdè tá a bá ń pè pátápátá bí a bá ṣe ní báwẹ́lì nínú yorùbá bẹ́ẹ̀ náà ni wọ́n ní gẹ̀ẹ́sì wọ́n ṣe ní kọ́ńsọ́nàtì gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ náà làwọn ni kódà tá a bá ń sọ nípa ìró èdè pípé ó súnmọ́ra wọn dáadáa débi pé ẹ lè mọ̀ yàtọ̀ ẹ jẹ́ àlọ́ lẹ́nìkan padà lọ́sùnbọ̀ láṣẹ ìgbà lórí ètò àlàyé bàbá ọ̀rọ̀ ẹ tó tún jẹ́ lálẹ́kùn fún ìkúrú ọjà lórí ètò àlàyé bàbá ọ̀rọ̀ ẹ tẹ́ sì ń bínú pé ẹ gbọ́ wa dáadáa ẹ má bínú ní máa wáyé bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan láìpẹ́ láì jìnà ẹ máa bọ́ wa dáadáa tí mo yàn máa tí ó máa já koroko dáadáa lágbára ọlọ́run ọba ẹ pé tún jọ lálẹ́kùn 0708810154 0708810154 tàbí 0809844710 0809844710 tún jí ọlálẹ́kùn lóko mi the charismatic reverend center mo kí olóòtú mi yanni atubi elu ashiru alukoro eto ọlá yinka nígboyà ìwòyìn ṣe o àpàdé lọ́sẹ̀ tó ń bọ̀ láti èdèmàlè àdìsọ́pẹ́ àgbòrò mọ́tò náà àpàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ètò àlẹ́ bàbá ọ̀rọ̀ láti èdèmàlè rí rí o.

go me wa ti le ku ya leta o yin leta la mu dia ti le se wa bond fm 92.9 ikeja lati mi temi to pe aguru akinwole gomina ipinle eko babajide olusola sanwoolu ti sapojuwe omi ekun omi e so ko apako ni ipinle eko lagbugbe leki pe ojo aroda ayi pojo ojo ojo ati awon igbese ta ara ilu nde ni ti won fin di omi lowo lo fa gomina so re di mimo nigbati won sabewo se awon agbegbe naa ni igberiko ibi ti omi naa ti sese fun won bi ogombo songotedo chevron ajiran awo yaya pelu eni keji won ti o je igba keji gomina ipinle eko dr abafemi abdat pelu awon apase ipinle eko gomina sanwo olu so pe opo ninu awon koto idaminu wa ni o ti wa ni dipipa lati odun pipe eyi ti o je ki ekun ma po si la agbegbe kan ni ipinle eko gomina wa fo so ya pe ijoba ma gbe igbese lati ma ko awon idoti kuro fe awon koto idaminu na si ati lati ri pe awon se iranlowo fun awon eyan ni agbegbe to ni fi yan lenu gomina tun fi oko oro won pe awon kedun pelu awon eyan ti omi yan lenu na lawon agbegbe yi pe awon se koriya fun won mbako na won lo gbogbo awon eyan ti won gbe ni ibi ti omi ti yan won lenu lati wa agbegbe ibomi ide ki won le wa ni alaafia gomina sanwoolu tesiwaju ni awon pe awon ro awon olugbe ipinle eko lati dekun dida idoti si awon oju agbara wa ni ipinle eko pe eyi se gbogbo wa ni lati ri pe ayika wa ni ninu mo tonitoni ki a le sa fun ekun omi ni ipinle yi nigbati inu oro ti won naa nibi abewo ohun eni to je olori awon omo asofin to poju ni ipinle eko oloye Naim Adams won gborin fun gomina ipinle eko nitori pe won dide lọgbọn fura won lati lọ wo bi ti isele naa ti n se ti omi ti n yọwọ lẹnu naa agbegbe kan ni ipinle eko ajọ to n se eto idanwo abawọle si ile ẹkọ giga iyen joint admissions and matriculation board jam ti gbe ọrọ imọran kalẹ ati ikilọ fun gbogbo awọn ti won fẹ wọnu ile ẹkọ giga nilẹ nigeria ti won fẹ ma gba ọna iburu wọle pe ko saye fun won mọ o láì jẹ́ pé wọ́n tẹ̀lé ìlànà central admission processing tí wọ́n pè ní CAPS wọ́n ní ilé ẹ̀kọ́ àbí ẹnikẹ́ni tí ò bá ti tẹ̀lé ìlànà yìí kò ní wọ ilé ẹ̀kọ́ gíga nílẹ̀ nàìjíríà mọ́ ọ̀rọ̀ àmọ̀ràn yìí ni wọ́n gbé kalẹ̀ nígbà tí wọ́n ń ṣe ìpàdé pẹ̀lú ẹni tó jẹ́ adarí àjọ jáàbù ní ilé wa gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní àwọn ti gbé ìgbìmọ̀ kalẹ̀ tí ó máa tọpin pé àwọn ilé wa ní kọ̀ọ̀kan pàápàá bí wọ́n ṣe máa ṣàmúlò artificial intelligence láwọn iléèwé ẹ̀kọ́ gíga wa láti ṣe àkọsílẹ̀ orúkọ àwọn akẹ́kọ̀ọ́ níbẹ̀ wọn ni wọ́n sọ ọ̀rọ̀ yìí níbi ìpàdé tí wọ́n ṣe tó jẹ́ ti ọdún 2026 annual education summit tí adarí àjọ jamb ní nàìjíríà ọ̀jọ̀gbọ́n isaac olóyedè tí wọ́n ṣáájú ètò náà pẹ̀lú ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọ̀hún fabian benjamin wọ́n tẹnu wọn pé ètò CAPS

àwọn ìwé tó tọ́ pàápàá àwọn ilé ìwé tí wọ́n ń gbà wọ́n kọ́ fẹ́ kó wọn sí ilé ẹ̀kọ́ gíga tí wọ́n bá ní ìwé àṣẹ èyí tí ó tọ́ látọ̀dọ̀ jamb wọn ò ní gbà wọ́n wọ ilé ẹ̀kọ́ gíga. Ìròyìn ẹlẹ́ta ti àárọ̀ yìí kò ní jìbalẹ̀ tó bá di ní aago méjìlá àmọ́ ẹ̀kúnrẹ́ ìròyìn wá sí etí ìgbọ̀nyìn shelly wuyanu olóòtú ròyìn yìí tèmítọ́pẹ́ àgùrù àfihàn lè lórúkọ mi adúpẹ́ pẹ̀ ń gbọ́ wa.

0: Isaiah wole.
1: O wole. Isaiah ni kini.
0: Ka koro yen ka si gba be.
2: Ese
1: ese kini iyo omo luade.
0: Iyo omo luade.
1: Ka lewo fura re.
0: Isaiah ori kini ese keji.
2: O ka so yo si se.
0: Nigba ti Isaiah ba wole.
2: Tabi kiyesi.
0: Nigba ti a ba mu omo na jade. Kuro ninu ile na gbogbo kan yo si di ero.
3: Agbara ile du mare.
0: O si ti ero na nu. Tabi esi ti ngbo oni gbongbo.
1: Bene.
0: Baba dada.
1: Baba
0: dada. Baba tia tia.
1: Baba temi ni ko.
0: Esa. Aya pe.
2: No no. E ma gbo kan ti
1: ya ni pe. Ti pelu yi.
2: Mo ni Baba temi ni ko.
1: Baba temi ni.
2: Baba ti wa.
0: Dem fapu lesi.
2: Ero ero ero.
0: Dem foro agba fun lesi.
2: Ero agba fun.
0: Ìrìn àjò ẹ̀dá dẹ̀rẹ̀ ọwọ́ ọlọ́run ló wà.
1: Ìfẹ́
0: kó pọ̀ jù tó rọ́mọ tí wọ́n kàn sẹ́yìn kò mọ bí ìyá ń gbé lọ. Sọwárí gbọ́gbórí rẹ mú. Orí mi ò ní gbàbọ̀dé.
2: Orí mi ò ní gbàbọ̀dé. Mo sọ sókè.
0: Ìdá mi ò ní gbàbọ̀dé.
2: Mo láàjò ẹ̀sẹ̀ dá mi ò ní gbàbọ̀dé.
0: Ìwọ náà máa wí tí ẹ̀ ń bi tọ́ ọ bá wà. Ogun ò ní jà mí o.
2: Ogun ò ní jà mí o.
0: Tòró mi pọ̀ wọ̀.
2: Bẹ́ẹ̀
0: ogun òdílé ń bẹ. Ogun òjọ mi. Ojo ogun òdílé lọ. Ogun tọ́ọ̀ṣà ogun mẹ́sálásí.
2: Ó lọ fà.
0: Sọwárí gbogbo ogun epo ìjọba tó kọ̀ sí ẹ̀. Nǹka méjì ni.
2: Kíni kíni.
1: Ẹja gbọ́.
0: Owó ni.
2: Owó.
1: Owó.
2: Àti
1: àkọ́kọ́.
0: Sọ̀kí sọ̀kí.
1: Ẹyin àgbàkọ́ lẹ sọ àgbàlọ́ ló tọ́ sọ. Àgbàkọ́ ló lè sọrú ẹ̀. Olólùfẹ́
0: wọn wá
1: palẹ̀ ti gbọ́ yẹn. Ẹ̀jẹ̀ ká
0: máa sọ fún yín
1: pé lábala ti ọbẹ̀ lànà gẹ́gẹ́ bá ṣe ń sọ fún yín pé ẹgbẹ́ polówó ọjà wá sí abala ẹ̀ ká tún lè jọ máa ṣe ọbẹ̀ fún ara wa bá a ṣe ń ṣe é ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ náà àníṣe aláì má fi ẹnu ba nǹkan kan mo sọ fún yín mo ní oúnjẹ lọ̀rẹ́ àwọ̀ tó ń fara lóko bá a bá ṣe jẹun sí òun ló máa fún wa ní àlàáfíà kò wá ń ṣe oúnjẹ tó pọ̀ eléyìí ni mo mú wa kò ń ṣe oúnjẹ tó pọ̀ pé wọ́n ti ní ká máa jẹun ká wá mú ẹ̀bà ká wá kì í ó ní ọjọ́ orí tó ti ẹ̀bà ṣiṣẹ́
0: ẹ̀bà
1: ẹ̀bà kò gbọ́dọ̀ gbogbo oúnjẹ náà ni kò ń ṣe pé
0: àkọ̀ndẹ́mù
1: ẹ̀gbọ́ tí nǹkan tí mò ń sọ
2: ni
1: wọ́n láyé èmi náà rí
0: bẹ́ẹ̀
1: ó dẹ̀ léyàn tó ń jẹ́bà bẹ́ẹ̀bà ó léyàn tó ń jẹ́ bàbá ẹ̀bà lórí ètò yìí o bẹ́ẹ̀ má tún lọ hijacki ẹ̀ o
0: ọ̀rẹ́
1: bàbá ṣọ́ọ́
0: ṣọ́ọ́ ṣọ́ọ́ ṣọ́ọ́ ṣọ́ọ́ ṣọ́ọ́ ọ̀rẹ́ mi pàtàkì.
1: So bọ́tà ṣe àkọ́ra wa ìwọ̀ntúnwọ̀nsì náà ni kí oúnjẹ kó máa jẹ́ èyí tó gbọ́dọ̀ pọ̀ jù ni pé ká mu omi dáadáa ká mu omi omi dà lára.
0: Omi yẹn ti ẹ̀dá bí ìyá bá lè mu gorodó mọ̀.
1: Kò mú nígbà rẹ̀ bá gbà mú.
2: Ó máa jí mì.
1: Bẹ́ẹ̀ni
0: rárá
1: èyàn lè
0: jí mì
1: ṣùgbọ́n nípa tó lóúnjẹ yẹn pàápàá lọ́jọ́ orí bóyá tiwa ti ń lọ síbi àbí 45 kódà kó má ti tò bẹ́ẹ̀ kó jalẹ́ kó wá ló fẹ́ jẹ́ bí ebi ṣe pẹ́ bá a bá gbẹ́ hò bá a bá ní bí èjò ṣe gùn la ṣe máa gbẹ́ ìrẹ̀ ọlọ́run máa jẹ́ kéèyàn padà kíná bọ
0: ilé ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn wá 45 ó sì yọ̀ǹ kì.
1: Ẹyin náà rò bẹ́ẹ̀ ṣùgbọ́n ní health pẹ̀lú oúnjẹ health wa health wise
2: àgbà
1: ara ṣe lè gbà sí inú ṣe gbà
0: àgbà
2: bẹ́ẹ̀ ni 32 gan ni 32 àbí
1: 23. Ẹ jẹ́ ká lọ kí àwọn tí a fẹ́ kí lónìí àwọn ọlọ́jọ́ ọ̀gbìn ta fẹ́ kí ẹ jẹ́ ń kọ́kọ́ mú ti màmá mi nínú olúwa prophetess pastor M.O. Adedoko ti ìjọ CNS Movement Church New Glory tá a wà ní agbúlé onílù onígangan lọ́jọ́ bí màmá wa lágbára ọlọ́run màmá ẹ ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé lórí ilẹ̀ èpè o lágbára ẹ kò wá jẹ̀pẹ́ ìjọ ní glory òní túká yóò máa tẹ̀síwájú ni àlàáfíà àti ọ̀rọ̀ ojú ogó lẹ́yìn náà wá fi lo ọjọ́ ayé yín lórí àwọn ọmọ yín ẹ̀mí sunkún lórí ọmọ ọmọ ọkọ ọmọ ẹ̀mí sunkún láṣẹlódún ẹ̀ lórí ìjọ ọlọ́run náà ẹ̀mí sunkún happy birthday to you our mommy in the Lord pastor prophetess M.O. Adedoko eh te ba gbo tan pe ri loruko ijo ni glory ati princess olayinka pastor olayinka ni gbo o na ni anki
0: olayinka
1: olorun e se opo odun laye eh la be be ki o lo tun wa nbe o lo tun wa nbe
0: emi na ki mo me wa si be se ki won ni se inu mi dun si mo mi e gun le mi o e ba te wo 148 years ke ma lo family meeting
2: ke ma lo
0: o ba de 150 e pale mo
2: ko ma lo
0: ajo laye ayo yo
1: eh akilo wa
0: congratulations yi baba wa pataki ti riluwa adeho elegusi bale oba le soro land bale wa fi asiko yi pe gbogbo awon eniyan pataki sibi igbo paase won coronation ceremony date 19 july 2026 venue onekoyi palace ibe ni won ti se won la pe gbogbo eyan koda gomina nbo President Jimbo, Oneko yi palace, gbogbo wa la de be. A je a si mu. Eni to wa so olugbowo e to so olukede, o na ni mama wa Olusesi Kuforiji. Abi tin so pe ikuforiji, Awon ni won se onigbowo. Bakan na to ra meji ni won. Eh eyan la ni an. Bale de coronation ceremony of our father Chief Salafadin Alade Elegusi. Ballet of Imabaland. Date 19 July 2026. The Canani, Fenu, Oneko Yi Palace. I want to know if it's very, very tired or tired of people who are waiting in your attack. Anything of it, very quick. Anything you want, we go, we go, we go, we go, we go, we go, we go, we go, we go, we go, we go, we go, we go, we go, we go, we go, we Sunday call about you. Hello, go along. I'm already you.
1: So,
0: and you call you. Biwa yo tura o
1: ka mi so eh no chief akim akin your balogun awodiora ajeromi ifelodo one kiss royal majesty of battlefield adegboyega akeju awojo di alawon fimore apapa kingdom ku ipale mo ayeye odun merinla ti won ti wa ni ori apere awon baba won tiun yo waye ni ojo Sunday ojo kokandinogun osu tawa ni odun 2026 bakan na ni won ki gbogbo awon ti won jo je oye nigba ti won jo ye balogun awoje ora won won wa gba ni adura pe oya mori o ilu imore imore abi won ni eku amake bi eku eya amake bi
2: eye
1: won ni awon eniyan na won o si ma fo bi eniyan la se lodun mari oba won se ni ka ki ni la ro ti ni Chief Akim Akinyo balogun awoje ora ti ajero mi ife lodun na ni ka ma kin ka bi esi o oya pe lori so ki la tun ni nbe
0: mo ka fe fi asiko yi so fun awon ka bi esi ni lo wa wi pe baba e ba se n gbo wa e dakun ipade se pataki lasiko yi o
2: nbe nbe
0: yo ba soro
2: won fo we si
0: won ni ogun ojaja kokogbo mo so ha I don't know how see me. I do follow along. Pe awon omo ti won ko lo
2: beni beni beni beni
0: awon ko won pada won ri o awon ko follow along adupe lowo agbarun mole adupe lowo ori ade adupe lowo eledumare
2: adupe lowo ijoba wa
0: adupe lowo itan lo pa ta pari esu beni adupe lowo baba wa
1: won fe ba wa soro ni atsegun
0: kabiyesi ibo ba be
1: nugo ese o lori afefe o kabiyesi ka de pe lori sa yes, I should go on
0: this.
1: I
0: could share
1: a book. I'm not sure you married. A ship
3: about my intention.
0: I'm here.
1: I'm a senior.
0: Come on,
1: the
0: bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the bay. Come on, the
1: Ambassador
0: Femi Abanimule lagbara Olorun jo mejo ni yo join wa.
1: Amen.

gbogbo ẹyin boys ẹyin ladies ẹ jẹ ká jọ gbogbo bẹrẹ ètò yìí lónìí lórí ètò wa ètò yín èkó onígbọwọ mi láti lè ṣe bọ́n 92.9 ó yẹ jẹ ká máa fi jú àti ayọ bá a ṣe ń ṣiṣẹ ọrọ ajé wa lọ ká máa fi gbádùn ara wa èkó onígbọwọ mi lètò lónìí gbogbo ọjọ́bọ̀ tọ́ọ̀kì láago mọ́kànlá àbọ̀ la mọ́ ń ṣètò sí aago méjìlá ẹ má jẹ́ àgbàgbé pé iléeṣẹ́ tó ṣe agbátẹrù ètò yìí ní iléeṣẹ́ tí a ti mọ̀ bí ẹni mọ náírà mo sọ nípa iléeṣẹ́ Lagos State Employment Trust Fund àwọn ni wọ́n ṣe agbátẹrù ètò yìí àlejò mi lónìí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti jọ máa fi ọ̀rọ̀ mìíràn nítorí pé fún ìdí kan tàbí òmíràn wọn ò ní lè sí ní ilé agbára pẹ̀lú mi ẹ̀rẹ̀ máa gbàgbé gbogbo ìgbà tí ẹ bá fẹ́ kàn sí iléeṣẹ́ Lagos State Employment Trust Fund máa fi àwọn nọ́mbà kan sí àwọn nọ́mbà yẹn lè máa lò láti fi kàn sí LSCTF gbogbo ìgbà tí ẹ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ àwọn nọ́mbà wọn ni mo fẹ́ pè síta yìí tí ẹ bá ti pe nọ́mbà yìí pàápàá jùlọ nọ́mbà ẹlẹ́ẹ̀kejì yìí nọ́mbà yìí dì ju nọ́mbà mọ́kànlá tá à ń lò lọ àmọ́ ó máa ń lọ 020 17 000 sílò mẹ́ta ni mo pè yẹn o 945 gbogbo tí ẹ bá ti fẹ́ ní ilé iṣẹ́ Lagos State Employment Trust Fund ẹ kàn sí wọn wọn á dá yín lóhùn lórí Instagram wọ́n wà ní @LSETL lórí X wọ́n wà ní @LSETF wọ́n bẹ lórí Facebook @LSETFNG wọ́n dẹ̀ wà lórí LinkedIn àti Thread náà @LSETF ẹlẹ́wọ̀n gbogbo àṣeyọrí wọn iṣẹ́ tí wọ́n ń ṣe lórúkọ gbogbo olùgbé ìpínlẹ̀ èkó lórúkọ ọlọ́lá jùlọ gómìnà babájídé oníṣọlá sanwóolu ẹlẹ́wọ̀n gbogbo ẹ̀ lórí YouTube Lagos State Employment Trust Fund lẹ máa tẹ̀ jẹ́ mo sọ àlejò mi lónìí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni wọ́n ti máa bá wọn sọ̀rọ̀ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni wọ́n ti máa bá wọn sọ̀rọ̀ mo dẹ̀ ní àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá wọn sọ pàápàá jùlọ tó ní ṣe pẹ̀lú àwa ọ̀dọ́ ìdí rèé tí wọ́n fi rọ gbogbo ẹ̀yẹ ọ̀dọ́ pátá kẹ dákun kẹ ìdílé bond 92.9 báyìí ríro àwọn ọ̀dọ́ lágbára nípasẹ̀ àwọn ìṣòwò kéékèèké nípa ìṣòwò kéékèèké tí wọ́n tún wá kọ́ iṣẹ́ mọ́ tẹ́mọ̀ máa sọ fún àwọn èèyàn pé kò síṣẹ́ tí ò ní kíkọ o iṣẹ́ tá à ń ṣe yìí kó lọ ka iléèwé tó o bá kọ òfo ọjọ́ kejì ọjà ni ohun tó yà mí lẹ́nu rèé nígbà tí mo gbọ́ pé wọ́n kọ́ṣẹ́ bá fi ń ta ẹjú ìjẹ́ jẹ́ wọn pé o kàn lè kùrì kó ló lọ dàpọ̀ lọ́jà kó o bẹ̀rẹ̀ sí ní ta gàrí wọ́n á kọ́ o lè kọ́ lọ́jà mí kó lọ tà lọ́jà mí o àmọ́ wà á kọ́ iṣẹ́ búrẹ́dì ní títà báyìí ó wà pé wà á kàn lélẹ́ lọ́lé iṣẹ́ búrẹ́dì wà á máa ta búrẹ́dì ó ní bá a ṣe ń mú o wà á kọ́ ó yẹ kí n máa tó ń gbogbo àwa ọ̀dọ́ ní ìpínlẹ̀ èkó tá a láǹfààní àtijọ́ ni lónìí ẹyin tó kẹ iléeṣẹ́ bond 92.9 làwà èkó onígbọ̀wọ́ mi lè tò adéolú adéfọlárin òkàlẹ́ lórúkọ tèmi ẹ jẹ́ ká lọ fi ijó rasẹ̀ síwájú díẹ̀ sí torí pé abẹ́kẹ́ máa ṣiṣẹ́ kí ẹ̀dẹ̀ máa gbádùn ara yín abẹ́kẹ́ máa tajà kí ẹ máa gbádùn ara yín abẹ́kẹ́ máa jó kí ẹ máa milẹ̀gbẹ̀ kí ẹ sì máa pawó sápò ara yín ohun tá a fẹ́ nìyẹn àtijọ́ àtayọ̀ àti ìlú àtifọ́ ni ká fi máa ṣiṣẹ́ wa kó lè jẹ́ nǹkan wúrí fún wa iṣẹ́ tá à ń ṣe níṣẹ́ tó dùn mọ́ wa kò gbọ́dọ̀ ní wá lára ẹgbẹ́ lọ́gbọ́dọ́.

0: padà padà sórí ètò wa ètò yín èkó onítọ̀ọ́ mi láti lè ṣe bond 1999 alàgbàgbà wájú dé àlejò mi àwọn ni wọ́n máa sọ fún wa bí ìjọba ìpínlẹ̀ èkó ẹ̀ka tó ń sí rírógún lágbára ètò ẹ̀yáwó àti gbogbo tó ní ṣe pẹ̀lú ìfanilọ́wọ́sókè lagos state employment trust fund tí wọ́n ṣe àgbékalẹ̀ ètò kan tá a pè ní lagos state employment support project lsesp ìpínlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta èrè tí wọ́n fi rú àwọn ọ̀dọ́ lágbára àwọn ni wọ́n máa ṣàlàyé fún wa kí ni ìtumọ̀ lsesp kí n pè ní lesep àbí yóò mú pé dáadáa sà alára bá jíde.
1: ẹ káàárọ̀ lẹ́kàn sí olóòtú ẹ káàárọ̀ gbogbo ààyè tí ẹ̀ ń gbọ́ wa láti ilé káàkiri gbogbo èkó àti ẹ̀rí ojú ojú dàrú àdámù púpọ̀ jù ní gbogbo orí já ń gbé.
0: àdúgbò
1: fúnlọ lọ́wọ́ àwọn ọ̀ṣọ́ wa o.
0: ṣé wàá pàṣà.
1: ṣípè náà olóòtú ṣe bá pè nílẹ̀ sẹ́pù náà kò sí tó burú náà. LSESP, eléyìí tí a pè ní Lagos State Employability Support Project. Lagos State Employability Support Project. Ẹ bá jẹ́ kó ọ̀rọ̀ kan ní kíní tí mo pè yẹn, ọ̀rọ̀ kan mọ̀ bẹ́ẹ̀ tó tí a pè ní support. Support yẹn ni ẹni tí mo lè wà ní pè ní bí ìrànlọ́wọ́ àdúgbò.
0: Ẹgbà Mr. Jide.
1: Ètò yẹn agbésàmì láti fi lè ran àwọn tó wà ní Èkó tó dáwọn tó ń wáṣẹ́ ní òkú àbí ibi tá a tẹ̀ tí wọ́n fi dé nìyí tí àwọn tó tẹ̀ ń ṣe okòwò gan báwo la tó ṣe lè ran àwọn náà lọ́wọ́ àwọn tó ń wáṣẹ́ báwo la ṣe lè ṣe dédé pé wọ́n máa fi rí iṣẹ́ láti lè ṣe táwọn náà fi wá rí ọwọ́ mú lọ sẹ́nu tàbí pé báwo ló tẹ̀ ó tó ní pọ́n ríṣẹ́ gan kí làwọn kan tí wọ́n nílò láti lè rí iṣẹ́ níbi tí iṣẹ́ ọwọ́ ni o tàbí tí iṣẹ́ ti ìmọ̀ ẹ̀rọ táwọn olóyìnbó ń pè ní kọ̀m̀pútà báwo la ṣe lè ràn lọ́wọ́ sí gbogbo nǹkan báyìí á ti kí ayé kò jẹ́ ràn fún wọn òun ni à ń pè ní òun ni ó mú ìdíjáde tí a fi gbé èkó lsesp yìí jáde ní báwo la ṣe lè ràn gbogbo àwọn ará èkó lọ́wọ́ láti lè jẹ́ kí wọ́n dángájíá lọ́wọ́ ara wọn fún ara wọn gan.
0: ẹ ṣe sá ẹ má bínú o nínú àgbékalẹ̀ yín ará èkó ó bẹ́ẹ̀ àmọ́ mo ṣàkíyèsí pé ètò yìí àwọn ọ̀dọ́ gan ni wọ́n ní àǹfààní tó pọ̀ jù ńbẹ̀ ṣé lóòótọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́ àti pé ọ̀dọ́ yẹn tẹ́ mẹ́nuba yẹn ọdún orí yẹn ti bẹ̀rẹ̀ síra wọn.
1: ní ti ọ̀dọ́ ilé tí ìpele méjì ní kíní lsesp ilé tí a fẹ́ ìṣẹ́ tó jáde ìpele méjì ló ló pín sí wọn àbúrégé fún ti sọ lẹ́ẹ̀kan a ní ìpele ilé tí a fẹ́ ràn àwọn ti ọ̀dọ́ tó ń wá iṣẹ́ àníyàn sí ọwọ́ kan ẹlẹ́ẹ̀kejì ni àwọn èèyàn tí ó ń ṣe okòwò ẹ̀dẹ̀mọ́ ipò sẹ́ni tí ò lè ṣe okòwò kò jùlọ kó jẹ́ ọ̀dọ́ nìkan ló lè ṣe okòwò àbí bẹ́ẹ̀ kọ́ lóòtú tó wípé báwo ni a ṣe lè ràn àwọn náà lọ́wọ́ nípa ti àwọn ọ̀dọ́ tí ó ń wá iṣẹ́ yẹn ọjọ́ orí tí a fi dé ni 18 ẹni táwọn yorùbá ń pè ní 18 àmì táwọn olóyìnbó ń pè ní 18 dé 35 ẹyin olùjọ ìjọba mi túmọ̀ 35 yẹn ní yorùbá bí
0: ìgbà láti ọ̀dọ́ nígbà bàbá jíde àwọn ọ̀dọ́ láti ọdún 18 sí ọdún 15 àbí. hello sir mo ní láti ọdún 18 sí ọdún 15.
1: bẹ́ẹ̀ni o láti 18 sí 15
0: ìṣọ́kùnrin ìṣọ́bìnrin àbọ́kùnrin nìkan.
1: oníṣọ́kùnrin nìkan tó nídìí ìrànlọ́wọ́ àbí bẹ́ẹ̀ kọ́ àwọn obìnrin náà nídìí ìrànlọ́wọ́ àwọn náà nílò ìrànlọ́wọ́ ó wà fún ọkùnrin ó dẹ̀ wà fún obìnrin ni sá.
0: ẹ jẹ́ kí n bèrè lọ́wọ́ yín
1: kẹ́ ìgbà. ó gbà pé ẹni ẹ̀ ó ń gbé ní Èkó ẹ̀wọ̀n bí àgbékalẹ̀ fún àwọn ẹni tó ń gbé ní Èkó kó nílò kó jẹ́ èèyàn tí a bí ní Èkó tàbí ọmọ Èkó pẹ̀ tó bá jà tí ń gbé l'Èkó tó dẹ̀ ní ẹ̀kọ́ kan tá à ń pè ní Lazra ẹ̀wọ̀n bí Lazra yẹn ni ká máa fi lè yí ní àrídájú ní ẹbí tó sọ ń pé òun gbé l'Èkó yìí ó ti lọ sí ètò ti láti lè dìdí ẹ̀ múlẹ̀ tó fún pé Èkó lòún ń gbé láti rẹ́jísà láti lọ forúkọ lẹ̀ pẹ̀lú Lazra tó bá ti láti òun lẹni ẹ la máa fi lè wá fi lè jẹ ìmúlẹ ìgbàdí ń fi dòdò ẹni yìí èkó ló ń gbé ó ń ṣe dandan kó jẹ pé ọmọ èkó tá a fi sí kò fẹ tó bá jà sí ń gbélé kò ẹni ẹ ti di àǹfààní ti ní ètò ilé lsesp ìkẹta ìyàgbéjáde.
0: ẹ ṣe sá ẹlẹ́ẹ̀kẹta tẹ gbé jáde gan ni mo fẹ́ lọ sórí ẹ lsesp ìrónilágbára fún gbogbo ọ̀dọ́ ìpínlẹ̀ Èkó pàápàá jùlọ fún ìṣòwò kékèké láti bẹ̀rẹ̀ láńkáwọn náà lè dènà láyé ní èròba yín. Kí wá ni àwọn ìgbésẹ̀ tí LSTF ń gbé láti rí dájú pé ètò yóò báyìí ló ṣe máa lọ o báwo lètò yẹn ṣe máa lọ gangan sà. Ẹ má bínú ẹ jẹ́ kí n túbọ̀ rèmi bèrè. LSESP tá à ń ṣe yìí. Kí ẹ ní gbọ́ mi sà.
1: Ẹ̀mí olóògbé.
0: Yes sir. Ẹ̀lọ́ o ṣe ń gbọ́ mi. Nẹ́tíwọ́ọ̀kì yẹn ni o. Alàgbà Babájídé tẹ́ bá ń gbọ́ mi. Ara béèrè tí mò ń láti béèrè lọ́wọ́ yín. Ni pé ètò NSCPS yìí kí ni àlàálẹ̀ rẹ̀ kí ni àlàálẹ̀ rẹ̀ àlàálẹ̀ yẹn ṣe pàtàkì túmọ̀ sí pé àwọn nǹkan tí ẹni létò fún àwọn tí yóò kópa àti pé báwo ni wọ́n ṣe kópa kí ni àwọn nǹkan tí ẹni létò fáwọn tí yóò kópa báwo ni wọ́n ṣe kópa àwọn nǹkan tí mo fẹ́ bèrè lọ́wọ́ wọn nìyẹn nígbà tí mo bá ti so pọ̀ mọ́ wọn padà lórí ètò máa bèrè lọ́wọ́ wọn sì gbọ́dọ̀ sọ fún wa. Àwọn nǹkan tí wọ́n ní létò fún àwọn èèyàn kí làwọn nǹkan náà tí wọ́n ní létò fún àwọn èèyàn pàápàá jùlọ àwọn tí wọ́n fẹ́ kópa kí làwọn nǹkan tí wọ́n máa ṣe láti kópa nínú ètò tó ga tí wọ́n gbé kalẹ̀ yìí pàápàá jùlọ ètò yìí kí n mọ bí ìbá ṣe sọ ètò yìí kí ni èrè tó ń bẹ́ẹ̀ fún àwọn olùgbé ìpínlẹ̀ Èkó kí ni èrè tó ń bẹ́ẹ̀ fún àwọn olùgbé ìpínlẹ̀ Èkó ara nǹkan tí a fẹ́ ṣe ni mo ti gbìyànjú àti pé alàgbà Babájídé padà. Yes sir. Ẹ káwọ̀ padà sórí afẹ́fẹ́ sà. Mo ní ṣe mọ pé gbogbo ètò ló ní àlàálẹ̀ ló ní programs ni mo ń sọ programs. Àwọn programs wo ló wà lábẹ́ ètò LSTPS yìí?
1: Ẹ fi wọn lóòótọ́ ní àti LSESP àwọn ètò tí a fẹ́ ṣí bẹ̀ ó pín ní ọ̀nà bíi mẹ́rin. Mẹ́ta ní ẹ̀ ló wà fún àwọn tó fẹ́ kọ́ iṣẹ́ ọwọ́. Ẹlẹ́kẹ̀rin ló wà fún ti àwọn tó ń ṣe okòwò. Alákọ̀ọ́kọ́ ni àwọn tí ó ń wá iṣẹ́ ọwọ́ láti lè padà fi bẹ̀rẹ̀ iṣẹ́. Mẹ́ta tó wà ń bẹ̀ àkọ́kọ́ ní digital skills. Eléyìí tí a fẹ́ ṣe túmọ̀ sí ìmọ̀ ẹ̀rọ bíi kọ̀m̀pútà báyìí ni ti fẹ́ ṣe ọrọ̀ ajé ní ìlúdára tẹ́yàn àfi ìbọn pé báyìí ni gbogbo nǹkan ṣe ń lọ o. Ẹlẹ́ẹ̀kejì ni eléyìí tí a pè ní Legal Works. Olóòtú ẹ mọ́ pé gbogbo alamọ tí ọ̀rọ̀ lẹ́dà tó ṣe ní owó lórí tó ní sìn yìí. Àwọn míì wọ́n fi nìyàn fi ṣe báàgì, wọ́n fi ṣe bẹ́lìtì, àwọn míì wọ́n fi ṣe bàtà. Àwọn míì tẹ̀ tún ṣe àwọn sọ́bẹ̀ ẹ̀ lásán, wọ́n tún kó lọ sí òkè òkun láti lè dupa kú. Òun ni ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kẹta ni eléyìí tí a pè ní CNG. Báwo ni ìlú pè ní Compressed Natural Gas? Àti ẹ̀ bàbá ìdí láìpẹ́ yìí, ó ní àwọn ọ̀rọ̀ kan tí ó ń jẹ jáde táwọn èèyàn ń sọ wípé ẹ̀yìn lórí owó tí àwọn náà lórí epo ti pọ̀ jù. Báwo ni èrò ìṣẹ̀lẹ̀ ṣe tá a fẹ́ máa fi àwọn ọkọ̀ wa tí a máa ma convert ẹ̀sìn yìí lè tó ń lo CNG tó ń lo gáàsì? So àti wá wo pé àǹfààní ti wà bẹ́ẹ̀ fún àwọn èèyàn láti kọ́ nípa ọ̀rọ̀ kìíní yìí dáadáa. Ṣọ́dà tí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nísìn àwọn náà á fi lè máa lo ìgbà tí a wà yìí láti lè fi ní nǹkan tó yọjú lọ́wọ́ láti lè fi pa owó. Owó ni àwọn mẹ́ta tí wà títí àwọn tí ọ̀dọ́ tí ó ń wáṣẹ́ tó fẹ́ tẹ̀ fi rin nǹkan tó fẹ́ kọ́ iṣẹ́ ọwọ́ láti lè gbà bẹ̀ di ọ̀nà tó níṣẹ́ lọ́wọ́. Ẹlẹ́kẹ̀rin ni eléyìí tí mo ní wà fún àwọn tí ó fẹ́ ṣe okòwò. Àwọn tó wà níbi tó kòwò yìí ni eléyìí tí a máa kọ́ wọn pé ìwọ tó ń ṣokòwò báwo ló ṣe ń ṣe ọ̀rọ̀ ajé ẹ̀ báwo ló ṣe ń ṣe ọ̀rọ̀ financial report yẹn o. Gbogbo àwọn tó ń pa báwo ló ṣe ń kọ̀ọ̀rọ̀ ẹ̀ báwo. Pé báwo ló ṣe ń ṣe pẹ̀lú àwọn kọ́sọ́mà ẹ̀gàn tó ń wà rajà lọ́dọ̀ ẹ̀ báwo ló ṣe ń ṣe pẹ̀lú wọn sí. Báwo ló ṣe ń ṣe ọ̀rọ̀ yìí pé tí ọjà bá fẹ́ tán báwo ló ṣe lè mọ ọ̀nà tí ó tẹ̀ sí lè já owó lọ́wọ́ àwọn ìjọba ni o tàbí àwọn iléeṣẹ́ àdáni tó máa ń yáyàn lówó kí ni ètò iṣẹ́ téèyàn ń ṣe okòwò téèyàn ṣe kó lè túbọ̀ tún gbòòrò sí. Gbogbo àwọn nǹkan tí a máa kọ́ wọn nìyẹn nínú ọ̀nà bíi ti LSTSP ìka kẹta tí a fẹ́ ṣe ní ọwọ́ ilé.
0: Ẹ ṣe mo rí pé ìpele kẹta ó kún fọ́fọ́. Rárá ẹ ṣe sà torí àwọn tí wọ́n ń gbọ́ wa tó jẹ́ ọ̀dọ́ tí wọ́n sì jẹ́ olùgbé ìpínlẹ̀ Èkó tí wọ́n ní láṣọ àwọn lọ́wọ́. Àkọ́kọ́ rèé ṣé kò sí ìwé ìmí tí wọ́n gbọ́dọ̀ mú lọ́wọ́ yàtọ̀ sí láṣọ.
1: Ẹ̀tọ́ ẹ̀ lè ti a tun gbele ni pe leyin pe ma ni laza o tun gboro je eyan ti ti pa ni igbe tun ti pa ni igbe ni iwe giga o le tun ti ko na pa
0: ni ti ta eja la iwe o iwe grammar secondary school abi
1: o ti to ba ti pari ti Royal University ni o abi ti se ku ni ni polytechnic
0: igbese omi ti won gbe won ma je ti won mu e lati kopa
1: so to won ba fe igbese ti won ma gbe o ko je nko de rara opo lo opo fi application won sowo si eke code ko to ma gbe jade ni nsin yi nko to ko ma lo se ni e a pe ni iboluwa so olutu e ma ibi lo ti ma ko yin wo ko jade
0: ayigba nta
1: okay gege bi ase ti e fun mi gege bi olodun eto ima ti yin bo pe jade nisin o ko ma lo ti tinyurl.com/lsesp-50 ma tun pe lekan si mo le tun fi je meji kan lo tiny bawo la se spell tiny tiny to duro fun nigeria y to duro fun yam tiny.com/lsesp then dash kekele ele ta won ni bo won ku ni ife then face three for ball H for Hausa A for Abuja S for Shakirat or S for Susanna E for egg or egg and three one is to our coda dignity alphabet to whom I get three from the number three I'm here for a lot. So let's go to tiny.com/lsesp-50. Thomas Lobe, oh my two lot to be only form to all my love people. Oh, look for one say I say I want beauty. If we walk on it, I want them to know it. I'm an application. Go back to work 2 times. I'm a phone screening. They need to go back to work when you get in the screening. I'm a happy one. Look for training.
0: Oh, stop. Àwọn tí wọn bá lè jalè kẹpìn sí yẹn wọlé ọ̀nà mí orí wọn tún lè dà forúkọ sílẹ̀.
1: Ọ̀pọ̀ tí tó ní kí ó ti ẹ̀fọ́n tó oríṣiríṣi ìpè ètò lábá ń gbé kalẹ̀.
0: Àbí
1: bẹ́ẹ̀ kọ́ lóòtú. Sọ ilé tó wà fún ti ìpè ilé gbọ̀ngàn ni òun ni líǹkì tí mo pè yẹn.
0: Ẹ mọ tó jẹ́ ìpè bẹ́ẹ̀ sà. Torí àwọn kan lè má rí kọ sílẹ̀ báyìí. Wọ́n lè ní irú àwọn tá a sọ yìí. Ṣé wọ́n lè lọ sí àwọn ilé-iṣẹ́ yìí káàkiri local government NCDA láti lọ bèrè fún ìrànlọ́wọ́?
1: Bẹ́ẹ̀ni olóòtú ẹ ti gbà tó wà ní àwọn ará nǹkan tí mo fẹ́ sọ kan àbí tí wọ́n bá tẹ̀lé fọ́lò wa lórí àwọn social media platform wa bóyá Instagram ni o, Facebook ni o, LinkedIn ni o, a ní flyer tí a tẹ̀sí gbé sí àwọn ọbẹ̀ ìgbọ̀nsẹ̀f tí wọ́n máa lè rí yọ́ máa lè rí kíní instruction tó yẹ fún tẹ̀lé láti lè send the application wọn. Ó jẹ́ nǹkan tó kò ń ṣe pé tó le rárá ni ó jẹ́ ó wà straightforward.
0: Lẹ́ẹ̀kan ti torí àwọn tó ń gbọ́ wa sà kí lẹ porúkọ ètò tí ìjọba ìpínlẹ̀ Èkó láti pàṣẹ àjọ yín Lagos State Employment Trust Board jẹ́ ẹni fún àwọn ọ̀dọ́ tí ọjọ́ ni wọ́n bẹ̀rẹ̀ láti ọdún 18 sí ọdún 15 18 to the young child the youth of Lagos State that has their last year especially fresh graduate with or without NYC certification. Am I correct, sir?
1: No, it's with NYC certification.
0: Are you saying NYC certificate is a must?
1: Lagos State Employability Support Project.
0: Uh-huh. Sir, nígbà tá a sọ lẹ́ẹ̀kan lára àǹfààní tẹ́ ẹ ló wà bẹ́ẹ̀ ẹni wọ́n máa kọ́ bá ṣe ń kọ̀ láti ọkọ̀ láti petrol tàbí diesel sí CNG àbí gáàsì.
1: Lekosi 0204 lcdf.ng. Alifini for email is info@lcdf.ng. Gbogbo tó mẹ́ta fẹ́ fèrè bóyá lórí ètò ilé náà bí mi gbogbo ẹ̀ la máa dáwọn lóhùn.
0: Alága àbáwọ́lẹ́ tí ẹ kí burúkú ṣá o. Ẹ ṣeun sáà.
1: Olùtọ́ ti mú mẹ́ta.
0: Ẹ ṣe o, a máa rí i bá. Ojú ọ̀sẹ̀ tó tẹ̀ka tó kàlẹ̀ lórí ètò wa ìtòyín, èkó onígbọ̀wọ̀ mi, Adé Olúwa, Adé Fẹlá ni òkú àmì lórúkọ tèmi. Ẹ ṣe o.

aago méjìlá ọ̀sán lù ẹ̀ka kan lórí ẹ pápọ̀ ló ń dé sí etí ìgbọ̀yìn láti iléeṣẹ́ Bond FM 92.9 ẹ̀ka ti rédíò nàìjíríà tàfikàlẹ̀ sí ìlú onígbòǹgbò ní ìkẹjà ṣáájú àwọn kókó tó jẹyọ nínú ìròyìn ọ̀hún. Gómìnà Sanwó-Olu rọ àwọn olùgbé ìpínlẹ̀ Èkó láti gùnlé àwọn iṣẹ́ àti ìwà tí yóò mú kí àyíká wà lálàáfíà lójútàn láti dẹ́kun ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàráya ṣọ́ọ̀bù. Àjọ JAMB kìlọ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ láti má gba ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí wọlé sí ilé ẹ̀kọ́ gíga. Ìjọba àpapọ̀ ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ àwọn agbanilámọ̀ràn láti ṣàgbélárugẹ àwọn àlàálẹ̀ àti ètò àtúnṣe lórí ètò ọrọ̀ ajé tí ìjọba ti ń gùnlé. Orílẹ̀-èdè Iran dojúkọ ilé-iṣẹ́ àwọn ológun Amẹ́ríkà bí orílẹ̀-èdè Amẹ́ríkà náà ṣe dá padà tó fi àwọn ohun kan ìjà olóró tó dá padà sí orílẹ̀-èdè ọ̀hún. Wáyé o, ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́ látẹnu Fauzia Salakọ Sanni. Gómìnà ìpínlẹ̀ Èkó Ọ̀gbẹ́ni Babájídé Sanwó-Olu ti ní ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàráya ṣọ́ọ̀bù ní agbègbè Lẹ́kí kò sí látàrí àròdá òjò ohun tó ń ṣẹlẹ̀ nípa ìyípadà ojú ọjọ́ àti iṣẹ́kíṣẹ́ táwọn èèyàn kan ń ṣe tí wọ́n fi ń dí tó fi ń fa àgbàrá òjò tí wọ́n jẹ́ kí àgbàrá òjò rí ọ̀nà gbà lọ ní gerege. Gómìnà Sanwó-Olu sọ̀rọ̀ yìí lásìkò tí wọ́n ṣe àbẹ̀wò sí agbègbè ọ̀hún níbi tí òun àti igbákejì rẹ̀ dókítà Ọbáfẹ́mi Hamzat àtàwọn òṣìṣẹ́ ní ìjọba náà tí wọ́n ṣàbẹ̀wò sáwọn agbègbè tí ìṣẹ̀lẹ̀ omi yalé náà dà láàmú. Àwọn agbègbè bíi Ọgànbọ̀, Ṣàngó-Tẹ̀dó, Chevron, Ajiran àti Awóyaya. Gómìnà ṣàlàyé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kòtò ìdaminù ni wọ́n ti ṣe iṣẹ́ ìjàm̀bá sí eléyìí tó ń mú kí ìṣẹ̀lẹ̀ omi yalé agbàráya ṣọ́ọ̀bù máa túbọ̀ máa pele mọ̀ sí láti bíi ọdún mọ̀dún. Láwọn agbègbè kó jẹ́ wípé wọ́n rí ìdojúkọ ìṣẹ̀lẹ̀ náà. Gómìnà wa mú dá àwọn olùgbé ìpínlẹ̀ Èkó lójú wípé ìjọba yóò túbọ̀ tẹ́npẹlẹ mọ́ fífẹ́ àwọn kòtò ìdaminù, kíkó àwọn kòtò ìdaminù lóòrèkóòrè àtàwọn ìgbésẹ̀ mìíràn ni tó máa mú àdínkù bá irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ òun làwọn máa túbọ̀ gùnlé. Bákan náà ni Ọ̀gbẹ́ni Sanwó-Olu tún rọ gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó láti dẹ́kun dídá ilẹ̀ lọ́nà àìtọ́, kí wọ́n sì rí dájú pé wọ́n gbé àwọn ilẹ̀ wọn síbi tó yẹ kí wọ́n gbé e sí. Pàápàá jùlọ wọ́n láwọn tí wọ́n ń gbé ní agbègbè ibi tí omi wà bí tí ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá yìí ti ń ṣẹlẹ̀, àwọn gbà wọ́n lámọ̀ràn láti kúrò níbẹ̀ kí wọ́n lọ sí agbègbè míì. Nínú ọ̀rọ̀ tirẹ̀, olórí àwọn ọmọ ẹgbẹ́ tó pọ̀ jù nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó Olóyè Naheem Adams Gbósùbà Sàdánkátà fún gómìnà Sanwó-Olu àti igbákejì rẹ̀ ìjẹ́ pé fúnra wọn náà ni wọ́n ṣe àbẹ̀wò sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ní àwọn ibi tó ti ṣẹlẹ̀. Ó wá ní àwọn ọ̀nà àbáyọ lóríṣiríṣi ohun làwọn ti ń ṣiṣẹ́ lé lórí ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàráya ṣọ́ọ̀bù ọ̀hún kó má bàa ṣẹlẹ̀ mọ́. Àjọ tó ń ṣàkóso ètò ìdánwò láti wọlé sí ilé ẹ̀gọ́ gíga ifásitì ìyẹn JAMB ti ṣe ìkìlọ̀ gidi fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń gbìyànjú láti wọ àwọn ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀-èdè yìí tí wọ́n ní ìlérò láti gba ẹ̀yìn ìkùlé wọlé dípò kí wọ́n gba ojú ilé wọlé. Wọ́n ní èyíkéyìí akẹ́kọ̀ọ́ tàbí akópa nínú ìdánwò tàbí ètò ìwọlé sí ifásitì ọ̀hún tó bá gba ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí wọlé tí kò tẹ̀lé ìlànà Central Admissions Processing System ti àjọ ọ̀hún yìí tó pè ní CAR. Wọ́n ní tí ó bá gba ọ̀nà míì wọlé wọ́n ní ó ṣe é ṣe kírúfẹ́ ẹni báyìí ó pàdánù ìwọlé sí ilé ẹ̀kọ́ gíga tí ó fẹ́wọ̀ àti wípé àwọn kò ní gba irú ẹni bẹ́ẹ̀ wọlé látàrí pé kò tẹ̀lé òfin.

ìgbaniwọlé láti àjọ jambu tí kò sì ní ọwọ́ àjọ jambu ń bẹ̀. Wọ́n ní èyíkéyìí ilé-ẹ̀kọ́ gíga ifásitì tó bá fẹ́ gba akẹ́kọ̀ọ́ wọlé ní ọ̀nà tó yàtọ̀ sí ètò ti jambu yìí. Wọ́n ní ìgbésẹ̀ náà lòdì sí òfin. Ìrúfẹ́ akẹ́kọ̀ọ́ náà yóò sì pàdánù láti wọlé sí ilé-ẹ̀kọ́ gíga kankan lórílẹ̀-èdè yìí. Lákòótọ́ ọ̀rọ̀ wọn, wọ́n ní ilé-ẹ̀kọ́ kankan kò láṣẹ láti gba akẹ́kọ̀ọ́ eléyìí tó pọ̀ ju agbára rẹ̀ lọ wọlé sí ilé-ẹ̀kọ́ ọ̀hún. Kí wọ́n sì ṣe ètò wọn ní ìbámu pẹ̀lú àwọn ètò àti àlàálẹ̀ eléyìí tí àjọ jamb ti gbé kalẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́, wọ́n ò bára wọn níbi tí wọn kò fẹ́. Àjọ kan tí wọ́n forúkọ rẹ̀ ní Corporate Accountability and Public Participation Africa (CAPA) ti gbóṣùbà sàdánkátà sí ìjọba àpapọ̀ fún ètò ìlànà ìtọ́sọ́nà láti máa ra oúnjẹ àtàwọn iṣẹ́ kọ̀ọ̀kan ní ṣíṣe ohun lọ́nà tó ń pè ní National Guidelines for Public Procurement of Food and Related Services. Wọ́n ṣàpèjúwe àgbékalẹ̀ ìtọ́sọ́nà náà gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì lára àwọn ìgbésẹ̀ láti pèsè àwọn oúnjẹ tó dọ́ṣọ̀ tó ṣara lóore láwọn ilé iṣẹ́ ìjọba pàápàá jùlọ fún àwọn ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n gbọ́kànlé wọ́n sì gbáralé láti máa gba oúnjẹ eléyìí tí ìjọba bá fi òǹtẹ̀ lù. Àwọn ìlànà àti ìtọ́sọ́nà náà ni wọ́n ní wọ́n ti ṣàkójọpọ̀ wọn wọ́n ti ṣe sílẹ̀ wọ́n sì ti fi sínú ìwé báyìí ní oṣù kejìlá ọdún 2025 ni wọ́n ti ṣe ṣùgbọ́n ní báyìí wọ́n ti ṣíṣọ lójú ẹ̀ ní ọjọ́ kẹtàlá oṣù keje ọdún tá a wà yìí. Wọ́n ní àjọ Bureau of Public Procurement ìyẹn BPP pẹ̀lú àjọṣepọ̀ ẹ̀ka ìjọba tó ń rí sí ètò ìṣúná owó àti ètò ọrọ̀ ajé àwọn àjọ ìjọba míì àwọn ẹgbẹ́ tí wọ́n ṣe àkóso akọ́ṣẹ́mọṣẹ́ ó fi kún àwọn àjọ tó ń jàfẹ́tọ̀ ọmọnìyàn ni wọ́n jọ papọ̀ tí wọ́n ṣiṣẹ́ lórí ìwé ìtọ́sọ́nà náà. Adarí àjọ CAPA ọ̀gbẹ́ni Akínbọ̀dé Olúwafẹ́mi ní àǹfààní gbáà ni ìgbésẹ̀ yìí jẹ́ nítorí yóò ran orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ láti darapọ̀ mọ́ àwọn akagbẹ́ wọn láwọn orílẹ̀-èdè mìíràn nípa lílo ètò kí ìjọba máa pèsè oúnjẹ tí yóò ṣe àgbélárugẹ jíjẹ àti mímu eléyìí tó ń ṣara lóore tí a sì dẹ́kun ìtànkálẹ̀ oúnjẹ tí kò dáa pàápàá a tún ṣe àdínkù sí ìtànkálẹ̀ àìsàn tàbí àrùn eléyìí tó lè wúyọ níbi ti oúnjẹ tí kò dáa gẹ́gẹ́ bí àjọ World Health Organization ṣe gbẹ̀là kalẹ̀ fún gbogbo orílẹ̀-èdè láti tẹ̀lé. Wọ́n ní lára ìlànà tó tún wà nínú ìwé náà ni ṣàgbékalẹ̀ ètò oúnjẹ láwọn ilé ẹ̀kọ́ ilé ìwòsàn láwọn ẹ̀wọ̀n tó wà lórílẹ̀-èdè yìí àwọn ọgbà táwọn NYSC àwọn agùnbánirọ̀ wà ilé iṣẹ́ ìjọba ilé àwọn ọmọ tí kò lóbìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìjọba àpapọ̀ ti ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ olùgbanilámọ̀ràn kan lórí àwọn àlàálẹ̀ ìjọba lórí ètò àtúnṣe lórí ọ̀tọ̀ ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí. Ìgbìmọ̀ náà tó pè ní Ministerial Advisory Committee (MAC) tí yóò ṣiṣẹ́ lórí ìlànà àlàálẹ̀ ìgbìmọ̀ kí àwọn aráàlú kí wọ́n lóye kí wọ́n sì là wọ́n lọ́yẹ̀ lórí àwọn àlàálẹ̀ ilé tí ìjọba àpapọ̀ ń gùn lé lórílẹ̀-èdè yìí pàápàá èyí tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé kí ó lè ba àyè aráàlú yékéyéké àwọn ìgbésẹ̀ tí ìjọba ń gbé àti àwọn àǹfààní tó wà ń bẹ̀. Alákòóso ètò ìṣúná owó àti owó níná lórílẹ̀-èdè yìí ọ̀gbẹ́ni Taiwo Oyedele ló ṣiṣọ́ lójú ìgbìmọ̀ náà nílùú Àbújá. Ó ní ìjọba ti ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ náà láti lè jẹ́ kí olùdánilẹ́kọ̀ọ́ kí wọ́n jẹ́ olùdánilẹ́kọ̀ọ́ fún àwọn aráàlú lórí gbogbo iṣẹ́ tí ìjọba eléyìí tí wọ́n ń ṣe wọ́n sì pèsè ààyè eléyìí tó fún àwọn alẹ́nu lọ́rọ̀ láǹfààní láti fojú rinjú fíkun lukun lórí ìdàgbàsókè orílẹ̀-èdè yìí. Ọ̀gbẹ́ni Oyedele ṣàlàyé síwájú sí i pé àwọn iṣẹ́ àtúnṣe lórí ètò ọrọ̀ ajé tí ìjọba ń gùn lé ló fi ń so èso rere báyìí pàápàá lórí àwọn ìṣòwò kéékèèké eléyìí tó sì mú kí ìpínlẹ̀ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí kó tún bá a nípọn sí tó sì ń fẹ́ kí ẹsẹ̀ ọ̀hún kó tún bẹ̀ múlẹ̀ dáadáa. Wọ́n ní ìpele tí ìgbìmọ̀ náà máa tún ṣiṣẹ́ lé lórí òun ni pé láti rí i dájú pé gbogbo ìgbìyànjú ìjọba ni ó lapa dáadáa lórí gbogbo agbègbè àwọn oníṣòwò kéékèèké tó fi kan àwọn ẹbí kọ̀ọ̀kan lórílẹ̀-èdè yìí. Wọ́n ní ìjọba mọ̀ ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ náà láti lè jẹ́ kí ojú àwọn ẹni kí wọ́n jẹ́ ojú àti ẹnu ìjọba sí àwọn aráàlú lórí gbogbo ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ ń gbé láti mú kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí kó máa túṣẹ́nu retí ó sì máa pọ̀ lókè lálá.

0: ìró yàgbá yẹn ní ọ̀rọ̀ àpapọ̀ ń tẹ̀síwájú adúpẹ́ bí ẹ ṣe ń tẹ́tísíwá lójú náà láti gba àlàáfíà àti ìṣọ̀kan láàyè sí ní ìlú ìjọba ìbílẹ̀ Mushin alága ìjọba ìbílẹ̀ náà ọgbẹ́ni Túnbọ̀sún Haruna Aruwe ti ṣàgbékalẹ̀ ètò eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá kan ìyẹn tí wọ́n pè ní Aruwe Under 15 Football Competition ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ wáyé ní orí pápá Old Work Yard eléyìí tó wà ní Olú Àìná Street ní Mushin ó wáyé láàrin Ward A àti Ward I níbi tí Ward A ti fi ẹ̀yìn akẹgbẹ́ ẹ̀yẹn Ward E Ward I tó ti fi balẹ̀ pẹ̀lú góòlù mẹ́rin sí òdo alága ìjọba ìbílẹ̀ ọ̀hún ní pàtàkì ìfigagbága náà ni láti rú àwọn ọ̀dọ́ lágbára ṣe ìdàgbàsókè fún ètò eré ìdárayá àti mímú agbègbè ọ̀hún kó máa wà lálàáfíà kó sì máa dùn ó wá rọ àwọn agbábọ́ọ̀lù ọ̀hún láti mú ìwà ìkóra ẹni ní ìjánu ọpọ́ mú lọ́kùnkúndùn kí wọ́n kò níbi ìwà tí kò dáa kí wọ́n sì máa kọ́mọ olùbọ́pọ̀ ṣiṣẹ́ kí wọ́n ṣera wọn ní ọ̀kan gẹ́gẹ́ bíi òṣùṣù ọwọ̀ ní gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe wọ́n ní pàápàá jùlọ níbi ètò ìfigagbága eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ọ̀gbẹ́ni Aruwe ṣàlàyé síwájú sí i pé ètò ìfigagbága eré bọ́ọ̀lù kò mẹsẹ̀ ẹyọ náà yóò pèsè àǹfààní láti tún ṣàwárí àwọn làmìlaaka tí wọ́n ní ẹ̀bùn eré bọ́ọ̀lù àtàwọn ẹ̀bùn míì bákan náà ni ètò yìí yóò tún mú kí eré ìdárayá lẹ́sẹ̀ kúkú kó túbọ̀ ṣẹnu rẹ̀ sí ní ìjọba ìbílẹ̀ Mushin wọ́n ti ṣàgbékalẹ̀ ètò kan fún àwọn afẹsẹ̀kùn bí òjò tí wọ́n pè ní the punch king boxing initiative eléyìí tó wáyé ní national stadium nílùú sùúrù lérè lẹ́kọ̀ọ́ wọ́n ṣàgbékalẹ̀ ètò ọ̀hún láti mú ìdàgbàsókè ohun ìlọsíwájú bá àwọn tó ní ẹ̀bùn eré ẹ̀sẹ̀ kíkàn tí wọ́n ti lè sojú orílẹ̀-èdè yìí ní nínú ìfigagbága nílẹ̀ yìí àti lókè òkun lásìkò ìfilọ́lẹ̀ ọ̀hún ààrẹ nigeria boxing board of control dókítà rafiu ọládípọ̀ bùtùbà sàdáńkátà fún ìgbékalẹ̀ ètò náà wọ́n ṣàpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí ọ̀nà láti ṣàwárí àwọn akànṣẹ́kù bí òjò tán dáńtọ́ tán sì fi kan tán ní ìfọkànsí tí wọ́n sì lè ṣojú orílẹ̀-èdè yìí ní gbogbo ìfigagbága ó wá rọ̀ wọ́n láti mú iṣẹ́ náà lọ́kùnkúndùn kí wọ́n sì fi ọkàn sí ohun tí wọ́n ń ṣe kí wọ́n yàgò fún ìwàkuwà bíi ìmukúmu àti ọtí mímu olùdásílẹ̀ punch king boxing promotion tó sì jẹ́ ọmọ bíbí ọ̀kan nínú àwọn akọni bùtì eré ìdárayá ẹ̀ṣẹ́ kúkù ọgbẹ́ni sheriff ọláwọyin ó ní ó tilẹ̀ ní àwọn mẹ́ẹ̀dógún afẹ̀ṣẹ́kù akọ́ṣẹ́mọṣẹ́ káàkiri jẹ́ pé nílẹ̀ adúláwọ̀ ni wọ́n máa láǹfààní láti mọ iṣẹ́ tí wọ́n ṣe kán sì mọ bí wọ́n ṣe làmìlaaka sí ó ní ètò yìí wọ́n ṣàgbékalẹ̀ láti lè ṣàwárí àwọn tí wọ́n ní ẹ̀bùn ọ̀hún tí wọ́n sì ṣe àtìlẹ́yìn eléyìí tó gbókan fún wọn ní gbogbo ọ̀nà torí pé tí wọ́n bá ṣe dáadáa wọ́n lè ṣojú orílẹ̀-èdè yìí ní gbogbo orílẹ̀-èdè káàkiri ó wá rọ àwọn akọni àwọn akànṣẹ́kùn bí òjò ọ̀hún láti fi orúkọ wọn àtàwọn nǹkan míì tó máa ṣe wọ́n láǹfààní tó máa polongo wọn sáyé kí wọ́n fi sí orí ìlànà punch king boxing initiative láti lè rí ẹni tó máa ràn wọ́n lọ́wọ́ ó ní àwọn mẹ́jọ kan ni wọ́n máa kópa ní oṣù kẹwàá ọdún tá a wà yìí ní ìpínlẹ̀ èkó tí wọ́n sì takòǹgọ̀ pẹ̀lú àwọn ẹlòmíì ní ilẹ̀ adúláwọ̀ akọ̀wé àjọ nigeria boxing board of control ọgbẹ́ni olúwarẹ̀mí lẹ́kún abọ́dẹrìn wà rawọ́ ẹ̀bẹ̀ táwọn alẹ́nulọ́rọ̀ láwùjọ láti nawọ́ ìrànlọ́wọ́ sí ètò ọ̀hún kó má bàa kú ìròyìn ilẹ̀ òkèèrè ìlú tehran tó jẹ́ olú ìlú orílẹ̀-èdè iran tún ti ṣẹ̀ṣẹ̀ kọlu àwọn iléeṣẹ́ ológun orílẹ̀-èdè amẹ́ríkà eléyìí tó súnmọ́ ìlú náà nígbà tí iléeṣẹ́ amẹ́ríkà náà ní washington náà tún ti sọ̀kò ohun ìjà olóró káàkiri àwọn ààyè kọ̀ọ̀kan lórílẹ̀-èdè iran mọ́júmọ́ èyí ìlú tehran ní lára àwọn agbègbè tí iyọ̀ wọn ti kọlù náà ni wọ́n ti rí jordan kuwait àti bahrain bí ìjà ọ̀hún ti ṣe tún wọ ọjọ́ kẹfà báyìí tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìjà tuntun àwọn iléeṣẹ́ ológun orílẹ̀-èdè amẹ́ríkà mú ọ̀rọ̀ náà jáde wọ́n sì tari síta wípé wákàtí mẹ́fà gbáko táwọn fi dá rọ̀ tó fi dá oríṣiríṣi àrà sí orílẹ̀-èdè iran láwọn ọ̀nà tó jẹ́ pé àwọn fi nǹkan ológun ránṣẹ́ sí wọn wọ́n ní orílẹ̀-èdè iran tí ò bá tọwọ́ ọmọ rẹ̀ dépo wọ́n ló ṣeé ṣe kó wọn túbọ̀ tún gbìyànjú láti lórí gbogbo ohun tí wọ́n ń ṣe nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń wọ ọkọ̀ orí omi tí wọ́n ní agbègbè odi tí wọ́n ti ń fọ ètò bẹntiró ni wọ́n ń ṣe wàhálà fún. Ìyàgbáyé ìròyìn àpapọ̀ fún ìkọ́ ní ti báyìí lọ láti ẹ̀ṣẹ̀ Bond FM 92.9 fún kí a tó máa lọ lẹ́ka mọ́ àkókò ṣẹ́ nínú ìròyìn náà wà sí ẹ̀kí. lẹ́ẹ̀kan sí i. Àmọ́ a ṣe sí ìgbẹ̀yìn pé gómìnà Sanwó-Olu fún àwọn olùgbé ìpínlẹ̀ Èkó láti gùnlé àwọn iṣẹ́ àti ìwà tí yóò mú kí àyíká wà lálàáfíà lójúmọ́ láti dẹ́kun ìṣẹ̀lẹ̀ omíyalé àti àbáyá ṣọ́ọ̀bù. Bákan náà ni àjọ jáàbù ti kìlọ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ láti má gba ọ̀nà àlùmọ̀kọ́rọ́ wọlé sílé ẹ̀kọ́ gíga. Ìjọba àpapọ̀ ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ àwọn agbanilámọ̀ràn láti ṣàgbélárugẹ àwọn àlàálẹ̀ àti ètò àtúnṣe eléyìí tí ìjọba ń fùlé lórí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí. Àmọ́ a ṣe sí ìgbẹ̀yìn pé ìròyìn ilẹ̀ òkèèrè orílẹ̀-èdè Iran ti dojúkọ iléeṣẹ́ àwọn ológun Amẹ́ríkà bí orílẹ̀-èdè Amẹ́ríkà náà ti ṣe gbìmọ̀ yá tó fi iṣẹ́ ogun tó fi ránṣẹ́ sí wọn padà. Ọ̀pọ̀lọpọ̀ olóòtú ìròyìn yìí Shelly Wẹ̀yanà tó kóròyìn náà jọ lédè Gẹ̀ẹ́sì Fauzia Ṣàlàkọ́ sọ ní lórúkọ tèmi tí mò ń kí wa pé a kú iṣẹ́ ní kàjàrà ṣiṣẹ́.
1: Ẹ̀dùn máa rẹ̀ lọ́dún rí ẹwà bákùkọ́ níbi ká kẹ̀dẹ̀.

0: ìpínlẹ̀ Nìkúdú Àgbọ̀n ní ẹ̀yẹ̀kí ẹlẹ́jọ́ ìmáṣẹ́ ìtàn sọ́rọ̀ àbí ó họ Bond FM 90.9 kẹjà àlàrídíò Nàìjíríà tan Francis sí àwọ̀ ní máṣẹ́ ládàáyẹ̀ bá dídé sanwó olúkọdọ̀ dípò igbó ẹjà fífó ẹ̀dọ̀ àìsí igbó màdàmàdàmà tan òfin àdámílẹ̀ ètò lẹ́tí ìlànà bọ́lá ìlúlẹ̀ àrọ́mẹ̀tàn ẹ̀rọ́mẹ̀ótàn kó gbẹ̀tọ́lẹ̀ fún wà lọ́lẹ́ àyè máa tẹ̀ gára fún ìrìn sọ fún lọ́jọ́ tó lápọ̀jọ́ ìjẹ̀ lẹ́gbẹ̀mọ̀ ìfíì àti ìdílé wà dáńtí lẹ́ẹ̀kọ́ gbogbo sàgbótẹ̀dú chevron agiran fún ayéyàkú bọ̀dọ́gbò tó àyè máa tẹ̀ gátọ̀ òwúyọ́tọ́ ọgbà fẹ́mi hamzat pò gbẹ́sẹ̀ àzọ́gá àyè máa tẹ̀tọ̀ lẹ́ẹ̀kọ́ wẹ odó ètò ìdánrin lọ́jú àjímátẹ̀dáná wá lẹ́gbẹ̀ánú fún mẹ̀hẹ̀ àti ìgbóhóná wà lóhẹ́lẹ̀ lòlò èyí sọ́gbọ̀nà mẹ̀hẹ̀ tó ìnà àìsí ìgbóhóná lọ́lẹ́dọ̀ èyí fòdó ìlú àyímẹ̀ inú ẹ̀tọ́lẹ̀ tó dìdọ̀ kò bẹ́sọ̀ ìfí lábọ̀ gbogbo èyí tọ́lẹ̀ àjímátẹ̀dáná wọlé sọ́gbọ̀nà mẹ̀tọ́lẹ̀ lẹ́ dọ̀ yìí nígbà òbúdẹ́kọ̀ tó jùlọ nìho lẹ́ẹ̀mẹ̀ édò àìsí igbó kìnìyàn fíhó mẹ̀bí sí ìlú wa rẹ̀ zẹ̀pọ́pá ènìyàn ẹgbẹ́ jam kò dóṣẹ́ sísí ẹná wíhọ́lẹ̀ jítọ́lẹ̀ ẹ̀dọ̀ yìí mẹ́rin gbọ̀ngọ́gbòdòdó bí ọ̀ wíhọ́ dàhómẹ́lẹ́ pó gbọ̀ngọ́ná wíhọ́ dígbó fìtòhè lọ́dọ̀ central admission processing system caps wà nímọ̀ ná ìyédè rẹ̀ édò zẹ̀pọ́pá lọ màná mọ̀yé pójú wíhọ́lẹ̀ gíga gbígbá òṣèlọ wáyé náà wèlò àìsùn títí kójó gbẹ wíhọ́ dàhólẹ̀ tọ ìní ẹgbẹ́ national university commission nec kò láhódọ̀ yìí láwọ́ sí ẹ̀ lápọ́hó wíhọ́ dàhólẹ̀ tọ tó tìkí ẹ lájọpánámẹ yìí dé wíhọ́ mẹ̀gbọ̀n àjàgọ̀mẹ̀ síhólẹ̀ ẹ fi èhó jẹ́lọ wáyé náà tó òfin 2006 nínú ìwà wíhọ́ tọ̀mẹ̀ pé nùkàdá ìtọ́ jàǹbùtọ̀ òwúyọ́tọ̀ dàhó pété ìṣàkó àyínàmẹ̀tọ́ ìrìnà fúnṣàn òwúyọ́tọ̀ fabian benjamin dali ezinu gbóhó jùlọ mẹ̀yígbó wíhọ́mẹ̀ ègbọ̀n caps lọ sí àlọ́mẹ̀ kọ́lá jam sí òwúrò kàṣó pẹ̀lú ìrìnà gángan sú ezinu gbóhó jùlọ wíhọ́ dàhólẹ̀ pàṣọ òwúyìnà dó wíhọ́mẹ̀ sẹ̀fíè yèdèfẹ̀mẹ̀ jẹ̀gbọ̀gbà fún ìfọ̀n ìdáfàyà ìrìnà sí lọ́kọ̀ jẹ̀mìtì fáìzù sí ìwẹ̀yàn ní kájẹ̀ lọ́rọ̀dẹ̀ omi fún dọ̀ ní àdùmàbù àdùmí tọ́mọ̀ dànù.
1: ìgbìmọ̀ rẹ̀ lọ́dí rí ẹwà pákùkọ́.
2: ọba òkè lọ́dí rí ẹwà pákùkọ́.
1: ìgbìmọ̀ rẹ̀ lọ́dí rí ẹwà pákùkọ́. níbi kápẹ́jẹ àti pọ̀ lọ́wọ́ kò ṣẹlẹ̀ yìí.

ìdí tí ìtọ́jú àyíká wọn ṣe ṣe pàtàkì ni kí ìlera tó péye lè wà fọ́nrán ìlú. A sì lè dẹ́kun ìjàkálẹ̀ àrùn tí ẹ wá bójú tó ìtọ́jú àyíká wa. Agbègbè tó bá kún fún ẹ̀gbẹ́ àti ìdọ̀tí, àwọn kòkòrò àti àrùn yòókù tí a lè fojú rí lè ti bẹ̀rù ara èèyàn. Kí a rí pé a tọ́jú àwọn kòtò ìdààmú wa. Tó lè di omi lọ́wọ́ láti gbà kọjá lásìkò òjò. Ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa. Ká dẹ́kun gbígbín ìdọ̀tí fún àwọn ọlọ́mọ láńké. Ká yé da ìdọ̀tí wa síbi tí kò tọ́. Ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀. Bó yẹ ṣe ń borí ooru, àrùn ìwọ̀sí ti mú ìgbìnà wá. Inú ló ń wọṣọ nígbà. Ìtọ́jú àyíká wa, ojúṣe gbogbo wa ni. Iléeṣẹ́ Born 90.9 FM ló mú kedere wá. Sétí ìgbọ̀nyin.

0: día a día.
1: Betty to the men.
2: Bank FM.

ẹni láṣẹ lẹ́dùn máa rí ọba àtẹ̀mí àtẹ̀yìn ìṣẹ̀wọ̀ nídìíṣẹ́ oníṣẹ́ ọ̀nà wọ̀ nídọ̀nà lọ́nà láṣẹ lẹ́dùn máa rí ọba ohun gbogbo tá a bá dáwọ́lé àmì yóò máa yọrí sí rere mi láṣẹ ọlọ́run ọba pàápàá lónìí ọjọ́ kẹrìndínlógún oṣù kejì ọdún 2026 àánú ọlọ́run àbàpàdé eré àtàánú ọlọ́run yóò máa tọ̀ wá lẹ́yìn mi láṣẹ lẹ́dùn máa rí ọba mo gbàládùra pé ìwọ̀n báyìí tó kù kó ṣìgbọ́n tó parí ibi òmìnira wà ní rírààmú ilé tó kù kọdún ìkó parí náà lágbára ọlọ́run ọlọ́run àwọn àlàájá láṣẹ lẹ́dùn máa rí ọba tó wàá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ọba látìlẹ́yìn ọba tó ń ṣeun gbogbo nínú gbogbo ọba láàánú ẹ̀dá tí gbé ẹ̀dá kì í fún kábíyèsí rẹ ọlọ́run tó fún wa níṣẹ́ ẹ̀sìn ní ṣe àdúpẹ́ lọ́wọ́ rẹ ọba mímọ́ bàbá dáadáa tó àwa wa máa ṣe a máa fi lè ṣe lọ nítorí pé ẹnìkan kì í jẹ́ kí lè fẹ́ ìfẹ́ ló dẹ̀ sọ wá pọ̀ ní bond fm 92.9 níbí àwọn ẹ̀ka indiegbo náà wọ́n ti wà nílé agbára tó béchukwu ti wà ń bí àǹtí irene àbí ṣe maureen àti mifani gbogbo wọn náà ti wà ní ilé agbára níbi táwọn náà máa tẹ̀síwájú láṣẹ lẹ́dùn máa rọba ẹ má yí kúrò nbẹ bond fm 92.9 lórúkọ gbogbo àwọn aláṣẹ àti àpàgbẹ iléeṣẹ bond fm 92.9 ni mo fi ń kí yín lọ́sàn-án tòní pé ẹ ṣeun adúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa ó dáàbọ̀ lápá bí princess ọláyínká nígbà lórúkọ tèmi pẹ̀lú ẹni kejì ní tọ́pẹ́ àgùntà àjọjà kéde ètò ní ẹ má gbàgbé aago mẹ́rin àbọ̀ kẹtàn pàdé wa lórí ètò mim lórí ètò wa ètò yín ní aago mẹ́rin àbọ̀ àjẹlẹ́bàrí láṣẹ lẹ́dùn máa rí ọba ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa.

Thank you.

I'm not going to be able to do that.

I'm gonna put that demo up on the music.

Hey.

We'll be right back.

Abeba 92.9 on the FM. All the new on FM 92.9. I can't.

Happy on the night, hop, hop, hop, hop, happy on the 92.9.

Let's go.

0: the new Bobon FM 92.9. Akanchawa.
1: Come on.

0: àwọn supermarket dínkù ẹni gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹtí bí ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an títí tí onírò mi bá ti sùn ní ìran ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá fún mi apẹẹrẹ kí n sáré ṣe auto update fún ẹ tí oyún bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn máa ṣe cloud backup tó bá ti wá fi ohun rẹ̀ sí dia 3 gbogbo àwọn áàpù tó ti ṣípìlẹ̀ ló ní ọmọ rìfẹ́ẹ̀sì ń pèmí o tó fi dórí àwọn áàpù tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹnì pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí onírò mi bá ti jẹ́ ẹgbọ́n tó máa ń rí.
1: yé mo gbé o dẹ́tà tí mo ṣẹ̀ṣẹ̀ sí màá ti tọ̀
0: ṣé mi ò sọ fún ẹ.
1: dára ẹ má jẹ́ kí fún ìlera àti dẹ́tà rẹ ṣe é ní ṣe àkíyèsí auto update pa àwọn áàpù tí o kò bá nílò nígbàkúùgbà.
0: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè ní o kòkòrò tí ń jẹ dẹ́tà ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó dẹ́tà rẹ.
1: jẹ ìgbádùn dẹ́tà rẹ nígbà ẹlẹ́nu limit 100 MTN.

0: ìwò fún mo dúpẹ́ tàwọn oṣù mẹ́tẹ̀ẹ̀tẹ̀ jíjẹ́ ẹni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹsẹ́ bí ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí onírò mi bá ti sùn bí ìwọ̀n ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá tún mọ̀ apẹ́rẹ́ kí n sáré ṣe auto update fún ẹ̀ tí oyún bá ti bọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn máa ṣe cloud backup tó bá ti wá fi ohun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ ló wọ́n máa rìfẹ́ṣì ń tèmi o tó fi dórí àwọn apps tí ò lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹnu tó mi gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí onírò mi bá ti jẹ́ ẹ̀gbọ́n tó máa ń wú.
1: yé mo gbé o nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ sí màtí tọ̀.
0: ṣé mi ò sọ fún ẹ.
1: jára ẹ má jẹ́ kí fún ìyẹn máa fi dúkìá rẹ ṣe ogún ṣe àkíyèsí auto update. Àwọn áàpù tí o kò bá nílò nígbàkúgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè ní o. Kòkòrò tí ń jẹ dátà ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó dátà rẹ̀.
1: Jẹ ìgbádùn dátà rẹ̀ nínú ẹ̀lẹ̀ nù. Limit 100 MTN.

I'm not going to be able to do it.

0: Oluwa eyin le gbogbo e fi ayo sin Oluwa e wa se yin torin si waju re ki eyin ki o mo pe Oluwa ohun ni Olorun
1: o se wi gan ni
0: ohun ni o da wa tire ni awa wa ni eniyan re
1: si rambe
0: ti agutan papa re ohun ni e lo se na na re pelu ope ati si agbala re pelu eyin e ma dupe fun ki e si ma fi bukun fun oruko re nitori ti Oluwa po lore anu re ko ni pekun ati otito re lati iran diran mo fi gbogbo eyan olorufe le se Bond FM 92.9 eni olorufe MC Kanshan ti gbogbo eyan olorufe eto toro torin eto toro torin lo tun gbode kan bayi lo tun gori afefe lori ikanni radio Bond FM 92.9 pelu omo yin ore yin ati olorufe yin Prince Olugbenga Adibi en ti gbogbo eyan mo si MC Kanshan emi ni koko mo wa lori eto lojo tini ajadi jaleke na wa ni agodo pelu mi ajadi bo mi
1: a dupe fọlọrun daada ni o nitori pe ere ni oluwa bẹẹ ni ere de loju owo ri agbọrọ ọlọrun oju wa oni ribi a tun dide lakọtun sori eto tọrọ toni ẹyin ololufẹ wa nile loko lẹyin odi ẹ lọ wa nkan ile abi kẹ ìdílé nkan ẹyin ti Lagos Island ẹyin ti Bajigba ẹyin ti gbogbo ibi tẹ ti n gbẹ wa
0: to ṣe ìgbà ní olukun
1: bẹẹni
0: ẹyin ti gbàgádà
1: ẹja lọ wa fi nkan fìdílé àbí ká fìdílé nkan ká jọ gbádùn ètò tèmi eléyìí ó máa jọlọ́ọ̀fù gan torí pẹ sáti mọ wípé ìrà tiwa kì í ṣe kí ni ilé tí ò ń lọ́mọ nú tọrọ tó rí lè tò
0: ètò ní tọrọ tó rí ohun àjàdí náà lẹ ti gbọ yẹn ẹ lọ wá nǹkan fìdílé bó ṣe wí kẹ fìdílé nǹkan gbogbo àwọn abala tá a máa ń mú lórí ètò tọrọ tó rí gbogbo ẹ náà la máa mú lẹsẹẹsẹ lọjọ tèmi ẹ ẹjẹ ń dé yàrá lókè lọhùn ń bọ

0: ẹni tá a bá ṣe lóore tí ò dúpẹ́ wọn ló dàbí ọlọ́sà tó kò ní lẹ́rù lẹ́yìn àwọn ká sọ pé ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ wọn sọ pé ó bẹ́ gidinu ìgbèje ni tí ò dúpẹ́ ó bẹ́ gidinu ìgbèje ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé ní gbogbo ògbà ní gbogbo ọjọ́ ayé èmi ní mo fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run torí èmi lẹni tá a bá tà ká fura pupa kó wá dẹni àdìtanná wò elódùmarè ó ṣeun mo ní gbogbo àwọn abala tá a máa mú lórí ètò tọ̀rọ̀ tó ní gbogbo ẹ̀ la máa mú lọ́jọ́ tèmi ni abala ọ̀rọ̀ àgbà àmú àkókò pẹ̀lú ọlọ́run àmú abala táàdé máa fi fúnra wa ní richard card náà wà ń bẹ̀ a máa dé bẹ̀ náà lé ní owó tọ́jọ́ mẹ́ta tá a ti
1: fún ọjọ́ mẹ́ta
0: kàṣẹ ṣeré kàṣẹ pàdé ẹ̀ kí la fẹ́ bára wa sọ ní abala ọ̀rọ̀ àgbà lọ́jọ́ tèmi àwọn àgbàlagbà máa ń sọ wípé ìwàlẹ́wà wọ́n tiẹ̀ tún máa fi ń pò wípé obìnrin sọ̀wànù ó lòun ìròyìn ọkọ àwọn kan sọ wípé ìwà lọba àwúre kí ni mo fẹ́ jẹ́ ká gbéyẹ̀wò ká fi kọ́ra wa lẹ́kọ̀ọ́ lórí ètò lọ́jọ́ tèmi ariwo tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin tó wà ń ta ń sìn tí wọ́n ń pa ni pé ọkùnrin ò da àwọn bàbá àwọn gan láyé àtijọ́ gan tán tiẹ̀ fẹ́yàwó púpọ̀ wọ́n mọlétò àwọn ọkùnrin tó wà ń ta ń sìn wọn ò gbádùn rárá wọn mọlétò kò dẹ̀ yẹra ẹ̀ wò
1: àyẹ̀wò ṣe kókó
0: yẹra rẹ̀ wò irú ìwàwó ló wà ó lọ́wọ́ ọ̀wọ́ náà you know how to say sorry
1: alákọ̀ọ́lẹ̀ ni ẹni àbí
0: ó mọ bí wọ́n ṣe ń ṣe sorry
1: àbí
0: tó kẹbi ọkọ mọ́ra tó kó àwọn ọ̀rẹ́ ọkọ mọ́ra tó máa kanra mọ́kànnú ilé
1: àwọn alábàágbé
0: gbogbo ilé tẹ ti gbé láyé
1: ṣe wọ ló ń ṣokùnfà bọ́ ṣe ń fún
0: yín ìwọ ni wọ ló ń bá wọn láńlọ́ọ̀dù ló ń bá láńlẹ́dù ló ń bá lébọ̀ dà má sọ̀tọ̀ kékeré kan lórí ètò lọ́jọ́ tèmi ọkùnrin kan àtìyàwó ẹ̀
1: abu alhaji
0: ò ní wọn jọ ń gbé pẹ̀lú ìfẹ́ ẹni pé ọ̀rọ̀ gbéyàwó àjọ máa mánéèjì ara wa náà ọkọ dẹ jí láàárọ fraide kan ó dẹ sọ fún ìyàwó ẹ ó ní dàlẹ àwọn fámìlì mi ń bọ wá kí wa wọn fẹ bá wa ṣe wíkẹǹd mo ti ní kán wálé ní fraide pé so máa fún ẹ ní owó so kò lọ sọjà kó ra nǹkan bẹ ẹ já ra pọn mọ ṣáà tẹfọ
1: kó tẹlifẹ
0: lójú oore ìyàwó dẹ lóun ti gbọ pé kò sí wàhálà ó gbowó lọwọ ọkọ ṣé sẹ̀mú wà ń lé ó ní sẹ̀mú ò sí ilé tó wà ń lé òlè tó ó fún lówó kó ra sẹ̀mú ó ní àbí pándò máa wà ókè mú ní pándò náà dà ó tó fún lówó pándò ó ṣàfún lówó kó máa tó kó máa ṣẹ́kù
1: kó múra sílẹ̀ fàlejò
0: kó múra sílẹ̀ àwọn ẹbí òun ń bọ̀ kí má dònà pẹnu ọkọ̀ gba abiṣẹ́ tiẹ̀ lọ ìyàwó náà gba ṣọ́ọ̀bù ẹ̀ lọ láti lọ wátìjà àtinú ó dẹ̀ sọ fún má pín ṣọ́ọ̀bù tó bá ti kó ń ṣọ́ọ̀bù tó máa
1: ń
0: ràn lé kò lè yà lọ́jà kó ra àwọn kan tó fẹ́ sè èmi náà ò ní pẹ́ lé mi nígbà tọ́kọ dé ó bá yàwó inú ilé ìyábáwo ni tó ti pp ẹ̀ tó bá ní ẹ̀kan tóun ti ẹ̀ rò ni pé àwọn ọbẹ̀ tó

0: àwọn àlejò dé nígbà tó máa sílẹ̀kùn ẹ mọ̀ pé gbogbo èrò ọkọ ẹ̀ ni pé àwọn ẹbí ọkọ òun èyí ọkọ bàbá ọkọ ẹ̀gbọ́n ọkọ àbúrò ọkọ tó máa sílẹ̀kùn ló bá dìyà tiẹ̀ ló dìyà ẹ̀ ló di bàbá ẹ̀ ló dá àwọn àbúrò ẹ̀ kí ló dé ẹ̀ sọ fún mi pé ń bọ́ lómi ọkọ ẹ̀ ló pè wá lánàá
1: kíkó
0: tọ́jọ́ mẹ́ta tá a wá kí àwọn pé káwọn fẹ́ rúùsì àwọn lọ́wọ́ bá di hàn ó yà ẹ̀ wọlé ògbókò
1: jẹ́ ọ̀rọ̀ pàkà sàn
0: ìyàwó bá wọnú yàrá lọ ló bá gbé fóònù ló bá fi ọkọ ẹ̀ dáàdì ayọ̀mí dé ẹ̀ẹ́dẹ̀ lè sọ fún mi pé àwọn ẹbí mi ló ń bọ̀
1: ẹ̀sọ́
0: mi ló mọ̀ ni adá mi ló ń bọ̀ náà ọkọ̀ yóò wà fìjẹ́ ń tẹ́ omi nílé fún oúnjẹ ilé fún wọn ẹ̀kọ́ ni wà sórí ẹ pé dá àwọn ọ̀yà tóun
1: òun
0: ni wọ́n lè jẹ́ ọ̀bẹ̀jọ ti microwave ìwọ ọmọbìnrin ìtòrí ọlọ́run ó ní àwọn wa ti sọ fóun náà àwọn ìpa ọmọ mi àti dájú ẹ náà ń bọ̀ ni pé òun ò bá fi òun wá pé o káàdùn mọ̀ fáwọn ẹbí òun ló ń bọ̀ ni wọ́n á ti lọ sọ́jà wọ́n á ti ṣe ọkọ̀ wa sọ fún gẹ́gẹ́ bí ọkọ̀ gidi oníṣèwò mọ̀ pé ìyá ẹ àti bàbá ẹ ìyá mi ni wọ́n jẹ́ bàbá mi náà jẹ́ ìyá mi ìyá ẹ ni bàbá mi bàbá ẹ ni ẹgbọn mi ẹgbọn ẹ ni
1: ọkọ alálùbáyé
0: ṣùgbọn bí wọn ṣe ń pè yí nsìn ó dàbí ẹni pé o ò nífẹ mi torí tó bá ti nífẹẹ àwọn òbí mi tó ò nífẹẹ àwọn fámílì
1: definitely
0: o ò nífẹ mi mo fi pẹ
1: mi
0: tó o bá ti nífẹ mi gbàgbé ẹ o ò nífẹ fámílì mi tó o bá ti nífẹ fámílì mi o ò nífẹ mi kí ni mo fẹ́ fàyọ nínú ìtàn yìí ọkọ bínú àwọn ẹbí wa bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ ó wá fi ọkọ ẹ òdẹyà ní tìkó oúnjẹ bò ó nínú oúnjẹ tó microwave
1: tó wà
0: náà rẹ náà ní kó o sì fún ọ òun náà máa dé ń bẹ òun náà ló máa jẹ ń bẹ gbogbo àwọn ọjọ máa jẹ ni kí ni mo fẹ́ fàyọ òun ni pé àwọn obìnrin ìsìn wọn máa complain àwọn ọkùnrin ò dá wọn níwà wọn ṣe gbá wọn ṣàwo ìjẹ́wọ̀ fúnra ẹ náà
1: ṣòyẹrẹ
0: ògbò ìyẹra ẹ wò
1: ìwàwo ni wọ́n wù ní ilé sọ́kọ́
0: ìwàwo ló ń wù ní ilé sọ́kọ́ ẹ tó gbàdúrà irú ìwà tó ń wù
1: kí àwọ ọmọ
0: wù náà kú ọmọ tiẹ náà fọmọ tiẹ náà
1: ìbéèrè tó lágbára
0: ni because love ká máa ní gbogbo tá à ń wù
1: tógó bá jẹ ẹlẹgbọn
0: ẹgbọn ajẹbọ wọn fún zaran kọlára wọn tiẹ máa ń pòwe kan nílẹ yorùbá wọ́n ní obìnrin tó palé ọkọ dà tí ò pàwàdà òrìṣà tó ń ṣe wọn kò tí ì padà lẹ́yìn wọn
1: ni
0: obìnrin tó palé ọkọ dà ṣùgbọ́n tí ò pàwàdà àwọn òrìṣà tó ń ṣe wọn
1: kò tí ì padà lẹ́yìn
0: wọn ní opportunity kò ẹ́ fi ogun ìdílé ni ṣùgbọ́n mò ń bẹ gbogbo ẹ̀yìn àǹtí wa ẹ̀yìn ìyàwó wa ẹ̀yìn àbúrò wa lóbìnrin mo fẹ́fẹ́ tún wà ní ṣe
1: tó
0: jẹ́ pé tó bá tiẹ̀ jẹ́ pé wọ́n tún ṣègbéyàwó lọ́rùn gan tọ́ bá dọ̀rùn tọpẹ́ bá tún pàdé ẹ lọ́rùn
1: kẹtún
0: kọ̀ntínú ìfẹ́
1: yìí
0: tọ́ bá ní kọ́ntì ẹ̀ kọ́kọ́ tú gbogbo ẹ̀ kálé nìkan káṣẹ́ kan wà látọ̀run pé yàwó gbọ́kọ̀ àti àwọ̀ ẹ̀túká oṣù kan tó bá átò oṣù kan yẹn kẹ wá padà ẹni tó bá nífẹ̀ẹ́ ìyàwó ẹni tó bá nífẹ̀ẹ́ ọkọ̀ ẹ̀kẹ́jẹ́ padà ìyàwó mélòó ló máa padà sílé ọkọ̀ ẹ̀ ọkọ̀ mélòó ló máa
1: fẹ́ ìyàwó ẹ̀ padà mọ́
0: nítorí pé kí ni obìnrin sọ̀wà ní
1: tó nílò lórí ọkọ̀
0: ẹ̀rọ tó ń lètò
1: ètò ní tọ̀rọ̀ tó ní
0: ẹ̀jẹ̀ a máa jẹ́ gbogbo àwọn ṣẹ́ tá a mú wá lọ́jọ́ tèmi àwọn ọmọ ọlọ́jọ́ bí ẹ̀jẹ̀ sáré olúfunkẹ abọsẹdé ẹlẹṣà mama kẹmi mama gbẹngà mama sọjọ òbílànà ayé gbọ ọrùn mọ ní àyè society club of nigeria tó wà ní fọlá àgọrọ mama ẹmí aṣọ ọpọlọpọ ọdún láyé 70 years ni
1: mama ṣe ń lò
0: tó bá rí mama ṣe ń kó mọlẹ
1: ẹgbà
0: àkọlọ ṣáàjì ló fún máa fowó kẹyìn lọrọ wa nígbà míì náà kẹrẹ ilé ìfẹ ìyọba ṣe lóra ẹ náà ó máa ń tẹ màmá ápùpẹ dé tù yóò èmi á ṣọpọlọpọ ọdún láyé ẹ ti ṣe 70 ẹ ṣe 80 ẹ ṣe 90 tó lù wá bá fẹ ẹ ṣe 100 ó rí bẹẹ
1: kò yí padà
0: ẹjẹ tó jẹ iṣẹ eléyìí o torí pé mo máa ń promise wa lórí ètò ìkọrọ tó rin pé tá a bá rí nǹkan tó lè ṣe wá láǹfààní àwa máa mú wá sórí ètò nítorí pé ìgbádùn tiyín
1: ló jẹ wá lógún
0: iṣẹ ti wá ni pé mo rí nìkan tí àdúrà tún ti ń gbà kó dẹ̀ jẹ́ wípé àwọn tó ń wá látìgbà tí ètò yẹn ti bẹ̀rẹ̀ wọ́n ń jẹ́rìí sí agbára ọlọ́run tíwọ náà tó o bá bízì ju

0: ìwọ náà lè kàn fún wọn fún àdúrà ni tó bá táyé bá wà wà débẹ̀ wà lọ bá wọn darapọ̀ mọ́ program yẹn tí ò bá wá sí ààyè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n bá pè ìwọ náà á pè pádé orúkọ mi ni lágbájá láti ibi bá gbàdúrà fún mi wọn á dẹ̀ gbàdúrà fún nǹkan tí wọ́n bá rí wọn á dẹ̀ ṣe kí ni wọn á bẹ àjàdí pa jíṣẹ́ wọn.
1: Àlàáfíà fún yín gbogbo ènìyàn ìjọ Evangelical Apostolic Church International Mercy Hall tí wọ́n wà ní nọmba 9 Ọláoluwa Okeyede Street Monitala Bus Shop Bariga nílùú Èkó yìí ń pe gbogbo ènìyàn tó ní ìgbàgbọ́ nínú àdúrà sí 21 days fasting and prayer èyí tí Ọlọ́run paláṣẹ fún bàbá wa Pastor Okeyede Samuel Ọláyinka aka Bàbá Côte d'Ivoire tó ti bẹ̀rẹ̀ ní ọjọ́ Wednesday 1st of July tó máa parí ní ọjọ́ Tuesday 21st of July ní ọdún tá a wà yìí àkọ̀rí ìtọ́jú yìí ni àkọ̀rí ìtọ́jú yìí la pè ní Everlasting Blessing ìbùkún ayérayé tó máa ń wáyé ní gbogbo ọjọ́ gbogbo aago mẹ́fà ìrọ̀lẹ́ lójoojúmọ́ gbogbo ènìyàn ni Jésù ń pè ń fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ tàbí ẹ̀bẹ̀ fún àdúrà ẹ pé bàbá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08130649027 lẹ́ẹ̀kan sí 08130649027
0: Jésù lòlùwà tọrọ tó rí lẹ́tọ̀ ètò ní tọrọ tó rí tọrọ tó rí tẹ̀ síwájú ẹjẹ́ ń dé yàrá gbára lókè lọ.
2: Lọ́mọdé ní àgbà lọ́kùnrin àti lóbìnrin nínú Bàríyà màmá wa ọ̀nàrẹ́bù Bùkọ́lá Adédèjì ọ̀rọ̀ pé fún jẹ́ executive chairman Bàríyà SCDA àti gbogbo àwọn ìgbìmọ̀ alákòóso nínú Bàríyà ni wọ́n rán mi sí yìí wọ́n ní àwọn ìṣòro níyàlé àgbàrá ya shop àjàkálẹ̀ àrùn kò níyà nílé gbogbo wa o àmì ṣùgbọ́n àmì nìkan kọ́ o wọ́n ní pé ó di dandan ó sì ṣe pàtàkì fún gbogbo olùgbé Bàríyà pátápátá láti rí dájú pé wọ́n ń kópa níbi ètò balẹ̀-n-bàtà tí ìjọba ìpínlẹ̀ èkó ṣẹ̀ṣẹ̀ pàṣẹ rẹ̀ fún gbogbo ọmọ ìlú èkó nítorí kó máa wáyé ní gbogbo ọjọ́ sátidé tó bẹ̀rẹ̀ ní oṣù kárí dájú pé a ṣe ìmọ́tótó agbègbè wa ìmọ́tótó ilé ìmọ́tótó ọjà ìmọ́tótó kòtò ìdáminù láti gbégi dínà ìṣòro níyàlé àgbàrá yàgbòrò ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí ooru tẹnikẹ́ni wọ́n ti dalẹ̀ sínú àgbàrá fún àǹfààní ara wa ni o tẹni tó bọ́ kó sọ fẹ́ni tí ò gbọ́ mo ní o.

0: tóní lẹ́tọ̀ ètò ní tọ̀rọ̀ tọ̀rọ̀ lórí ìkànnì bond fm 92.9 ẹ jẹ́ ká máa lọ sí abala àkókò pẹ̀lú ọlọ́run níbi tí a ti máa ń pàdé bàbá wa olùṣọ́ àgùntàn àgbà àkàndá nínú àwọn olùṣọ́ àgùntàn prophet gabriel kọ́láwọlé láti ní ìjọ ccc ọlọ́run àánú kájọlà ní ìlú mòwe dáàdì hallelujah sir
1: ọgbọ́ni fún kristi lókè ọ̀run
0: hallelujah
1: mo kí gbogbo ènìyàn tó ń gbóhùn mi lórúkọ jésù àmárí ànúgbà
0: àmì jésù
1: ọ̀nà yìí máa là sí rere
0: àmì jésù
1: ẹ ò ní í ṣe lásán
0: àmì jésù
1: ìrìn àjò yìí máa já sí
0: àmì jésù
1: ilẹ̀kùn àánú máa ṣe fún yín
0: àmì jésù
1: orúkọ jésù ikú òjijì kò ní pa yín
0: àmì jésù àmì ni kẹ máa ṣe lé o
1: àìsàn ò ní gbé yín dé
0: àmì jésù
1: ọfà yóò ní báyìí
0: àmì jésù
1: bárẹni tó fà wá lára ẹ olúwa kó lè jáde
0: àmì jésù kristi
1: bárẹni tó ń ṣàìsàn olúwa kó wò ó sàn
0: àmì jésù kristi
1: abárẹni tí ayé dá dúró olúwa kó já ìdè yẹn
0: àmì jésù
1: lórúkọ jésù ìgbé dìde láfọ̀dọ̀ ọlọ́run kó jẹ́ tiyín
0: àmì jésù
1: jésù olúwa wa
0: àmì àmì àmì lórúkọ jésù dáàdì ìkìlẹ̀ fẹ́ bá àwọn ọmọ ọlọ́run sọ lọ́jọ́ tèmi
1: ogbóni fún kristi lókè ọrùn
0: hallelujah
1: àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó fún èmi àti yín ní oore ọ̀fẹ́ láti gbọ́ ohùn mi ní àkókò yìí ní orúkọ jésù gbogbo agbára tó ní ọ̀nà wo lẹ fẹ́ gbégbà agbára yín máa di òkú
0: àmì jésù
1: ọ̀rọ̀ sí títa fẹ́ sọ fún wa ni wípé ṣé wọ kọ́ ló ń dára ẹ dúró èèyàn lè máa dára ẹ dúró tó bẹ̀rù bẹ nípa ayé ló ń dáhùn dúró ogun ìdílé bàbá àti ìyá kò nágbára tó ogun àfọwọ́fà
0: ogun àfọwọ́fà kábíyèsí
1: ogun àfọwọ́fà ló nágbára jù ṣùgbọ́n ogun ìdílé bàbá àti ìyá lárugẹ ní kí nágbára jù ogun àfọwọ́fà máa bá yí ẹni já máa fogun jẹ ènìyàn tó bá tún máa gbàdúrà ní ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí a tún máa ní olúwa gbógun ti
0: àwọn tó ń gbógun tòun láìpẹ́ náà ló ń gbógun tira
1: ló ń gbógun tira ló dára ẹ̀ síbi tó wà ẹ èèyàn lè dára ẹ dúró nípa oúnjẹ jíjẹ èèyàn lè dára ẹ dúró nípa ẹ̀ṣẹ̀ àfọwọ́fà nípa ìgbọ́ràn èèyàn lè dára ẹ dúró nípa aṣọ téèyàn ń wọ̀ gan
0: nípa ìkóra ẹni níjànú
1: bẹ́ẹ̀ni nípa ìkóra ẹni níjànú èèyàn lè dára ẹ dúró nípa ohun tí ò tọ́ láti ṣe tí wọ́n dẹ̀ rò bẹ́ ni pé nǹkan yẹn ń fún ẹ ní joy
0: àìpa òfin ọlọ́run mọ́ àìpa òfin ìjọba mọ́
1: dá ènìyàn dúró fún àìmọye ọdún kí òye ẹ̀ má ṣe kí wo oríjẹ máa tàn kí àáfà máa tàn nítorí pé olúwa nìkan ló ní ìran lọ́wọ́ wòlíì tó bá ní pé èmi ni confam prophet ó ń tọrọ ẹ̀jẹ̀
0: ọlọ́ngàn
1: ọlọ́ngàn
0: tọ́lọ́n bá fi hàn ló máa rí
1: wọ́n dẹ̀ lè gbéràn wá fún nínú afẹ́fẹ́ kúrò bí confam message wọ́n lè gbé òkèèjì ìran wá fún
0: ó dẹ̀ máa kílẹ̀ lójú ẹ̀
1: kílẹ̀ lójú ẹ̀
0: kábíyèsí rẹ̀
1: ọlọ́run sátani ló ríran jù kí nǹkan tó tẹ̀ ẹ́ lọ́wọ́ máa ti rí
0: àwọn arógun
1: síwájú ológo ìwádìí tó ó dẹ̀ lè dájú for so many years ogun ìran wà tó máa ń jẹ ènìyàn tó bá ti ní bìlífù jù nínú ìran wọ́n máa fogun ìran jà
0: ẹ̀mọye obìnrin tó ti dalé ẹ̀rú nípasẹ̀ ìran
1: tó bá ti ní gbẹ́kẹ̀lé ìran jù ó máa bá yí ènìyàn jẹ́ ogun ìran náà máa fi jà tó bá débi agbọ́ message tó bá dọ̀hún agbọ́ message tó bá débi báyà agbọ́ message then ó máa believe pé gbogbo message yẹn confam ni olórin kan kọ orin kan oníwòlíì ló sọ ayé mi kò ní nítumọ̀
0: bẹ́ẹ̀ni
1: ṣùgbọ́n kí
0: ọlọ́run kò sọ bẹ́ẹ̀
1: ọlọ́run ò sọ bẹ́ẹ̀
0: kábíyèsí
1: nígbà tí òye olúwa sọ pé abraham jáde kúrò ní ilẹ̀ rẹ ó wá mú ìyàwó àti ọmọ bá wá mú lọ́ọ̀tì dání
0: bẹ́ẹ̀ni
1: kò gbóhùn kankan mọ́ ó dúró sójú kan gbogbo ìlérí tí olúwa bá dá kò rí pé kò wá sí ìmúṣẹ
0: láwùjọ àfọwọ́fà tá a ń sọ náà nìyẹn rẹ
1: ló wà òpó dàrẹ ń pé kì í ṣe ayé ló ń fogun jòun ni ó dàrẹ pé àfọwọ́fà
0: òun ò fara balẹ̀
1: bí jìtá olómi 20 ó ní kíyèsí ó ní yóò sì ṣe bí ọba fara balẹ̀
0: gbọ́ ohun olúwọ ọlọ́run rẹ
1: láti máa kíyèsí àṣẹ rẹ gbogbo tí mo pa láṣẹ fún ọ láti máa rìn ní ọ̀nà rẹ so bí èèyàn ò bá ti mọ ohun tó ń da dúró tí ò ti mọ ọlọ́run ó máa ní ìgbẹ́kẹ̀lé nínú pé ogun ìdílé bàbá yẹn ló máa sìn títí títí ó bá fi kú.
0: ẹlòmíì fi kókó kí ayán kọjá nínú ilé ẹ̀ dáhà àwọn tó ti dé o ayé mi o kí n nkan kan sele kekere be aye yi na ni ah ogun le wa na wa ogun le wa yo pada igba wo le be ti mi lo
1: mi se ru loko to so awon malika kan duro ti
0: to nba
1: kan se ni be kun na wa nbe won fi ase si
0: ka
1: to bibeli ni ati inu okan ni ro buru ti wa so ma dara e duro ronu jile gbogbo eko laye gbogbo eko logun eyan le dara eduro ko ma mo
0: dabi kini ona abayo si ogun afowo fasa
1: ona abayo si ogun afowo fa ni ti eyan joko ko ronu jile kini asise mi ngba ti o ndara awon kan wo ni mo nse to je pe igba to ti wa dara tan o ke nisin e wo ru eni ti o je pe ko to lowo ko fa kala o
0: igba to wa gbe owo je owo wa be ti ni gbe baba
1: o da be en ti ji o ba ru on lo ni e mo pa fefe
0: be ni
1: o wa tun lo n fa gbe ah it no no lowo on de to
0: me na o wa na
1: se pe o fun ara e lo ni ange ye lo dara ju joko wo ki yo won kan si mo se ko gbe to wole
0: adura oran
1: adura oran ogun afofa to ba
0: ja adura oran
1: o si so wi pe oluwa gbogbi ti
0: awon tin gbe ko de gbo
1: o ye ko oluwa gan ti lo ohun gan pa
0: afi akiyesi ṣugbọn o ye ka awon saamu kan wa teyan le ka ko to sun tolo ma fara han awon ona teyan bi gbogbo
1: ti ra n fara han yan daada lo ma fara han e je ka lo ka Psalm 27 ka kale meta ka to sun
0: Achiri kan lo ntun yo achiri ogun aye awon kan lo ntun lowo lowo bayi mi mo boya won le ni na nibi kibi to ba wa ko le Psalm 27 kile to sa emi ga ka la le
1: mo le ni olohun ka le meta ko to sun
0: sinu omi
1: sinu omi
0: oni ko ni bi keyan fi ye mi mo ni bi
1: to ba de le bu sori ni bu sori ni fo ori e lo so o je pe ngba to ba fe sun gba lo ti fori pa lo ti mu lo se tun be la
0: o
1: te
0: to wa lo bere ti ni fenu da
1: lo se n te fun
0: fenu da ko
1: se n wo jo cha mi dia da o se pa ti bo lohun o fe ko fi asiri jile won e o ni asiri oluwa Psalm 25 wa pelu awon to be
0: o fi pa fere mo
1: o pa fere mo o si ma je mo
0: ah
1: ko Jesu ona abayo ju opun ile
0: mi ami Jesu Christ
1: aye yin o tu wa loju ko
0: ami Jesu Christ
1: o ni jiya mo
0: ami Jesu Christ
1: ku ni abeje kokukun
0: ami Jesu Christ
1: e wo nu imole lo
0: ami Jesu Christ
1: gbogbo ohun ti a o patara yi ta si e lopolo to fi ran eyin ona ti o to to de o be ni ona to to ni o fa yen ko gba iloja
0: ami Jesu Christ
1: satani to duro to digba to n ba ba e kole kun to pada loruko Jesu Oluwa pin ni ya
0: mi Jesu
1: gbogbo owo ogun to wa lara yin Oluwa mu kuro
0: mi Jesu
1: owo woli to wa lara yin to ni ke ma sise ke ma fi fun je loruko Jesu owo yen Oluwa mu kuro
0: mi Jesu
1: owo alafa to wa lara yin Oluwa mu kuro
0: mi Jesu
1: owo osu owo aje Oluwa mu kuro
0: mi Jesu
1: esun si waju
0: mi Jesu
1: ewo nu anu
0: mi Jesu
1: ewo nu ogun
0: mi Jesu
1: ona ti lafa
0: mi Jesu
1: lekun ti si fun
0: mi Jesu
1: gbobi ti won pari ise yin si to lo oruko yin to lo aworo yin Oluwa ko ba ise na je
0: mi Jesu ami ni ke ma se nbi to ba wa ni di radio
1: Olorun anu ko fi anu yanju
0: mi Jesu Christ
1: ohun to daru mo e loju o ti gbiyanju odo woli afa baba lawo o ti se to le se ko ni yanju anu ko yanju e
0: mi Jesu Christ
1: bo se gbiyanju to debe anu ko mo e debe
0: mi Jesu Christ
1: to so ko mo se se ju awon to wa nbe lo sugbon o debe anu ma n gbe lara eniyan o ma n mu anu kuro lara eniyan eni ti anu ti kuro lara e Oluwa ko da anu
0: pada mi Jesu Christ
1: eni ti iran ti won bi Olorun ninu ti egun fi n be lori iran yen ni oruko Jesu iyonu Olorun ko ka egun yen kuro
0: mi Jesu
1: ni oruko Jesu e ori jiya oliya
0: mi Jesu
1: eni ka ya so wipe ki baba ko ru aisedede re
0: bẹẹni
1: je ki ibi naa wipe bi ki n mo ka
0: awon
1: ese ta ase ni oruko Jesu anu ko fa esoke
0: mi Jesu
1: ninu idile yin ti won ti ogun eso oro lujo le won lori yen ni oruko Jesu anu ko ko ogun eso yen
0: mi Jesu Christ
1: e je idile ni ara ni oruko Jesu Oluwa ko mu kuro Jesu ko wo eyin ni awe mo
0: amen Jesu Christ
1: egbohun mi loni ni oruko Jesu anu ti eniyan o le gbagbe Oluwa ko se fun
0: amen Jesu
1: Jesu Oluwa wa
0: amen amen amen loruko Jesu dani ko to di pe e ma fi ero bani soro eyan meje akoko to ba koko pe baba la ma gbe ko yen eyan meje to ba koko pe fun adura ni baba ma gbadura fun eyin to fun o ma dare fun ya ti church mi dani bo e gba mi so bi e ni pa seven super sunday on the last of the bear sir
1: o ma bere ni on the 26th last sunday of this month
0: lo ma bere
1: o ma lagbara gan awon agba iranse olorun ati awon olorin janko janko lo nbo nibe
0: ni
1: pe a fun prepare fun ikore ni september ni
0: o ma lo pari si ojo ajodun ikore
1: ku ose kan fun ikore
0: ka bi esi olorun dadi e ba mi pe ero ba ni soro awon eyan ma pe yin gan o won ma pe yin gan leni nitori pe asiri te tun leni asiri nla ni e ba mi pe ero ba ni soro yin sir
1: 080
0: e ba mi gbohun soke die si
1: 0806708080
0: e ba mi pe whatsapp tawon eyan ti le message gbogbo eyan ko lo le ko
1: whatsapp number lo ni
0: eh o ye pe number kan si
1: 090 161 07921
0: e ba mi pe le kan si
1: 090 161 07921
0: ehe eyan meje akoko to ba pe baba ma gbadura fun gbogbo awon to ba ku e ma wa church ni o nitori pe police na pe won ma drive ke eyan ma receive call kolo ma da bobo wa toro to rin leto eto ni toro to rin oniyan se o olobe se gbogbo eyin te ba wa fife je na tabi pelowo yin a to fi ayo pade lejo mejo to nbo wa e fe pe olofe to toro to rin leyin eto 0035178876 lekan si 0035178876 mo ke olowo button ni ya fi ori to fe oga mi otunba ilugbaju otunba international mo ki baba wa je bo wa nile se bond fm 92.9 alaji akosile agba olohun a ti mo se ani mo se ni olohun ni jo dani o a to pade lojo mejo ati mi o ataja dida loke o a to mu awa lojo mejo to nbo o te jo mejo o to do ju bayi lo siwaju igba na ire ati anu ko ni ile mi ati ni sile o
2: Double. Lomode, Lagba, Lokunrin ati Lobinrin, Nilu Bariga, Mama wa, Honorable Bukola Adedeji, Omope, ti won je Executive Chairman, Bariga SCDA, ati gbogbo awon igbimo alakoso, Nilu Bariga, ni won ran mi si yin, won ni Awiri Isoro Miyale, Agbara Yaso, Ajakale Aruko Miya nile gbogbo wa o, ami, ṣugbọn ami ni koko o, won pe odi dandan, o ti se pataki, fun gbogbo olugbe Bariga, patapata, lati ri daju pe won ko pamidi to gbalin data ti ijoba ipile ko sese pase re fun gbogbo omo ile eko itoko ma waye fun gbogbo ojo saturday to gbeyin osu kan daju pe ase imoju to agbogbo wa imototo ile imototo oja imototo koto igbamini lati gbe jibina isoro niyale agbara yagoro imototo bori arun mole boye se n bori omi tẹnitẹni yoo fi gbalẹ sinu agbara fun anfani ara wa ni o tẹni to gbọ ko sọ fẹni ti o gbọ mo wiye abi mi o wiye

tomato lórí ọ̀gádà àti níbikíbi ìkànnì ìfẹ́sowọ́pọ̀ lọ́dún 92.9 ìlò ayé ló mọ̀ ṣe ní máa dòkó láyé má dòkó sílẹ̀sílẹ̀ láyé má dòkó ìkànnì àdàdáwò ní gbogbo ayé fẹ́ máa gbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ 92.9 ìkànnì àdàdáwò.

I'm gonna go to the bathroom. I'm gonna go to the bathroom.

ìfowópamọ́ kéré ju microfinance bank mẹ́rìndínláàádọ́ta ti ilé ìfowópamọ́ àpapọ̀ nàìjíríà ti ṣe pàdé wípé ṣíṣe àyẹ̀wò orúkọ àti owó wọn láwọn ilé ìfowópamọ́ yìí tẹ̀ síwájú fún àwọn tí ó so òǹkà àsùnwọ̀n ìfowópamọ́ wọn mọ́ òǹkà ìdánimọ̀ wọn àjọ NDIC yóò fi òǹkà BVN yìí tọpinpin àsùnwọ̀n wọn ní ilé ìfowópamọ́ mìíràn láti san owó wọn àwọn tí kò so òǹkà BVN mọ́ àsùnwọ̀n ìfowópamọ́ wọn ní láti tara ṣá lọ sórí ìtàkùn ayélujára www.ndic.gov.ng láti ṣe àwárí pre-verification claim form nínú àpò àwárí tó ń dára ọ̀bẹ ìṣẹ̀lẹ̀ láti lè lọ sí ilé iṣẹ́ àjọ NDIC tó súnmọ́ wọn jùlọ pẹ̀lú ẹ̀rí àpò àsùnwọ̀n wọn ìwé ìdánimọ̀ òǹkà BVN àti àwòrán fún àyẹ̀wò látọwọ́ àwọn òṣìṣẹ́ NDIC fún ìbéèrè lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé àjọ NDIC lórí 081 0422 0807 olùkéde àjọ NDIC.

0: ìṣègò iléeṣẹ́ bọ́ọ̀lù fẹ̀mí lọ́wọ́ 90.9 rọlẹ̀ tìǹtì tí ṣe ọjọ́ kẹrìndínlógún oṣù keje ọdún 2026 ṣe dáadáa mo báyìí ẹ̀yìn tí ara rẹ̀ mìíràn wà níbí o ẹ̀yìn fẹ́sọ̀nsẹ̀ ní ìtẹ́ pé a máa retí nírọ̀lẹ́ tìǹtì òun náà ni ti ìpele tààfin mọ ni tí ó kàn láti lè ṣe kàngbọ̀n fún ìfẹsọ̀nsẹ̀ europa league tá a mọ̀ sí europa league qualification òun ni wọn yóò wáyé lẹ́ni wọ́n ti ń gbá bọ̀ látẹ̀yìn àṣùgbọ́n lẹ́ni bíi márùn-ún mẹ́fà náà ni ó kọjú àwọn lẹ́ni kákọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ universal college pẹ̀lú dynamo kiev tí wọ́n wà kó lára wọn àjùmọ̀ fún ààbọ̀ gérégé tọ́lẹ̀ tó ní máa wáyé bákan náà derry city àti cska sofia náà ni ó láàgbọ̀n fún ààbọ̀ tó bá dago méje gérégé alonji àti fc sherry àwọn ìyún ló máa wà kó lọ́dọ̀ ara wọn ṣe di pé ó tó egun tó egun náà ní ìfẹsọ̀sẹ̀ náà bákan náà fernand rossi àti bojidina láago méje fún ìṣàjọyọ mẹẹẹdógún ìmọ̀ ilá ṣe ń ṣàlẹ̀ tèmi nina àti adjokins split láago méje àbọ̀ ìyún máa wáyé nígbà wípé aago mẹ́sàn-án gẹ́gẹ́ karabak fk àti vestry láago mẹ́sàn-án àṣálẹ̀ yìí ìyún máa wáyé ní ti fẹsọ̀wọ́sẹ̀ europa copa league europa league qualification conference náà ń tẹ̀síwájú báyìí láàrin ìṣẹ́jú díẹ̀ lókùn kí ìfẹsọ̀sẹ̀ lè parí náà ni àti rí fc astana àti dynamo fc méjì sẹ́yọ kan náà ló ń ṣèjọba báyìí dynamo fc ló lu fc astana lọ́wọ́ inter tuku àti fk sarajov wọ́n wà kó méjì sẹ́yọ kan ìyún náà wà ń bẹ́ẹ̀ inter tuku ló ń lu sarajov valenity àti fc alaskata ọ̀mì kankan làwọn tata mọ̀ sí 1-1 ṣùgbọ́n alábàárà bíi kò rí bẹ́ẹ̀ àwọn wà ní halftime st joseph pẹ̀lú braham fc wọ́n ń ta ọ̀mì odò lọ́dọ̀ tí wọ́n ń bẹ̀ ẹjẹ́ ń dátọ́ mi jẹ́ ìdíkà ìdẹ́ka akúrọ̀jà ilé iṣẹ́ tuntun wọ́ọ̀dù yìí bs media broadcast kàgbọ̀n tí wọ́n ní ẹ̀ka alábàárà dé ká máa tẹ̀síwájú pẹ̀lú àwọn fẹsẹ̀fẹsẹ̀ kankan tá a ní bí yìí èmi náà lọmọ yín ọ̀rẹ́ ayé olólùfẹ́ yín nurudeen salawudeen lẹ́jí tini gẹ́gẹ́ bí àṣà ni mò ń bọ̀
1: Talk to the best man who can't make up. Nobody believes in me. So I stop listening for them too. I put every small one bet. Not on luck. On me. On the night nobody saw. On the work nobody clapped for. On me, my game better than anybody in the game. And same to you for what they teach me. You know they win on hope. But they win on the knowledge. Then I show them. And the same since they win doubt me. Now they don't sabe every word. This is the crown. Warrior thing. Back yourself. Even when you stand alone. Especially when you stand alone.

Oh,

0: 92.9 ìfẹsọwọ́pọ̀ bó o ṣe ń gbọ̀ yẹn o ò dẹ̀ ní problem sani náà.
1: Bomb FM 92.9.

0: fẹ́fẹ́. Tẹ́ ẹ bá rí ká ṣe nínú ìlú ọ̀nà kọfẹ́. Kí gbogbo ọpẹ́, kí gbogbo ẹ̀yìn, kí gbogbo ọpẹ́ àti gbogbo agbára kó máa jẹ́ ti Ọlọ́run. Ọba tó ní kó ṣe é ṣe wípé kí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ èyí tí àwọn ajínigbé jí kó ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ògbómọ̀ṣọ́, ọba tó jẹ́ kó ṣe é ṣe fún wọn láti padà wá láàyè àti lálàáfíà láti darapọ̀ mọ́ àwọn ẹbí wọn. Àbá gbogbo ẹbí yọ̀, àbá wọn dúpẹ́. Ìdùnnú ló jẹ́ olùwẹ̀ ṣe ẹ̀rọ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olùṣọ́lá ọ̀lọ́pàá nílẹ̀ lákòókò àpéjọpọ̀ ìtakùn ìfẹ́rú ìlànà lóbì mi. Ó fi ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi tún ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.

0: your nearest shop now and ask for Maggi Chicken Flavor Promo Pack before you finish. Offer valid while stocks last. Me and Maggi, so good together.
1: Ayaba àwọn olùkọ́ méjì tó jẹ́ wípé wọ́n pàdánù ẹ̀mí wọn ní àkókò ìṣẹ̀lẹ̀ yìí. Àbáwọn fẹ́dọ̀ àbáwọn ẹbí wọn àbáwọn kádùn kọ́bọ̀ òkè kó tù mí. Pàápàá jùlọ ọmọ ogun lára àwọn ọmọ ogun èyí tó jẹ́ pé wọ́n lọ kọjú àwọn ajínigbé yìí láti gba àwọn tí wọ́n jí gbé kalẹ̀. Ṣùgbọ́n tí ọmọ ogun yìí pàdánù ẹ̀mí ẹ̀ àbá ẹbí ti ẹ̀mí kẹ́dùn kí ọba òkè kí ló bá kún dábọ̀ tù wọ́n kí ibi má ṣẹlẹ̀ mọ́ o lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ayọ̀ àti ìdùnnú ni kí a máa rí ní agbára Ọlọ́run. A wá fi ti àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìlú àti olùkọ́ àti àwọn olùkọ́ wọn tí wọ́n padà wálé láàyè àti láàyò lálàáfíà. A fi gbàdúrà a fi tọrọ fún gbogbo àwọn tó bá tún ṣì wà láwọn àkàtà àwọn ajínigbé lórílẹ̀‐èdè Nàìjíríà. Nígbà kí ọba òkè dákúndábọ̀ kó rán àwọn áńgẹ́lì rẹ̀ kó tilẹ̀ tán àwọn náà lẹ́rú. Àmì ríbimọ́ lágbára Ọlọ́run. Àmì ríbimọ́ a kó iṣẹ́ látàárọ̀ a kó ibi yóò ti dá. Èyí tí a gbìyànjú ẹ̀ ọba òkè agbègbìyànjú wa ní adé àṣeyọrí. Ẹni ọmọ yí ọ̀rọ̀ yí àbúrò yí mo dúpẹ́ Olúwa Adédèjì mo ti rí kàbọ̀ sí orí ètò ọ̀rọ̀ ọmọ tòní. Tayọ̀ tìdìní ni ẹ̀yìn ènìyàn fi wá sí orí ètò ọ̀rọ̀ ọmọ tòní. Ayọ̀ mi kú mi dùn ẹ̀yà ọmọ kéékèèké yìí. Ẹ̀rọ irú ìrírí tí wọ́n ti là kọjá. Ṣé mo rí pé nígbà ní ìta bá ń sọ wípé ìrírí lágbà ṣe mọ̀ pé àparọ́ kò ní ṣe pẹ̀lú ọjọ́ orí àbí ẹ̀yà àwọn ọmọ kéékèèké yẹn àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ti ní ìlú alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti girama. Ìrírí tí wọ́n ti rí ní 56 days tí wọ́n lò ní àkàtà ajínigbé àgbàlagbà náà tó ti parẹ́ ní kò ní irú ìrírí yẹn. Kò sí bí wọ́n ṣe fẹ́ gbàgbé irú ìrírí tí wọ́n là tí wọ́n rí àti ohun tí wọ́n là kọjá. Ní títọ́ a lè dá wọn lẹ́kọ̀ọ́ lóríṣiríṣi ọ̀nà láti mú wọn gbàgbé àti láti tù wọ́n lára. Wọ́n lè gbàgbé nínú ìṣe àti ìwà wọn kí wọ́n lè tẹ̀síwájú níbi sí ayé wọn kó má bàa pa ìyókù ayé wọn tó kò lára. Ṣùgbọ́n nínú èrò wọn tí wọ́n bá rántí ohun tí a lè parẹ́ ni nínú ìrírí wọn. Kò ní ṣohun tá a lè parẹ́ nínú ìrírí wọn. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló wà tó jẹ́ wípé ìlàkọjá tún ti là kọjá nígbà tó wà ní òye tí kò bá rí ẹni tó lè mójútó tàbí àgbàlagbà tó lè fi ìdàkejì ìlàkọjá yẹ tí ò dára. Tí ò bá rí àgbàlagbà tàbí ẹni tó lè fi ìdàkejì ẹ̀ hàn irú àwọn ọmọdé bẹ́ẹ̀ yẹ tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ bá ìrírí yẹn dàgbà irú wọn ò kì í fi bẹ́ẹ̀ ní dùn ní láti bá ọ̀pọ̀ ènìyàn ṣe. Irú wọn lọ máa rí tó náà máa kanra láìnídìí nígbà míì. Irú wọn lọ máa rí bó tiẹ̀ jẹ́ pé wọ́n ti dàgbà tó jẹ́ wípé wọ́n máa fa ojú wo wọ́n máa kó ìwọ ojú nígbà táwọn ẹlòmíì bá rẹ̀rìn.
0: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Now more with chicken taste, more enjoyment, and more value for your money.
0: Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last. Me and Maggi, so good together.
3: Mo ti bẹ̀rẹ̀ fún ọ̀lẹ́ṣẹ́ láìmọ́pa ní lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlànà mọ̀lẹ́bí mi.

0: da onti gugu won ni pesi ni mo nse o na ni ami danimo ni ti se Maggi native jollof rice itolo ekan lasan ari ke ko si leyin e
1: Maggi starter ati latara e wa soya and butter abi chili ati kunfu
0: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
1: Maggi starter yo so bi nje ka si gun ara oto yo si ti so akoko na da koko o ma ni gbadi
2: Ọkọmọwé ti láyá oríṣiríṣi ìrírí kọjá tó ìrìnà kọjá lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó wá pè fún àgbàlagbà tó bá wà ní ilé àyíká ọmọ bẹ́ẹ̀ láti lè fi ìdàkejì ìrírí tí ò dáa tó ńlà kọjá láti lè fi ìdàkejì ẹ̀ hàn wípé ayé ìpín síbi kan nìyí ayé ìpín síbi kan. Nígbà tí ìṣẹ̀lẹ̀ bá ń ṣẹlẹ̀ láì ká nígbà míì a kì í kíyè sí àwọn ọmọdé tó wà níbẹ̀ a kì í láwọn wọn a máa ń rò wípé kò kù wọn a máa ń rò wípé wọn kì í lè gbé sọ́kàn bí àgbàlagbà wọ́n lè máa pè wá jókòó láti máa bá wa sọ̀rọ̀ irú ẹ̀dùn tó wà ní ọkàn wọn nítorí ìlàkọjá yìí tàbí ìrírí wọn sí ohun tó ń ṣẹlẹ̀ láyìíká wọn. Ṣùgbọ́n nínú ìrora lẹ́yìn ó máa wà níbẹ̀ tí àgbàlagbà tó bá wá wà láyìíká wọn tí ò bá tètè kíyèsí wípé ṣeéṣe kí ọmọ míì kó ti ní èrò báìbáì lọ́kàn tí ò dáa nípa ìrírí yìí tí wọn ò tètè mójútó láti lè dẹ́kun wípé kí ó dì í tàbí kó dì í lọ́kàn tó máa fi bá a dàgbà ó ní ewu. Ó dẹ̀ ṣeéṣe kó mú ipa tí ò dára nínú ìgbésí ayé ọmọ yẹn kódà tó bá dàgbà tán. Ojúṣe àgbàlagbà ni láti kíyèsí àwọn ọmọdé nígbà tí wọ́n bá wà ní àyíká wa. Àwọn nǹkan tí ó máa ń ṣẹlẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó máa ń ṣẹlẹ̀ bíi kí àgbàlagbà méjì máa jà kí wọ́n gbé nǹkan kan láti máa fi han ara wọn tó ṣeéṣe kó mú ẹ̀jẹ̀ jáde. Bá tètè mi ìwé ọmọ kúrò ní sàkánì ibẹ̀.

jùlọ bàbá àti màmá nígbà tí àwọ̀ kékeré bá ṣẹlẹ̀ tá à tètè pa náà tó fi wá di ńlá débi wípé ó di ìjàkadì bóyá bàbá ṣíwọ́ ó ń rí ìyá lójú àwọn ọmọ.

àtìráyọ sí ohun tí ó dáa tàbí wọ́n para wọn lára. Irú ìrírí bẹ́ẹ̀ kò dá màdé dàgbà. Tàbí ìrírí nípa ìfipábánilòpọ̀ èyí tí ó ṣeéṣe kó máa ṣẹlẹ̀ ní àárín ilé. Tí ọmọdé obìnrin ń fààní ó lọ láti sọ síta. Tóbi tágbàlagbà máa ní àǹfààní láti mójútó òru rẹ̀. Tàbí tó jẹ́ wípé àwọn ìwà ìpalára tá a máa ń wù sí ọmọdé ètí ò dára. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà wọ́n máa ń wọ́pọ̀ láàárín àwọn tí wọ́n máa ń gba ọmọ tọ́. Tó jẹ́ wípé nígbà tí wọ́n bá gba ọmọ tọ́ tán agbára àti tọ́mọ yẹ gẹ́gẹ́ bí ó ti yẹ kí wọ́n tọ́ tí ò dá sí mọ́. Ìkọra wípé ọmọ yẹ kí wọ́n kú ìnáwó àwọn tàbí ó wá kú bùkátà àwọn. Nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní fi ìkọra rẹ̀ mọ́ ọmọ yẹ ìrírí rẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ bá ọmọ náà dàgbà kò kí ń dára. Ó máa ń nípa nínú ayé ọmọ náà. Oríṣiríṣi ìrírí tí ò kí ń dára tí ó máa ń ṣẹlẹ̀ ní àyíká ọmọdé. Ọ̀pọ̀ ìgbà la kì í kíyèsí gẹ́gẹ́ bí àgbàlagbà káàkiri lè rí pé ó ṣeéṣe kó nípa kó sì pa àwọn ọmọ pẹ̀lú ìlara. Ẹ jẹ́ ká máa dẹ́kun ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀.

0: tun bẹ̀rẹ̀. Fún olè fẹ́ lọ́nà pàdé lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùn sórí làmọ̀lẹ́bí. Ó fi ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni wọ́n ń ṣe. Ó náà ní àmì ìdánimọ̀ ní tíṣe Maggi Naked Jollof Rice. Ìtọ́lẹ̀ ọ̀tún lásán, àrí kankan ò sí lẹ́yìn ẹ̀.
1: Maggi Star ta àti látara ẹ̀wà Suya, àmọ́ta Adéchimi àti Kìlọ́tì.
2: Oya Shoppers, make una hear correct gist. Maggi Chicken Flavor promo don land.
0: Buy Maggi Chicken Flavor 50 double cube pack and get 10 extra cubes free.
2: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
0: Now more chicken taste, more enjoyment, and more value for your money.
2: Rush, go

0: 形象放在了眼，寡定了。哎，可嘛，我爸给他想起我们一天的农民的三年，他比过一个发欧猪，他比过苦欧猪。我们农民现在光都提鲜了，我们农民怎么也，都要给东巴提的，你们过嘛啥？他比给你妈多。哎，这可嘛，农民就拉起发了白了。Láti máa kíyèsí àwọn ọmọdé tó wà láyìíká wa nígbà tí àwọn ìṣẹ̀lẹ̀ kan bá ń ṣẹlẹ̀ ká lè mọ láti tètè mójútó wọn láti lè máa fi yé wọn wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí o ó kọ̀ wáyé bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ kọ́ láyé ṣe rí ìdàkejì ẹ̀ náà máa ń ṣẹlẹ̀ o kò ń ṣe èyí tí ò da yìí nìkan ni kò máa rò máa ro eléyìí tó dáa Ẹjẹ́ ká gbìyànjú láti fi ìfẹ́ hàn sí àwọn ọmọ tó jẹ́ pé wọ́n ti la ìlàkọjá kan tó lè ti pa èrò wọn lára. Ẹjẹ́ ká gbìyànjú láti fi ìfẹ́ hàn sí wọn láti lè tún èrò wọn láti lè tún ṣe. Ọbọ̀ kí á ràn wá lọ́wọ́.
1: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
2: Buy Maggi chicken flavor, 50 double cubes pack, and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Not only chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last. Me and Maggi, so good together.
0: Ọkọ pàtàkì ni ọwọ́ ọlọ́run ọba tó ní kí ètùtù ní kó ṣe é ṣe adúpẹ́ lọ́wọ́ ẹ̀yẹ olùgbọ́ wa adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lẹ́ẹ̀kan sí fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ti ìpínlẹ̀ ọ̀yọ́ ní ìlú ògbómọṣọ́ tí wọ́n padà wálé ní ààyè láti àkàtà àwọn ajínigbé ọba òkè á tún ọpọlọ wọn ṣe o á tún èrò wọn á tún ṣe títí dìgbà tá ó tún máa pàdé èmi ní tí nítòótọ́ mo fi pẹ̀lú wa dídèjì aya wọn nílùú làǹlátẹ̀ á fààyàn pàdé.

ìwà ìdá wá ṣe nílé ayé níbo la ti wá tí a bá fi ayé sílẹ̀ níbo la ń lọ ọ̀nà wo ni a fi ń gbà ṣe ẹlẹ́dàá tó dá wa sáyé kí ni àwọn òfin tí ẹlẹ́dàá fi ń ṣàkóso ọ̀rọ̀ òwò ayé ta ni jẹ́ ọmọ ọlọ́run ta ni jẹ́ ọmọ ènìyàn ẹ pàdé wa lórí ètò ọgbọ́n olúwa káyé so níbi tí a ti ń yànnàná ọ̀rọ̀ nínú ìmọ́lẹ̀ òtítọ́ ìfiránṣẹ́ bradley láti ọwọ́ adrosin lórí ìkànnì yìí tí yóò máa wáyé ní gbogbo ọjọ́rùú wednesday láti agogo mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá àǹfààní wà láti bèrè ìbéèrè nípa ìyè àti ìṣẹ̀dá ẹ má gbàgbé ọgbọ́n olúwa káyé so aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá lórí ìkànnì bond fm 92.9 ní gbogbo ọjọ́rùú wednesday láti aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá ẹ kú ìkàlẹ̀ o.

0: ge la ko me je sha la lo ti ba ya ko sha ni iro yan ba yo le la ko le so je bon de fe mais ko pas na ni mo be ke le ko sha jo bon ko to an ro yi e je ba e pin na e ko pelu le ni a sha la ti o le se on ti yo ro e to abun ni pin na yi be ro e to idani na ko fa mo ti won je o sise e le to abun gbogbo ni pin na e ko a do na ti o ku wo po pelu a jo to ri si oro iforuko sile ni lede Nigeria lati ri daju wipe eto idibo gbogbo gbogbo 2027 to nbo o lo bo ti to ati bo ti ye a jo to ri si lapa ajawu ni lede Nigeria ti tawo gba ipele ke ije awon mo lede Nigeria today lati lede South Africa e yo mo ko la jo olorun ni pe ni akoko isele ijamba ina eyi to se lori de Nigeria wa yi re ohun re lekunre láti ẹnu pẹ ìdó francis àjọ tó rí sí ọ̀rọ̀ àwọn òtí wọn jẹ òṣìṣẹ́ elétò ààbò gbogbo ìyẹn ètò ìṣúná ọmọ òṣèlétò ààbò gbogbo nípínlẹ̀ èkó ti kéde báyìí o wípé ètò ìdánilẹ́kọ̀ọ́ lóṣooṣù yóò wà fáwọn òṣìṣẹ́ elétò ààbò gbogbo ní ìpínlẹ̀ èkó láti túbọ̀ lè jẹ́ kí ètò ààbò ó túbọ̀ tẹ̀wọ̀n sí dáadáa nípínlẹ̀ èkó ẹni tí ó jẹ akọ̀wé àjọ ọ̀hún ọ̀gbẹ́ni ayọ̀dẹ́lẹ̀ ogun san sọ èyí ni bí wọ́n níbi ìpè olóṣooṣù àjọ ọ̀hún ti oṣù yìí èyí tó wáyé nípínlẹ̀ ìpínlẹ̀ ọ̀gbẹ́ni ogun san sọ ni mímọ̀ wí pé ètò ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè yóò tún máa mú kí ètò ààbò túbọ̀ rinlẹ̀ dáadáa sí i nípínlẹ̀ kò wá ṣe lálàyé o wípé pàtàkì ìgbésẹ̀ àwọn yìí ni ẹ̀sùn túbọ̀ lè rí wípé ètò ààbò tó ti múnádóko tẹ́lẹ̀ ó túbọ̀ múnádóko sí jù bẹ́ẹ̀ lọ nípínlẹ̀ èkó. Àwọn aṣọ́sọ́dọ̀ àwọn tó rọ̀ ọkọ̀ o láti wá ṣe àwọn láti wá gbé ìgbésẹ̀ àtẹ̀lé wípé àwọn òpóná tó wó súnmọ́ra wọn ní agbègbè ajíṣe gírí ní ládìpọ̀ bọ́sọ̀ nítòsí òpópónà agbègbè mutọ́rù nípínlẹ̀ èkó wípé wọ́n ń gbìyànjú àtẹ̀lé wípé wọ́n sún àwọn òpó wọ̀nyí kúrò lẹ́gbẹ̀ẹ́ ara wọn àwọn tí wọ́n jẹ́ olùgbé agbègbè ọ̀hún tó bá dúdúkùrẹ́ yín wá sọ̀rọ̀ sọ́ ọdún tó mọ̀ wípé àwọn òpó wọ̀nyí wó súnmọ́ ara wọn látàrí àrọ̀ ọ̀rọ̀ dá òjò èyí tó fa omi gbooro lágbègbè ọ̀hún wọn fi fún ọ̀rọ̀ wọn wípé ìkò sí àwọn òpópó àwọn òpó náà wọ̀nyí wà ó jẹ́ èyí tó burú jáì tó sì léwu fún àǹfààní àwọn èèyàn tó wà lọ́fẹ̀ẹ́ àti bẹ́ẹ̀.
1: Ìjọba ni wọ́n bá bá àwọn nípa ládìpọ̀ sọ̀rọ̀ ìtọ́sí tó bá ṣubú báyọ̀ máa pa gbogbo èèyàn ni high tension ni kì í ṣe gíní wọ́n jọ tó ti tọ́lọ́run ẹ bá gbọ́ ìjọba àti ìjọba àpapọ̀ ọ̀pọ̀ wọ́n jọ wọ́n ṣàánú wa o.
2: Ìjọba kẹta bá a ṣe àwọn ọmọ ní ẹ̀yìn ìjọba tó wà lórí orílẹ̀-èdè Nàìjíríà ẹ má jẹ́ ó ṣe àwọn èèyàn léṣe nítorí pé tó bá pẹ́ jù ọ̀pá lè fẹlẹ̀ bẹ́ẹ̀.
1: Ẹ jọ abẹ́ àwọn aláṣẹ lájọ abata sí ọ̀rọ̀ òpó iná tó wà ní ajíṣẹ́gírì nínú gọ́tà ló wà omi dẹ̀ tó wọ́n gba bẹ́ẹ̀ lọ ó dẹ̀ léwu ó ti ń dúró almost three pole. Ẹ jọ ẹ̀jẹ̀ ẹ̀kọ́ pótópótó di ńlá débi pé ó máa pa àwọn lára ẹ̀jẹ̀ ń dúró lọ́ọ̀tì tó wá solution sí.
0: Wọ́n rọ àwọn tó rọkàn láti gbé ìgbésẹ̀ yìí ní kíákíá o. Àjọ tó rí sí ìforúkọsílẹ̀ àwọn iléeṣẹ́ tó fi mú àwọn ẹlẹgbẹ̀jẹ̀gbẹ́ lólédè Nàìjíríà ta mọ̀ sí corporate affairs commission CAC wọ́n ti sọ ọdún náà báyìí wípé àwọn ti fẹ́ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àtẹ̀rẹ̀ wípé àwọn yọ orúkọ àwọn iléeṣẹ́ tí wọ́n jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún kò lọ́rùkọ nínú àwọn orúkọ èyí tí iléeṣẹ́ ọ̀hún ti fi sílẹ̀. Ìgbésẹ̀ yìí ni wọ́n sọ ọdún mímọ̀ wípé ó wáyé látàrí wípé irúfẹ́ àwọn iléeṣẹ́ tí wọ́n fẹ́ yọ orúkọ wọn kúrò wọ̀nyí wọ́n kùnà o láti san àwọn owó èyí tó yẹ kan sọ sápò iléeṣẹ́ ọ̀hún lèyí tó jẹ́ wípé ọ̀dọ̀ọ̀dún ni wọ́n máa ń sanu fúnfẹ́ àwọn iléeṣẹ́ tí wọ́n fẹ́ yọ orúkọ wọn kúrò wọ̀nyí wọ́n kùnà o láti san àwọn owó èyí tó yẹ kan sọ sápò iléeṣẹ́ ọ̀hún lèyí tó jẹ́ wípé ọ̀dọ̀ọ̀dún ni wọ́n máa ń sanu fún owó bẹ́ẹ̀. Wọ́n wá sọ ọdún mímọ̀ wípé àwọn iléeṣẹ́ wọ̀nyí ni kí wọ́n lọ wo orúkọ wọn lórí ìkànnì ẹ̀rọ ayélujára iléeṣẹ́ ọ̀hún ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ní kété tí wọ́n bá ti rórúkọ wọn níbẹ̀ wọn ni kí wọ́n lọ bẹ̀rẹ̀ yìí gbé ìṣẹ̀bí wọn ó sì ṣe ohun tó sọ láàrin àádọ́rùn-ún ọjọ́. Àjọ elétò ìdìbò ilé wa inec ti ni ó ti sọ ọdún mímọ̀ báyìí pé àwọn yóò fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àjọ tó rí sí ọ̀rọ̀ ìforúkọsílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ní tìrìlì wípé ètò ìdìbò gbogbogbò ìtọ́dún tó ń bo no ni rowo lo se kini tere de we pe e to e bo won ko ni konu ko kokon ninu alaga ajo won iye alaga ajo le to di bo ile wa o mo jo wa se amu kito lo se ire mo la koko to ngbele jo o dari agba ajo to ni si oro iya ajo to ni si oro iforuko sile awon mo le de Nigeria iye ogbeni abi soye ko ka o di so te ni office re to fi mo awon ti won je awon loga loga ni le ise won ni office ajo inet yi to wa nilu wa o bi kun oro re wi pe ajo inet igbese pataki igbese yi ni o lati le re wi pe o se ohun gbogbo ni tele le wi pe ko si wi pe won fi dudu kokan so lati ko ise idibo gbogbo ni todun 37 bakana lo bi kun oro re wi pe igbese yi waye ni ibamu pelu ofin to ro mo ise ajo to ri ti oro ifunkosile lele de Nigeria 2026 ogbeni amupito wa fi asiko hun bi da awon eyan ilu loju iya awon eyan lede Nigeria lejo oye pe igbese yi yoo tumo mu idagbasoke ba oro oro ipo idibo lole de Nigeria. Eroyin agbaye nle n gbọ lati ese radio 92.9 onibowo ikeja nle.

Ọlọ́run ní ìlànà ìlú tó tọ́ àti níní ìbẹ̀rù Ọlọ́run àti ṣíṣe ohun gbogbo ní bó ti tọ́ àti bó ti yẹ tòun àdúrà. Òun ni wọ́n ti ṣàpèjúwe báyìí gẹ́gẹ́ bí èyí tí ó túbọ̀ mú ẹ̀dá gba ohunkóhun èyí tó bá ń bèrè lọ́wọ́ Ọlọ́run adẹ́dà ṣẹ̀dá ẹni tí ó jẹ́ páàdì kan nínú ìjọ àgbà ìyẹn. Reverend Father Stephen Akíkò wọn ló sọ èyí nínú ìwásù rẹ̀ níbi ayẹyẹ ìgboyè àlùfáà ẹlẹ́kẹ̀rin irú ẹ̀ èyí tí ó wáyé nínú ìjọsìn John mímọ́ ìyẹn St. John the Evangelical Catholic Church èyí tó wà ní Ládépọ̀ nípínlẹ̀ Èkó. Páàdì Akínṣọ̀wọ́n ra ọmọlẹ́dẹ Nàìjíríà láti Gbòǹjó wọn fi Ọlọ́run ṣàtúntò nínú ìdíbíyè ìgbésẹ̀ wọn. Bákan náà ló rán ọmọlẹ́dẹ Nàìjíríà létí wípé tá a bá túbọ̀ sí mọ́ Ọlọ́run dáadáa nínú àdúrà àti gbogbo ìgbésẹ̀ wa èyíkéyìí ìpèníjà tó bá ojú orílẹ̀-èdè yóò dohun ìgbàgbé. Àjọba ẹlẹ́sìn ìjọba pàjáwìrì lórílẹ̀-èdè Nàìjíríà nẹ́ẹ̀mà ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ti táwọn gba àwọn èèyàn orílẹ̀-èdè Nàìjíríà yẹ ìpele keje àwọn èèyàn orílẹ̀-èdè Nàìjíríà tán padà sórílẹ̀-èdè Nàìjíríà tó kò ní orílẹ̀-èdè South Africa padà sórílẹ̀-èdè Nàìjíríà lónìí. Àgbáríjọ gbogbo àwọn èèyàn tí wọ́n dé tó jẹ́ ti ìpele keje ọ̀hún ni wọ́n jẹ́ ọ̀ọ́dúnrún ó lé díẹ̀.

0: padà sọ́dọ̀ àwọn èèyàn wọn ní ibi tí wọ́n ti gbogbo. Níwáyé ìròyìn ilẹ̀ òkèèrè, èèyàn mọ́kànlá jáde láyè nínú ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá èyí tó ṣẹlẹ̀ ní Algeria àti ṣolúlù orílẹ̀-èdè Algeria. Ìròyìn fi yé wa wípé èèyàn mọ́kàndínlógún ni ó jẹ́wé pé ó fara pa yánnayànna nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún èyí tó ṣẹlẹ̀ ìyẹn ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá iná ọ̀hún èyí tó ṣẹlẹ̀ ní aago mẹ́ta àbọ̀ òru òní. Wọ́n fi kún ìròyìn ọ̀hún fi kún wípé ọmọdé àti àgbà ni wọ́n fara káṣà nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Bákan náà ló fi síwájú pé wípé títí di lọ́wọ́lọ́wọ́ tá à ń ka ìròyìn báyìí ná ọ̀hún, àwọn òṣìṣẹ́ panápaná ṣì wà ń bẹ̀ wò tí wọ́n sì ń paná ọ̀hún. Bẹ́ẹ̀ wípé ó ti rọlẹ̀ díẹ̀ díẹ̀, ṣùgbọ́n wọ́n fi kún àwọn alákòóso ilé ìdìbò fún ọ̀rọ̀ wọn wípé títí di wákàtí tá a wò ní kò sẹ́ni tó mọ ohun pàtó ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá iná ọ̀hún. Ẹ̀yin ará níbẹ̀ ìtàtùwà lásìkò ìjọ ẹjọ́ adẹ́kùn dídalẹ̀ síjú tó gbàrá ká má bàa ríjà omiyalẹ̀ ọ̀gbà gbàgbọ́ kan ní oṣooṣù ká tó mẹ́rin wá sókè ẹgbẹ́ àwọn kòkòrò rẹ̀ lẹ́lẹ̀ pé èyí tó bá ìpínlẹ̀ èkó bẹ̀rẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ olóṣooṣù fáwọn òṣèré ètò ààbò nípínlẹ̀ yìí kí ìgbà sókè ètò kan tó wọlé ìgbà ètò ààbò ìpínlẹ̀ èkó. Nílẹ̀ òkèrè amúrè wá fún yín wípé èèyàn mọ́kànlá jáde láyè nínú ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá iná èyí tó ṣe ní orílẹ̀-èdè Algeria. Èyí ló pinrin àwọn títí tó ti gbọ́ iná tó ṣẹlẹ̀ ìjọba ọ̀dọ̀ tẹ̀lé 95 onímọ̀ ìkẹjà ní ìpínlẹ̀ Èkó. Ọ̀pọ̀ pátá fi ọwọ́ ṣẹlẹ̀ wíwà ní ìpínlẹ̀ Ìjọ nídìí Gẹ̀ẹ́sì. Èmi pa ẹ̀ǹdọ̀ Francis wọ́n sì gbọ́ iná ìrìn àjò sínú síbà níta àwùtọ̀ ìṣèyí ti ṣe.
1: Èdèmọ̀rẹ́ lọ́dí rí ẹwà fákùkọ́. Èdèmọ̀rẹ́ lọ́dí rí ẹwà fákùkọ́. Ọba òkè lọ́dí rí ẹwà fákùkọ́. Èdèmọ̀rẹ́ lọ́dí rí ẹwà fákùkọ́. Níbi ká bẹ̀dẹ̀ àtìkọ́ lọ́wọ́ kò wá ṣẹ̀rọ̀ yìí.

tí ẹ bá fọ yín sílẹ̀ níbi màálù náà ọlọ́run ni tí ìgbà tí ẹlẹ́dàá tó dá wa sáyé kí ni àwọn òsì tí ẹlẹ́dàá tó ń ṣàkóso ọ̀rọ̀ òwò ayé tàníjẹ́ ọmọ ọlọ́run tàníjẹ́ ọmọ ènìyàn ẹ pàdé wa lórí ètò ọgbọ́n olúwa káyé sí níbi tí a ti ń yànnà náà ọ̀rọ̀ nínú ìmọ́lẹ̀ òtítọ́ ìfiránṣẹ́ grammy láti ọwọ́ abdulrasheed lórí ìkànnì yìí tí yóò máa wáyé ní gbogbo ọjọ́rú wednesday láti agogo mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá àǹfààní wà láti bèrè ìbéèrè nípa ìyè àti ìṣẹ̀dá ẹ má gbàgbé ọgbọ́n olúwa káyé sí aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá lórí ìkànnì bond fm 92.9 ní gbogbo ọjọ́rú wednesday láti aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá ẹ kú ìkàlẹ́

0: from Wednesday in One Chocolate. Enjoy in the future.
1: Oti aso lase ibo bi ni te pejo
2: se yin le jo ni en ti o en te pa e wa nda soro ijo
1: ah ri nke lenu e emi ti so anu ife ale oni e da yan mo
3: e be le o ki lo pa to to mi
2: baba eyin na ti so panu on ti awon eyan so ni pe ofa ara to ti pe lara yin ti ba isan egungun ati eran ara yin je
3: baba igba te ni be gidogun se o gbo lo gbo gi baba igba ju ami gba o so panu
1: to je polon lo yo mi lo wa nse ko leba bo bo lo wa ara tita oro si so mi ni jaga ara bayi atelese to wa mi le mo ile ti da ti seyin ewo ni kan mata gege bi keke mario olorun gba wa lowo isan fun ni pamo awa bi ni sesin ije mi ja oju to ba fakoko eni sofo a je duwa lodo baba agba baba agba wa ni number 20 amokasu deyara bus stop off abanojeru ikotun lagos state ero ba ni soro won 0806821 6859 le kan si 0806821 6859 dero ke o si regbon re lowo ko mu dodo baba agba ko na le so panu
4: gbo apata la mo wipe alaafia oun se pataki ni se gbogbo eda to wa laye ti o ni alaafia ara bi eni ti o si laye na ni a ni do pataki won ti wa lori kini ni baba wa e ba wa ki gbogbo awon ti won gbe wa ki esi daruko yin
1: oruko mi ni baba agba teni beg loju ilu maka onisegun ibile to nfe ri ati gbosho mara ilore mo ki gbogbo awon baba mama atawon aburo wi pe awon ni 500 gba
4: awa ni number 20 amoka street daily ara bus stop off abara jerol ikotun mo ni ero ibanisoro wa ni 0806821 6859 0806821 6859
1: lori awon aisan kan si keji ta ma soro mi pe ni aisan nu isan tabi wo to ni awo ka be aro mole ti mo ni ki lopolopo to ma nfa tori ta lo mi o ma to ma nfa bo se rin ta ti oyin dogo omi ti opolopo mi ti ti suburi abe to ti ni jamba moto ri abe to ti sise boya na lo nda to ti faragba ina orisirisi awon nkan lo le se okunfa wahala to le fa pe ki ati omi ti o gbogbo ti a ti bẹrẹ ṣàdúrà tó di ọ̀nà nínú ọdún bá tún ní àpẹẹrẹ gbogbo ara ń ronú apariwo ẹsẹ̀ kíkan ẹlòmíì ó máa rìn lọ́bá ìfà tó máa bọ́ lẹ́sẹ̀ tó fẹ̀ jábọ́ tó bá tún láwọn àpẹẹrẹ tètè mọ̀ wípé àìsàn tàbí àrùn ló ń bọ̀ mú àgbọn ara rẹ nìyẹn àti ìròyìn gbogbo ìbàdí kó máa bọ́ sọ ní gbogbo ìgbà láti ìròyìn gbogbo ké tí ó máa pariwo káyà ó máa lù pìpìpì ẹlòmíì àyàrá ó máa jáni ẹlòmíì apá kan ara láti òkè sísàlẹ̀ ní òkè táìtàì ẹlòmí ìgbàgbogbo nǹkan ní màá máa ṣe pìpìpì inú àgọ rẹ tó bá tún láwọn nǹkan láì.
4: a wà ní nọmba 20 amoka street daily ara bus stop off abara jerol ìkọtún gbogbo ibi tẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé kọtọ underground ẹwọ márùá tó ń lọ sí abara jerol tàbí tẹ bá ń gbọ́kọ̀ bọ abara jerol ní kẹ́bẹ̀rẹ̀ ẹ̀bọ́lẹ̀ ní daily ara bus stop apá ọ̀tún yẹn lẹ́yà sí nọmba 20 amoka street daily ara bus stop off abara jerol nínú ìkọtún lóko ní.
1: bàbá àgbà tó níbẹ̀ bí lóbi ní kẹ́ ẹ máa sọ pé ìkọtún yìí mọ ìrẹwẹsì ọkàn ni wọn gbè bẹrẹ ẹ kọkọ tọjú ìrẹwẹsì ọkàn yìí mọ kẹgbẹra fáyọ báyìí pé ìkọtún yá lọdọ bàbá àgbà tó níbẹ̀ bí lóbi ní nọmba 20 amoka street daily ara bus stop off abara jerol nílùú ìkọtún. ẹ bá ti dé ìkọtún
5: ẹrọ ìbánisọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ti pè mí
1: 0806821 6859 0806821 6859
4: a wà ní nọmba 20 amoka street daily ara bus stop off abara jerol ìkọtún mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806821 6859
1: 0806821 6859 ìwé láti rí gbogbo fún bóyá ọ̀rọ̀ ìwọ̀nkú ọ̀rọ̀ ní ọ̀rọ̀ ìtẹ́kùnlùbà ẹlòmí etí ẹ̀ máa pariwo ni ẹlòmí ìgbésẹ̀ rìn lójú ọ̀nà ni ó máa jókòó ìgbésẹ̀ rìn ni ó máa jókòó ẹ wo gbogbo àwọn bàbá wa màmá mi tẹ́ ìwé tó jẹ́ pé bá ṣe rìn ẹ máa fẹ́ rẹ́ ni ẹ má rẹ́ ni bó ṣe ń ṣe yàn wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi ń di omi yẹn ti ṣe gbé bá ṣe bí àwọn náà nìyẹn ìrètọ́wọ́ ẹ̀kú àbẹ́gbẹ́ karaku tó tètè jáde báyìí ó máa bọ̀ wá fún ìdìtọ́jú àti ìmọ̀ràn nípa ṣẹwé tẹ́gbẹ̀.
4: ní nọmba 20 amoka street daily ara bus stop off abara jerol ìkọtún.
1: lọ́dọ̀ bàbá àgbà tó ń bẹ́ gbẹ́gbẹ́ wá fún ìtọ́jú tó péye ọ̀rìn wọ́nkúwọ́ngú ọ̀rìn ọ̀ntẹ́kùnùbà àti ìwé di ọ̀ràn fún wọn ìwọ́n gan gbogbo ìpàdé gbogbo ẹ̀yìn ló ti bí wàhálà ẹlòmíì máa ń bọ̀ lọ́kùnrin bó ṣe ń bẹ̀rẹ̀ ló máa kúrú o se nbere ni mo ma de ki ti o di be to ba ti wa pere kekeke ti ti gira bayi
4: ma bo so be baba gba a wa ni number 20 Amoka Street Dele Ara Bus Stop off Abara Jerole Ikotun
1: ero banu so wa 08 0 6 8 2 1 6 8 5 9 08 0 6 8 2 1 6 8 5 9 baba gba lori ati ni gbogbo ati se igbanse ndorun ni ke lo mi ti ma fo lo sa nu wa to ba gbo wan gbowo ka to se igbanse ni be se ngbo mi pa de le mechanic ni elo mi e ni le ba soro nitori be lo mi o le nawo sa jo are ati ori si ko si da ni ko ra fun nawo ti o ni se e ma fi ra yin kere agbo ara ise pataki lati toju e jade ba e jade ke ma bo gbogbo e de ro pe boya e mo ti mo le ko si se e ma so be gbogbo wa la lodi ko je ti o lodi sugbon lohun ba fe nikan si je nikan lo bọ́nà ṣe máa ti kò fẹ́ tí máa ń bọ̀ sọ́dọ̀ wa ọlọ́run ti ń gbàdúrà á ti mọ̀ pé àdúrà ti gbà kó tó gbéra lé ni tó bá ti wá fẹ̀rẹ̀ dúdú ọ̀hún nínú bàtà ń bọ́ lẹ́sẹ̀ rẹ̀ ẹ̀yàṣẹ̀ ń kọ́ pajápajá lọ́wọ́ lẹ́sẹ̀ àti ìwé gbogbo apá ronú ẹgbẹ́ kara ronú àti gbéra gan bọ́mà ní patíyà yìí ò lè lọ ogun ló ní ọgbọ́n ọmọdé ọlọ́run ò ní bá rọ́gbọ́n àgbẹ̀mọ́ agbẹni ti gbẹni tọ àmì ẹni a ń dì má gidi lọpẹ ká tó rìn ọlọrun lè jẹ kẹrin ṣùgbọn àdúrà lásán ọrọ ìdíkà gbé ìgbésẹ ẹgbẹ tó ń rojú ọlọrọ tó ń bẹ gbogbo ọnà títòrò kan sí kejì bá ti wà lágbo ààrẹ tó ń fura sí tètè náà bọ
4: sí number 20 Amoka Street Dele Ara Bus Stop off Abara Jerole Ikotun
1: lọdọ bàbá àgbà tẹlẹ bẹẹ gbé
4: ẹrọ ìbánisọrọ wa 08 0 6 8 2 1 6 8 5 9
1: ètètè kọ́ lẹ̀ ẹ bá ń gbọ́ lálẹ́ ẹ jíde ní ẹ̀dà bí ẹ bá ń gbọ́ lọ́sàn-án ẹ má ti jẹ parí kẹ ti máa bọ̀ kẹ máa bọ̀ ẹ wá fún ìmọ̀ràn àlàyé àti ọ̀nà àbáyọ lórí iṣẹ́ owó tòbò tí ó mú kára ní oṣù kébékébé ṣàgbàdéwé márùnún ṣàkébé lọ́dọ̀ bàbá àgbà dẹni bẹ́ẹ̀dì méjì ìlú màkà oníṣègùn ìbílẹ̀ tó ń gorí àtòbò sọmara ìlóoru ẹlòmíín ní mọ́tò tí ó tọ́jú mọ́tò ẹ̀yìn lórí bí ó ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ara wa ara dàbí mọ́tò ni tí a bá gbé mọ́tò sọ́nà tá a bá ń lọ padà bíbí tá a bá ń lọ tá a bá sáfíìsì ọ̀nà pé lè takú lójú ọ̀nà ọdún wo ni wọ́n ti wà láyé tán tí ń jẹ tán tí ń mu tó ń gbádùn tó ìjọ tọjú ara ẹ̀rí tán máa ń sọ̀rọ̀ pé báyìí báyìí lẹ́yìn ra wọn àwọn tí wọ́n jù lọ irú ọ̀nà máa ń pa má bá a sọ bẹ́ẹ̀ o bàbá àgbà tẹ ní bẹ́ẹ̀ gbogbo ibi tí mò ń gbé pátá àdúrà náà máa ń ṣe é ṣe ni pé yá gbogbo ara ló ń tẹ́ ni ara yín ẹ ni ọwọ́ kan ní ẹgbẹ́ kan ará ronú ni tó bá ti wá ń rí àwọn àpẹẹrẹ kan ọgbọ́n lè gbé ìgbésẹ̀ láti wá tọ́jú ara
4: ní number 20 Amoka Street Dele Ara Bus Stop off Abara Jerole Ikotun
3: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08 0 6 8 2 1 6 8 5 9 bàbá àgbà tẹ ní bẹ́ẹ̀ lójú ọ̀pọ̀ ló ti náwó náwó tówó ti tán kẹlẹ̀ kí ni ìmọ̀ràn yín fún wọn láti gbéra gbìgbà kí wọ́n máa bọ̀ ní ìlú ìkọ̀tún tó lọ́lọ́ mi máa sọ pé ìkọ̀tún jìnà o.
1: bàbá àgbàdo níbẹ̀ bí lójú ní kẹ́ ẹ máa sọ pé ìkọ̀tún jìnà ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń gbè bẹ́ẹ̀ ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yìí ná kẹ́ ẹ gbéra fàáyì báyìí pé ìkọ̀tún yá lọ́dọ̀ bàbá àgbàdo níbẹ̀ bí lójú.
3: kí wọ́n bẹ̀ wọ́n láàmú kí ni ìwọ́n ti náwó náwó náwó lórí àìsàn agbánilówó ọlọ́mọ jàre ogun wàhálà yà ń lù pìpìpì àyín tó ẹjọ́ bèrè ń létẹ̀ ìgbọ́ gbogbo fún òsọ pátá àwọn àbúrò òsọ ọgbọ òbèrè ni gbogbo tọkùnrin tó bèrè lómi bá aṣọ yẹn ṣùgbọ́n àwọn tó bá wà wọ ojú ọlọ́tọ̀ ń bẹ náà náà tó láìsàn kan sí kejì inú àgbára ìwọ kà sí bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ gbìyànjú ọ̀nà àbáyọ ọlọ́run ló ṣe ọba ti dé lórí gbogbo nǹkan kọ́lá lè má fẹnu bà gbogbo tí wọn náà bá ń jókòó tọ́ ọdún tó ń ṣe ọlọ́wọ́ lọ́wọ́ báyìí ìfáìsàn àtàrùn tó ẹ̀bá ti bí lọ máa bọ̀ sí.
4: number 20 Amoka Street Dele Ara Bus Stop off Abara Jerole Ikotun.
1: tètè máa bọ̀ kó máa bọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ́kùnrin lóbìnrin ọmọdé lágbà ọlọ́ọ̀bọ̀ ni ó sọ wá dẹ́n tó máa kiri a tó ń ṣe àfihàn wọ́n ṣe rẹ̀ ṣùgbọ́n nǹkan kan ló ṣe okùnfà ẹ̀ bí ẹ̀ bá ti rí pápá ń kú ni ẹsẹ̀ ń kú ni àbí wọn tó ti ṣiṣẹ́ agbára rí ìwọ tó ti bá wọn ṣe ìdáná rí lóríṣiríṣi tí náà ti di gbogbogbogbo ara ó máa ń fa kíṣà ara àbí ẹ̀jẹ̀ ó máa ń jẹ́ kó wíìkì ọjọ́ orí máa ń fà á alẹ́ tó bá ti fa ti ẹ̀rọ tètè máa bọ̀ ṣàgbàdéwé márùnún ta kéde lọ́dọ̀ bàbá àgbà tẹ̀lé gbogbo tó bá ti dẹ́gbẹ̀ẹ́ wọlé ní bàbá wọn ní ìtọ́wò là ń máa dùn ọbẹ̀ àkìrí gbókèrè máa dúdú ọbẹ̀ tí ẹ̀ bá jẹ ọbẹ̀ lábẹ́kúta lónìí tó bá ń bẹ̀ ní òkú àbíbàdàn ìjọ kejì ló ràn máa lọ pé ọlọ́ba ara wa tó bá ti dá ni ẹ̀ ẹ̀ ẹ̀ wá ti dorí ọ̀pọ̀ lójú ẹ̀yìn ẹ̀ gbìyànjú mo ti wa bi tele mo ti e ma so be o be se npo mi bayi e dide pia e ma bo pia o be je ti e wa e mu gbagbo yin lowo te ba tin bo so do baba igba te nbe gbe
4: number 20 Amoka Street Daily Ara Bus Stop off Abara Jero Ikotun
1: e wa ke wa gba pa ni ati gbe ni lafiji eyin na e ti ke ma bo ki mo se o kunu yin elenu wa lati da won ni wa nu agba re 25 bo ya ti ni gbogbo ati gbe se bi wahala gbogbo ebe ka ara ku tai tai je je mi bi ni e le wo si bi ni olodun mi fe ka wa ro bi ofa ofa buruku ni ba wa fe fe buruku ni fe mu wa o ti si ni se ona lo gba wa elomi a fe fe ni ti e elomi ofa lo fa elomi ko tin ba ti e ti e mo to ba ti gbe eyin mo mo lori ba se bi ati aye wa tin to ba ka ti ki lo fa ti le se ni orun lo ti se le ni abi ma te lo ni kan kan ba e ti te mo bo ya bo ya wa le te ni mo to wa ti dagu ara to wa n bara je awon arun kan wa to je pe ma n bara je were were were ki mo ba mi ara ni oje ni oje ni o lo de je kari ba de ba ti wa ri e je ka tete gbe se ka mo pe odo baba gba so nbe dileji
4: ni number 20 Amoka Street Daily Ara Bus Stop off Abara Jero Ikotun
6: be ma ba gba te nbe dileji wa
7: ero banisho wa
1: 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 ìdààmú inú àgọ́ ara ńgbà tó bá dọjọ́ wájú bí ẹ tó rẹ̀yìn bó ṣe máa ń rí ẹ̀ tẹ́lẹ̀ ìbáwá mọ̀ àwájọ àrùn sílé iṣan sílé egungun sílé omi ara sílé ẹ̀jẹ̀ ara a máa wọ́ká a máa rìn ká ìrírí wà tó jẹ́ pé kì í bẹ́ẹ̀ tó ń ṣe tó máa ń lo tó lè jẹ́ pé ọ̀fà tó lè jẹ́ ta láfẹ́fẹ́ afẹ́fẹ́ tó kúrò ní pẹ́lú wa.
4: A wà ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road, Ikọtun. Níbi tẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé Kọ̀tọ̀ Underground. Ẹ̀wọ̀ Márúwá tó lọ sí Abarajẹ Road. Tàbí tẹ bá ń gbọ́ pọ̀ Abarajẹ Road ní kẹ́ bèrè. Ẹ bọ́lẹ̀ ní Dele Ara Bus Stop, Afáàfin Number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road, nílùú Ìkọtun, Lẹ́kọ̀ọ́.
1: Ibẹ̀ bàbá àgbà wa, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bẹ́ẹ̀ lè fi pè mí. 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59 08080 2168 59
7: Baba da teni be gileji ero bani soro won 08068216859 abiko lo ko si won baba da wa ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abarajeru Ikotun Lagos State ero bani soro baba da 08068216859 08068216859 wa ka do ko du ni ka se ti ta wo baba da teni be gileji se o bo ni

Thank you.

Bomb FM 92.9. Ẹ pàtà rẹ̀ kú kí lè dá. Àánú Ọlọ́run a máa bá gbogbo wa gbé. A ti kalẹ̀ sórí ètò wa ètò yín ẹ̀mbà yìí jẹ́ iléeṣẹ́ Bomb FM 92.9. Ọpọ́lọwọ́ agbátẹrù ètò. Olóyè Kẹ́hìndé kalẹ̀ jáyé balẹ̀ ìtumọ̀ rà pápá. Àjíǹde ara yóò máa jẹ́ fún yín ní gbogbo ìgbà gbogbo ibi tẹ́ ń wò. Tinú yìí fi ń dùn ìbànújẹ́ ò lè kan dàrá gbàrú Ọlọ́run. Àpamọ́wọ́ owó àti àjíǹde ọjà. Olóòtú ètò ni alàgbà tí ó jiyọ̀ lálékan ẹ̀ṣẹ̀ ẹkú ìgbà gbogbo ẹkú àdúró tì. Èrè lọ́jọ́jà ní ìjẹ́ lábọ̀ ọjà gbogbo àlàmàjèrè lágbára Ọlọ́run. Èmi ọmọ yín mojísọlá. Adéǹdìrí ń kíni pé kàlẹ́sà ìkàlẹ́mà ìkàlẹ́mà gbogbo ìtàbí tí ń tó lè ṣe bọ́ọ̀dẹ̀ fẹ́ mọ̀ ètò dọ̀tínà. Ẹ lálẹ́ yìí mo fẹ́ ká jọ gbé nǹkan pẹ̀lú. Lórí ètò ẹ̀mbà yìí jẹ́ jẹ́ pé ẹ̀mí èèyàn ò ju àwọn èèyàn lójúmọ́. Ṣùyẹ̀ kó dẹ̀ ìbáyé jẹ́ nínú gbogbo àwọn nǹkan tá à ń sẹ. Àwọn ẹlòmíì wọn kó pààyàn láìṣẹ láì rò. Ẹ̀mí èèyàn ò tiẹ̀ òkú jẹ́ nǹkan kan. Ẹ̀mí èèyàn dàbí ẹ̀ ó dàbí ẹdìyẹ bí kí wọ́n tọ́. Bẹ́ẹ̀ ló ṣe nílò kódà ẹdìyẹ ló tún dá lójú ẹlòmíì. Ẹlòmíì àwọn èèyàn báyìí bí ìgbàdẹ fún orí kòkòrò pé kó nǹkan mẹ́sẹ̀ bá kó nǹkan pààyàn. Kódà ní gbogbo ìtàbáwọ̀ ẹ̀jẹ̀ ká máa níbẹ̀rù Ọlọ́run ká máa báyé jẹ́ ká máa ṣayé bá àtìgbà yóò jẹ́ ẹ̀bùn ọkàn pé ẹ̀mí ìrìn.

ṣe wa jọ wálé ní orílẹ̀-èdè yìí ilé ipa tòun ipa ṣe yọ kó bẹ́ẹ̀ ni nílùú fún lọ́ba tó ní jù yìí ṣé àwọn tó máa ń pààyàn ṣé wọn ò lẹ́rìí ọlọ́run ṣé wọn ò kákẹ́ ìgbàgbọ́ ẹ̀mí ọlọ́run ṣé wọn ò lẹ́rìí ọkàn ni àbí ṣe ni gbogbo alálẹ́rìí ọkàn àbí blessing àlùkò ṣé àlẹ́ gbogbo alá àbí gbogbo aṣá lọ́lọ́run bá pọ̀ ní ọ̀rẹ́ ọkàn wa tá a bá ṣe nǹkan tó dáa èmi inú wa sọ fún wa pé nǹkan tó ṣe ò dáa ni àbí tá a bá tún ṣe nǹkan tí ò da tó kù díẹ̀ káàtó mo rò pé èmi tó ń bá wa ṣiṣẹ́ á jẹ́ ká mọ̀ àbí á jẹ́ ká mọ̀ pé nǹkan tó ṣe yóò dáa fún ẹni tó lẹ́rìí ọkàn nìyẹn o ẹni tí ò bá lẹ́rìí ọkàn ó ṣì wà burú bá ipò tí ẹ ara ò ní tì í ẹ̀rù ò ní bà á kí ló dé mo là ń lọ sáàrọ̀ kọ́ ẹ̀mí tí wọ́n fún ara ẹ̀ ò lè dá ẹ̀ ò lè dá nǹkan kan ẹ̀mí tó ò lè dá wà wá mu ṣúwọ́ ẹlòmíà tí ẹ̀ máa sọ pé wo ta ló ti dọ́rùn ní ta ló mọ bọ́ ṣe ń ṣe lóòótọ́ kò sẹ́ni tó dọ́rùn rí tó sọ fún wa báyìí ṣùgbọ́n ìwé mímọ́ wà ó là fún wa pé gbogbo ìwà tẹ́ bàbá wa á jèrè látàyè ni ti dé ìjọba ọ̀run àbí báwo ni ṣé rọ́ọ̀nù mo ń fa kẹ́ máa já mi ìyẹn ara lé torí pé ó máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi wàá dẹ̀ gbẹ̀yìn ọmọ làkejì ẹ wàá dẹ̀ sùn wàá dẹ̀ jí kódà àwọn ẹlòmíì àtúnṣe ọdún gan pé gbàṣà àwọn aláṣà ní wọn spanner lọ tàbí ní ọkàn wọn wọn tún mọ ẹmí tí wọn ò lè dá tí ìwọ ti wá gbàgbé pé ibi tẹ́ni yẹn ń lọ̀wọ́ náà máa lọ́dẹ̀ ńjọ́ kan bíbélì bẹ́ẹ̀ fọ́fún ọpẹ tó bá fi ìdà pààyàn kí la máa fi pa á fi ìdà kó tì kò sírú bó ṣe lè sọ yí pé ó padà túbá gẹ́gẹ́ bí ìrònú pìwàdà àbí ẹ̀dá tó bá ti pààyàn rí ẹ̀jẹ̀ á máa ké lọ́wọ́ ẹ̀ o àbí kò sírú ìrònú pìwàdà tó lè ṣe tó o bá ti pààyàn ẹni ò dájọ́ o ṣùgbọ́n nínú àwọn òwe mímọ́ ta kà ló jẹ́ ká mọ̀ pé tó bá ti fi ìdà pààyàn ni a ó fi ìdà pa kí ló wá dé ká ní bẹ̀rù ọlọ́run aláàánífẹ̀ẹ́ ara wa ọkọ àti ìyàwó à ń bára wa gbé wàá jẹ́ pé ìyàpọ̀ á pa ìyàwó rẹ̀ ṣé ìfẹ́ ti tọ́ nìyẹn ni aláàánífẹ̀ẹ́ ara wa ọ̀rẹ́ àtọ̀rẹ́ tí ẹ bá ní iṣẹ́ kan tẹjọ́ ń ṣe tó bá ti di pé ọ̀rọ̀ owó wà nígbà tó jẹ́ pé owó gọbọi wàá dẹ̀ pa ọ̀rẹ́ ẹ̀ ṣé ìfẹ́ nìyẹn ṣá aláàánífẹ̀ẹ́ ara wa yọ ìyàwó náà wàá dẹ̀ máa pa ọkọ díẹ̀ díẹ̀ ṣé o máa bayé jẹ́ ronú ara ẹ̀ mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ gbogbo ẹ̀yin ara alẹ́ àti gbogbo ẹ̀yin nínú ìfẹ́ wa tẹ́ ń gbọ́ ètò ìbayé jẹ́ ṣé ẹlẹ́rìí ọkàn ṣé ẹ̀rí ọkàn yìí ṣe òṣìṣẹ́ ẹ máa bìíra yín ẹ̀ ń bayé jẹ́ lẹ́tọ̀ lè ṣe bọ́ńdẹ́fẹ́m ṣùgbọ́n.

Ma lo ti jẹ bẹ na somo ara yo ti opin ni

for rap on Ibino. Here I go, I wash in here, yeah. Ibo la ti wa, ti aba fi aye sile. Ibo la yi lo. Olorun ya singba si oloba to da wa saye. Kini awon ese ti oloba to sapese owo owo aye. Ojo mo lo. Ojo mo ni o. E pade wa lori eto ogbo Oluwa kaye se. Ibi ti a ti yoyan loro. Ni imoye otito. Ifiranse Grammy lati owo Abdulshay. Lori ikolo yi ti yo ma waye ni gbogbo ojo ru Wednesday lati agogo mẹwa abo asale titi di agogo mọkànlá. Àǹfààní wà láti bèrè ìbéèrè nípa ìyè àti ìṣẹ̀dá. Ẹ má gbàgbé, ọgbọ́n Oluwa káyé sin aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá lórí ìkànnì Bond FM 92.9 ní gbogbo ọjọ́rú Wednesday láti aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá. Ẹ kú ìkàlẹ́.

Ghana. Happy to be a lala in on here. Lórí ètò tí ẹ ti mọ̀ ní gbogbo alẹ́ ọjọ́bọ̀ tọ́sẹ̀. Ètò tí ó sọ nípa ìdíje tó ń lọ lọ́wọ́ tí gbogbo ẹ̀ sì máa wá sópin ní ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ Àìkú Sátidé àti Sọ́ndé ọ̀sẹ̀ tá a wà yìí. Àwọn túmọ̀ sí pé lọ́jọ́ Sọ́ndé ọjọ́ tó máa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tó ń bọ̀ ni àṣekágbá ìdíje ti ẹ̀yẹ àgbáyé World Cup ló máa wáyé. Láàrin orílẹ̀-èdè wo ni ó ń bọ̀ ná? Ẹgẹ́ kí n kí ibẹ̀ káàbọ̀ sórí ètò wa ètò yín. Rugby World Cup Experience Show. Rugby World Cup Experience Show. Rugby World Cup Experience Show. Ẹ mélòó ni mo pè? Ẹ má gbàgbé. Nítorí tí a bá máa parí ètò yìí, ẹ ti mọ̀ pé mo máa fún ọ̀kan ní ẹ̀bùn aṣọ trophy tó jẹ́ ti àkànṣe fún ìdíje tó ń lọ lọ. Rugby World Cup Experience Show. Ẹ mélòó ni mo pè? Ẹ má gbàgbé. Nítorí tí a bá máa parí ètò yìí, ẹ ti mọ̀ pé mo máa fún ọ̀kan ní ẹ̀bùn aṣọ trophy tó jẹ́ ti àkànṣe fún ìdíje tó ń lọ lọ́wọ́. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú pẹ̀lú àwọn àkòrí ìròyìn. Ẹ má gbàgbé ní pele ní ìpele ní ètò yìí. Mo ti sọ fún yín pé mo máa fún èèyàn kan ní ẹ̀bùn lónìí.

0: ni. Ọ̀pẹ ni tó bá ń tọ́ mi tó ń mu trọ́fì tó jẹ́ ọ̀rẹ́ trọ́fì. Trọ́fì náà sì jẹ́ ọ̀rẹ́ rẹ̀. Ó ti dandan kẹ́ ẹ dájú pé ẹ tẹ̀lé àlàálẹ̀ trọ́fì o. Láti má mu àmupara yàtọ̀ ní ẹ. Ẹ ti sọ pé ẹni tí yóò bá ti pé ọdún méjìdínlógún àmẹ́jọ ti trọ́fì o. Kí ni mo sọ? Ẹni tí yóò bá pé ọdún méjìdínlógún a ò fẹ́ kó mu trọ́fì o. Ẹ má gbàgbé pé gbogbo ẹni tó bá bá wa dọ́rẹ̀ pọ̀ lórí ẹ̀rọ àwọn ẹ̀rọ ayélujára ti trọ́fì. Bẹ̀rẹ̀ láti Instagram at Trọ́fì Lága Nàìjíríà, X at Trọ́fì Lága, Facebook at Trọ́fì Lága. Ẹni dájú pé ń bá wa dọ́rẹ̀ ẹ̀ rìn pẹ̀lú wa lórí ètò. Pàápàá jùlọ nígbà tá a wà lórí ètò àgbà àká òsì lórí ètò. Ìfẹ́rí ẹ̀bùn pọ̀ rẹpẹtẹ àwọn ẹlẹ́sì ń jẹ́ lórí àwọn ìkànnì ayélujára yẹn. Facebook at Trọ́fì Lága. Ẹ jẹ́ bí mo ṣe ń pè é yìí. Lórí X at Trọ́fì Lága. Lórí Instagram òun yàtọ̀ díẹ̀ at Trọ́fì Lága Nàìjíríà. Ẹ má gbàgbé ẹ̀bùn pọ̀ rẹpẹtẹ. Gbogbo ìlú èlò ilé ló wà bẹ́ẹ̀. Trọ́fì Lága Bíà ni wọ́n ṣe adájẹ́rò ètò yìí. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí ọ̀nàrẹ́bù gbogbo ẹni yìí trọ́fì ni wọ́n mu. Ó yá ẹjẹ́ àjẹ́ trọ́fì nípa ilẹ̀.
1: Ọ̀nàrẹ́bù bí iṣẹ́ ẹ̀yà àgbáyé trọ́fì kan wà fún àwọn ọ̀nàrẹ́bù. Láìpẹ́ ti Trọ́fì Premium Lager kan bí abẹ́ ìdérí ọtí náà wò fún kóòtù tirẹ̀ yóò sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Bí àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ sọwọ́ tí ó sì jẹ́ káàdì ìpè fún ìdáhùn kankan tí ó ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìdíkòtò ọ̀sọ̀ọ̀sẹ̀. Trọ́fì Premium Lager onígbọ̀wọ́ iṣẹ́ ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara kò sí fún ẹni tí ọdún orí rẹ̀ wà lábẹ́ ọdún méjìdínlógún. This world there's a trophy for honorable and here is how to win. Buy a bottle of trophy.

0: Foundation. You also stand a chance to win household electronics and the weekly draw. Season C Supply, Trophy Lager, official sponsor of the FIFA World Cup. Drink responsibly. Not to be sold to persons under the age of 18.
1: Badges, trophy the badges. Honorable the trophy, trophy the badges. World Cup, won't you fair shaking it? Won't you fair canning to eject him by a sinister? I want to shell it. Me and no domet I go go. He and tell it, DJ Fair Yo, you trophy the lager beers, won't you have that way? DJ Fair Yard, I World Cup, Mimoso. The book of me, Philly Thomas, he's Philly, who defends semi final. Orílẹ̀ èdè mẹ́rin ló kù nínú àwọn orílẹ̀ èdè 48 countries tí wọ́n kópa nínú ìdíje náà tẹ́rẹ́tẹ́rẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ lọ́lé. Ẹ má jẹ́ kí n sọ púpọ̀ nípa àwọn orílẹ̀ èdè tó ṣojú ilẹ̀ Adúláwọ̀ nítorí nínú gbogbo wọn èyí tó kẹ́yìn bẹ́ẹ̀ Morocco ó padà jìyà lọ́wọ́ orílẹ̀ èdè Faransé pẹ̀lú ayò méjì sí ojú tó wá dàbí ìgbà tí wọ́n mọ̀ọ́ṣe tí wọ́n mọ̀ọ́ gbá. Ó wá kó àwọn orílẹ̀ èdè òyìnbó nìkan nínú ìdíje ọ̀hún. Ẹ jẹ́ kí n sọ fún yín pé àwọn orílẹ̀-èdè òyìnbó ọ̀hún tó kù ní orílẹ̀-èdè Spain, orílẹ̀-èdè France, orílẹ̀-èdè England àti orílẹ̀-èdè Argentina. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níbẹ̀rẹ̀ yẹn wá gba ọkàn wọn fún pé níbo ni ife ẹ̀yẹ àgbáyé World Cup tọ́jú yìí tí trọ́fì tó ṣe agbátẹrù rẹ̀ níbo ló ń lọ. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú láti sọ fún yín pé ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún kì í jẹ́ ta ló bẹ̀rẹ̀ nígbà tí ó jẹ́ kàyí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́jọ́ ìṣẹ́gun ti orílẹ̀-èdè France àti orílẹ̀-èdè Spain ni wọn kojú ara wọn. Bí eré bí eré ó dàbí ẹ̀fún, bí eré bí eré ó dàbí èdì, bí eré bí eré sẹ́ ó dàbí ogun ní kọ̀ọ̀tàmọ̀ tí orílẹ̀-èdè Spain ni wọ́n lò ní orílẹ̀-èdè mọ́ orílẹ̀-èdè Faransé nígbà tí wọ́n ju ayò kan nínú àwọn ó ní wọ́n pé ọ̀yá tábà ló fi ẹsẹ̀ já bọ́ọ̀lù ọ̀hún wọlé nígbà tí wọ́n gbé bọ́ọ̀lù àdírẹ́gbẹ̀ta mọ̀ sí pẹnáàtì fún pé gbáre ó sì gbáre. Ẹ má gbàgbé pé ọ̀gbẹ́ni ọ̀hún ọjọ́ tábà yìí ó wà lára àwọn tó fakọyọ tí ọ̀pọ̀lọpọ̀ sì wò pé ìjọ ọ̀gbẹ́ni ọ̀hún kò máa fakọyọ tí Lamine Yamal tí wọ́n pariwo lọ ní inú ìdíje tó ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè America, Canada àti Mexico World Cup 2026. Mo tún parapọ̀ láti wá sọ fún yín pé nípa Gianni Infantino ààrẹ àjọ FIFA àwọn ọ̀rọ̀ tó sọ àti ẹni tó jẹ́ olóyè àwọn olùṣàkóso táàmù sí rẹfúrí nínú ìdíje tó ń lọ lọ́wọ́ yìí pàápàá jùlọ tó jẹ́ olùdarí àwọn olùṣàkóso rẹfúrí fún àjọ FIFA bákan náà Paulina bàbá ológun rogodo kí ni bàbá yẹn sọ gbogbo yẹn la máa gbọ́ lórí ètò lálẹ́ tòní àmọ́ yìí tó ṣe pàtàkì jùlọ ni pé ẹjẹ́ kí kojú ẹlẹ́ fún yín sì wípé orílẹ̀-èdè Faransé àti orílẹ̀-èdè Spain tí wọ́n kojú ara wọn ọjọ́ méjì ní orílẹ̀-èdè Spain máa fi na orílẹ̀-èdè Faransé tó jẹ́ ìyàlẹ́nu fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n bèrè pé níbo ni Kylian Mbappé wà lọ́jọ́

0: àgbáyé. Trọ́fì kan wà fún àwọn ọ̀nọ́rẹ́bù. Láìpẹ́ ọtí Trọ́fì Premium Lager kan. Bí abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀. Bí o sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àkọsílẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ sọwọ́. Yóò sì jẹ́ káàdì ìpè fún ìdáhùn kankan yóò ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyípòtò ọ̀sọ̀ọ̀sẹ̀. Trọ́fì Premium Lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara, kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún méjìdínlógún.
1: This World Cup, there's a trophy for honorable, and here is how to win. Buy a bottle.

Wada Sori Eto wa Eto Yin Da Pe Yin Trouble Laga World Cup Experience O Adi Oluwa Ade Falani Okun Ade Mr. Pilot Mo Ti Mu Trouble Saye Mi Emi O Baye Mu Mu Kun Mo Sa O Tori Pe Won Mu Koja Un Ta Dara Mi Je Lo Je Ki Ma Fohun Lori Afefe Te Si Gbo Mi Ye Ti Mi O Wa Wi Ku Mi Ani Mo Ti Mu Amu Para Ni Ti Ko Ki Soro Nipa Lionel Messi Ki Soro Nipa Jude Bellingham Ki Soro Nipa Kylian Mbappe Ki Soro Nipa Harry Kane demo ko se se ki eyan ma so zo gbo wa ko ma so ro pe igba se alaji tabasego won wa gba ball sinu awon ibe ni won ti wa ri ofo ninu awon to nja ese my tyson pe oba ti wa npe my tyson to npe fun oba femi omo orilede nigeria ta bo npe brock lesnar o bere ti ma lo gbe brock lesnar fun ari ke e mo ko ti mu apopara nigba te eyan fe wonu oko to wa dun to lo ko sabe oko to wa ni eja kun ibo ni tiari mi wa kokoro moto yija ẹ mọ̀ kó ti mọ̀ àmupara ṣọ́bí ò fọ́ sí àmupara o ẹjẹ́ kí n tẹ̀síwájú kò sí àsìkò mọ̀ mo fẹ́ sí ojú aago ẹni bá ti gba ẹ̀bùn mi lálẹ́ tòní máa bọ̀ nù ọ̀gá ìlàrọ̀ làkó wá gba ẹ̀wù tí wọ́n ti kàn ṣe trọ́bì lágàbíà ló ṣe fún ìdíje bí ẹ̀yà àgbáyé má gbàgbé trọ́bì lágàbíà iléeṣẹ́ trọ́bì ọ̀nọ́rẹ́bù àwọn ni wọ́n ti agbátẹrù ìdíje ife ẹ̀yà àgbáyé tẹ́ bá ń gbọ́ major sponsor of the ongoing 2026 World Cup in America, Canada and Mexico. Lànà ní orílẹ̀-èdè Argentina àti England ni wọ́n wọ̀ yá àjà. Ó jẹ́ ìyàlẹ́nu pé ayò méjì ti ẹyọkàn lẹ́yìn tí ikọ̀ orílẹ̀-èdè England fọ́gọ́ gbá bọ́ọ̀lù sáwọn tí ọ̀pọ̀lọpọ̀ ti bẹ̀rẹ̀ sí nípò sókè pé orílẹ̀-èdè àwọn ti fakọyọ wọn ti tayọ. Àwọn Argentina wọ́n fi àgbà yẹn hàn wọ́n pé adùn yín lọ ní gbogbo ọ̀nà. Nípa èyí tó bá di ọjọ́ Àbámẹ́ta Sátidé orílẹ̀-èdè England àti orílẹ̀-èdè Faransé àwọn méjì ni wọ́n jọ máa kojú ara wọn láti mọ ẹni tó yóò ṣepò kẹta nípa ẹ̀yẹ àgbáyé táàmù tí wọ́n kọ́ 2026. Iléeṣẹ́ Trọ́bì Lágàbíà wọ́n á sì wà ń bẹ̀ tí wọ́n á máa túnṣọ́ gbogbo àwọn tó wà ń bẹ̀ pálápátá. Tó bá di ọjọ́ Sunday ọ̀fẹ́ ní Trọ́bì ní gbogbo ẹni tó bá wà ní ìlú Amẹ́ríkà níbi tí wọ́n ti máa jẹ́ àṣekágbá ìfẹsẹ̀wọnsẹ̀ nípa ẹ̀yẹ àgbáyé World Cup 2026 láàrin orílẹ̀-èdè Spain àti orílẹ̀-èdè Germany. Ẹ̀rọ bá adọ́rẹ̀ lórí àwọn ìkànnì wa lẹ́ẹ̀kan sí ẹlọ́tẹ̀ síbẹ̀ tẹ́ ẹ bá ti lè sọ ẹni tó máa gba ife ẹ̀yẹ àgbáyé ọdún 2026 láàrin orílẹ̀-èdè Spain àti Argentina. Ta ló máa gbá bọ́ọ̀lù sáwọn bọ́ọ̀lù mélòó lọ́ọ́ máa fi forí ara wọn. Ẹ lọ kọ́ sórí Instagram wa at Trouble Laga Nigeria tàbí Twitter tá a mọ̀ sí X báyìí at Trouble Laga tàbí Facebook Trouble Laga. Ẹ lọ sí Facebook Trouble Laga at Trouble Laga ní Facebook. Ẹ lọ kọ́ ẹni tó máa borí lọ́jọ́ ọjọ́ Àìkú Sunday tí wọ́n máa gbá final ìdíje ife ẹ̀yẹ àgbáyé ọdún 2026 láàrin orílẹ̀-èdè Spain àti Argentina. Ta ló máa gbá bọ́ọ̀lù sáwọn bọ́ọ̀lù mélòó ni wọ́n fi borí. Ta ló máa borí nínú orílẹ̀-èdè méjì ọ̀dọ́ abẹ́ o. Bóyá mo ti ṣe ojú aago 070-6316-1916. Ìbéèrè ni kò le rárá. Ìbéèrè àkọ́kọ́ rèé, orílẹ̀-èdè wo àti orílẹ̀-èdè wo ló máa gbá final ní ọjọ́ Sunday? Orílẹ̀-èdè wo àti orílẹ̀-èdè wo ló máa gbá final lọ́jọ́ Sunday? Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wípé kí lórúkọ ètò tẹ́ ẹ̀ ń gbọ́ lọ́wọ́ yìí tí iléeṣẹ́ trọ́bì tí wọ́n ṣe agbátẹrù ẹ̀ óyá 070-6316-3. Ẹ jẹ́ kí n tún nọ́mbà ẹ̀ pé 070-6316-3.

0: 0916 mo be ti pe nkan 0706316 1916 0706316 1916 number 0706316 1916 awon wo lo ma gba final lojo abamet lojo aiku sunday ni ife eya agbaye world cup to nlo lowo te ba ti gba ma fun ni ebu lowo kun le wa gba lo gba bon fm 09 la rola t-shirt trophy akoshe lo ko bele o o ko ni ga ala da tawu ade ka awon lo ma gba final lati agunji ka lo ma gba final ni sunday Spain ati kini Spain ati Argentina ki lo ruko eto yi e e ti oju si o da ki le koruko yin hello
1: hello
0: ka lo ma tafara lojo sunday
1: Argentina pelu
0: ki lo ruko eto yi Trophy World Cup Experience Show. Tell you what, three laro la bi ogun mejo abo aro. Mo je se wa ladipo. Ladipo le je sogule. E wa gba t-shirt trophy. Branded t-shirt le wa pagun. E ba ti e bere ni sala ti fugu soya. Oda. O je ose to nba ka to pade lori eto Adi Oluwa Adi Folari o pade loruko ti.
2: Happy on the 92.9.
3: Wọ́n lọ sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe ẹ́bùn bọ̀ ọ́kẹ́ ò kọ́ máa láyé tó gbé ìjà lẹ́ẹ̀rẹ́ fún ìgbè jẹ́ ọ̀pẹ́ ìgbè orogo ogun ara títa jẹ́ ara títa ara yín ní tí ń bà tán máa bọ́ lọ́sọ̀rọ̀ ní ènìyàn tó fún ọ kẹ́rẹ̀ máa ṣẹ̀rọ̀ ṣeréṣeré tàbí tó pọ̀ lápọ̀jù ìṣara tó gbin so
4: Igba tó tún gbá báyìí òun ló ń ṣọba gbọ́mi-gbọ́mi. Kọ̀ọ̀kọ̀ tó ń tún kọ̀ọ̀kọ̀ òun ló ń jẹ bálẹ̀ lódò tá a bá rí ògbóǹtarìgì tó mọ̀ nípa ewé. Iṣẹ́ tí ewé ń ṣe, egbò àti ojegi iṣẹ́ tó ń ṣe. A ti mọ̀ wípé onítọ̀hún ni wọ́n ń pè ní ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀. Ẹ máa wí pé mo ń pa àṣàmọ̀ kí nìdí àṣàmọ̀ yìí. Mo tún ti ní àlejò pàtàkì gẹ́gẹ́ bí ìṣe wa. Bàbá ẹ bá mi kí ara ní kẹsì dárúkọ yín.
5: Ẹ ṣeun atọ́kùn orúkọ tèmi ni Taufik Ajibọrọ. Ẹni tí gbogbo ayé mọ̀ sí bàbá òkè o. Òun náà ló ń kí wa pé ní àlàáfíà ọlọ́run ọba kò ní fi gbogbo wa sílẹ̀.
4: Ẹ ẹja àti àmì wìtì wìtì.
5: Àmì.
4: Ẹ bàbá òkè o. A mà tún rí yìí.
5: Ẹ ṣeun atọ́kùn bẹ́ẹ̀ náà là á bí mi. Bó ṣe jẹ́ pé nílẹ̀ bá ti ń ṣú bẹ́ẹ̀ náà ni lẹ̀ mú. Òun náà ló pa tẹ́jú tún bàbá òkè o lákọ̀tún nípa ìlera ara wa. Nítorí pé ẹ mọ̀ wípé nípa ìlera ẹ̀dá ó jẹ bàbá òkè o lójú púpọ̀. Ẹ sì mọ bàbá òkè o lórí pé bàbá òkè o kì í ṣe àmúlùmọ́là o. lórí nǹkan ẹyọ kan tọ́tọ́ òun náà ní sanra.
4: Gẹ́gẹ́ bí ìbéèrè tí a máa ń bí ní gbogbo ìgbà, kí ni àwọn nǹkan tó máa ń fa ìpèníjà ìsanra?
5: Ẹ ṣeun wa tó kù, ìwáká ìlú mi ń dàrú. Nípa ìpèníjà tó máa fa ìsan inú ara, àkọ́kọ́ ń bẹ̀, òun ni pé téèyàn bá ní àrùn táǹpì ní àrùn gbajúmọ̀ rí, táǹpì ní àtọ̀sí, a máa ṣàkóbá fún ìsan ara. Ẹlẹ́ẹ̀kejì, òun ni tẹni tó ń gba obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà rẹ̀ lọ́wọ́, a máa ṣàkóbá fún ìsan ara. Ẹlẹ́ẹ̀kẹta, òun ni ká máa ṣẹ̀yọ́ bí ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Àbíkáyọ̀ tí wàá kó tiẹ̀ máa jáde dáadáa kó máa jáde ṣeréṣeré, a máa ṣàkóbá fún ìsan ara. Ohun tá a ṣàbápàdé rẹ̀ látara ilé ìgbọ̀nsẹ̀, gbogbo àwọn nǹkan wọ̀nyí, a máa ṣàkóbá fún ìsan inú ara tí kò ní jẹ́kẹ́jẹ́ orúkọ lọ dáadáa. Tó bá yìí ti kóbá ìsan, ara ò ní ṣe dáadáa mọ́. Gbogbo àwọn èèyàn sì mọ̀ pé àbókè mọ nǹkan méjì ju iṣan ara nìkan náà lọ. Lórí àìsàn iṣan ara yìí tó bá ti wọnú ara, a máa fa ìlèṣe déédéé fún ọmọkùnrin tá ń pè ní ìdákọ́lẹ̀. Ìwọ́n mú ọkùnrin tó wúra ẹ̀ dáadáa tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ̀ ó ti wálẹ̀. Àbíkọ tó jẹ́ pé ọ̀kẹ́ nílé ìbá obìnrin rẹ̀ ṣeré lẹ́ẹ̀mejì díẹ̀ mẹ́ta kílẹ̀ tó mọ́. Àbíkọ tó tẹ̀ jẹ́ pé ní ara ti òfin ẹ̀mí gbéra dáadáa dépò pé wọ́n lè fi ojúṣe rẹ̀. Mo nípa ọba ti nípa ìníjà nípa iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin. Ìdílé máa bọ̀ wọ́pọ̀ bàbókè o, Bishop Number 10A, Oyè Kọ́lá Plaza, Opposite Deeper Life Church, níjà kan dé Ìsọlọ̀ Road, ibẹ̀ ni bàbókè o wà báyìí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ní kó bàbókè o sí 08094471140, bẹ́ẹ̀kan ni 08094471140, 08022613442, 08022613442. Ọmọ ọdún mélòó ni wọ́n? O ti ju ọmọ 40 years lọ, o ti ju ọmọ 50 years lọ, o ti ju ọmọ 70 years lọ, tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ọ ti gbà tó wẹ̀lẹ̀. Mo ní sọ bá wá pa bàbókè o, ìwọ yóò mọ̀ ìpé ní Ọlọ́run bẹ lẹ́yìn bàbókè o. Àwọn ọmọ nǹkan méjì o bí iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin, títí jẹ́ kí ọmọkùnrin lè tojúṣe ẹ̀ déédéé lọ́dọ̀ aya rẹ̀. Lórí iṣan ara tí bàbókè ń sọ̀rọ̀ nípa yìí, nǹkan tó fi ṣẹlẹ̀ tó mi gan fúnra mi rí ni, tí mo sì lọ oríṣiríṣi oògùn lórí nǹkan yìí, tí nǹkan yìí lọ yóò tún padà wá. Nígbà tó yá ni mo pàdé bàbá kan, bàbá yẹn ló ṣètọ́jú àrùn ìdákọ́lẹ̀ yìí fún mi. Òun ló fi jẹ́ sí pé ní gbogbo èèyàn tó ń wá sọ̀dọ̀ bàbá òkè o, lórí ìdákọ́lẹ̀ tí mo sọ ọmọkùnrin bẹ̀rẹ̀, àwọn náà gbà pé á Ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o. Pẹ̀lú àti lọ́dọ̀ Ọlọ́run ọba tó mú ti wá tó mú kó ń bẹ̀, sọ̀gbádọ́dọ̀ bàbá òkè o ní Shop Number 10A, Oyè Kọ́lá Plaza, níwájú Deeper Life Church, ní Jákàndé Gate ti Ìsọlọ̀ Road, ibẹ̀ ni bàbá òkè o wà báyìí. Pẹ̀lú àti lọ́dọ̀ Ọlọ́run tiẹ̀ náà nítorí sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá òkè o 08094471143, lẹ́ẹ̀kejì 08094471143 àbí 08022613442, 08022613442.
4: Ònlẹ̀ ti gbọ́ yẹn ṣẹ́ mọ̀ wípé Yorùbá bọ̀ wọ́n ní ìrírí lágbà, ohun tí ò bá tí ì ṣe ni rí kí a wòsàn, a ò lè sọ pé báyìí ni wọ́n ṣe ń ṣe ìwòsàn rẹ̀. Ònlẹ̀ ti gbọ́ lẹ́nu bàbá òkè òye tó ti ṣe wọ́n fúnra wọ́n rí ni kí Ọlọ́run tó lo èèyàn fún wọn. Ẹni tó lọ́run wá lò fún wọn yìí, ó tún wá jẹ́ kí bàbá òkè òye náà tún lọ wá ìmọ̀ kún ìmọ̀ láti mọ̀ nípa ìtọ́jú àìsàn iṣan ara. Bàbá òkè òye nípa àìsàn oníbẹ̀ta tó máa ń bára wọn rìn, ojúra, arábẹ́kú àti ìdákọ́lẹ̀, kí ni ìyàtọ̀ tó wà láàrin mẹ́tẹ̀ẹ̀ta?
5: Ẹ ṣeun atọ́kùn, ìdákọ́lẹ̀ rẹ tó ń bá obìnrin rẹ ṣeré tó jẹ́ wípé ní yóò lè fi ń dòde yóò fi yẹ kó sí, ṣùgbọ́n kò ní lágbára láti ṣe ẹlẹ́kejì. Arábẹ́kú ará ó pìde láàrin ìṣẹ́jú kan sí méjì, ara ti wálẹ̀. Ojú ọlá ń tiṣẹ́ ará ó pìde kéèyàn fẹ́ bá obìnrin rẹ ṣeré, yóò da ìgbà tó rántí nǹkan kan, ara rẹ ó bá wálẹ̀. Tí ó bá ti rí bẹ́ẹ̀, ìbéèrè kan máa bọ̀ wá kan sí bàbá òkè o, láṣẹ lọ́dọ̀ Ọlọ́run, lágbára lọ́dọ̀ Ọlọ́run, ọgbà lọ́dọ̀ bàbá òkè o, ọgbà tó lọ́ ń bọ́
4: lọ́dọ̀ wa, ọdún àìsàn iṣẹ́ ara yìí ṣé ó níbi tó ṣe kó ìpalára bá obìnrin àtọkùnrin lápapọ̀?
5: Ẹ ṣeun atọ́kùn, bẹ́ẹ̀ ni gbogbo wa lamọ̀ yìí tó ní ìṣẹ́ni wáyà nínú ara nígbà tí ẹ̀jẹ̀ ò bá ti rí bímọ bó ṣe yẹ kó yàn lọ tó nínú ìṣẹ́nu ara yóò bẹ̀rẹ̀ máa mú àwọn ìpèníjà kọ̀ọ̀kan wá àkọ́kọ́ náà ni kò gbà ó ṣeéṣe kó jẹ́ kí kọ́rin láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí máa ní ẹlẹ́lẹ́ ẹlòmíì yóò máa rìn gégé bí ẹni tí bàtà fẹ́ bọ́yọ nínú ẹsẹ̀ rẹ̀ kárìn ká máa tẹ̀rìn ẹlòmíì yóò dàbígbà tó tẹ ìgbòmọ́lẹ̀ ní torípé àtẹlẹ ṣe ó máa kan gbogbo ẹlòmíì pajápajá lọ́wọ́ pajápajá lẹ́sẹ̀ ẹlòmíì ọwọ́ ó máa gbọ̀n bẹ́ẹ̀ ni gbogbo ara ó bẹ̀rẹ̀ sí máa gbọ̀n ẹlòmíì bẹ́ẹ̀ kó máa rìn káàkiri inú ara ti tiẹ̀ ni àbí kí inú ara bẹ̀rẹ̀ sí pààyàn ẹlòmíì bẹ́ẹ̀ ò tiẹ̀ nílò rọrùn sùn déédéé kórìí máa fọ́lọ́ mi ẹlòmíì ẹsẹ̀ rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí wú ni káàtẹ́ báyìí àbẹ́kẹ́lòmíì ò tiẹ̀ ní rí bẹ́ẹ̀ sẹ̀kú déédéé dáadáa ẹ̀yìn yóò máa fa ẹlòmíì so iṣẹ́ ẹsẹ̀ kó máa fa ẹlòmíì so ìsáfá kó máa fa ẹ̀tọ́ àwọn nǹkan yìí ìpèníjà iṣan inú ara tí ẹ̀jẹ̀ ò rí bí wọlé tó nínú àwọn iṣan yẹn àwọn yìí ló ń ṣàkóbá fún àwọn iṣan yìí pẹ̀lú ògbó lọ́dọ̀ ọlọ́run tó bá dédé ìbàbókè o ìwọ́gbó gbà pé ní ọlọ́run bẹ lẹ́yìn ìbàbókè o ìjọba ìbàbókè o mọ nǹkan méjì bí iṣẹ́ ara yìí kí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ́ tí kò ní jẹ́ kí ọmọkùnrin yìí ṣe bíṣẹ̀ déédéé àbí tó máa sọ ara di ọ̀lẹ́ tí kò ní jẹ́ kéèyàn rìn déédéé dáadáa tí kò ní jẹ́ kéèyàn lè gbẹ́sẹ̀ déédéé kí sàlẹ̀nu máa kànyàn kẹ́yìn máa fàyàn ọ̀pá yìí kó máa roni gorogo eru kókó bẹ̀rẹ̀ sí ru ẹlòmíì ẹlòmíì ń bẹ tó dàbí ìgbàdúró pé pajápajá ọwọ́ pajápajá ẹsẹ̀ káyà máa lu pìpì kẹlòmíì máa rọrùn sùn déédéé kórì máa bẹ̀rẹ̀ sí pọ́nì gorogo ojú èèyàn máa sú ẹlòmíì ń bẹ ìgbọ́kùnrin káàkiri inú ara ẹ̀mí àbí kí nǹkan máa sọ kúrúkúrú àbí kára bẹ̀rẹ̀ sí táyàn tó bá ti ní ìpèníjà yìí pẹ̀lú agbára lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú àṣẹ tọlọ́run tí mo fi ń sọ̀rọ̀ yìí tó bá dọ́dọ̀ bàbókè o ìwọ náà gbà pé ọlọ́run bẹ lẹ́yìn bàbókè o bàbókè o ti wá wà ní shop number 10A olùyẹ kọ́lá plaza níwájú deeper life church ní gakande gate ní ìtọ́lọ̀ road ibẹ̀ ni bàbókè o wà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní 08094471143 lẹ́ẹ̀kan 08094471143 àbí 08022613442 08022613442.
6: O lágbára o ohun tẹ́lẹ̀ ò bá máa máa ṣàgbára o inú ìmọ̀ wípé àìsàn ní sara ó kú gbogbo nǹkan tó pọ̀ tó báyìí ó kó sínú àtijọ́ ṣe ń là yé wa ó dẹ̀ ti wá yé wa yé tó báyìí àwọn tí irú nǹkan bẹ́ẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ nílé báyìí bọ́ ṣe ń gbọ́ yín wọ́n á ti máa gbìyànjú àti pé ojú òpè ń ṣùgbọ́n ká tó máa ká sí ètò yìí nílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹjọ́ wà nílànà kan náà ná máa ń sọ wípé ẹ wá fún ajẹ́gun ẹ wá fún ajẹ́gun ṣùgbọ́n mo rí i pé èyí máa ń fi nǹkan kan fún ajẹ́gun tọ̀dọ̀ tí pé ajẹ́gun àdáyébá sí ìyàtọ̀ ń bẹ láàrin ajẹ́gun lásán àti ajẹ́gun àdáyébá ni àti pé kí ló bí àdáyébá tó wà nínú ajẹ́gun tọ̀dọ̀ tí.
5: Atọ́kùn ìbéèrè tẹ béèrè ìbéèrè tó lágbára gbogbo ènìyàn máa tọkùn tó púpọ̀ ajẹ́gun àdáyébá tí mo ń sọ̀rọ̀ nípa bàbá tó bí bàbá bàbá mi ló ní ajẹ́gun yìí nítorí pé ọdẹ ni wọ́n ọdẹ ni wọn àná ni ajẹgun àdáyébá yìí nípa ìmọ lọ sókè ọdẹ ìbẹ̀rẹ̀ ti gba pàdé nígbà tí wọn wá gba pàdé wọn ti ṣàtọ tẹlẹ pé tí ọmọ ọmọ mi bá ti bímọ ọkùnrin ní kẹgbẹ lọwọ òun ni wọn fi wá fi pé bàbókè o àdìtú tó ń bẹ nínú ajẹgun àdáyébá ti wá tó fi yàtọ tó fi jẹ pé ní ajẹgun àdáyébá òun náà pè é
6: kábíyèsí lórí
5: báyìí tó fi já sí pé ní mo ti ná gbára mo ti ná gbòòrò mo ti lọ wá mo ti lẹ tó bá dọ́dọ̀ bàbókè o àwọn náà máa rí i pé ọlọ́run bẹ lọ́dọ̀ bàbókè tó rọ́ọ̀ ń bá wa ṣe.
6: A dúpẹ́ fún ọlọ́run pé ó ń bá yín lọ́wọ́ ṣùgbọ́n ẹ ṣe ń ta báyìí tẹ́ ń tọ̀ ọlọ́run jẹ́ kó di ẹran nídìí mọ́ lọ́wọ́. Ẹ ká tó máa lọ ẹ bá wa pé àdírẹ́sì ọ́fíìsì yín lẹ́ẹ̀kan sí kẹ̀dẹ̀ sọ ojú òpó ẹ wá fara balẹ̀ pé torí àwọn ẹlòmíì tí wọ́n ń tètè rí ìtàn ní.
5: Bàbókè o ti wà ní shop number 10A Oye Kola Plaza níwájú Deeper Life Church ní Jákèjì Gate ní Ìsọ̀lọ̀ ibẹ̀ ni bàbókè wà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹni pé bàbókè o jí 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442 a sì ní ẹ̀rọ ìgbàlódé yìí tá a máa fi fi àwòṣòwò fáwọn ènìyàn tí wọn náà máa fojú rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ara wọ́n sì máa rí àwọn ìpèníjà tó bá ba ìṣàn kọ̀ọ̀kan pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọba tó mú ti wá to mu ko nbe mo ni gba go tenu ni sunsun baba ko ti wa wa ni shop number 10A oye kola plaza ni wa gidi palace ni da kan de je ti mi so mi nbe ni baba ko wa
6: o le ti gbo yen gbo eniyan mo wa fi ya ko koja si shop number 10A to ba tin bo lati so le bayi bi eni pe o lo si ikotin to ba ti de ja kan de gate bi shop meji ti meta o ti ri oye kola plaza ni wa di church nla kan di palace court to wa nbe iwo sa ti wo be bere shop number 10A ti be ni baba oke o kale si ero ba ni soro won le kan ti 00 94 47 11 43 o tun le pe 08022613442 aisha ko ni fi ago ara wa se bugbe o ti wo
7: Santo medical iwo fa ma ni le gbo won lori irawo to gbe waye o fa mo na bayo to waye re tabi ti lo fa to waye re se ri go se ri mo ma o ti ke ke a to waye re o ti na gbara na gboro o ti na danda wo o o na bayo ti wa de waye o ro ni bo ko ba di ile iko ta ra sasa ma po wa si ifa ko ko santo medical ni bi ti wo ti gbe ifa de le bere lowo fa o na bayo ti o waye re ya Zero 8 1 1 1 1 1 5

0: فصلوا على أقدار الله
1: Yeah.

I'm going to go to the hospital.

outside. I hate to drop out with friends. I always get a 1-2-1 last.

Ah, lindo.

然后我们就是说，人家就比这个比较，人家就比这个，然后我们就看，一定是不可能。

programa, sabe?

Gracias.

Okay, we'll see you next time.

Thank you.

Ahora en Bush. Ahí está, ahí está, ahí está, ahí está.

我们一起来，你知道，希望大家以为，可能我们只有一个，啊，不分大家的。

上一级的，我们在那个老家。

Thank you.

تعلم المؤمنين. Thank you.

6 8 1 6 0 5 7 1 Ahlus Sunnah wal Jamaah Al-Quran

dókítà ìwọ fẹ́ máa lẹ̀yìn lẹ́kùnrẹ́rẹ́ lórí ìràwọ̀ tó gbé wáyé o fẹ́ mọ ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ ayé rẹ tàbí tí ó fà á tọrọ ayé rẹ ṣe ní bó ṣe rí bẹ́ẹ̀ ló ń wá ojú ti kíákíá tọrọ ayé rẹ o ti ná gbàrá ná gbòòrò kódà o ti ná dandan wo ẹ o ọ̀nà àbáyọ ti wá dé wáyé o torí bókò bájì ìlà ìkó rárá ṣàṣà máa bọ̀ wá sí ìfà funfun Tradomedical níbi tí wọ́n ti gbé ìfọ́ jẹlẹ̀ bèrè lọ́wọ́ fá ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ ayé rẹ kí á sọ̀rọ̀ rẹ bá ti ayọ̀ bákan náà la ń ṣe ìtọ́jú àìsàn kí èèyàn kọ́ látara èèyàn tàbí láti ibìkan infection ọgbẹ́ inú àìróyúnlé oyún ju ìlú yíyọ ovulation àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìlera rẹ ṣe pàtàkì láti ṣeré rárá tètè pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 081 02 31 1845 tàbí 081 11 11 55 66 081 11 11 55 66 Tradomedical.

ń ọba mi yẹgbẹ́lẹ̀ kí awú ọmọ ṣẹ́ gbé àríwá àlá ọlọ́run aríranjú ọlọ́ gbẹ́gbẹ́lẹ̀ kú tí ò ṣe dá méjì ọ̀pátẹ́rẹ́ tó kẹlẹ̀ tó pàrún aláàfin àjọbọ ìwọ ni mo ṣèbà kálẹ̀ yìí àtúnṣèbà àwọn èyí bàbá mi ò ìbàrẹ́ o torí ìbàbà bẹ́ẹ̀ ni là ń kọ́kọ́ di ẹ̀kú lé o ní gbogbo ibi kí ni dáa ti láǹfààní láti máa ṣe ọmọ ní gbogbo ilẹ̀kílẹ̀ ẹ̀ka àtọ̀ sórí ètò ìfowó ètò yí ètò ọlọ́run ọba mi èdùmàrè àràgbélayé pátápátá ọgbọ́n mo dúpẹ́ fún o gbogbo tó yìí ẹ̀kú àtàárọ̀ o sálàáfíà lábáyé o ẹ̀kú iṣẹ́ òní ẹ̀dẹ̀ ẹ̀kú àfọmọ́nìyàn ṣe gbogbo ayé òní lù fún ijó táìwò sàlámù ló pọ̀ ajibẹ̀ ń tó làwọn fún pè mí àfọ́sùrẹ́ o lórí ẹ̀rọ àgbáyé bọ́ńdẹ̀ fẹ̀ ńlá wà lálẹ́ tò ní 92.9 gbúdúgbò ọjà lálẹ́ òní àgbélayé ìta àbùsọ lónìí ìwà lágbára o ẹjẹ ń dúpẹ́ lọ́wọ́ èjìká tí ọ̀jẹ̀ kẹwù ọ̀bọ́ iléeṣẹ́ anímọ̀ káyé bàbá tápà àwọn oníyẹn so nípò àwọn ètò yìí nọmba 62 santos avenue abúlé ìgbàlá ẹ̀yìn kọ́ yìí gbúdúgbò ọjà lálẹ́ òní o ẹjẹ́ ń délé tẹ́wọ́.

Come on.
Amado. Ah! Ori baba mi. O le mi ma la ja o. A ja mi ma pe ku. O gba lo mi. A foro lagba mi o sa ja mi o. Foro lagba. O ti agbari to bi se u. Ọmọdé bá gorí àjà kò lè rí. Bẹ́ẹ̀ ni sà. Bẹ́ẹ̀ ni mà. Bọ́ bá gorí àjà kò lè rí. Ẹ̀yin kọ́ yìí, ọmọbìnrin yìí, mo ṣe dáa tó, mo ṣe lẹ́wà, ó tó rà lẹ́gbẹ̀rún ọ̀kẹ́ ẹ̀. Bá a bá rí i lọ́ọ̀kán, ká a tó súnmọ́ yọmọ wu ni jọjọ ọmọdé ìgbọ̀n dáa ó ní wà rẹ̀ ó sì ní wà lé ọkọ̀ ọkọ̀ náà ló ní wà rẹ̀ lẹ́ ó ní wà lé ọkọ̀ wọ́n ní òkórí ọkọ̀ wáyé irọ́ ni o àmìní o àmìní láti lẹ́kan bọ́ lẹ́kan bọ́ lẹ́kan mò ń wo ọmọbìnrin kan nínú ẹ̀mí ọkọ̀ mẹ́ta ló ti pa àmì ẹ̀yìn kọ́ yìí ká tó súnmọ́ ọmọbìnrin yìí ojú gidi láàmọ̀ wò lójú ẹ̀ gbogbo ohun tó wọ̀ ló dáa ṣùgbọ́n bá a bá ti súnmọ́ tán ojú arúgbó láàmọ̀ rí lójú ẹ̀ kò fí ẹ̀ sára ọmọbìnrin tó rẹwà kò fí ẹ̀ sára adébùtáyébà pápá iléeṣẹ́ wọn wà ní nọmba 62 santos avenue abúlé ẹgbà nílùú èkó ní wa gbogbo ẹni tí bá ń bọ̀ yálò oṣù ilẹ̀ tí ń bọ̀ sango ni ẹsẹ̀ ti dábúlẹ̀ lábí bíríìjì ẹwọ́ bí ilé epo tí mẹ́ńbẹ̀ ẹ kiri yà lọ́wọ́ ọ̀tún yìí ẹni ọ̀dọ̀ adébùtáyébà pápá ó gbé yín débẹ̀ sọlọ́kadà nọmba wọn ni ẹkọ ọkẹ tó ń tóbẹ 08033735570 nọmba wọn ni ojú ni wọn wọn yìí sáìmù olóko bá ń sọ nípa fáà tó ríran fáà tó mọ̀ fún yàtọ̀ tó sì fáà tó mọ̀ wọ́n yí padà. Pẹ̀lú àdéhùn tó bẹ́ẹ̀ kí Fẹ́ọ́rì náà ní òrì yìí ọ̀kan ni. Àdúà ni tí wọ́n àdúà àdúà ni àdúà ni. Ọ̀rọ̀ yìí ṣe kù sínú ọmọbìnrin yìí pé èmi bí mo ṣe tó yìí àbíkọ́ ọlọlé o àbíkọ́ ọlọlé o ọmọbìnrin yìí múra lọ́jọ́ kan ó di gbàdàgbọ̀ ó kọrí sílù. Ó ní ọjọ́ àbáríbi kí bí wọ́n lọ bá màmá mi láti ṣàkóso. Ó lọ ògbéra ìbéèrè ni pé ṣé ya gbẹ̀bí kò sì wà láyé. Ọmọbìnrin yìí gbéra màá ní ẹ̀yin mo wá bá o. Wọ́n ní ìgbèrè nǹkan mẹ́ta lọ́wọ́ yìí. Ó ní mo ti béèrè rẹ̀. Wọ́n wulẹ̀ béèrè ẹ̀yin ọrùn rẹ ni kó o kọ sí bí. Ọmọ ìbá yí ẹ̀yìn ọrùn sí màmá ìbá wò ó ó ní nọmba 5 ni wọn sá lọ ọmọdé ìtẹ̀lé màmá wọn jọ lọ wọn jọ lọ wọn yí sẹ́yìn ìpínlẹ̀ lẹ́kan àkókò ìgbà kan adébọ̀kà ẹ̀bà pápá nọmba 62 landlord avenue abúlé ẹ̀ka ni wọn ìpínlẹ̀ sí o nọmba àwọn ìwé ẹ̀kọ́ wọn ẹ̀bá ń sọ àpá àbínú ńlá ni wọn o 0033 5570 a tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ àmọ́ àmì àmọ́ ìdánidúró ìkórira àmọ́ ìdánidúró jọ́mẹ́jọ láti fi rí àtẹ ìpàdé táwọn sàlámì lórúkọ mi ó sì rí rédíò ni pé àrọ́lámọ̀dé àní dáná o ó di wọ́n.

0: lana ngo ngo lati bolo we ju paye iwo sa pa pa pa ni ko ni loni ni no ma wa san to ya me ni abiye ga le ga abi ke ma ko 0 3 7 5 5 7 0 0 3 7 5 5 7 0 ni mo aye pa pa pa o mi ti
1: Ọ̀rọ̀ ìyìn òbí wá láti ọ̀dọ̀ Alhaji Mujahideen Ogunbana Balbon.
2: Bàbá àdínní Aisha Ọlálókè Mosque.
1: Tí wọ́n wà ní títí láyọ̀ ètò ìnípínlẹ̀ Èkó ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Imam
2: Sulaiman Mujahideen Akànní Láìgbàgbé Míṣẹ́là Aji Ashiru Ganiyu Oriyomi.
1: Ni wọ́n sọ wípé iná lọ àti ọ̀yíbà lámìyà báyìíṣẹ́ ilé àti ọ̀yíbà. Ọlọ́run ọba ọba tó mọ̀ ni tí àwọn ò ní gbà kankan lọ́wọ́ èmi àtẹ̀yìn. Àfin kan tó mọ́. Ẹgbẹ́ táwa ló gbìyànjú ká máa wà ní mímọ́ ńlá yìí káàkiri láwùjọ wa. Torí pé ìmọ́tótó ó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí o. Ká tó lọ sí lọ́hun, a gbúdọ̀ wà ní ìmọ́tótó. Tá a bá tún sí lọ́hun tán, a ó wà ní ìmọ́tótó. Ká jẹ́ káwùjọ wa wà ní mímọ́. Ẹ má jẹ́ àṣebàjẹ́ àfi iṣẹ́ ẹ̀gbìn sí àwùjọ. Nítorí pé àjàkálẹ̀ àrùn á máa tàn látara àìsí ìmọ́tótó láwùjọ. Ìmọ́tótó ló lè borí àrùn gbogbo. Ọ̀rọ̀ ìyẹ̀dú yìí wá láti ọ̀dọ̀ Alhaji Mujahideen Ogunbana Balbon.
2: Bàbá àdínní Aisha Ọlálókè Mosque.
1: Ègbè nípínlẹ̀ Èkó.
2: Kéèrè o, ìyẹn ẹgbẹ́ àpèjẹ Yorùbá, ẹgbẹ́ gbọ́ba ní ìmẹ̀ràn àti Happy People's Club, alájàgbé ní Tọ́lá Ọláńkọ̀, alájẹ Chris Mother Food Campaign, akúnwọjọ ṣàṣálẹ́kọ̀, kí gbogbo oníbàárà wọn tí wọ́n bá wọn ra oúnjẹ, àpamọ́wọ́ owó, àtàjèrè ọjà. Bákan náà ni wọ́n kí gbogbo ọmọ ẹgbẹ́ gbọ́ba ní ìmẹ̀ràn line, láìgbàgbé Ìbàdàn Pillars Club, lọ́mọdé lágbà Happy People's Club, ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá tòótọ́ àti ẹgbẹ́ àpèjẹ akúnṣe ọpọlọ. A ò ní fọ́ sọ́jọ́, a ó kó èrè òkò délé, ẹgbẹ́ yín ó máa lékún, a ò ní tọrọ jẹ, a ó máa ríná rílò, a ó tayọ nínú ẹgbẹ́ pẹ̀lú ẹ̀mí gígùn àlàáfíà la ó fi lò gba o. Àmì.
3: Èyí ni láti sọ fún gbogbo onímọ́tò pátápátá lójú pópó pé níbi gbogbo tí ẹ bá ti rí àmì sí caution ìtọ́ka sí pé mọ́tò bàjẹ́ ni o. Nítorí náà ẹ jẹ́ ká rí i dájú pé a fi mítà mẹ́wàá sílẹ̀.
4: Bọ́ọ̀dọ̀ mẹ́rin ni tuntun gbọ́dọ̀ rẹ aráàlú ní ṣe lọ́jọ́ àbúrò onímọ́tò pé àdéhùn balẹ̀ rẹ kó rírà kó yá ju kí àwọn onímọ́tò jẹ́ pí sí caution níbi máa wà lẹ́yìn tí wọ́n ti rí

0: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. تبارك ما شاء الله تري جتري وتلو يو أدوك بس بس باي نبوا كبر الدين أمير الجلال محمد الجمعة توجه مدير مركز الدعوة يبايو kukuligo bapa kuda awati koko uriro yon ono oda ala kuje kuparo la o shema adupe fo eni fo no lo gege di ala ti lo yoto no wama shida yoni kuji uri fada ili tu wagida li wawa amir kuma dina jala mwamu di juma ono mba wata uribi fo ba ashetu ni sinifu wala kuje ono oda ala ala oma ami akdara po mbawa asi ili eto shuwa uri ayye jomu da laki ya oma
1: Alhamdulillah. ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا المصطفى محمد صلى الله تعالى عليه وسلم وعلى آله وصحبه وموالاه. يوجد دار الله أكين كي تولا أكين كي تولا بينا لكن كي تولا كي تولا أمر بلهم السلام عليكم ورحمة الله وبركاته.
2: وعليكم السلام ورحمة الله وبركاته.
1: Anko ni kiki ola, ndi kwa kwa tu waljana, idi kiu maashota di kira wa, fahaku udawana, alhamdulillah, robla, amin. So, ama sofura wa, ike tuyi, etu esini, afrika wa tekini ni esi, nta agbode kwa korinde, unwa ni orolo, orolo tawa wi, ale tu pelu opolo wa, abekatu pelu agboya awon to ti lo suwaju akoko ni won na ni arebe wa Muhammad
2: sallallahu alaihi wa sallam
1: ni ko ti fun awon sade sade na wa ti fun awon ma wa leyin oro olohun oro anabi lo kan ki ma pe ni ahadi oro to so nkan to se ati ti won se loju re ti o so pe ko da o pe ju da ki anabi lori se si kan abisi bakana ituma ta sabe ba fun keu la godo fun nje ti won lanfani meta awa ogbe ni afani akaka won ri anabi muhammad sonju bayi ni
2: fefe
1: afani akeji won gba islam loju aya anabi muhammad afani aketa na ni ko won wa ku sinu islam na afani pe ni ka be ni igba to ri anabi ko ni sabe o to bi kan ma wa pa se gbo o ni abulade nko abujale nko ara goda nti ko gba islam to ko ba won lo ti abi ka ta nbe to bi a abusala to pada wa de meka to pada di kefiri a ki ka ku sabe to je ti ni e ku sinu islam ora lo ke bi de la yero ni la bi de to yi kale la bi pe ni wole ola wole aljanna ya aljanna ya ola ke la fe so le ni oju se yin obi ni o oluwa pe omo ni eso oluwa pe omo ni adanwo ibi pe omo ni opa ni de nu omo ni awon yawo ni je ki abi o pa ni ta ni je fun. So, bọ́ọ̀nù wọn ṣe ní jẹ́ ọ̀tá, bọ́ọ̀nù wọn ṣe ní jẹ́ àdánwò, bọ́ọ̀nù ti fọ́n gbọ̀dọ̀ wá jẹ́ ẹ̀ṣọ́. Àníṣọ̀rọ̀ kọjá tó lọ bá sọ fún àníbi wa Màhámà. Ìwọ bàbá olóríire, ìwọ ọ̀yá olóríire tó ń gbé ṣe wọlé ọlá. Mo fẹ́ kó wọ àpótí, kò fi ní àpótí, àti kó fọ àpótí méjì. Ó bá rọrùn, ó bá ní gèdè àti sákàndà, fẹ́rọ àti pépà kò ní jáde. Torí pé láti Alkùránì kẹrí ìrìnàjò ara kẹrì láti bẹ̀rẹ̀ dópin olúwa ò sọ wípé ẹni tí ò bá bímọ máa wọná kò fi yí wọná you are gonna consistently your mother baby. You tell me to your mother baby go for a ride. A bunny, yeah, go the money show. In fact, I have been on your show. No color. How you say you do corona? Why you not? I'm on the best. What you ask? Ah, you go show me. Let your baby mature by tomorrow. You wanna? You know I'm only a guy. Tell your mother to leave here. Only send you no color. Ah, this is me. I don't do that for no people. I'm not this. I'm not gonna dance right here. This is not your love. I'm not about to do that kind of thing. When you are with me, you know what? It comes up from my Sudan. Me, come up from Ethiopia. Me, I'm not gonna do anything. I'm Afuan. Me, I'm not doing it. Africa. Me, I'm Africa. Some of us are people like saying to them, "I don't say no to my man, love." Bakit ka fun to ngbo wa ina ni ki wona ma si se fa mo re o ba ni wa ni qala lukuman lihi ya bunayya la tusrik billahi inna shirka tazulumun azim
3: a'udhu billahi minash shaytanir rajim
1: أكبر.
3: وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم
1: بابا لوري ري يا لوري ري وانا فما ربي لقمان مش فما Be like, I want to play. You want me? baba olo ba wo ro bu bin la ni bo ju la pelu ko olohun
4: baba
1: to ri pe awon ara fi meta ta ma fi jura mo ti ni si bu ko ari
4: na
1: sala wala bi la ko je ni ku ra ni wa ka di bu ra awon ibo lo mu wa ko si ma ti ni wa pe ka mu ku ra ni da ni ka di bu ra awon ara fi meta yen o to o kafa bilai mo fi olorun ba bu ra la tu shirik baba wo logu
2: illa
1: olorun ko olorun ma ko olorun ba wo logu
2: la shirika
1: baba wa mu wa ni kokan yo ta ba bi se bi do to ni lo wu na le ko ni di o si o tu wa jo mo iko ni bi ba mo ko lo gbon ni gba to gbon ni ba o to se ni eko o do ni o ko be lati du mata o to do wa ta la de ni bi ba da si ni ni ko e ko ni o ni je ke enu o wa o lo ni o ni je ba kan le ko kan mo de bi abe ni o ko ma se mo wa to ba wa ni de wa mo lo si kini mo lo si ni ba si ni e ko da le de yen ori ko wa bi e sa bi de yen ko ni ko ma ba wo se lo ko ko ni o da iwo ko se are lo mi ko o wa n fi logo e yo gbogbo ti o fi si re gbogbo ti a yi moto re gbogbo ti kan o ti se beto lọlọrun ni nítorí pé ẹyọ gangan lè béèrè aka afúnbọ bàbá wa kìlàgbo nílẹ̀ ìdálẹ̀ ló sọ ìtẹ́ sórí nigeria headline nigeria headline rẹ̀ rèé àwọn dókítà tó ń fọ́ tí ń ṣe gbéyàwó ìlú pẹ̀lú yìí ẹyọ kìí ṣe òòṣà láti lẹ̀ tó ń ṣe tọ́lọ́tọ̀ nípa òrìṣà àwọn tó ríṣà náà ń pè ní òrìṣà àwọn tó yẹ kí wọ́n ẹ̀jẹ́lì ju àwọn ìyókù wọn lọ pẹ̀lú wisdom and braining àmọ́ ẹ̀yọ̀ tí wọ́n wá takú tì yìí tó fi ń ṣolókò lọ́fíìsì tó béèrè ẹ̀yọ̀ sínú mọ́tò tó ní torí pé jọ́nà èkó ẹ̀yọ̀ ní lógò rẹ̀ wọ́n wá fi ẹ̀yọ̀ sìnkú ni láti ní ìbẹ̀ fún lóògùn pé wọ́n wá fi ẹ̀yọ̀ wọ́n wá fi sìnkú ni olùdarí ni òwò ọmọ bí wọ́n wá ní kó sínú bí bá ti máa gbọ́ mí ní òkú gbogbo ọba adúlówà lórí ìjọba ọlọ́run olúwa fẹ́jẹ́ bí aya ó wá bí ológun tẹ́lẹ̀ àti ṣòókọ̀ ìgbà tí ìyá ìwá ló gbèsè ayé tó kú kò sí fóònù àwọn aláàbò mọ̀ tó ti kú sẹ́kọ̀ọ́ máyà kí tó wá jẹ́ àbúrò olùgbani ni wá wá pé nutrisi àti ìnira náà tí ẹ̀ ti kú sí pẹ́ àbójúmọ́ méjì ó bí ológun kú tẹ́lẹ̀ ojú ṣòókọ̀ ẹ lè sàn tí ò ń bá yẹ níbi tí a ti wá lọ́hùn tó yẹ bá fún a máa ń daṣọ bojú àdé àpẹtẹ ìdílé pé wọ́n bá fẹ́ ṣe ẹ̀yẹ wọ́n fẹ́ sọ bí kọ́ńtà tradition ló kù wọ́n fẹ́ ṣe ẹ̀yẹ ẹgbẹ̀bẹ̀ tẹ́ ò kà kalẹ̀ ẹ̀yẹ wá bí ọ̀gbẹ̀gbẹ̀ tẹ́ kalẹ̀ ìwà mùsùlùmí tó gbà fún ọlọ́wọ́ kàrà mẹ́ta wà mọ́ mọ́ kí ló kẹ́ ẹ́ pẹ̀lẹ́ yọ ìtọ́lá sọ fún ẹ lọ béèrè mo fún ẹ ní 100,000 tó bá tẹ̀sí tó ń sọ ṣé mo bẹ̀ lẹ́rìí tí o bá tún ní ẹ̀rí mi pé ẹ̀yọ̀ kí àlọ́ yọ̀sẹ́ wọ́n wá fi sìnkú láyà kí ló mu wá sí ìlú èkó ìjọba ìjọba sọ̀rọ̀ ní ẹ̀sìn ẹ̀sìn àjèjì ẹ̀sìn ẹ̀sìn ìsìláàmù tó mu wá wọ́n mú ẹ̀yọ̀ náà wá sìnkú ni ìdí ni tí wọ́n ṣe lẹ́kọ̀ọ́ tẹ̀dọ̀ tí wọ́n ṣe nígbàdígbà wọ́n mu wá sìnkú ni ìbá fún sọ pé àyè ń batata ó kọ́ lé ìgbé ni tí ò dọ́rí ni àyè ń batata
2: ó kọ́ lé ìgbón
1: ni nítorí délé náà fún kẹ́kọ̀ọ́ máa gbé ó sọ̀rọ̀ kọ́ lé ìgbón ni ó mú ọya èkó kọ́ ló ti dálẹ̀ ó mú wa ni sọ fún àwọn ọmọ rẹ jẹ́ kí wọ́n mọ ìtọ̀ yìí nínú àwọn òrìṣà tó lágbára nílẹ̀ yorùbá ìṣọ̀gbó jẹ́ kí mọ̀ pé ó ní ẹ̀gbọ́n ẹgbẹ́ rẹ̀ ń pè ní aláàfin àjàtá nígbà tí ò lágbára láti máa gbowó ìṣàkó lọ́wọ́ ara òun pẹlọmú ṣàǹgó wa kódà ṣàǹgó yẹn gan èdè tàpá ni ènìyàn wa sáfì ní ṣàǹgó ṣàǹgó ṣàǹgó ṣàǹgó náà ní ṣàǹgó wọn lọ mú wá láti lọ sápà wá jọba lọ́yọ̀ọ́ ni to fa mi fun e o bi bu wa gangan ta lo wa lati sama nitori pe won mo bi to ti wa ni o de de lo si won laarin ni igba ti o de de lu ile ife o ba awon iran metala okan ni meji logun ti ba gbe ija agbalagba meta akoro na so o wa ri kiyin funfun ni o si la kai mo ti de je ka fi joba mo ti fi odudu wa joba ninu awon ti o gba pe lo ba joba kalawa gbogbo awon kini local weather friend Samuel Johnson ninu awon owo to wa very very authentic to soro ko le bala na se ka atuwa ka mi ninu we kan se mi the bad case of you yo ti ko a ko se ka ma wa fi eleda ale ka ma si eleda to bi mori ogun ilu re ni ofun te bi ki mi se mo re ni olóra olóra àwọn ará ilé ìfẹ kó ní gbogbo ogun ìrẹjẹ àwọn ògbò báwa ọlọ́lá jùlọ kábíyèsí ọba tó ní ọba spoil bàbá ọba tẹrù bàbá yìí máa ń fìfẹ́ ẹdẹni eléni pé àwọn wọn lé àwọn kó ní ilé ìfẹ ni àwọn làwọn tẹ ilé ìfẹ tó ìtọ́lá ń pa yìí ká ní ó pàtó ọlọ́run ká ní ó pa ìtọ́lọ́jẹ ọlọ́run àwọn àdúgbò àgbẹ̀gbẹ́ ọba àbúrò ẹ̀ tó nínú bíbélì tó ń padà dárúkọ àwọn àbúrò àlọ́bí wa ìtàtà àmọ̀tí jésù àmọ́ jésù padà bímọ lẹ́yìn ìjíta wọ́n ti james wọ́n ti john tó tí inú pọ́ọ̀lù sọ fọ́mọ ẹ̀ náà ni kí wọ́n náà sọ fún ọmọ rẹ pé wọ́n ọmọ ni láti sinmi kíbi láàyè ẹ̀ ṣe ń ká lazun mo na ori abo ti ko ga ju ni ka bo lo da wo ogun o wa o soina ya jama e wa wo awon ara ilu wa loyo awon taku o taku o taku ti ka ma so lu so go awon ti le se awon taku ti ma se ogun olojo awon ti abekuta awon na ma n bo oke oyin ni bo kan ti bo ke dore fún lókè bí ayin fún lókè tápà òkè yìí dẹ̀ rí táwa wò yìí inú ẹ̀kọ́ kùránì ọlọ́ba ni a fi òkè kan ilẹ̀ mọ́lẹ̀ ni yálíjì báálà àrùdáadá kí ni pé àwọn mùsùlùmí wọ́n lẹ́kì wà lára rárá o àwọn nǹkan tẹ́ ń bẹ́ẹ̀ sìn tẹ́ ń forí balẹ̀ fún yìí ẹ̀dá ọlọ́run bí i ti yìí ni tó bá ka ìwé tó kò ní tẹ́sán mi bá gbọ́ sàmì o wà á rẹ́rìn Jẹ́jú fẹ́ ní mi. Tó bá ń gbọ́ ọ̀ràn níyàn ràn níyàn tó lọ béèrè ló dé tó ti jẹ́ ọ̀ràn níyàn. Nínú ìwé ìtàn, wọ́n nítorí pé òdúdú wa ó jọba ó lágbára ó wá gba ìyàwó ògún ìyàn ló ń gbògùn kì í ṣorin inú bá dúró lọ́tọ̀ nínú ìwé tàwa Adéṣọ́tò Habib ọgbà ọ̀rọ̀ irin. Èèyàn ogún, ogójú ọlọ́gẹ ni. Ó wá bẹ ìyàwó ẹ̀ tó kò fi ń kí àsì nígbà náà. Àwọn àgbà níbẹ̀ ni rárá ó lè gba ìyàwó ògún òrìṣà lòun náà. Kò dá bá tẹ̀lé kìrìkì ìyàwó ẹ̀ lẹ̀ kò ti fi lóyún. Ògún ní rárá o, ìmọ̀ fún ìyàwó ẹ̀ lóyún. Nígbà tí ó wàá bímọ, ọmọ yẹn ní àwọ̀ méjì, ó ní àwọ̀ funfun ní àwọ̀ dúdú. Òbí wa sọ pé ṣe rí o, ọ̀ràn mi ti yan o. Àwọ̀ mi lọmọdé ò ní wáyé, òbí mi rárá ọ̀ràn tèmi náà yàn. Àwọn òbí ló mú ayé tó ń fa ọ̀ràn níyàn nìyẹn. Ọ̀ràn níyàn kì í ṣe òṣà. Kì í ṣe bọ́lá. Gbogbo àwọn àfọ́ oníjàràbí, inú ilé ìwé láwà ní, inú ilé ìlú gbọ̀n, kò mọ ìtàn, kò sì wádìí ìtàn. Ló fi ń padà yọwọ́ padà. Gbogbo òní kọ̀ọ̀kan, àwọn ìbàdàn wọn kúrò níbi òkè ìbàdàn. Kúrò mí máa tún fi pé ní ìlú ọmọ òkè ìbàdàn. Oníkiní kan orí ìgbẹ́ dárúkọ ọ bẹ́ẹ̀ náà làwọn tó wà lẹ́kọ̀ọ́ wà yìí wọ́n máa láwọn fẹ́ lọ ṣe ẹ̀lú kú wọ́n fẹ́ lọ ṣe ìṣẹ́mọ́ gbogbo tí mò ń kàkalẹ̀ yìí ní kìrì ìrẹ̀lẹ́ ṣubú kò lè dìde mọ́ ìwé àwọn ọmọ ilé èèyàn tẹ́lẹ̀ yóò fi lo ìdáàbò bẹ́ẹ̀ máa lọ sí òṣogbo kí wọ́n tẹ́tàn fún lọ sódò yìí kí wọ́n bọ́ ọmọ ẹlẹ́gbẹ́ odò yìí ìdúbákẹ̀lẹ́ wọ́n níbi ọmọdé ìfà mẹ́wẹ́ lẹ́wẹ́ tí ó sì mọ òwò lówè àti jẹ́rẹ̀ sọ́wọ́ ọ̀tún àti ìdówò sọ́wọ́ bàbá Iwọ lo lẹtọ lati ko mo ya te wo mo mi la ti shiriki biru ai
2: inna shirka la ul mun awi
1: gbo awon oruko kan awon oruko kan biju won ma wa wa awon isa ti won ta ku ti won sin ko de to je pe won da lo sa ni yo ni fanti kaniva awon ti eru kan lo seru ni Brazil Ibat America, awon Brazil ni carnival. Ono wa mo wa se popo agida. Ko ba nbe popo agida, popo Catholic ni. Nitori pe ijo Catholic na won yi ba pe ni agida. Popo agida, popo agida, popo agida. Ye popo ni. Ki ti yo le se bobi. Ko ba ngba tan wa pada wa pe tawo Protestant. Tawo Protestant. Ti wo ku la be Catholic. Na pe agida o je la be Gesi. Ibe la ni ton lowo iwo papa a ti ye lo yi dada a tu ko ti a ti lo se ton bo a mo ko ma ko so fun omo re ni pe omo mi o la ti shiriki bi wa
2: inna shirka la ulun awi
1: a bi si ni pe e ma tu si nkan mi leyin olohun a ta bi ji mi o ta bi ji mi rara o awon ele bobo mo nti ni alabosi Kapo duro ojo temi ojo wa bakamba
4: sallallahu alaihi wa sallam
1: o ni ma ma sha ma azoli ni ni ko wi yawo wa wa ya la ni anna wi boli wa ko ni akharaja ni o bisi ojo la ba
4: sallallahu alaihi wa sallam
1: ojo ba ke
4: sallallahu alaihi wa sallam
1: to ba se to ba ni ajo se
4: men ya sha ala ghali
1: o ni ko la won elebo elebu ni o elebu ni o eleyo ni o onigelebo ni o ni ko wi yawo o wa ba won se single o ba won pokoko o ba won se bana gbogbo to ba fi ran awon elebo lowo
4: oh ya ilemu annahu ghali
1: o de mo pele bo ni won o mo pele bo ni won awon bi ni ti ta pa
4: wa ko de akhoja min al islam
1: ni ti ta pa ne bi lo ti ko ni islam olohun ni je ko ni islam
4: amen
1: ko ma ba ko ni islam la fi je to wole ola kan lo o le pe wa lo ni ti o jiro 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 Agbaralo lo se kodo atese yo bi e ma gbe wole olorun to ikuni olola ta koro gona ni ko ojise bi ni o lati komo pe iwo mo mi baba won si isa baraka la mo bi an bi ka wa nashhadu la ilaha anta astaghfiruka wa atubu
5: ilayka
6: naam allahu akbar kabira arkau yolo ba la o to se wa si ni rorun fun wa Olorun ku jeje ije fun wa laya ni gele mi. Amọ ide Olorun mo to wa se olugbowo eto yi ko lo bo an dupe fun o. Ko lo ma je wo mo inira eh aso asi ni gbo na ko ni gbo lori ti won. Ko ti duro omo omo mo ati aromo domo. Ki ti o se ti ni Olorun mo fi si ari awon omo wa. Alawo amin. Do wa fi sala fi di. Ka lo ko ti ni je. Masalam wa illa liqa.
7: Lẹ́yìn àjùlọ sílẹ̀ mímọ́ ájì kìí ṣe fún fàájì àbí afẹ́fẹ́ ayé bí kìí ṣe fún ìdáhùn sí òkú ẹ̀sìn islam. Ká bá fẹ́ wá rìnrìn àjò náà, ó dára ká bá ilé iṣẹ́ tó mojú òkú rẹ̀ rìnrìn àjò ọ̀hún. Tí ò sì ní tako kitaabu wa sunna, ilé iṣẹ́ Àríkúbrọ̀ International Services Limited, ṣé ti Umura Ramadan ni àti gbogbo oṣù lóhùn tó kù, ìwọ̀n ló bá dé lọ́dọ̀ tiwọn. Àwọn àfáà tó mojú òkú ìrìn àjò ájà kìí múra, wọ́n ti wà ń kalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè, kíka Alukurani, oúnjẹ ìgbàgbégbà, ètò ìlera tó péye, ilé ìtura tó súnmọ́ Aram ní Mọ́kà àti Mọ̀dínà, ziyara sí gbogbo àyàṣẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí ilé iṣẹ́ Àríkúbrọ̀ International Services Limited ní nọmba B3 Amori Shopping Complex, Orelope Bus Stop, Ẹ̀gbẹ́dà nípínlẹ̀ Èkó, fún àlàyé ẹkùnrẹrẹ ẹgbẹ alukubro international services limited fún 0803-501-6171 tàbí 081-796-3535 alukubro international services limited. Àwọn màbá lọ lọ.
5: أعوذ بالله من الشيطان الرجيم
8: فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون
7: أجبتلوا لو بعدنا فاشد برفنا لو لدوا الحمد لله أكشيكو إكو على ربارك أسئلة وأجربة إبري أتي إداو نوري بونت FM 92.9 نوري بوجو ساتدي لابو مجو أبو ورو كتلي يكوكو نوويرو نوري تاتي ما أقوى دياوا فارلوكو جوكو تويو ما داو تيبا وابري ilin toro ma alqur'an al-karim bi sunna nabi muhammad sallallahu alayhi wa sallam awadu ko wa lati le wa kolobo wa so wala so lori alama amin fo e kon ran abe fe shaplay e ba pe islam media communication 08284835 W08039928242 as ila tu wajiba ibere ati idahun nilana ife islam lori bond fm 92.9 bi bojo saturday Lago mejo abo uro ketele yi kupo nu wero yi. Ema misi e. Masalam.
9: Kali ni agona tida ni mo aji ki ishe fufa aji adi afefi aye bi ki ishe. Fui da u si okwe si islam. Ta abafe wani ni aji no. O dara ta aba ile ishe. Omo tu ture ni ni aji omu. Si o si nitako kikabu wa sunna. Ile ishe ali kubro international services limited. Che tukumura ramadani ati de. Gosh, don't talk to you. You are not a lot. I want to go to the other people. What you want to do? You can let a lot of money. Kita Kurani, Onja Dadega, Oki Gura to pay you. You know, Tura Tosma Aram, Nimata Timadina, Yara Sibuwa Yashe, Atibe Bello, Eco Silesian, Kubro International Services Limited, the number B3, Amori Shopping Complex, or the local bus stop, and the Dadi Kuleku, Fuana Yakura, Eke Al Kubro International Services Limited. 0803-501-6171 and 081-796-3535 and Kubro International Services Limited.
7: I want to buy you. Mount FM, let's do the line.

ìbàrí olódùmarè ọba onílẹ̀ tó làrè ọba tó gbé ilé ayé kalẹ̀ lọ́nà tó gbà wíjú fún ẹ̀dá òfin ilé ayé ṣàkótí ìtìṣẹ́ rẹ ìjọba lọ́rùn àtìlé ìjọba ṣe é ṣe ọwọ́ ló ti wá ọba rí bẹ̀ jẹ́bẹ̀ ọba tó ń gbogbo ìlú tòkù lọ́dọ̀ rẹ̀ ní kábíyèsí ìlú olódùmarè ǹjẹ́ gbogbo ẹ̀dá tó ń gbọ́mi láti kò gbà kí ń ṣètò yìí àbúrò àrùn sí aláwọ̀ àbí nípa kìí ni wípé èmi àti òbí bá wọn tẹlẹ̀ níbi ìwé tó lójú ọ̀pọ̀ ayé òsì wọ́n gbà wá tọmọtọmọ àtọ́kù àtàrí aláṣẹ lójú wa ọmọ tó ń tò òbí tó ń gbọ́ wa bẹ́ẹ̀ bá lẹ́yìn níbi tó fìmọ̀ àti tò sí ẹ pè é ẹni kó tún ni rédíò rẹ̀ síléeṣẹ́ rédíò ká tó ń ṣètò nítorí tá a fẹ́ bẹ̀ tẹ́lù àbí kí wọn fi ara èèyàn gbọ́ kẹ fún wa kọ́gbọ́n lẹ́nu tí ń ṣẹlẹ̀ nínú ayé tọ́ba ń sọ fẹ́lẹ̀ mú ìgbé sáré nínú ayé yóò máa wò tó kí ni ìtumọ̀ rẹ̀ tọ́ba ń sọ fẹ́lẹ̀ mú wípé ọ̀rọ̀ ní ayé yìí kò ṣe tí èèyàn máa jókòó tẹ̀tẹ̀rẹ̀ lórí àní òun ò ṣe èèyàn ẹni kó o lè ṣe òun bẹ́ẹ̀ ni lóòótọ́ ìgbà yí ọ̀gbà bẹ́ẹ̀ àdíákún ìṣẹ̀lẹ̀ tó o fẹ́ gbọ́ yìí lẹ́nu ọlọ́rọ̀ bí ṣíṣe tí gbọ́dọ̀ ṣe gbọ́ ẹ gbọ́ lẹ́nu ọlọ́rọ̀ dáadáa kó tó wá di wípé a gbọ́rọ̀ lẹ́nu ẹni tí ṣẹlẹ̀ṣẹlẹ̀ sí tàbí ń bọ lórí ètò àìkàtà rẹ̀ mo fẹ́ ṣe ìtanilólobó tàbí ìtanijí tàbí ìpinnu sáwọn àkíyèsí bíi méjì kan lórí ètò ìṣàlẹ̀ ìpínlẹ̀ gbogbo alámọ́bi tí ẹ̀ka ètò àbójútó dúró lórílẹ̀‐èdè nàìjíríà tó fi dé ẹsẹ̀ kùkú àti àdúgbò ìpamọ́kọ wa kẹrin pé ọba ti ní ojú àjòjì ládùúgbò kẹẹ̀dẹ̀gbẹ́ lánàá kẹẹ̀dẹ̀gbẹ́ lẹ́nìí tóbi ibi jọ́kùnújọ́ kejì jọ́ kẹta ní ẹni bẹ́ẹ̀ ẹja nìkan kí ni tẹ́ ń wá o àdúgbò rẹ̀ ń gbé ọ̀rọ̀ kalẹ̀ ń gbé o ìwẹ̀ ẹ̀dọ́ sí tí ọba rí kókó kan gbòógì dìbò wípé ọ̀rọ̀ ẹni báyìí mo dé fún ládùúgbò ọ̀tọ̀ ẹjọ́ jẹ́ láńlọ́ọ̀dù tàbáwọn tẹ́ ẹjọ́ gbalẹ̀ ládùúgbò ìwé ẹni bẹ́ẹ̀ ẹ tètè sọ fáwọn agbófinró kí wọ́n pè kí wọ́n pọ̀ wá lẹ́nu ẹ má bàá jà ẹ má bàá fa rògbòdìyàn tàbí làkádì kankan ìgbésẹ̀ òfin yẹn fi tọ̀ ọ́ ó dè ní bẹ́ ẹ bá ti rí ẹsẹ̀ gìrìgìrì àtìkù tó wọn létí ní ọ̀gá ẹ tètè pé kẹ́ ẹ sì béèrè lọ́wọ́ rẹ̀ pé bó o lè ṣe jẹ́ èyí tó tún jọ bẹ́ẹ̀ òun làwọn èèyàn wa àbáwọn ọmọ wa tẹ́ ẹ bá ti rí pé wọ́n mú ọ̀rẹ́ kan àbẹ́rẹ́ kan bá wọn rìn tàbí tó máa bá wọn rìn yàtọ̀ sáwọn tẹ́ ẹ mọ̀ àmọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́ ẹ sì rí ojú bẹ́ẹ̀ rí ẹ má bù kẹ́di wọ́ lórí ẹ o ọmọ mi àti yín ò bẹ́ẹ̀ nù àwa gan àlẹ́ bá sanwó ajínigbé láti olódùmarè àtẹ̀bọ́ ọwọ́ ajínigbá o ojúmọ alápọ̀ fún sọ́rí ń làwọn àgbàlagbà wílẹ̀ yorùbá lẹ́kẹ̀ẹ́ ètò ààbò kìí ṣe iṣẹ́ ìjọba nìkan o àdìmọ̀ ṣe iṣẹ́ gbogbo àdìjọ ni ká lè bá a mọ̀ sùn ká mọ̀ hàn la fi wílẹ̀ yìí ká lè bá a mọ̀ sùn ká mọ̀ forí lẹ́sùn ká la fi ń gbogbo eléyìí ká lè ní ìfọ̀kànbalẹ̀ la fi ń kókò ṣe eléyìí gbọmọgbọmọ wípé. Gẹ́gẹ́ bí mo ṣe sọ sẹ́yìn wípé ìṣẹ̀lẹ̀ tá a fẹ́ kíkẹ̀kẹ́ rẹ̀ lórí ètò níta lẹ́ẹ̀tò ní ẹnu ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí ó gbẹ pẹ̀lú wa lórí afẹ́fẹ́ àjọ ṣètò ni ìtì ni wọ́n wàá fún mi pé a mọ béèrè ọ̀rọ̀ lẹ́nu ọlọ́rọ̀ òun lè kún ìṣẹ̀lẹ̀ ayé rẹ̀ tó yí rẹ̀ sí òun yóò lè máa rìn o òun yóò lè máa tojú oníka mẹ́sàn-án ta bọ́bá tí wà ń ta ẹ mọ̀ mi lánàá tó dùn wípé n ò ní jẹ́ ọdẹrun níbi èmi ọmọ pẹ̀lú bó bá ti ń ta ni èyí ọ̀rọ̀ àsámọ́ gbogbo àwọn ọ̀rọ̀ yìí rèé àdámọ́ ẹ̀súnmọ́dé ọ̀rọ̀ gẹ̀rẹ́ dáadáa ẹ̀hẹ́ yáà ṣáà dìkan a ní ẹjọ́ mi sí náìkì báwo ló ṣe ṣẹlẹ̀ ò ń bọ̀ náà ẹja dojú adé ká lọ sọ́kàn.

0: ó kọ yín
1: salamat
0: kí ni tó gbé yín wá sórí òkè yìí
1: wọ́n ní tí a bá ṣe ní orí èyí máa dúpẹ́ mo wá dúpẹ́ orí tí wọ́n ṣe lónìí
0: kí ni tó gbé yín bẹ́ẹ̀ rẹ̀
1: ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí mi
0: òkè báwo ló ṣe bẹ̀
1: ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí mi ni pé èyí fúnra mi ọlọ́jà títà mi nípa àwọn kan tuntun ọjọ́ tuntun
0: òkè ìṣẹ̀
1: bẹ́ẹ̀ ni sà mo kàn sàdédé wà ní ṣọ́ọ̀bù mo dẹ̀ ní àwọn ọmọọṣẹ́ méjì tọmọdé mẹ́ta ọjà mo kàn sàdédé wà nínú ṣọ́ọ̀bù ní ọjọ́ kan ẹsẹ̀ ṣàwọn ọjà àwọn àwòta kí ló wù mí ẹsẹ̀ yìí
0: abẹ́kan
1: ló jẹ ní ẹsẹ̀ mi kí mo ṣàṣe rọ bí mo ṣe àṣeyọrí pé ẹsẹ̀ yẹn lénìí ajá àtúnlẹ̀dì ní ìjọ yẹn nǹkan kú
0: ẹ̀lọ́lé
1: àlọ́lé ìgbà tó kàn tó bí ọjọ́kọ̀ ìta mo ṣe àwọn ẹsẹ̀ yẹn bí tí mo fọ tí mo ṣàrí pé ó ní olókódóró bí mo ṣàṣe rọ ojú ló bá bẹ.
0: Nígbà tí jomijomi fẹ́
1: nígbà tí jomijomi bá fẹ́ mú ìmẹ́sẹ̀ ó ṣe ní bákanbákan rà ojú ìwé ṣáà ó ṣàtẹ̀ ṣáà èmi ò ṣáà fún sí ìwé ṣáà ní láìpẹ́ ní lọ́mọ ìkákún ìwé ṣáà ń bá ṣáà ní ìlú ilé ṣọ́ọ̀bù ní bọ̀ mú darí àwọn bàtò ṣáà tó bí ojú méjì síjọ́ mẹ́ta kan ó ṣàrí pé ibi ibẹ̀ yẹn ń ta níbi tí wọ́n bá da omi ata ní ìrẹ̀lẹ̀ ẹsẹ̀
0: ìgbà tó ń ta yín ní ìdíkẹ̀ ilẹ̀ wájú
1: ìgbà tó ṣàn ta nìyẹn ìbánisọ̀rọ̀ sí kẹ́míìsì ìbánisọ̀rọ̀ sí kẹ́míìsì mo kàn pè fún mi fún ojú ẹsẹ̀ yẹn mo fi
0: ràn án
1: díẹ̀ báyìí sífẹ̀ ìdáná wọn bá fún mi lóògùn bẹ́ẹ̀ fún mi ní ìkan tí mo fi ẹsẹ̀ yẹn bí túpù báyìí ọkọ mi tó níbẹ̀ fi ra ìdá lóògùn yẹn èyí yẹn ṣàfihàn yìí díẹ̀ ẹsẹ̀ kan sígbà yẹn ló wá dé ṣọ́ọ̀bù
0: lẹ́yìn ọ̀sẹ̀ tí a tẹ́lẹ̀ ti ṣẹlẹ̀
1: tẹ́lẹ̀ ti ṣẹlẹ̀ ní bàdé
0: ṣọ́ọ̀bù ẹ̀ ń bọ̀
1: wọ́n lọ wọ́n bọ̀
0: ẹ̀sìn ní kílì rẹ̀
1: náà ní kílì rẹ̀
0: òkè
1: bẹ́ẹ̀ ìlú ìgbà yẹn bàdé ṣọ́ àjò pé kí ọmọ ṣẹ́ ìgbà ṣe sọ fún ìrìn mẹ́ta mo ní ẹ wo ẹsẹ̀ yìí bó ṣe rí ìyá ọlá ìjòkó tí mo fìlọlé ní ìgbà yẹn ìgbà tí mo délé ní òfin mọ orí kí ẹsẹ̀ yẹn ti ga ó ti yí kí wọ́n ṣe mọ́ lẹ́sẹ̀ báyìí ìyẹn tí wọ́n ṣe rí nìkan mo ṣàrí pé ẹsẹ̀ yẹn ta mí ó ta mí láti bí ọmọ ẹsẹ̀ níbi nǹkan báyìí ó ta mí bíi tí wọ́n bá da omi ata fún ìrìn lára ìgbà tó ṣàyà mo bá ṣàlàyé fún ọkọ mi pé kí ni ìtìkọjá bá ṣe ń rò

ọ̀rọ̀ tó kọ́kọ́ ń dara pẹ̀lú kò fúgbà àkọ́kọ́ nílé nípa bàbá yìí lálẹ́ ìná ṣé ń kò sí ìran tọ́lọ́hún dá tàbí ìdúró tó wà tọ́lọ́hún ò dá nǹkan kan mọ́ wọn gẹ́gẹ́ bí àdúgbà agbára àṣírí ṣùgbọ́n nítorí ọ̀làjú àti ẹ̀sìn àgbà ó dì ọjọ́ pọ̀pọ̀lọpọ̀ ní o ti sọ tí ọlọ́run dá mọ́ra wọn kò jẹ́ kí wọ́n sọ nù adáwọn kan tó dá sí pé jagunjagun nìran wa gbogbo bí wọn bá dé tán bá dojú kojú wọn máa rẹyìn ògùn ni adáwọn kan tó dá sí pé ká já eré ká já egbò ká fi ṣètọ́jú ènìyàn yálà lórí àìsàn àrùn tàbí àárẹ̀ ara ọ̀rọ̀ ayé dá mọ́ wọn ó tún wọ́n ń jogún nǹkan tí ènìyàn fi gbé ayé ìrọ̀rùn dídúdú àṣẹ nǹkan tá fi bẹ lọ́hún tọ́nà fi ń là nígbà tí ìrìn àjò lórí iṣẹ́ tá a bá dáwọ́ lé títí bí sìnkún ọ̀dà àmọ́ wọn lórí bàbá sọ̀rọ̀ lọ́gbà tá à ń sọ nípa àwọn ìlú ni wọ́n tọ́nà ń sì dá fáwọn ìlú kò ní wípé níra wọn wọn á máa jogún bí ẹ̀bùn kan tàbí ẹ̀bùn míì àwọn nǹkan ọ̀rọ̀ bí a bá wá ṣe àmójútó rẹ̀ téèyàn sì falẹ̀ mọ́ bí bàbá sọ̀rọ̀ lọ́gbà ṣe fálẹ̀ lóòótọ́ tọ́nà ń ṣe gbé fún wọn ó jẹ́ agbára ìṣẹ̀dálẹ̀ làwọn tí wọ́n sì ń lò ó sọ fún tí ogun lọ́gbà èèyàn kalẹ̀ sọ fún sàmú ènìyàn kẹrin wípé òun tó ga pátá gbà ní olùdó ètò ìlálẹ̀ ló gbà ládùúrà wípé gbogbo tó ń jẹ́ ìkànnìjà tàbí ìdójútó fún ọ ọ̀nà lórí tó ti rẹ̀ kọ́ wá ọba lu ayé yóò mọ ọdẹ rí ogun yóò mọ ọdẹ rí ìpèníjà ọ̀tún òun àbá mi rẹ̀ ń lé owó oṣù sàmú ìgbà ní ọ̀wá àrùn ìgbésẹ̀ máa gbé o oko òòlù ọjọ́ kalẹ̀ ń tiẹ̀ ọ̀fà kan ní yọ lẹ́nu ní àgọ́ ara mi nǹkan kan lọ́dà bí àjogún bá àìsàn níra yín ni tiẹ̀ àbí iṣẹ́ rẹ ní gbogbo àbí o ti ṣègbéyàwó òun ojú àtòsòrò ń bóyá àrùn kan lọ́wà lára àyẹ̀wò tó tó lóyún ní ìtọ́jú rẹ̀ ń bẹ́ẹ̀ tọ́lọ̀ ń jogún rẹ̀ fún bàbá fọ̀rọ̀ làgbà tọ́lọ̀ ń sì sí wípé ẹni bẹ́ẹ̀ dúnú àtàmọ́ tọ́lọ̀ ń fi hàn fún kan ni àbámugbó rere ni fi ẹ gbogbo ẹ gbogbo ẹ lábẹ́ ìgbìyànjú àdáké la fi lè mórí bọ́ bí o ṣe gba àmúkọ ọ̀gá gbogbo sọ ojú kan náà ní ọ̀nà kúlé lórí wọn á gbọ́ bí o ṣe láǹfààní àti bàbá fọ̀rọ̀ làgbà rè é bí ẹ bá ti máa ń lòórọ̀ ọ̀la iye ọkọ̀ tó ń lọ sí ẹgbẹ́dá wọn á sọ fún mọ́tò pípé ìrònúkọ bọ sọfún ètò tí wọn sọ kalẹ̀ lẹ́gbẹ́dá tó o bá ti ń sọkalẹ̀ ní ìrònúkọ bọ sọfún báàsì street tí wọn ti rìn máa sọ báàsì street lọ nọmba 17 ní báàsì street ni wọn wà ìrònúkọ bọ sọ ẹgbẹ́dá lẹ́kọ̀ọ́ nọmba wọn rèé 081-52-13-87-05 081-52-13-87-05 àti 090-64-83-34-00 090-64-83-34-00 090-64-83-34-00

Nígbà tí ikú hospital.

0: tó wá ṣe kí ni
1: ìgbà tí wọ́n ṣe tẹ́ẹ̀sì tó ní ìtọ́lá wà yà bẹ́ẹ̀ sí tẹ́ẹ̀sì.
0: A ṣe tẹ́ẹ̀sì, bàbá ṣe tẹ́ẹ̀sì, ó ní kò pẹ̀lú kan ní kó máa náà sí wà pípé kò sí wàhálà, àwọn máa fi bẹ̀rẹ̀ tí pé ti ní fún mi.
1: Ìgbà tí ẹ tún wá tẹ̀síwájú fún ìtọ́jú ara òmé ìlú rẹ̀ tó ń bọ̀.
0: Kò sí yàtọ̀, wọ́n ṣe kéde, mo ti wá tẹ́ẹ̀sì wájú àti wọ́n tẹ́ẹ̀sì hospital day.
1: Òkè nígbà tí ọdọ hospital yìí kí lè gbéṣẹ̀.
0: Kò sí yàtọ̀ kankan.
1: Ẹsẹ̀ ń sì ti fà ní
0: ọdún gbà. Ó dà ní tiẹ̀ níyàtọ̀ kankan. Ó kò tún rí mi débi pé mi ò rí bàtà mi wọ̀. Nígbà tó jẹ́ àtúnyà tí mi ò rí bàtà mi, ọkọ mi bàtà mi sọ pé a kò change hospital day.
1: A máa rí bẹ́ẹ̀ ìgbẹ́yọ̀ máa change hospital pé tọ̀ bọ́kọ̀ mi ò tó mi.
0: Ètò ń pé gbogbo ibi tí a bá ń dé ní hospital ní ojú wọn ojú yẹn ló ṣàn sùn rẹ̀ ìgbàdọ̀ ara rẹ̀.
1: Òṣìṣàn.
0: Òṣìṣàn.
1: Ó sì ní.
0: Ó sì ní.
1: Kò sì fà.
0: Kò sì fà. Nígbà tó yá gbogbo àwọn èèyàn gbàgbọ́ pé eléyìí tó ń ṣẹlẹ̀ náà kìí ṣe ojú lásán rẹ̀ á tètè fi ọwọ́ ilé á tètè fi sí i.
1: Ṣé wàá fọwọ́ ọlẹ́ tọ̀ nígbà náà.
0: Bẹ́ẹ̀ni gbogbo ibi tí àwọn ọ̀rẹ́ ọkọ mi mọ̀ àtàwọn fáìlì gbogbo ibi wọn dé káàkiri. Tá a sì mọ káàkiri tí wọ́n lè mọ káàkiri. Kò sáàyè àtọ̀ kankan.
1: Ojú kan náà ló sì
0: padà. Nígbà lórí iṣu yìí ló máa rí ilẹ̀ Yorùbá lọ́dọ̀ àwọn kan.
1: Ìgbà tẹ wá dọ́dọ̀ àwọn kẹ lọ́lẹ̀ Yorùbá kí ni àwọn nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀.
0: Wọ́n fún mi ní àwọn oríṣiríṣi ìtọ́jú láwọn òbí tá a lọ. Àmọ́ kàkà kó fún ìṣe ní pinnu sí
1: i. Nígbà tó wá rí dáhùn kí àwọn ìbílẹ̀ ní ìfẹ́ pé.
0: Ká ṣe wá padà sí ilé padà.
1: Ẹ padà wá sí lórí ilé
0: náà. Bẹ́ẹ̀ni gbogbo nǹkan tí àwọn èèyàn mọ̀ ó ní wá fún mi ní ìrìnsì àwọn kò sí ìyàtọ̀. Ó wá di ijọ́ kan ni ọkùnrin wá ń gbọ́ rédíò. Bí wọ́n ṣe ń gbọ́ rédíò yìí ni wọ́n farabalẹ̀ ló kọ́ sọ pé àwọn gbọ́ bàbá kan tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ lórí rédíò. Wọ́n wá gbéra wọ́n gbéra lọ síbẹ̀ wọ́n lọ síbẹ̀. Ìgbà tí ọkọ mi darí dé ni wọ́n sọ fún mi pé.
2: Ní ọ̀la àjọmọ̀ adé ọ̀dọ̀ bàbá fún mi lágbà.
1: Ogun ń ṣàdédé wọlé tọ mi. Ìlàkọjọ́ òkú ń ṣàdédé pàgbọ́ tí ìyàn bẹ́ẹ̀ ni ìpèníjà. Nǹkan kan ń ṣokùnfà àkùkù. Gbogbo ìwọ́n tó ń gbọ́ alẹ́ kìlá fún ṣètò yìí tọ́ wà nínú ìpèníjà kan tàbí ìṣòro kan. Oríṣun wàhálà tọ̀ ńlá àkọjá ọba ayé ayé yóò rìn ti gbòǹdè ti gbòǹdè. Yóò sì rán aláwòrán sí ìwọ náà láṣìírí ìgbà rẹ̀. Wá gbọ́ o bí ìpèníjà bá ń ṣẹlẹ̀. Èyàn ń dákẹ́ ni ọwọ́ tó bá ń dunni á fi ní ìtura bí a sọ. Ìwọ náà láǹfààní láti rí bàbá fọ̀rọ̀ làgbà lórí ìpèníjà tó lè yìnbọn ọmọ rẹ̀ kọjá. Wọ́n ń bẹ ní nọmba 17/6 òrùlópẹ́ bọ̀tọ̀ ẹgbẹ́dá lẹ́kọ̀ọ́ àkíṣe. Nọmba wa ní 081-52-13-8705 àti 098-64-83-3400 098-64-83-34-7. Àwọn ọkùnrin akúrere tí ó gbogbo náwó tó ń gbà wá kú lọ́wọ́ ọ̀sẹ̀ kan ṣùgbọ́n lọ́dún ìpèrè bàbá bọ̀rọ̀ làgbà ni wọ́n gbé jáde.
3: Wọ́n máa bẹ̀rẹ̀ yìí ó ti gbé wàhálà rẹ̀ fi mí sílẹ̀ àkójẹ́ kí n jáde.
4: Kókó lè ṣe náà nù dákun fákùnrin ìwà yìí ẹ̀sìn náà wẹ lásán lásán. Sí ọ̀ alẹ́kùn mọ́mọ́ gùn.
5: Ọ̀hún àti ẹgbẹ́ kí ní ìṣòro rẹ ní gbogbo ọgbà. Bí ọ̀rọ̀ tó dún mọ́ máa kí wà kálẹ̀ àdé ọmọ jà.
6: Ẹ má dọ́bìnrin ló ń darí bàbá.
7: Ọlọ́sẹ̀ jìnnà wà yìí.
4: Bàbá ṣìkìrọ̀ pọ̀ ọ́rọ́sọ̀. Ẹ̀sìn òwe paraku ni. Mo lè tẹ́ kókó ṣe léwu kọ́mọ. Bẹ́ẹ̀ wọ́n ti sú mi oje.
5: Àti ẹgbẹ́ ọ̀sẹ̀ mi ọ. Irú kan bá ń bẹ lára rẹ ló ń bẹ mára. Ayé àlọ́ wù lẹ̀ tẹ́ yára yá ni.
6: Wọ́n lè fẹ́ kí n ṣe báyìí bàbá.
5: Kò lè àṣírí rẹ̀ rẹ̀ gbà.
8: Láwọ̀rọ̀ ni.
9: Náwọ̀rọ̀ ni
8: o lè.
9: Bá

0: ìgbà tí a dọ́dọ̀ bàbá kí ni tó ṣẹlẹ̀.
1: Nígbà tí a dé ọ̀dọ̀ bàbá tí ọkọ̀ mi gbé ọdẹ́dẹ̀, bàbá yìí wò mí. Wọ́n ṣe àyẹ̀wò lóríṣiríṣi. Wọ́n wá ní egbò yìí, egbò adá àjímọ́ ni o, kìí ṣe egbò lásán o. Pé ọwọ́ ayé ó wà níbẹ̀. Wọ́n wá bẹ̀rẹ̀ sí tọ́jú mi láti bẹ̀. Wọ́n fún mi ní àwọn oògùn tí mo lò. Wọ́n fún mi ní wíwẹ̀, wọ́n fún mi ní mímu, bẹ́ẹ̀ ni wọ́n fún mi ní jíjẹ. Ìgbà tí mo délé, mo bẹ̀rẹ̀ sí lo àwọn nǹkan tí wọ́n kó fún mi. Àpẹẹrẹ tí mo rí ni mo ṣáà rí pé títa tó ń ta mí kò ta mímú. Bẹ́ẹ̀ ni ríro tí ń ro mí gan kò ro mímú. Ó ṣáà jí pé ẹ̀jẹ̀ yẹn omi ó ń fi jáde. Bẹ́ẹ̀ ni wíwú rẹ̀ ó dẹ̀ rọrùn.
0: Wọ́n bẹ̀rẹ̀ sí ní wa mi jáde.
1: Débi pé tí n bá gbé ẹsẹ̀ kalẹ̀ báyìí sí rí aṣọ. Aṣọ yẹn á ti tutù. Ibi pé màá tún yẹ kúrò kò sì fi mí sí. Ní kúkúrú ibẹ̀ ni ogun ti ṣẹ́. Débi pé ẹsẹ̀ tó wú ó ti ṣe kíni ó ti fà. Jẹ́ pé gbogbo wọn ó ti wà á jáde tí ò sì kankan ti sùn níbẹ̀ lọ. A tún wá padà sí ọ̀dọ̀ bàbá tó wá fún mi ní àwọn oògùn tí mo fi sí ojú ẹsẹ̀ mi. Tí ẹsẹ̀ yẹn fi ṣe kíni ó fi pa ojúmọ́.
0: Ẹsẹ̀ ọgbọ́n ti ní àná tẹ̀lé
1: ara
0: lé ìwòsàn.
1: Bẹ́ẹ̀ ni
0: ibi ìgbà àdáàdúmọ́ sí ọ̀sán.
1: Bẹ́ẹ̀ ni
0: ẹsẹ̀ ní. Ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní tọ́jú wọn làwọn ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ àbí.
1: Ní mo fi ní àlàáfíà mo fẹ́ fi nǹkan kan mo fẹ́ fi kún un.
0: Kí ni nǹkan náà?
1: Àwọn nǹkan kan wọ́n jáde nínú ẹsẹ̀ mi débi pé ìgbà yẹn ni mo sọ pé sínú ara mi ni àwọn kiní ti jáde. Àlàáfíà wa dé bá mi pátápátá ara mi wa yá. Bẹ́ẹ̀tì náà ni ẹsẹ̀ náà mo fi ń rìn báyìí. Gbogbo ọmọ Nàìjíríà ẹ bá mi dúpẹ́. Ẹ méjì sọ fún ayé o. Mo dúpẹ́ púpọ̀. Ẹ ṣe gbogbo tí ẹ bá tú yóò mọ tí gbogbo tí ẹ bá dé yóò sì gbọdẹ pẹ̀lú àṣẹ lódìmọ̀.
0: Àdúrà mi sí ọ̀rọ̀ tí màdàmú yìí sọ kò ní í pẹ́. Gbogbo tí ń gbé ọfà nínú ayé oníkálukú tàbí ìdààmú ọbalúwayé yóò mú lọ sókun ìgbàgbé. Nǹkan tó mẹ́wàá ṣẹlẹ̀ lókè yìí fẹ́. Ojú àdá àjúmọ́ tí wọ́n ti kiri káàkiri ilé ìwòsàn lóríṣiríṣi àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pawọ́dà káàkiri tókùnrin yìí ọ̀gbádùn tí ò lálàáfíà. Àṣẹ ọ̀dọ̀ bàbá nínú ètò ọlọ́run ti fi gbàdúrà rẹ̀ sí tí ò sì mà. Ìgbà tó débẹ̀ gbogbo ọlọ́run ṣe ni bàbá fọ̀rọ̀ làgbà fún olè gbọ́ lẹ́nu rẹ̀ kábíyèsí olódùbà rẹ̀. Kí ni ìpèníjà tó ní lórí iṣẹ́ rẹ̀? Kí ni tó jẹ́ wàhálà nínú àgọ́ ara rẹ̀ àbí ọkà kan ni wọ́n tàpọ̀ náà? Bọ́ọ̀ mà wọ́n láwọn àkọ́kọ́ jáde kí inú àgọ́ ara wọn ẹ̀rí bà wọ́n ìtẹ́kì láyé. Gbogbo wàhálà tó lè ká máa dojú kọ láyé ọlọ́run ò ní sọ̀rọ̀ látọ̀rọ̀ àdúlé èèyàn ní òpin ṣe áńgẹ́lì wà. Gbogbo nǹkan lè fi ọ̀nà ọ̀nà rẹ̀ kọjá pọ̀wòrà rẹ̀ níran o má dàkẹ́ bàbá kọ̀rọ̀ làgbà ní ọkàn sí i àwọn olóòmí ń tọ́kọ̀ fáàmù níwọ̀n o olùwọ́ náà gbọ́ tọ̀ gbọ́kọ̀ ògùn láì kó ìpèníjà ìsáránṣẹ́ ní àbí àárẹ̀ ara àbí nǹkan kan náà ti gbé ọ káàkiri síkọ̀ gbádùn abọ́ ń jẹun bí o àbí kàkáyọ̀ ń kọ́ lójú àbí orí pé bàbá gbé òkàlẹ̀ kọ̀tà abọ́ ń bo wíwá fẹ̀sọ ní àbíyí kankan láyé gbé sí ọ lára gẹ́gẹ́ bí àdààmú àbí lórí ọmọ àbí lórí aya àbí lórí ọkọ ìgbésẹ̀ ni ogbó ìwọ náà lórí ọ̀fẹ́ láti yọjú sí bàbá fọ̀rọ̀ làgbà lẹ́kọ̀ọ́ àkẹ́tẹ̀ ṣe rí gbà yìí kí wàhálà bá dé báyìí kéèyàn bàbá bíi pé ó ti mọ ibi tí ọjọ́ orísun ìlàkọjú èèyàn ó ṣe é ṣe kéèyàn náà mú rí gbọ́ àṣírí ibi ìpèníjà bá ti wá sọ́nà èèyàn àti ìtọ́jú náà àbáyọ. Gbogbo lẹ́rìí tẹ́ ẹ bá ti ń jókòó níwájú bàbá fọ̀rọ̀ làgbà. Bàbá fọ̀rọ̀ làgbà ń bẹ ní nọmba 17 Bassey Street Olóko bus stop Ẹgbẹ́dá Lẹ́kọ̀ọ́ Àkẹ́tì. Nọ́mbà wa rèé 09064833400 09064833400 09064833400 àti 08152138705 08152138705 08152138705 ìyókù dọjọ́ mẹ́jọ.
2: Àwọn kò bá dé ẹ o, àwọn kò ló máa tú ẹ, tó bá jẹ́ sí káfíńwé àdéhùn ìṣúná.

0: Ní àwọn tó máa ń bẹ̀rẹ̀ ní tí wọ́n rí gbé, ó rí ní àmà rìn, ṣe é ṣe ìṣe, ṣe ká ní pé iṣan aláàbí ìdá. gbagbagba ese atokun iwo to ba tin bere rin to je pe o le naro lati rin daada abi iwo fi je pe to ba rin oko na meji si meta wa ti ma mi kule kule elomi a ma pari wo badi leni a ma pari ijika lola a ma pari wo ese
1: elomi a ma joko die
0: da leji eni elomi arin di a joko die elomi arin a ma mi kule kule isi o baba isan ara won tin dase si leni
1: so jo ori ni ko si pelu isan ara ni
0: ojo ori ni se pelu isan ara sugbon gbogbo awon ti isan ara yin da lamu na ko lojo ori elomi a ti isan ara ni
1: eba n pe ero ibanisoro baba yewegbe mi gogo
0: ero ibanisoro baba yewegbe mi 08062729575 egbo lekan si 08062729575 ọfiisi baba ewegbe mi wa ni K2 bus stop ladojukọ bridge ẹlẹsẹ ninu alapẹrẹ pa K2 nílùú Èkó.
1: Àwọn míì wọ́n máa ń sọ pé àwọn ìrírí orísun tó ń rán máa lago ara máa ta mọ́tò bí ẹgbẹ́ fi patapara àbí ara máa ru wọ́n tó lè yàn tó ní nǹkan ti pẹ̀lú iṣan ara.
0: Ìwọ́ tó bá ti ń rírú àpẹẹrẹ tí ẹ̀dárúkọ yìí náà iṣan ara ẹ ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn. Eléyìí tuntun wá fara pẹ́ ni pé ọfà ara wà lọ́tọ̀ iṣan ara wà lọ́tọ̀. Àwọn míì máa ń fi oògùn ọfà láti fi wo iṣan ara. Àmì àmà fi oògùn sára wo ọfà ara. Àmọ́ nílẹ̀ṣẹ̀ bàbá ewégbè mi àti ní ẹ̀rọ ìgbàlódé táfi ṣe àyẹ̀wò.
1: Ó ti dá wọn.
0: A fi mọ̀ pé nǹkan báyìí ní ṣe ń kí ìwé táfi ní máa fi oògùn ọ̀tẹ̀ wo làpàlà.
1: Orí ẹ̀rọ fi mú ẹ̀mọ́ pa ẹ̀ dáadáa.
0: Bẹ́ẹ̀
1: gàtọ̀. Pé
0: iṣan
1: ara
0: yìí, olóòrùn máa ń ṣe àkóbá fún ọlọ́mọkùnrin tó àtúnṣe yẹ.
1: Ẹgbẹ́ wa ṣe ẹ̀kọ́ dákú.
0: Bẹ́ẹ̀ni ẹlòmíì tó bá tẹ̀ ti gbèrò pé kó o ṣe bẹ́ẹ̀ tó bá yìí dẹ́bẹ̀lẹ̀ àárọ̀ kan wà lẹ́wọ̀ ẹ̀sìn. Ẹbí wo tó ti ń ṣe bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ pé àti ṣe ẹ̀kan ní ìsìn ó dogun fún ẹ. Àbí ìwọ ọlọ́mọkùnrin tó jẹ́ pé nǹkan tiẹ̀ kéré sọ́jú orí ẹ̀.
1: Ojú ọmọ àti
0: àtìpẹ́rẹ́ ọjọ́ àtìpẹ́. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni o sì ń ti ṣe ni tí ò ṣowó san tọkùn. Àmọ́ mò ń fi
1: àsìkò
0: sọ pé tó ń gbọ́ ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 08062729575 iléeṣẹ́ bàbá ewégbè mi wà ní K2 bus stop ládojúkọ bíríìjì ẹlẹ́sẹ̀ inú alápẹ̀rẹ̀ park K2.
2: Ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin èèyàn mi orúkọ mi ni Mrs. Abike Amowo láti iléeṣẹ́ Andy Jewelries and Accessories. Ọ̀rọ̀ Yorùbá ni mo tún wá fún wa tó ní pé ìrínisí ni ìsọnilọ́jọ̀ bàdẹ̀ ṣe rìn là ń koni ìyẹn túmọ̀ sí pé you are what you wear. Pàápàá jùlọ àwọn obìnrin we have to look good always we must dazzle either married or single. You may never tell what your husband or boyfriend falls for. Àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n like waist chain leg chain gold earring and the likes fáwọn ìyàwó wọn àtàwọn girlfriends wọn. Àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n kórìíra ẹ̀. Please don't try to look like anyone but create your own fashion style. Àwọn jewelries wa tí mo dẹ̀ ń sọ nípa èyí ẹ lè lo wọn lọ church. Àsàlá tù pàtì àwọn wà ń bẹ̀ ẹ lè lo wọn lọ sọ fees ẹ lè lo wọn lọ sọ jà ẹ lè lo wọn lọ sí àwọn shops yìí àwọn store ẹ lè lo wọn kẹ look good kẹ ma dazzle ẹ lè pe Andy Jewelries and Accessories sórí 08023496546 08023496546 ẹ dẹ̀ lè tún bá wa sọ̀rọ̀ lórí WhatsApp bákan náà lórí nọ́mbà 08023496546 anáwọ̀ jewelries wa ní gold replica tó yẹ pé ẹ máa lò lálòpẹ́ tó wọ̀ dẹ̀ tún gara ẹ máa rí ewu wọn lóríṣiríṣi ní Andy Jewelries and Accessories ẹ máa rà lówó péréte a dẹ̀ máa deliver ẹ̀ fún yín lówó péréte. Ẹ lè pe Andy Jewelries and Accessories sórí 08023496546 08023496546 ẹ dẹ̀ lè tún bá wa sọ̀rọ̀ lórí WhatsApp bákan náà lórí nọ́mbà 08023496546 ẹ ṣe gan.
3: Fẹ́lá ní pẹ́pẹ́.
4: Ó ti àtò láfẹ́. Ipò ọ̀bìnrin pẹ́pẹ́ jọ.
3: Ṣẹ́yìn ilé ìjọ ni. Ẹ ń tiro. Ẹ ń tẹ̀pá. Ẹ wá ń dá sọ́rọ̀ ìjọ.
5: Dèrò ìtẹ́ lẹ́nu ẹ̀. Èmi ti fọ́ ánú. Ìgbà lẹ́ òní. Ẹ dá yànmọ́.
4: Ọ̀bẹ̀ lẹ́ o. Kí ló fa tó tó mú?
3: baba eyin na ti so panu on ti awon eyan so ni pe ofo ara to ti pe lara yin ti ba isan egungun ati eran ara yin je
4: baba agba temi do gidi se o mo lo egbogi baba agba du amigba o so panu
5: to je pa na lo yo mi lo wa nte koluba mo bo lo wa ara tita oro siso mi jaga ara bayi atelese to wa mi le mo iye ti da ti seyin ewo ni keyan ma ta gege bi keke mario olodun gba wa lo wa isan fini pamo awon finish esin ide mi ja oju to ba papoko eni sofo aje egun wa lodo baba agba baba agba wa ni number 20 amoka street daily ara bus stop off abanojeru ikotun lagos state ero bani soro won 0806821 6859 le kan si 0806821 6859 joro nke o si na egbon re lowo ko mu dodo baba agba ko na le so panu
6: gugu apata na mo wi pe alafia o ni se pataki ni se koko eda tu wa laye ti o ni alafia ara bi eni ti o si laye na ni alejo pataki won ti wa lori to ni ni baba wa eba wa ki gugu awon ti won gbo wa ke si daruko yin
5: oruko mi ni baba agba teni begi loju ilu maka onisegun bile to nfe wi ati bi oso mara ilore mo ki gugu awon baba mama atawon aburu wi pe awon ni faisan lugba
6: awa ni number 20 amoka street daily ara bus stop off abara jerol ikotun mo ni ero ibanisoro wa ni
5: 0806821 6859 0806821 6859 ki o dogun ki ati bere sadua o ju oran mo ni to ba tin ni apere gbe boya ara nro ni apariru ese kikan elomi o ma rin lo ba iba to ma bo lese to je jabo to ba tin lawan tere tete ma gbe aisan tabi arun lo nbo nu agbo ara re ni ati ni o dogun ibadi ko ma bo se ni gbogbo igba ka ti ni o dogun ke ti o ma pariru ka ya o ma lu pipipi elomi aye ado o ma ja ni elomi apaka ara lati oke de sale ni okuta itai elomi igan gbogbo nkan ni mama se pipipi inu agbo are to ba tin lawon nkan bayi
6: awa ni number 20 amoka street daily ara bus stop off abara jerol ikotun ni gbogbo te ba tin bo te ba ti leko to roundabout ewo marwa to lo se abara jerol tabi te ba gboko bo abara jerol ni ke bere e bo le ni daily ara bus stop apo to yen le yas number 20 amoka street daily ara bus stop off abara jerol ni mu ikotun loko bi
5: baba agba te ni be gilo ni ke ma so pe ikotun ji na irewesi okan ni won gbe be e kokon toju irewesi okan yin na ke gbera fine bayi pe ikotun ya lodo baba agba te ni be gilo ju ni number 20 amoka street daily ara bus stop off abara jerol ni mu ikotun e ba ti de ikotun e ro bani so hotel ti pe mi
7: 0806821 6859 0806821 6859
5: iwo na dawo ko ma bo
6: awa ni number 20 amoka street daily ara bus stop off abara jerol ikotun mo ni ero ibani soro wa ni 0806821 6859 0806821 6859
5: iwo ba ti ro gbogbo fun boya orin won ku won ku orin orin te koluba elomi eti e ma ma pari oni elomi bi se rin lojo na ni o ma joko bi se rin lo ma joko e wo gbogbo awon baba wa mama mi te wo to je pe ba se rin e ma fe re ni e ma re ni bo se se yan were were to fi bi o ni yen ti se gbe ba se bi awon na ni yen iwo to wo enku abe me kara ku to ti jade bayi ko ma bo wa fun ibitoju ati mara nipa tewe kegbe
6: ni number 20 amoka street daily ara bus stop off abara jerol ikotun
5: lodo baba agba te ni beji oju wa fun itoju to peye orin won ku won ku orin orin te koluba ati ni di ora fun won iwo na gbogbo ibadi gbogbo eyin lo ti bi wahala elomi ma n bo lokan ba bo se n bere ni o ma kuru bo se n bere ni o ma je ki ti o di be to ba ti ra pere kekeke tete gbera bayi
6: ma bo so do baba agba awa ni number 20 amoka street daily ara bus stop off abara jerol ikotun ero ibani soro wa 0806821 6859 0806821
7: 216859. To ba gbo wa gbo ka to se igbanse ni be se ngbo mi ba dele mechanic ni elomi e le ba soro nitori be lo ni o le nawo sagu are ati orisi ko si jani ko ra fun nawo ti o ni si e ma fi ra yin kere agbo ara ise pataki lati toju e jade ba e jade ke ma bo gbogbo eyin de ro pe boya mo ti lo leko si te ma so be gbogbo ala logun ko te ti o logun sugbon olorun oba fe nikan si je nikan lo bo lo se ma ko se ti ma bo so do wa Olorun tin gbadura ati mo pe adura tin gba ko to gbara le ni to ba ti ra pere gbogbo on ni pata n bo lese re e a se nko pada pada lowo lese ati ni gbogbo apa ro ni egbe kara ro ni ati gbera gan baba ni pati ya yi o le lo ogun lo ni ogun omo ni olorun bo ni ja rogo an gbe ni sugbe ni to an gbe ni sugbe ni to a ni ri o an di magidi mo pe ka to ni olorun le je keri sugbon adura la so ran ju ka gbe igbese ko to oju olorun to n be lo gbogbo ona ti so kan si keji ba bi wa lagu are ton flasi tiki ma bo si
6: number 20 amoka street dele ara bus stop off abara jerol ikotun
7: lodo baba agba te ni be meji
6: ero ibanisoro wa 08068216859 08068216859
7: e tiki kole te ba gbo lale e jide be ndaji te ba gbo losan e ma ti je pari ke ti na bo ke ma bo e wa fun imoran atalaye ati ona abayo lori tewe tebe ti o mu kara yin se kede kede sagbade ni marugo ta kede lodo baba agba be ni be ti loju ilu maka oni se le bile to n gori afegbe so mara yin lori elomi ni mato ti o toju mato eyin lori bi o se ni gege be na le ara wa ara da bi mato yi ta ba gbe mato so na ta ba lo bada bibi ta ba lo ta ba service e mo ko le ta ku joju ona odun wo ni won ti wa laye to ti je to ti mu ton gba do to ijo toju ara eri ton mo wa soro pe bye bye le ra wa o ti wa jugbo iro na ma pa ma ba so be o baba agba te ni be le gbogbo bi ti mo nde pata adua na ma se se ni mo ya gbogbo ara lo te ni ara yin e ni owo kan mi e fe ka na ro mi ni ton ba ti wa ri awon apere kan ogbodo gbe igbese lati wa toju ara
6: ni number 20 amoka street dele ara bus stop off abara jerol ikotun ero ibanisoro wa 08068216859 08068216859 baba gba te ni begi loju opo lo ti nawo nawo towo ti tan kele kini imoran yin fun won lati gbera gija ki won ma bo ni ilu ikotun to elomi ma so pe ikotun jina o
5: baba gba te ni begi loju ni ke ma so pe ikotun jina irewesi okan ni won gbe be e gogo toju irewesi okan yin na ke gbera fayo bayi pe ikotun ya lodo baba gba te ni begi loju
7: ki o n do la mu ki ni won ti nawo nawo nawo lere aisa agbon ni lowo olorun ma ja ri ogo wahala ya n lu pipipi ayin to ejo beere lete n gbo gbogbo ti mo n so pata awa ni aduwo so ogbo obinrin ni gbogbo tokunrin tobinrin o ni ta so ye ṣugbọn awọn tó bá wá wo ojú ọlọ́run tó ń bẹ lọ náà tó láìsàn kan sí kejì inú agbára ìwọ kan sí bàbá àgbàtẹ níbẹ̀ bí lójú ọ̀nà àbáyọ ọlọ́run ló ń ṣe tọba ti dé lórí gbogbo nǹkan gọ́nà àlè mọ́ fẹ́ mọ́ba gbogbo tí wọn náà bá jókòó tọ́ ọ ni pé ń ṣe ọlọ́wọ́ lọ́wọ́ báyìí mọ̀páìsà àtàrùn tó ẹ̀bá ti bí lọ máa bọ̀ sí.
6: Number 20 amoka street dele ara bus stop off abara jerol ikotun.
7: Tètè máa bọ̀ kó máa bọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ọlọ́ọ̀bọ ò ní sọ wá dẹni tó máa tiro àti ó ń ṣe àfihàn ṣe rẹ̀ ṣùgbọ́n nǹkan kan ló ṣe okùnfà ẹ̀ téèyàn bá ti rí pápá ń kú ni ẹsẹ̀ ń kú ni àbí wọn tó ti ṣiṣẹ́ agbára rí ìwọ tó ti bá wọn ṣe ìdáná rí lóríṣiríṣi tí náà ti di gbogbo ara ó máa ń fa kíṣe ara àbí ẹja ó máa ń jẹ kó wíìkì ọjọ orí máa ń fà á alẹ́ tó bá ti fa ti ìwọ tètè máa bọ̀ sàgbàdo ìwé máa ń bú ta kébé lọ́dọ̀ bàbá àgbà tẹ̀lé bẹ́ẹ̀ bí ọjọ́ bá ti dẹ́gbẹ̀ ẹ̀wọ̀n náà ah bàbá wọn ní ìtọ́wò là ń máa dùn ọbẹ̀ a kì í gbókèrè máa dúdú ọbẹ̀ téèyàn bá jẹ ọbẹ̀ lábẹ́kúta lónìí tó bá ń gbé ní òkú àbíbàdàn ìjọ kejì ó ràn máa lọ pé ẹlẹ́bà ara wa tó bá ti dá ni olóyìnbá ti fowó rẹ ìyẹn kò kọ lójú ẹyin ẹ gbìyànjú mo ti wá bí tẹ́lẹ̀ mo ti ẹ máa ń sọ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi báyìí ẹ dìde fíá ẹ máa bọ̀ pé ó bẹ́ẹ̀ jẹ́ ti ẹ̀ wá ẹ mú gbàgbọ́ yín lọ́wọ́ tó bá tó ń bọ̀ sọ́dọ̀ bàbá àgbà tẹ́lẹ̀ lóbìnrin.
6: Number 20 amoka street dele ara bus stop off abara jerol ikotun.
7: Ẹ̀wá kẹwà jàǹfààní ìwé àti gẹ́nìyà fídí ẹ̀yin náà dì kẹ́ máa bọ̀ kí ló ń ṣe ọ́ kí ló ń yọ ẹ lẹ́nu wàhálà àti ìdààmú wo ló wà nú àgọ́ rẹ̀ tó ti fa àìsàn bóyá àti ìlú gbogbo àti gbẹ́sẹ̀ di wàhálà gbogbo ẹgbẹ́ kan ará kú tàìta jẹ̀ǹjẹ̀ níbí ni ẹ̀ ilé ìwọ́ síbí ni ọlọ́ọ̀bẹ ò ní jẹ́ ká wá rógbó ọfà ọfà burúkú òní bá wa fẹ́fẹ́ burúkú òní fẹ́ lù wá oríṣiríṣi ọ̀nà ló ń gbà wá ẹlòmí afẹ́fẹ́ mi tiẹ̀ ẹlòmí ọfà ló fà ẹlòmí kò tún bá àti ẹ̀lẹ́ chairman tó bá ti dé ẹ̀yìn náà ó mọ̀ lórí bá ṣe ń bí àti àyẹ̀wò àti tó bá yẹ káàṣì pé kí ló fà tí léyìn tó gbé orun ló ti ṣẹlẹ̀ ní àbí má tẹ́ ń lọ ní ìkẹ́kẹ́ bá ẹ pì tẹ́ ẹ mọ̀ bóyá bóyá àwọn ẹlẹ́ tẹ́ ẹ ní mọ̀ tó wá ti dàgbọ́ ara tó wá ń bara jẹ́ àwọn àrùkọ́ wà síbẹ̀ tó máa ń bara jẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ tí ó mọ̀ bá mi ara ní ẹ̀jẹ̀ ní ọdún ọlọ́ọ̀dọ̀ ẹ̀jẹ̀ kárí ṣùgbọ́n tẹ́lẹ̀ bá ti wá rí ẹ̀jẹ̀ ká tètè gbégbé sẹ́ ká mọ̀ pé ọ̀dọ́ bàbá àgbà sẹ́yìn bẹ́ẹ̀ lójú
6: ní nọmba 20 amoka street délé ara bus stop off abara jẹrọ ìkọtún
8: ní bàbá àgbà sẹ́yìn bẹ́ẹ̀ lójú wa
6: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859 08068216859
7: ẹ má lẹ ti náwó àbẹ ti dé nìkan rẹ yẹn ló gbàgbọ yín dání ẹ wọn ní bí náà bá tán lásọ ẹjẹ nípa lè kan ẹ gbà pé bẹ bá ti rí mi nílé tẹ bá ti dúrà ogbó àti wàhálà àtàìsàn tó náà làm ó ti ṣe lórí àwọn nǹkan tá à ń pariwo náà ni àti sọ pé àwọn ti ṣiṣẹ ìgiri ọjàbọ lókè pé àwọn nǹkan pẹlú ọjàbọ ẹlòmíì máa lásìlẹsì fún mọtò bí ọdún mẹrin márùnún kò ní mọ bó lóun forí àbí fi kankan gbábì kan a máa wá fa wàhálà àti ìdààmú inú àgọ ara nígbà tó bá dọjọ wájú bí ẹ tó wọ ẹyìn bó ṣe máa ń rí rẹ tí yorùbá wa mọ àwa di àrùn sínú iṣan sínú egungun sínú ìyára sínú ìjà ara a máa wọ́ká a máa rìn ká ìmí wà tó jẹ pé kì í bẹ́ẹ̀ tó ń ṣe tó bá lò tó lè jẹ pé ọfà ó lè jẹ talábẹ́fẹ́ afẹ́fẹ́ burúkú òde fẹ́lùwà.
6: a wà ní nọmba 20 amoka street délé ara bus stop off abara jẹrọ ìkọtún gbogbo ibi tẹ bá ti ń bọ tẹ bá ti dé kọtọ underground ẹwọ márùá tó ń lọ sí abara jẹrọ tàbí tẹ bá ń gbọ́kọ̀ bọ abara jẹrọ nìkẹ́ bèrè ẹ bọ́lẹ̀ ní délé ara bus stop apá ọ̀tún ẹ̀lẹ́ yá nọmba 20 amoka street délé ara bus stop off abara jẹrọ nílùú ìkọtún lẹkọọ bí.
7: ìdọ̀n bàbá àgbà wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bẹ́ẹ̀ lè fi pè mí.
6: 08068216859 08068216859
8: ẹ̀jẹ̀ bá sọ pé kọ̀tù ní ilẹ̀ kọ̀tù ní ilẹ̀ àwọn tó wà wà lájà àwọn tó wà káàkiri tó wà ń gbẹ̀mí rẹ̀ tó ń gbéra tó ń yọ dúdú ìkọ̀tù. ìdí náà la fi sọ pé wí pé ẹ̀mọ́ ìgbẹ́ ká sí àkókò yìí náà la ẹ̀dìdẹ́ ńlẹ̀ báyẹn máa bọ̀ nínú ìkọ̀tù ní ìgbà bá gba tẹ̀dún sílẹ̀ nọmba 20 amoka street nílẹ̀ ara bus stop off abara jẹrọ nínú ìkọ̀tù ìkọ̀tù òjìnà o. Àwọn àrètí ni o.
9: Ha! Rajero wàá ra ni ẹ.
10: Amẹ̀ bọ̀ na profession.
9: Ó dáa, ṣé wọn náà rí bó ṣe ń rìn yìí? Olùtọ́ tẹ kòlòbà, ó tún rìn wọ́n kún wọ́n kún.
10: Ìjọ òní wájà báyìí. Ah! Nǹkan kan máa ń bá ẹni yìí fa.
11: Má jẹ́ kí ọkọ̀ ọjọ́ pípẹ́ tàbí àwọn àìsàn tó lè fa kí àti gbápá gbẹ̀sẹ̀ ó dìnnìyà da owó lẹ̀. Oríkèéríkèé ara ro ni. Mò ń wú ara títa, ara ń já ni jẹ. Kórè ó máa gbá yẹ. Ó ò lè rù kù. Àti bẹ̀rẹ̀ mú nǹkan nílẹ̀ dìnnìyà. Bó sì ṣe ẹ̀yìn dídùn àbí ẹ̀gbẹ́ka ara rẹ̀ kúta ìta ìbátòkè délẹ̀. Kéèyàn máa rìn kó dàbí pé nǹkan ra lẹ́sẹ̀. Bàtà ti bọ́ lẹ́sẹ̀ lòmíì kò ní mọ̀. Ẹlòmíì a máa rìn a máa ta déédéé bíi kẹ̀kẹ́ Mario. A lọ ráìsàn ti gbọ́n ni lówó ti ń dani wólẹ̀ ti fi ṣẹ̀ sí. Bàbá àgbà tẹ̀ yín bẹ́gi lójú. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08068216859. Àbí kó lọ kàn sí wọn.
12: Bàbá àgbà wà ní nọmba 20 Amoka Street, Deyara bus stop off Abarajẹru, Ìkọ̀tún, Lagos State.
11: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá àgbà 08068216859 08068216859. Wọ́n kẹ́jọ fojú inú wò ká sì fi tìta wò.
4: Bàbá àgbà tẹ̀ yín bẹ́gi lójú ṣe o. Bó ló gbogbo bàbá àgbà dúrà nígbà.
13: Band FM
14: 92.9. Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn mi. Orúkọ mi ni Mrs. Abike Amowo láti iléeṣẹ́ Ambi Jewelries and Accessories. Ọ̀rọ̀ Yorùbá ni mo tún wá fún wa tó ní pé ìrínisí ni ìsọnilọ́jọ̀. Bàdẹ̀ ṣe rìn là ń kó ni. Ìyẹn túmọ̀ sí pé you are what you wear. Pàápàá jùlọ àwọn obìnrin. You have to look good always. We must dazzle. Either married or single. You may never tell what your husband or boyfriend falls for. Àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n like waist chain, leg chain, gold earring and the like fáwọn ìyàwó wọn àtàwọn girlfriends wọn. Àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n kó rí rẹ̀. Please don't try to look like anyone but create your own fashion style. Àwọn jewelries wa tí mo dẹ̀ ń sọ nípa èyí ẹ lè lò wọ́n lọ church, àsàlà 2, 30, àwọn wà ń bẹ̀. Ẹ lè lò wọ́n lọ sọ fees, ẹ lè lò wọ́n lọ sọ jar, ẹ lè lò wọ́n lọ sí àwọn shops yìí, àwọn store. Ẹ lè lò wọ́n kẹ́ look good. Kema Dazu, LP, Andy Jewelries and Accessories, sorry, 08023496546, 08023496546, Edele Tuba, so lori WhatsApp, back on up, lori number 08023496546,
2: And our jury is running gold replica. They say Emma Lula Lope, so where they to Gara. Emma Rose, no Lorish Rishi, near the jerrys and accessories. Emma Ralo Pirate, and Emma deliver a queen, Lope Pirate. Ele pay and the jerrys and accessories. So we 08023496546. 08023496546. And the Suba also low you WhatsApp back on no. Low number 08023496546. Eshegun.
15: Mo kì í pe ẹ̀kọ́ àsìkò yìí, mo gbé àlejò ìka bìtì wá ní ilé agbára. Wọ́n gbẹ pẹ̀lú mi, ohun tí ó sì ṣe wá láǹfààní, òun náà wọ́n mọ ọkọ̀ káàbọ̀tà.
16: Ẹ kú dédé àsìkò gbogbo tí ó tó ń gbọ́ mi o. Orúkọ ẹ̀mí tá ẹ̀ ń gbọ́ ẹ̀ ni gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá ewégbè mi tí mo wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun.
15: Bàbá ewégbè mi,
16: ti duro dada ile o ni duro dada gbogbo ara ti san ba ti duro nbe dada ara na o ni alafia
15: kan de se ara wo lalafia ile o san mi wo ni o ni ma se yan to le mu akuba wa fun isora
16: ese atokun eni to ba ti ni aisan ti a pe ni for sugar
15: then
16: o se se ko se akuba fun isan ara abi te yan ba ti ni aisan ibalopo lojo to ti fe ele kan baba wa npe ni wo ato si abi kokoro ifoju bi
15: ki a tun pe ni kokoro ifoju ja
16: be ni kokoro yi o ma nko ba isan ara ni gegege ba se ma pe inu isan ni eje ati omi ngba koda ti awon kokoro yi ba ti wa le kolu isan yi o se se ki eje ma le koda omi ra ma le koda ninu isan yi bo si to ati bo se ye
15: baba egbe mi o se nju o fe mo pe nipa isan ara o ni e mo ju e ti ko se e mo se e tun ba nle e mo soke okun e tun mo pa daada e ti wa pere wa ni eyan le ma ri lagbo ara
16: iwo to n gbo mi nile to ba ti di pre ati gbe apa di ogun ati gbe ese o di ogun ti owo ba ti ku tai tai tese n ku tai tai ta ti bere mu kan le o lagbara abi iwo to ba di laro to je pe gbogbo ara bere si ni ru e o ye ko ti ma pe isa ara re ti ni pele dani ye
15: awon to ma n bere ni ti mo ri gbe o le mi ma ri so se kan pe iso ara fun dan dan
16: ese atokun iwo to ba ti n bere rin to je pe o le na ro lati rin daada abi iwo je pe to ba rin oko na meji si meta wa ti ma mi ku le ku le elomi ama pari ibade lele ama pari lola ama pari wese
15: elomi ama joko die
16: bae die ni elomi arin die ajoko die elomi arin ama mi kule kule
15: ni si o
16: baba isan ara won tin da se sile
15: ni se do ori ni ko si pelu isan ara yi
16: odo ori ni se pelu isan ara sugbon gbogbo awon ti isan ara yin da lamu na ko lojo ori elomi ai ki isara ni
15: e ba n pe ero ibani so baba yi ko jogo
16: ero ibani so baba yi wegbe mi re 08062729575 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 08062729575 ọ́fíìsì bàbá ewégbè ni wà ní K2 bus stop ládojúkọ bíríìjì ẹlẹ́sẹ̀ nínú alápẹ̀rẹ̀ park K2 nílùú Èkó.
15: Àwọn míì wọ́n máa ń sọ pé àwọn òun ní oorun sùn tó ń máa máa yàgò ara máa ta wọ́n pè é bí ẹni wọ́n pè é àtàpàrà àbí ara máa rí wọ́n ṣé lè rí náà ṣé lè kọ́ ti pẹ̀lú oṣùn ara.
16: Ìwọ́ tó bá ti ń rírú àpẹẹrẹ tí ẹ dárúkọ yìí náà ìsan ara ẹ ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn. Ilé tuntun wá fara pẹ́ ni pé ọfà ara wà lọ́tọ̀ ìsan ara wà lọ́tọ̀ àwọn míì máa ń fi oògùn ọfà láti àmì àmà fi ògùn sára wo ọfà ara àmọ nílé iṣẹ bàbá ewégbè mi àti ní ẹrọ ìgbàlódé táfi ṣe àyẹwò
15: táfi
16: mà pé nǹkan báyìí ní ṣe
15: kúrò
16: táfi ní máa fi ògùn ẹtẹ wò lápàlá.
15: Orí ẹ̀rọ fi ní ẹ̀mọ́ pa ẹ̀ dáadáa
16: bẹ́ẹ̀
15: ni ẹgbẹ́ iṣan ara yìí òun náà ló máa ń ṣe àkóbá fún ọlọ́mọkùnrin tí òfin lè ṣe déédéé.
16: Ẹ̀sìn àtọkùn gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé nǹkan pè ní ọlọ́mọkùnrin gan iṣan ló gbé dúró.
15: Ṣé
16: àwọn nǹkan kan bá ti wá lè kọlu iṣan yìí ó ṣeé ṣe ọkùnrin náà má lè ṣe ojúṣe rẹ̀ bó ti tó àti bó ṣe yẹ.
15: Ẹgbẹ́ ọṣẹ ẹ̀kọ́ dákú.
16: Bẹ́ẹ̀ni ẹlòmíì tó bá ti fi gbèrú pé kó ṣe tó bá ti débẹ̀ láàárọ̀ kan wá lẹ́wọ̀n bẹẹni kò sí ti sinmi tí ò ṣeé wòsàn àtọkùn àmọ mò ń fi àsìkò sọ gbogbo tó ń gbọ mi nílé pé tẹ bá dọdọ bàbá ewégbè mi ẹ ní kábàámọ pé ẹsẹ wọn gbogbo wa la mọ bí ìlú ṣe rí àfi ara nìyẹn tẹ bá kọ délé iṣẹ wa ẹ kọkọ di àǹfààní ẹ tó
15: wọn ẹ ṣàyẹwò fún
16: ọba ṣàyẹwò lọnà ìgbàlódé àti ti ìbílẹ̀ 08062729575 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 08062729575. Iléeṣẹ́ bàbá ewégbè mi wà ní K2 bus stop ládojúkọ bíríìjì ẹlẹ́sẹ̀ inú alápẹ̀rẹ̀ park K2.
14: Ẹkùnrẹ́dẹ́ àsìkò yí ẹ̀yìn èèyàn mi. Orúkọ mi ni Mrs. Abike Amowo láti iléeṣẹ́ Ambi Jewelry and Accessories. Ọ̀rọ̀ Yorùbá ni mo tún wá fún wa tó ní pé ìrìnì sí ni ìsọni lọ́jọ̀ padà ṣe ìrìn là ń kó ni. Ìyẹn túmọ̀ sí pé you are what you wear. Pàápàá jùlọ àwọn obìnrin, you have to look good always, you must dazzle, either married or single. You may never tell what your husband or boyfriend falls for. Àwọn ọkùnrin kan àbẹ̀ tẹ́lọ́ like waist chain, leg chain, bold earrings and the likes fáwọn ìyàwó wọn àtàwọn girlfriends wọn. Àwọn ọkùnrin kan àbẹ̀ tẹ́lọ́ wọn kó ìrírà ẹ̀. Please don't try to look like anyone but create your own fashion style. Àwọn jerrys wa tí mo dẹ̀ ń sọ nípa èyí ẹ̀ lè lò wọ́n lọ church, àsàlá tù, pàtí àwọn wà ń bẹ̀. Ẹ lè lò wọ́n lọ sọ fees, ẹ lè lò wọ́n lọ sọ jà, ẹ lè lò wọ́n lọ sí àwọn shops ní àwọn store. Ẹ lè lò wọ́n kẹ look good, kẹ máa dazzle. Ẹ lè pe Ambi Jewelry and Accessories sórí 08023496546. Ẹ dẹ̀ lè tún bá wa sọ̀rọ̀ lórí WhatsApp bákan náà lórí nọ́mbà 08023496546. Àwọn jerrys wa ní gold replica tó pé ẹ máa lò lálòpọ̀ tó wọ́n dẹ̀ tún gara. Ẹ máa rí ewu wọn lóríṣiríṣi ní Ambi Jewelry and Accessories. Ẹ máa rà lówó péréte, a dẹ̀ máa deliver ẹ̀ fún yín lówó péréte. Ẹ lè pe Ambi Jewelry and Accessories sórí 08023496546. 08023496546. Ẹ dẹ̀ lè tún bá wa sọ̀rọ̀ lórí WhatsApp bákan náà lórí nọ́mbà 08023496546. Ẹ ṣe gan.

Oh,

0: Aba, Ono Bonsu, and if you are looking at the ground, you recall it, you can't get a follow it, and you know, let you be that you are not ready to go to Abadeli. I used to not tell you about power, you are to have to know about the Mututu, only that you get Jumbo Rako, no Mututu traditional player temple international. And you can tell Jumbo Rako, no Mututu traditional player temple international. You should be aware.
1: Ti ba ni amu alakedun lori ewe alakedun adewe abele lo ta ba ni amu aro gidiga lale odo aro gidiga yo si de mi yo bo mi lo ta ba ni amu omo loro laarin ilu omo loro yo da so bori yo ma se gije e baba mo ki ton gododa kiri mu bo gbe mi oriran ori mi ran mi se oriran ori agbe sagbe agbe ko ye laro ori aluko saluko o fi ye sosun ori leke leke se leke leke o fi ye sefun oriran ori miran mi se oriran e ka lele gbogbo aye e ku dede woyi gbogbo eyin eyan mo ka ko mo ka bo mo to ko mode mo ka da bo to ti de bi ewe ade mo ti de mo to ti de nu le yin lale yi mo fe ba yin soro to tobi oro to lorin oro to nila aku gbodo mo sira wa leti ni nitori pe olohun olodumare nikan lo ba to pe o nikan ni o si ni sasise o ni o ni agbara ti o gbe ewa ifun o ti o ni ku olodumare dara re o gbe ewa ifun ora re o si daku ko pe ni keni to ba ti lomi ateje la yala eyan eranko eye eja tabi kokoro tabi iwe tabi ebora tabi oro sugbon ofura re to daku oni ku olodumare alagbara to darun to je karu omo soyan do derere o wo ni run nitori pe alagbara to ti na alagbara jade ni oba tenikan ko bi oba tenikan kan oda oni mo lati ya kan ni oni mo fi gbogbo gba be oni mo fi gbogbo gba wa ona ati ojure re olohun olodumare nikan oni emi o mo fi gbogbo gba wa nu re nitori o gangan lanu oba oro ti a nso o gangan loro alabalase alase laba oba ti mu alaye jade ninu awon oku oba ti mu oku jade ninu alaye oba lagbara oba gbogbo wa oba gbogbo won oba gbogbo yin oba emi ati wo sugbon o sumo wa ju sorun wa lo o si sera re lojo sinu emi nibi to funfun aba ma ri nile wa aba ma ri ni oju ko oju sugbon ibi ti o mo lo olorun olodumare nge abalajo ti opolopo eyan ti o wure ti mu aso funfun ti se bi eni to mo ti olodumare o fi fara ran won nitori nti aye ri oni aye ngbagbo lara awon eyan dudu eyan ti nu won dudu sugbon ti ita won funfun nipa ti aso abi nipa ti awo o na ni mo fi se apata ti ni lati soro nla lori ti olodumare to da sile aye to le tu wale ati to le de wa se ko si bi eyan se fe rin to ni omi mi ko si be eyan se fe se nu ile aye ti o le so wipo le kayega nipa iwa abi ise eni ko ku eye nlomo lo mo dupe ti olodumare so enu mi bi oju ona ti o mo da jade sawon eniyan nipa ti ba won soro oro to tobi to jade tu ti o si soro tu sugbon emi ti so fun ni o emi ko ipa temi niyan lori ona lati to aye se ni akoko temi ni ilana oro siso lori radio ati lati je ki awon eyan ko joko ninu ile won laiki debi o sare tabi bi oju orun kan to gbo ohun to le se won ti o fi le lu aye odi aye aini ati aye aini si ni lale yi mo n ba yin soro lori ti o se se fenikeni lati se nitori pe oyinbo powe won ni nobody above mistake mo fe soro lale yi nipa n ti n je mistake asise sugbo ki se mistake ni to po ni mo fe soro aditi nla lori ti mo pe ni asise kan soso one mistake.
2: Ẹjẹ má bẹ̀rù bàbá kan ní ìbéèrè bàbá ayé.
3: Bàbá ayé kò tọ́lẹ̀ nǹkan pẹ̀ ni ẹ̀. Ọwọ́ mi tútù.
2: Exactly, àwọn gbogbo ni.
3: Ojú ni ó rìn iṣẹ́ ìmọ̀ tó lóko.
2: Ẹjẹ má dàbí ẹ lè sọ díẹ̀ nípa bàbá yẹn fún mi.
3: Òjíṣẹ́ elédùmarè ni ó ń lànà tẹ̀sẹ̀ ìbílẹ̀. Níjọ́ ti dé lùbí. Elédùmarè ti ń dọwọ́ wọn ṣiṣẹ́ ìyanu. Fún gbogbo aráàlú.
4: Àwọn èèyàn jẹ́ ẹni tí Olódùmarè dání pípé ó fún wa lójú ká fi ríran ó fún wa lẹ́nu ká fi sọ̀rọ̀ ó fún wa létí ká fi gbọ́ràn ó fún wa lọ́wọ́ méjì ká pọ́n rẹ̀ kan ká lò kan ó fún wa ní ẹsẹ̀ méjì ká pọ́n rẹ̀ kan ká lò kejì ó fún wa ní ẹyinjú méjì ká pé ìkan ọ̀dà pé kíkún sì mọ ṣiṣẹ́ lọ àti ihò imú méjì tí kàtà bá jì kan kí kejì sì lè ràn wá lọ́wọ́ àti bẹ́ẹ̀ nínú ààyè ẹ̀yà ara wa nílé ọmọ obìnrin méjì ni kíndìnrín arèèyàn méjì ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Olódùmarè dá gbogbo kinlé láti tẹ wa lọ́rùn kan satisfy wa bára bá yún ọ ó mú ẹ̀kan tí ó fi lè tí ó fi gbà kankan lè sẹ́kù bẹ̀ ó fi hanra a ó ní ìtura bó o bá jẹun ó ṣèga tó o bá mú nǹkan olómi ó sì ṣẹ̀yọ́ ara ó sì tù ọ́ Olódùmarè dá gbogbo nǹkan fún wa ó dá gbogbo nǹkan yìí fún wa láti máa fi ìkan ṣe option ìkan láti máa fi ìkan ṣe ọ̀nà àbáyọ ìkan nínú ìgbésí ayé wa ṣùgbọ́n àwọn nǹkan kan bẹ tí Olódùmarè dá fún wa tó yẹ pé bó ṣe wà nínú ayé wa à ń lò àbíjẹ à ń lò nílòkulò àti ẹ̀fi sẹ́yìn àti ẹ̀fi yìn Olódùmarè wípé kiní tó dá fún mi mò ń lò dáadáa kí ni nǹkan náà ìní nǹkan tí à ń pè ní ọkàn tàbí nǹkan tí à ń pè ní ọpọlọ làákàì lórí bá a ṣe ń lò lórí ìgbòkègbodò ayé wa lójoojúmọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ lóṣooṣù tàbí lọ́dọọdún àbí ní gbogbo ìgbà kí ni jẹ́ àṣìṣe àṣìṣe ni mistake nǹkan téèyàn ṣe ṣìṣe yálà tó fínnúfíndọ̀ ṣe tàbí tí kò mọ̀ọ́mọ̀ ṣe ṣùgbọ́n tó jẹ́ àṣìṣe kí la sì ṣe nǹkan téèyàn sì ṣe nǹkan téèyàn sì gbégbèsè nípa ẹ̀ nǹkan téèyàn pé mo fẹ́ ṣe tó lọ sí ẹsẹ̀ gbé ìsí ẹsẹ̀ gbé ó lè jẹ́ ká ṣe ayafẹ́ ó lè jẹ́ kéèyàn sí ọkọ ní ó lè jẹ́ kéèyàn sí iṣẹ́ gbà ó lè jẹ́ kéèyàn sí ọ̀tẹ̀ ṣe oni je ke yan si ogun se imi je ke yan si igbese gbe imi je ke yan si ebugu imi je ke yan si onjeje imi je ke yan si asise lori ode lilo imi je ke yan si asise lori abisibeni kan ripo imi je ke yan si asise lori atiwo ola imi je asise lori ati lowo lowo imi je asise ona bayo ati bimo imi je asise ona bayo ati lokiki imi je ona bayo lati je ki eyan na raye lo ki won si kan sara si wi pe o raye wa o raye lo o si fi legacy rere sile fun awon omo re kaluku lo nji lo gbegbese igbese ti ara tabi igbese ti emi kaluku lo nji lo wona bayo ona bayo ti ara abi ona bayo ti emi ona bayo ti ara bo mo ti fe se